0: 98.9 FM. Awolu Solu Dero Pese.
1: This is Adaba FM. Stay riveted.

0: Be aìsàn tí ó gbógun.
1: Like uncurable sickness.
0: Internal or external disease.
1: Àwọn àrùn nínú tàbí ló dé.
0: You will not be a victim of
1: it.
0: Bí wòlíì bá ń gbàdúrà.
1: Once your prophet is praying.
0: Kó o máa ṣàmì.
1: You better say loud amen.
0: Ọfà tí wọ́n fi máa ń pèyàn pa lójú
1: ogun. Àwọn ọ̀gá tẹ̀lé tó ń sùn tó death.
0: Kò ní bá o. You will not die on time. Angẹ́lì àánú ti fọhùn. Ẹ̀kọ́ ló sọ̀rọ̀.
1: Once that is spoken.
0: Ẹ̀mejì ni mo
1: gbọ́. Twice have I heard it.
0: Ó ní wòlíì.
1: It's a prophet.
0: Ẹbẹ̀ wọ́n wòlé kò sẹ́.
1: Visit them in Lagos.
0: Gbogbo Èkó.
1: All over Lagos.
0: À ń lọ Kòròdú lálẹ́.
1: We are heading to Kòròdú tonight.
0: Ẹnìkan ní wa ẹ̀.
1: A
0: ń fẹ́ àánú ni.
1: Because you need mercy.
0: Àwọn kan ti kú lákùsáyé.
1: Some have died while they are alive.
0: Àwọn tíṣẹ́ wọn kú.
1: Those that their work has died.
0: Àwọn tẹ́ tó súná wọn.
1: Some their ministry are dead.
0: Àánú nìkan ló lè jí.
1: Only mercy can sustain it.
0: Wọ́n rán mi sí ọ.
1: I said to you.
0: Àánú ìpadà sáyé.
1: Blessing of God back to life.
0: Gba àánú náà.
1: Yeah, yeah.
0: Àwọn ìyẹn gbúdọ̀ mọ̀ pé ó exist.
1: People need to know you exist.
0: Torí wọn rántí ẹ mọ̀.
1: They don't remember you again.
0: Psalm 91.
1: Psalm 91.
0: Àwọn tí Olúwa pamọ́.
1: Only God that has kept.
0: Ni wọ́n yọ lọ́wọ́
1: ẹ̀. And save from evil.
0: Òní ni Wednesday.
1: Today is Wednesday.
0: Àyàbà lẹ́gà.
1: And remember.
0: Ẹnẹ dẹ́fẹ́ lẹ́rù
1: àṣà.
0: Ẹgbà àánú.
1: Ẹgbà
0: àánú. Ẹgbà
1: àánú.
0: Àwọn èèyàn ti ń pè mí.
1: People are already calling.
0: Láti Ìjẹ̀bú òde.
1: From Ìjẹ̀bú òde.
0: Wòlíì.
1: Prophet.
0: Ti gbàgbé
1: wa. And you can continue.
0: Mà ń bọ̀ láàárọ̀ là.
1: We are coming tomorrow morning. Hallelujah.
0: Thank God it's Thursday.
1: And it's not Thursday ọ̀la.
0: Sorry Thursday ọ̀la.
1: That tomorrow Thursday.
0: Ẹ lọ sọ fún gbogbo èèyàn.
1: Tell everyone you know.
0: Bàbá authority.
1: Authority himself.
0: Ó ń bọ̀.
1: He's coming
0: to Ìjẹ̀bú òde. Ní Ìjẹ̀bú òde.
1: And Ìjẹ̀bú òde.
0: Láàrin aago mẹ́jọ
1: àárọ̀. Between 8 a.m.
0: sí aago méjìlá.
1: To 2 p.m.
0: Kò ní sí African time.
1: No African time please.
0: Aago mẹ́jọ.
1: 8 a.m.
0: sí aago méjìlá.
1: To 12 p.m. Aago mẹ́jọ sí aago méjìlá
0: ni o. Máa wà ní Ìjẹ̀bú òde.
1: We will be at Ìjẹ̀bú òde.
0: Torí mo máa ya sàgá.
1: God have been touching sàgá of us.
0: Láàrin aago méjì.
1: Between 2.
0: Sí aago mẹ́rin
1: àárọ̀. And 4.
0: Mo kàn máa ṣànọ́tìn ni.
1: I don't know how many
0: services. Agbára 777.
1: The power 777.
0: Ó sì ń tì mí.
1: He's still very much in me.
0: Ẹ̀kan lọ́dún báyìí.
1: Once yearly like this.
0: Mi gbọ́dọ̀ mọ́ fẹsẹ̀ tẹ ọ̀dọ́
1: yín. I must touch your place.
0: Ẹ̀yin ará Abẹ́òkúta.
1: Abẹ́òkúta.
0: Ẹ̀yin ará Abẹ́òkúta.
1: Abẹ́òkúta.
0: Bẹ́ẹ̀ ṣe ń pè mí mò ń jẹ́.
1: As you are calling me, I am hearing your
0: call. Àárọ̀ yìí.
1: This very morning.
0: A máa dé ọ̀dọ́ yín.
1: We will touch your head.
0: Ọ̀pákú Adìbẹ́.
1: Ọ̀pákú Adìbẹ́.
0: Tèmi tó
1: gbà bọ́sù.
0: Ẹ pé gbogbo ará ìlú.
1: Ìbájú ẹni wọ́n yìí ló.
0: Pé wòlíì ń bọ̀.
1: The prophet is coming.
0: Mo gbàdúrà.
1: I pray.
0: Mo ń lọ sí àánú kejì.
1: As you go to the second message.
0: Àánú tá ń pè nílẹ̀ kù sí sí.
1: The message is open to all.
0: Kò sí bó ṣe gbọ́ tó.
1: No matter how wise you are.
0: O lè dálẹ̀kùn next level.
1: You cannot lose the first level yourself.
0: Let the door be open. Ale ma zuda. Má dúró sójú
1: kan. God just tell us what.
0: Mo ń ṣe iṣẹ́ wòlíì lọ́lánà.
1: I was doing prophetic yesterday.
0: Káwọn èèyàn mú kọ́kọ́rọ́.
1: I talk to take key.
0: Kán fi sí ojú àgbà.
1: A ní tọ́kù jẹ́ ìjàkókò náà.
0: Bàbá kan ló wò mọ̀ rírọ eléyìí.
1: Ìbá tẹ̀lé náà sí dis before.
0: Ó wà lọ́fíìsì mi.
1: He was in my office.
0: Lẹ́nìkan send $2,000.
1: He sabi someone send me $2,000.
0: Ó yẹ ni yẹn láwọn o.
1: Ìtẹ́jọ́ ti fi so stingy.
0: Ó tún ní bàbá.
1: Ìtẹ́jọ́ ti.
0: Wọ́n ti ń pè mí padà.
1: Jẹ́bú kọ́lí mi back.
0: Ló bá gbé fóònù
1: fún mi. Ìbí ìbò.
0: Pásítọ̀ lẹ́ni yẹn.
1: Dábà wò sí pásítọ̀.
0: Mo bá ń bẹ́ ni yẹn sọ̀rọ̀.
1: Ìwọ ti fi tori.
0: Ó ní bàbá authority.
1: Ìtẹ́jọ́ ti authority.
0: Ṣé ẹ mọ pásítọ̀ mi rí ni.
1: Do you know this my pastor before?
0: Mo ní mo mọ̀ wọ́n.
1: As I know him.
0: Wọ́n lọ́dọ̀ yín làwọn wà.
1: He says it with you.
0: Ó ní ó yẹ kí n bless
1: wọn. I don't want to bless
0: you. Bọ̀mọ̀ máa ń gbàgbé
1: wọn. But I don't forget
0: him. Ó ní bọ̀ torí pé ẹ mọ̀ wọ́n.
1: But because you know him.
0: Màá tó fọ́n 10 million.
1: I will have to have 10 million.
0: Mo náà fẹ́ ṣe nǹkan báyìí.
1: Bí báwo tó dúró
0: sí àṣẹ. Báyẹn bá kúnlẹ̀.
1: The man left now.
0: Ó ní ẹ̀ kó lé iṣẹ́ tá à ń ṣe lẹ́ẹ̀kan yẹn.
1: Yà di aṣọ mẹ́ta
0: ló ń jẹun bẹ́ẹ̀. Ó ní sọ fún un pé òun máa rí ìyanu.
1: I will get a miracle.
0: Ìwọ náà rí ìyanu.
1: Wàárí
0: ìyanu. Wàárí ìyanu. Gbogbo tó ń bọ̀ Kòròdú lálẹ́
1: yìí. All those who come to Kòròdú tonight.
0: Ni wọ́n mú àgbọ̀bọ̀.
1: You are coming with coconut.
0: Mo sọ fún ẹ ọ̀gẹ̀dẹ̀ márùn-ún.
1: And 5 bananas.
0: Má bá wọn dẹja.
1: Don't talk to this man.
0: Wòlíì sì wà.
1: Prophet is like this.
0: Oh my God. Wòlíì sì wà.
1: Prophet is like this.
0: Gbogbo lẹ́kùn tó tì.
1: I will close door.
0: Ta ló sàn. Ó máa ṣí. Ó máa ṣí. Ilẹ̀kùn máa ṣí. Sọ pé àánú
1: Ọlọ́run.
0: Sílẹ̀kùn fẹ́mi
1: náà. Wọ́n yára lọ bí ọ̀ṣọ́.
0: Ó ní dúró sójú kan.
1: Just tell us what.
0: Wàárín lọ tún lọ.
1: Lọ́dún náà fún.
0: Àánú
1: Ọlọ́run.
0: Ó lò máa ń ṣe ẹnìkan ò lè.
1: Iṣẹ́ ti lọ́kùn náà wọlé
0: kẹjọ. Revelation 3:8.
1: Ìwé ìjọ orí kẹjọ sí kẹjọ.
0: Ó nílẹ̀kùn tó máa ṣí. Ẹnìkan ò ní lè tì. Sílẹ̀kùn fẹ́mi.
1: Wọ́n
0: bú sọ́ọ̀

herbal capsule. Àwọn ọkùnrin tó dáa mọ̀ ohun gangan ni wọ́n yàn láàyò. Níbí lọ́hùn-ún níbẹ̀ yẹn, ariwo Figocap herbal capsule ló gbà gbóró kankan. Tewétegbò ilẹ̀ wa ń la fi gbé e jáde. Láǹfẹ́ baba aṣọ, iyùn baba àlẹ̀kẹ̀, àkókò ọba gbédógbédó. Figocap herbal capsule ló ń jẹ́ bẹ́ẹ̀. Iléeṣẹ́ Ayo Herbal Health Limited ló gbé e jáde. Ẹ lè ríra láwọn pharmacy àtàwọn chemist jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ pè wọ́n sórí 0803860 6858 0803860 6858. Vigocap herbal capsule, ìròyìn ẹ ti gbàgbóró kankan lẹnu àwọn ọkùnrin.

0: kínúta tó fi dẹ lẹ́sìn elégédé ni kí n má dáwo na lẹ́nu làwọn ọ̀gá ẹ̀ bá wù pa ẹ̀yàn ó tún sọ̀kalẹ̀ lórí ẹṣin tó wà pẹ̀lú gbogbo ohun tó pọ̀ sára ó tún tẹ̀ ó ṣàbọrúbọyì fáwọn ọ̀gá ẹ̀ ó ní à ẹ̀yin náà lẹ́kẹ́lẹ́gédé fún un nígbà tó ń sì délé tó ń là pé kóun bẹ́ kíyàwó òun kó sì káwọn jẹ́ n lòún bá ṣẹṣẹ́ fún n lòún bá gbogbo nǹkan yìí làwọn ọ̀gá bá wọ̀ pé àwòrèrè ni ẹ àṣebọ́mọ bá sin ọ̀gá ẹ̀ àṣebọ́mọ bá sin bàbá ẹ̀ ó di dandan kó gbàṣẹ lẹ́nu ẹ̀ ìjọ náà ni wọ́n fún ní ìrẹ àṣẹ pé látòní lọ ìwọ náà ti dẹni ọlá ó ti dẹni yìí ó ti dẹni ọ̀pọ̀lọpọ̀ àwa mọ kóòtù òjire àìní sùúrù àìfẹ́ farabalẹ̀ ká sin ẹni tá à ń sìn débi tó yẹ irú pa bẹ́ẹ̀ lẹnìkan náà ṣe níjọ́ kìíní àná tí wọ́n ń ṣèpàdé lọ́wọ́ gbogbo ọ̀rọ̀ tí wọ́n ń sọ àṣó ti ń gbà á lẹ̀ ó sì sin ọ̀gá ẹ̀ ó bẹ́gbẹ́ ó bọ̀gẹ́ ìgbénú túbú ń bọ̀ ọwọ́ tẹ̀ wọ́n tí gbogbo nǹkan le tí kò fi yẹ̀ lórí wọn nígbà náà tó náà fi di olórí tó wá kò lólórí tán tí wọ́n ń ṣèpàdé gbogbo ìbàjẹ́ ọ̀gá ẹ̀ ló náà wá lọ ṣe fún gbàgbúdá kí gbàgbúdá tó pe ọ̀gá ẹ̀ pé ẹ gbọ́ kinní gbígbọ́ tí bàbá ti tó ń tàn ń gbọ́ òun náà ṣe ó sọkàn ọkùnrin fún rẹ̀ ẹ jẹ́ ká síyàn ẹni tó bá síyàn òun náà rẹ̀ ni sin bó o bá síyàn tó o sọ fàánbì kan fún yàn ìwọ náà ò lè rẹ́ ni sìn ẹ́ ẹ fi yí kọ́gbọ́n o ẹ là lọ̀rọ̀ ni o kó máa jó yín lọ́kàn bí ọ̀kan ni o àtúnjọ pàdé ní déédé àkókò yìí kan náà lọ́la ire o.
1: mi ẹ̀rà mi kalẹ̀ ọ̀rọ̀ kọ́ mi yìí má ti sú mi ńṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wò ó mo ṣe mọ̀ pé kò lè mú ọkàn lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣe kan sùn lọ ni.
2: abba aṣọ òkú ti ìgbọ́ni nípa 24/7 abba mixture kọ̀rọ̀jọ́ gbóògùn bílẹ̀ táwọn ọkùnrin bèèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 abba mixture kò lọ́ tínú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ọ̀rá dànù lọ́gán lọmọ ọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún olólùfẹ́ rẹ̀ ìwé àtegbò la fi pèlú rẹ̀ àjọ nafdac fòǹtẹ̀ ló gbà ó da alágbó ara 24/7 abba mixture láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ nàìjíríà ẹ máa pe 0916062653 0916062253 orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 abba mixture gbogbo ìgbà ìjà wà ìjà ò sí always guide
3: me. Looking for a place to build your future bright where knowledge meets purpose and dreams take flight. Welcome to Wesley University, Ondo, today, where excellence led the way. We've got the right path for you from the College of Social and Management Sciences, College of Natural and Applied Sciences, College of Environmental Design and Management, College of Agriculture, Food and Technology, College of Medical and Allied Health Sciences, College of Community Health Sciences, College of Nursing, College of Pharmacy, College of Education, College of Art, College of Law, College of Engineering, to the College of Public Health. Building leaders for tomorrow across every profession. Undergraduate, postgraduate, subdegree, and part-time programs available. Plus, enjoy an exclusive 50% tuition fee discount on selected courses. Apply now at www.wesleyuni.edu.ng. For inquiries, please call 0807-096-2165 or 0803-482-7190. Wesley University, Ondo, knowledge and character for development. Apply now and secure your future today. And enter management.
4: ìdùnnú ṣubú láyọ̀ bí ilé ìwé wa
5: salvation army primary school etí èrò ti pé ọmọ àádọ́rẹ̀
4: tí wọ́n ti ń tún ayé ọmọ ènìyàn ṣe
5: tá a lè rò pé wọ́n lè jẹ́ èèyàn láwùjọ
4: wọ́n sì ṣe bẹ́ẹ̀
5: bí ẹni pàtàkì lónìí
4: wà ní pọ́lá dẹ́ni àmúyọ̀gọ̀
5: tọ́
4: ó dín dín ọ̀sẹ̀ kan gbáko láyẹyẹ
5: bẹ̀rẹ̀ ní ọjọ́ ajé
4: monday 13 July 2026
5: awareness
4: tuesday 14 July
5: novelty football match
4: wednesday 15 July
5: quiz competition
4: ọjọ́ kẹrìndínlógún
5: oṣù keje
4: thursday
5: ní kẹbúyẹrì
4: fún àfihàn àwọn eré ní oníranran
5: àti ìkójọ
4: tó ní ṣe pẹ̀lú fífúnni ní àmì ẹ̀yẹ lábẹ́ alága ọjọ́ náà
5: alhaji ọmọlẹ́yìn mutiu
4: secretary to
5: Muslim Welfare Board,
4: Ondo State,
5: Father of the Day,
4: Honorable Lanusi,
5: Olaniran,
4: Chief Host,
5: ICPA Adewumi,
4: Orogbile One of
5: Fetiro Community,
4: Mrs. Akombe,
5: Bosses,
4: Ishe,
5: Lara Otoma Agbameye, Ni Ojonori,
4: Mr. Joshua Folayemi,
5: Mr. Samuel Agbaniye,
4: IC Peter Adewumi,
5: Orogbile Fetiro,
4: Mr. Ajorin Adikola,
5: Mr. Taiwo Bello,
4: Deputy General Superintendent,
5: Apostle Gio Kujire,
4: Mr. Adewumi Adeboa,
5: Olushina,
4: Mr. Emmanuel Rimolade,
5: Mr. Said Fadaunsi,
4: Le Patio Adikola Postumas Award,
5: Malam Ibrahim Mohammed,
4: Mr. Familola Oyurshad,
5: Professor Dr. Rimolade Ayodele,
4: Mr. Loki Emmanuel, Olugbenga Posthumous Award. Ewa. Ejajo da world no.
5: Gbogbo igbimo
6: lolukede. Listen to this announcement. Meeting. This is to invite the members of retired staff of Rufus Giwa Polytechnic Owo to a general meeting scheduled to hold on Thursday, 16th of July 2026, time 11 a.m., venue Adekunle Ajashi Auditorium. Members are enjoined to attend punctually as matters affecting the members will be discussed. Announcers S.O. Olufaoye, Chairman, Chief Tunde Ayegbusi, Secretary, S.O. Oluwatuyi, P.R.O.

0: Specially formulated for babies and growing children. It contains essential vitamins for growth, immunity, and brain development. It's NAFTAC approved. Afravoid is a product of Afrachem Limited, makers of Panda Paracetamol.
1: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo lè ṣaláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àrò yín kankan ò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a

0: guy. We don't dey talk since. Ha, click I go do my work, eh? We go continue this talk later.
1: Oh boy, you don't talk. How bad? You know the tire.
0: Na the new level be that, oh. This new MTN sachet bundle don't make life easy for me.
1: Brotherly, involve me now. Make myself dey follow ya like you. Talk until you tire. When you dey on top the new MTN sachet bundles, dial *312*7# and press 2 to start to enjoy from 100 naira. Low down, talk the go.
2: Èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjókòó. Àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó òtòní.
3: Ètò ìgbéyàwó láyé.
4: Ẹ jọ̀wọ́, ẹ dúró ná jàre.
5: Kí ló ṣẹlẹ̀?
4: Kí wọ́n tó so wá pọ̀, ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi? Fìríìjì ńkọ́, ẹ̀rọ ìfọṣọ, iṣẹ́ ìléwà máa fọwọ́ fọṣọ ńlẹ̀ ní 2026.
2: Ní tòótọ́.
4: Káṣá sọ pé o ti rà wọ́n àbí?
2: Ta ló tiẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDK wà?
5: Èmo ló tún jẹ́ CDK báyìí.
2: Bẹ́ẹ̀ ni o, CDK. Ẹ lè ra fìríìjì yín, ẹ̀rọ ìfọṣọ, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

0: CDK sorry 0707 454 3005.
1: CDK sorry yeah yeah
2: tó èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjókòó kókó ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
3: ètò ìgbéyàwó láyé.
4: ẹ jọ̀wọ́ ẹ dúró ná jàre.
1: kí ló ṣẹlẹ̀.
4: kí wọ́n tó so wá pọ̀ ǹjẹ́ o rántí pé o ṣèlérí rí tẹlifíṣàn fún mi. fìríìjì ńkọ́ ẹ̀rọ ìfọṣọ iṣẹ́ ìlé wa máa fọwọ́ fọṣọ nílé ní
2: 2026. ẹ ní tòótọ́
4: gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yìí àbí.
2: Láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
4: Olùṣọ́ àgùntàn ẹ̀sùn wa pọ̀.
2: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó o bá rà lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
0: Ẹ pè CDK sórí 0707 454 3005.
1: CDK sọ́yẹ́ díẹ̀ gbẹ́gbẹ́ ayé rọrùn.
5: Lọ́pọ̀ ìgbà àwọn èèyàn kì í mọ bí dátà àwọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa, jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan. Kété tí olówó mi bá ti sùn ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi á máa refresh ní tèmi o, tó fi dórí àwọn apps tí ó lò. Gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára. Tí olówó mi bá ti jí, ẹ gbọ́ ohun tó máa ń wí.
6: Yéè, mo gbé o, data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tàn.
5: Ṣé mi ò sọ fún ẹ?
6: Jara ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
5: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
6: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
7: Ẹgbà mi, ẹ̀rà mi kalẹ̀, ọ̀rọ̀ ọkọ mi yìí, máa ti sú mi. Ìṣe ló ń pariwo, ẹ̀yìn dídùn, ara ríro, ẹ wò ó. Mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni. Ò ṣe ṣúkẹ́ṣúkẹ́, dàtọ̀wọ́ rẹ̀ lẹ̀ ni. Kódà, ṣe kan sùn lọ ni.
8: Abba, aṣọ òkú ti ìbọn ni nípa 24/7 Abba Mission. Kọ̀rọ̀jọ́ gbọ̀ngàn ìbílẹ̀ táwọn ọkùnrin béèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé. 24/7 Abba Mission. Kò lọ tí nú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn, ara ríro. Afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù. Lọ́gán lọmọ ọkùnrin abádúró tán. Tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún olólùfẹ́ rẹ̀. Ìwé àtegbò la fi pèlú rẹ̀. Àjọ NAFDAC fóun tẹ̀ ló gbà. Ó da alágbó ara. 24/7 Abba Mission. Láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 091-60-62-6253. 091-60-62-6253. Orúkọ mọ́ni Jánu ọmọ. 24/7 Abba Mission.

0: méjì. Òrùlé aláwọ̀ oríṣiríṣi tó fún ni ní ìfọ̀kànbalẹ̀ tí ó sì dára púpọ̀ ni kí o máa lò. MINL Limited tí wọ́n jẹ́ ọ̀gá nínú àwọn onímọ̀ tẹkinọ́lọ́jì òrùlé tí ó dára tí ó sì ní òdodo. Òrùlé Sumo àti òrùlé Sumo PPG tí ó láwọ̀ oríṣiríṣi lálùpẹ́ ó dára púpọ̀. Owó rẹ̀ ò sì gani lára. Kà sí MINL Limited ní number 21-23 òpópónà Abimbola ní Ìsọ̀lọ̀ Industrial Estate ní Ìsọ̀lọ̀ Lẹ́kọ̀ọ́. Telephone
1: 0916-000-3434 0803-258-1864
0: Òrùlé Sumo àti òrùlé PPG aláwọ̀ oríṣiríṣi.
2: Adé orí gbogbo ilé.

0: tí ẹ rí ẹni gbòòrò lẹnu ọjọ́ mẹ́ta yìí.
1: Ó bẹ́ẹ̀ là á bí ni ìṣòro iṣára ẹ̀ náà mọ̀ ni. Bí o bá jí gbogbo ara máa romí tí iṣára yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀ ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó kódà èrò orun sùn dédé. Ó ọ̀rẹ́ mo ti gbìyànjú mo rọ́nà báyọ̀ jẹ ayé ọ̀hún tiẹ̀ wá sú mi.
2: Àgbọn yìí ṣe ló ṣe ń jẹ lọ́bẹ̀. Ṣé wo gbọ́ nípa bàbá òkè ògùn ni? Ògúnlùgbọ́ ọdẹ tó ń fi wí àtẹ̀gùn sọmọ ara ayé lóore. Lórí èyíkéyìí ìṣòro tó ń jọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 0706460649 0706460649. Bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ṣe wòsàn.
3: Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tí mò ń kíyìn ni bàbá òkè ògùn tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn tí mo wà nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyè Mẹ́kùn grammar school ní ìlú Àkúrẹ́. Bọ́yọ̀ fẹ́ bèèrè kankan àbọ̀ fẹ́ bèèrè oní ìmọ̀ràn kan tó fẹ́ bèèrè lọ́wọ́ mi pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07 60 60 64 19 07 60 60 64 19. Kí ni iléeṣẹ́ bàbá òkè ògùn ti ẹ̀ ń gbà àwọn èèyàn ní mọ̀mọ̀rán lórí? Àti pé kí ni iléeṣẹ́ bàbá òkè ògùn ṣe? Òun náà ni ìṣòro tó ń bá wa jà nínú iṣẹ́ ara wa àti èyí tó ń bá wa jà nínú egungun ara wa. Àpẹẹrẹ wo ni wọ́n náà ti ń rí? Ẹlòmíà a máa rí pé tóun bá sùn báyìí tóun bá jín àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ní ọ̀jẹ̀ fóun torí gbogbo ara ni ó máa ro òun. Ẹlòmíà a máa rí pé iṣẹ́ òun bẹ̀rẹ̀ sí bá fà òun so láti ibi ìbàrádì òun débi ẹsẹ̀. Ẹlòmíà ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ẹlòmíà ò lè dúró pé. Ẹlòmíà a máa rí pé gbogbo inú etí òun ló bẹ̀rẹ̀ sí máa hó yé. Bẹ́ẹ̀ ni ẹlòmíà máa rí pé gbogbo inú ara nìkan bẹ̀rẹ̀ sí máa já òun jẹ tàbí nǹkan bẹ̀rẹ̀ sí máa rìn káàkiri inú ara òun tàbí ara tiẹ̀ bẹ̀rẹ̀ sí máa ta òun bí i pé òun fi atarara. Ẹlòmíì bá fẹ́ sùn lálẹ́ báyìí àti rórun sùn rẹ̀ ìṣòro ni. Ẹlòmíì bá tún sun wákàtí kan tàbí wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ náà ìṣòro tún ni. Ogún ìṣẹ́jú ọgbọ̀n ìṣẹ́jú kò ní lè dìde lórí ibùsùn rẹ̀. Tó bá tún gbìyànjú tó dìde báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ bá ẹsẹ̀ ó kẹ́ gógógógó bí ẹni tó gbé ẹsẹ̀ lé ẹ̀gún. Lèmi á fi máa pé ẹ má jà wo ra wa nìran. Ìwọ náà gbìyànjú kó wá yọjú sí wa fún ìmọ̀ràn kan àbí méjì ní ọ́fíìsì wa ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyè Mẹ́kùn grammar school nílùú Àkúrẹ́ tàbí kó pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07 60 60 64 19 07 60 60 64 19. Nǹkan yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì ẹsẹ̀ kan ẹlòmíì kò ṣiṣẹ́ mọ́ rárá ẹlòmíì ò lè dá gbé. Bẹ́ẹ̀ lẹlòmíì ọba fẹ́ jáde nínú ilé rẹ̀ báyìí kò lè dá jáde àfikọ́ mọ́ fà jáde tàbí kẹlòmíì máa fi ọ̀pá sì kẹtẹ ẹsẹ̀. Bẹ́ẹ̀lòmíì bá ń lọ báyìí yóò máa rí pé nǹkan kan tiẹ̀ ń tìhun síwájú ni gègègè bí èpò òun fẹ́ ṣubú. Ẹ̀yin ẹwà àwọn bàbá wa ẹlòmíì wọn lọgọ́rùn-ún ọdún wọn lọgọ́fà ọdún pẹ̀lú sí àṣekára ẹlòmíì ń ṣe sí àgbẹ̀ ẹlòmíì ń ṣe sí ọdẹ. Bẹ́ẹ̀ sì ni wọ́n tún máa dáta kébékébé ṣé bí ewé àtegbò yìí náà lẹ̀wọ̀n náà ń lò. Nítorí ẹ̀ mo fi lọ kó ewé àtegbò èyí tó wúlò fún ọkùnrin tó wúlò fún obì mo kó wá láti ìlú ìsẹ́yìn òrò. Àwọn ewé ajíṣẹ́ dáadáa àwọn egbò ajíṣẹ́ dáadáa tó wúlò fún wa tá a bá ń lò táwọn náà máa rí ta máa ta kébékébé náà mo máa fi sọ pé ọdẹ ni mí ọdẹ ni bàbá mi. Ẹ̀yin náà mọ̀ pé àwọn ọdẹ a lè rìn ní ọgbọ̀n ìṣẹ́jú a lè rìn ní wákàtí kan a lè rìn ní ogójì ìṣẹ́jú tí nǹkan kan ò sì ní yọ wá lẹ́nu nínú iṣẹ́ ara wa bẹ́ẹ̀ ni nǹkan kan ò ní yọ wá lẹ́nu nínú egungun ara wa. Ṣé bí ewé àtegbò yìí náà làwa náà lò ìwọ náà wá já àǹfààní ewé àtegbò lọ́dún èmi bàbá òkè ògùn tí mo wà ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyè Mẹ́kùn grammar school ní ìlú Àkúrẹ́. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rè 07 60 60 64 19 07 60 60 64 19. Àlàáfíà ara wo ní bí fi àfíà ojúbọ.
4: Ẹjẹ́ kí a máa kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa níbikíbi tẹ wà tẹ́tí náà fàní àti máa gbọ́ wa yálà nílẹ̀ yìí tàbí nílẹ̀ òkèrè. Olóyìnbó máa sọ nǹkan kan wípé agbára ni a fi ń toni jẹ́ ìyẹn ni pé information is power. ti eyan ba mo nipa awon nkan tin lo eyan kan ma padanu awon anfani loloko ojokan tin lo kaakiri ni sugbon lasiko yo pon se to ti sun iyala o fe ra nkan ilonule tabi phone aborisirisi nkan e wa so pe mi lowo lowo mi o le ri kini ira anfani alailegbe kan ni o tun de bayi lati le je ki wonu di en ti o ni awon dukia ta ma si properties daada lai se yipo lagun eh ile ise kan wa ti en pe ni city care kini won ki e fun gan kini won duro le lori je la fi ni asoju city care ni inu yara agbara pelu mi ogbeni Abdulhakim Okunla e ba mi ki gbogbo awon ara ile
5: eku dede woyi o eyin ara ile oruko mi ni Abdulhakim Okunla gege bi olotu se daruko application asiriola oni agbo abayin ti a mo si CDK CD CA RE application ni te pe ti e ba ti ni ni ori phone yin e ni anfani lati wo ati ra ati san die die gbogbo nkan elo nu le phone ni o laptop ni o mattress ni o kettle pot ni o
4: gas
5: be fe ra aga o wa nbe be fe ra moto o wa nbe dede mo sanwo die die lai ni ele kankan ninu ati wa mo fun awon onibara wa ni daniju wi pe ki won lo si oju oja ki won lo wo pe elo ni won ta
4: kini o ko ma se pe fe gbe won mara
5: ni ti won lo wo ko to di pe won wa ni anfani pe o da je mo sanwo kini ni odo wa anfani si wa fun won lati sanwo lati osu meji ti de osu meji la so awon kan to wa ta ri pe osose ni won fe lanfani lati mo sanwo anfani na wa fun won lati sanwo lati ose meji titi di 40 weeks
4: ogoji
5: ose lati mo sanwo
4: eh mo be bi n pe se won kokoko so iye kan le ni won wa gbe oja won a mo so yoku die die bawo wo se
5: e seun olotu se ri bi a se gbe kale ni wi pe anfani osu meji titi di osu meji la ta gbe kale ti won ba tin ra ta ba tin sanwo de idaji osu tan ba mu la mo gbe oja yi fun won ti won si mo fi ni anfani lati mo san yoku fun apere ti won ba mu osu meji ta ma ti sanwo alakoko kale o tun mo si wi pe a gbe oja yen fun won won sanwo yoku ni osu mi ta bo si ta ba mu osu merin anfani won fun lati san ikini keji ta ma ti san tan a wa gbe oja yen fun won won a mo san iketa ikerin leyin gba ti won ba tin lo ikini lowo ati osu mefa ati osu mejo ati be be lo bo se wa niyan sa
4: eh ikini idi ti e fi se ba n pe ka won koko san wule die de to di pe e gbe oja fun
5: e se won olotu se ri nkan ta se ni wi pe a wo pe gbogbo en to ba tin se ise o ye ku ni anfani lati ra awon kan to si le mo sanwo die die so eni ti o mu osu merin to sanwo kini keji fun okan wa ti bale lori pe
4: eleyi
5: yo le mo sanwo lo olotu en ti o si fe pe mo fe sanwo kini tan le kan na ni anfani wa ko san ko si mo gbe nkan re lo a si gbe wa si ile re bayi ni lai ni da alamu rara sa
4: eh se awon ni won lo na kini oni won lo ra nkan ti ba fe ni abi eyin le ra fun
5: se ri gbogbo nkan ti won fe ra patapata bi phone ati ero nu la pe ti gbogbo e patapata awa ti ni gbogbo eleyi nile se wa ri toni moto de a mo fun won lanfani ki won lo woru moto tan ba fe color tan ba fe iye tan ba nta kan so fun awa wa lo sanwo re idi ni pe olotu ati ri orisisi pe ah moto ti awon people ra fun mi ko da nkan ko ni je pe moto ti a ra fun ya je pe moto te lo wa fun ara yin eh gege bo se je niyan te fi lanfani lati mo sanwo re lai ni dayin la mu rara
4: nibo ni office yin
6: office wa ni Exodus filling station formerly Tota opposite Factory Pharmacy Oluwatuyi Quarters Akure Ondo State
5: Oluleṣe wa si wa ni number 6 Ike Asogua Anthony Leku ni ilu Eko be ni olotu
7: e pe CDK sori number yi 07074542995 lekan si 07074542995
5: e seun olotu
4: oro le ti gbon lati enu ogbeni Abdulhakim Okunla te je asoju CDK iwa na magore loni ko le ba de ti oni dukia
8: ore wa ki lo re to roju koko bayi
9: wo ore o su mi oje iya isese pe tan lori phone ni onu gbogbo abo oda na wa ni njo gas cylinder wa na ti fe je tan gbogbo electronics wa lo ti denu kole owo ni o si sarajo yi
8: ara nta nwo nu shop obo nipa CDK ni
9: CDK kini nje be
8: CDK CDCARE application asiri ola ni nibi to ti ra gbogbo to fe to si ma sanwo die die bi orisirisi gadget electronics to fi dori ka oko ayekele o si lele lori o iye oja to bara lo ma dawo e pada o le sanwo elo to bara fodi do su mejila tabi ogoji ose
9: iro ni o
8: toto han ni gbogbo awon nkan elo nu le mi ori CDK ani mo ti ra won koda iPhone to wo lowo mi yi ni sanwo re tan
9: o si riru eyi o ti fi pa won fun mi lati jo yi
8: iwo lo bere sugbon ni bayi tete download CDK lori Google Play Store ati iOS App Store ki wo na ma jaye CDK ni welemu ran to nilo ko ma sanwo werewere lai ni ele kankan lori e ko si website wa

0: lati lo nile yi o di gbere
1: si serastos oludolapo akeju
0: ilore ni ajo nla o
1: ti mama wa princess yudise boluwa akeju
0: ni arasan yi tun gbera nle to tele
1: kokoro wa je ka gbadu obi to gbo eni la dara le o di gba
2: ma kan mi o beru todo olore lo
0: ojo tozi si 6th of july in the line state ni le won lakure
1: by 9 a.m. to 11 a.m.
0: ojo yi na tun ni wake up ladugo odo ko loke age
1: by 4:30 p.m. to 6:30 p.m.
0: area service comes on
1: Friday 17
0: at St. George's Anglican Church Okeagbe.
1: Leyin yi wa ni internet
0: ti reception si ma tele ni church premises
1: honorable Ayodele Akande
0: commissioner for water resources
1: nki gbogbo tomo te bi pelu ilu Okeagbe
0: wo pi amaku seyinde baba o
1: keke bi eyin na se mo
0: ona to ju meji meta lo ni japa ati gbe fi so po mo ara won
1: former commissioner ni baba Akeju
0: ti honorable Akande si je sitting commissioner
1: former chairman ni won joje won se tun de ogidi Okeagbe
0: se wa ri bayi pe gege bi oro baba atomo
1: oro na se je lati ile wa
0: baba wa si Ferastos Akeju
1: o ma daro o
0: honorable Ayodele Akande
1: loni ka kede
0: good night
1: our beloved daddy
3: lopo iba awon eyan ki mo bi data won se man tete joton emi gege bi ero ibanisoro alagbeka wa je kin je si bo ti se man sele gan kete ti olowo mi ba ti sun ni ma ti ma se ohun ti ko ni mo to ba si mo apere kin sare se auto update niyan ti orun ba ti wo lara ise bere niyan ma se cloud backup to ba ti wa fi orun re ti gia 3 gbogbo awon apps to ti si sile le mi a ma refresh ntemi o to fi dori awon apps ti o lo gege bi ero ibanisoro e mo pe mo gbodo mo gbogbo bi nkan se nlo lori ayelujara ti olowo mi ba ti ji egbo n to ma nwi
4: yay mo gbe o data ti mo sese se ma ti tan
3: se mi o so fun e
4: jara e ma je ki phone e ma fi data re se ogle se akiyesi auto updates pa awon apps ti o ko ba nilo nigba ku gba
3: ero ibanisoro laso le mi o kokoro ti nje data ni je ku je fun eni ti o ba se amojuto data re
4: je igbadun data re ni welemu live it 100 mtn
5: gbogbo etí tó ń gbọ́ mi níkàn nìyí pàápàá jùlọ ẹ̀yin ọmọ àtolùgbé ìlú èsì ìmọ̀ àtàgbálùkù àrígidi àkókò nílẹ̀ yìí àti lókè òkun ẹ wọ́n kájọ ṣàjọyọ̀ jẹṣọ ọdún yìí tí yóò wáyé lọ́jọ́ 16 oṣù keje láago 10 òwúrọ̀ ní ààfin olúmọ̀ ti àrígidi àkókò ètò ìjẹṣọ ọdún yìí yóò ṣe lọ rèé o gbogbo wa yóò parapọ̀ láàfin olúmọ̀ àrígidi àkókò fún ìwúre àti ìdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ẹ̀mí tó gbìn tó sì wú bá a ti ń fi ṣùjẹpo láwọn máa gbé àwọn àṣà àti ṣe wa lárugẹ ijó ìbílẹ̀ lọ́kọ̀ òjọ̀kan bẹ́ẹ̀ làwọn onílùú ìbílẹ̀ àtakọrin yóò máa dá wa láraya a ó máa jọ ijó ayọ̀ pẹ̀lú ìṣọ̀kan ibu ọlá fún dàgbàsókè ọjọ́ ọ̀la wa lẹ́yìn èyí ni a ó wà padà sáwọn agbègbè wa fún ayẹyẹ jíjẹ mímu àti dídáwọ́ ìdùnnú iṣu tuntun láwọn àdúgbò kankan wàyí o àwa ọmọ àtolùgbé ìlú èsì ìmọ̀ àti àgbálùkù àrígidi àkókò nílẹ̀ yìí àti lókè òkun ẹ̀mí wa tó ṣọdún yìí àtúnṣe ẹ̀mí ìtọmọtọmọ nínú ọlá àtayọ̀ ńlá bẹ́ẹ̀ la ń fàkókò yìí kí olúmọ̀ royal family community shields and elders in council gbogbo ọmọ àtolùgbé ìlú wa pé àṣeyí ṣàmọ́dún èsì positive thinkers lolùkéde.
6: Guy, we don't dey talk since ha make I go do my work we go continue this talk later.
7: Oh boy, you don't talk. Haba, you know the tire.
6: Na the new level be that oh. This new MTN sachet bundle don't make life easy for me.
7: Brotherly, involve me now. Make myself they follow ya like you.
8: Talk until you tire. When you day on top the new MTN sachet bundles, dial *312*7# and press 2 to start to enjoy from 100 naira. Load them, talk they go.
9: Baba egba mi era mi kale oro ko mi yi ma ti su mi ise lo pariwo eyin didun ara riro e wo mo se mo pe ko le mu oko lo oko mo ni o se sukesuke da towo re le ni koda se kan sun lo ni
10: aba ajo ko ti igbo ni nipa 24/7 aba make sure korojo gogun bile tawon okunrin bire fun gba gogo akanse gogi bile ta gbe kale lona ti gba lode 24/7 aba make sure ko lo ti nu rara o ka gbo eyin didun ara riro afo gedegede do ti ara danu logon lomo kuri agbaduro to ti o si ma sise akori lodun lolufe re iwe atego la fi pelu re ajo nadak fonte gba o da lagu ara 24/7 abamission lati je alagbata jake jado le nigeria e ma pe 0916062653 0916062253 oruko money januomo 24/7 abamission

0: méjì. Òrùlé aláwọ̀ oríṣiríṣi tó fúnni ní ìfọ̀kànbalẹ̀ tí ó sì dára púpọ̀ ni kí o máa lò. MINL Limited tí wọ́n jẹ́ ọ̀gá nínú àwọn onímọ̀ tẹkinọ́lọ́jì òrùlé tí ó dára tí ó sì ní òdodo. Òrùlé Sumo àti òrùlé Sumo PPG tí ó láwọ̀ oríṣiríṣi lálùpẹ̀ ó dára púpọ̀. Owó rẹ̀ ò sì gani lára. Kà sí MINL Limited ní number 21-23 òpópónà Abimbola ní Ìsọ̀rọ̀ Industrial Estate ní Ìsọ̀rọ̀ Lẹ́kọ̀ọ́. Telephone
1: 0916-000-3434-0803-258-1864.
0: Òrùlé Sumo àti òrùlé PPG aláwọ̀ oríṣiríṣi.
2: Adé orí gbogbo ilé.
3: Ṣèkìṣèkì máa mi. Owó wọlé pẹ́.
4: Ni o Olola julo Are Bola Ahmed Tinubu GCFA nipasẹ ile ifowopamọ eto ọgbin Bank of Agri ni won se agbekalẹ eto ireti isọdọtun owo ori ọja to kere ju fun gbogbo agbẹ lodede Nigeria ti o ma ta ire oko won wayi o anfani ti wa fun awọn agbẹ lati gbe agbado iresi ege jero wa si ile ikerusi ile ifowopamọ eto ọgbin Bank of Agri.

0: tí wọn bá ní àpò òṣùwọ̀n ilé ìfowópamọ́ ètò ọ̀gbìn bank of agri yóò ní àǹfààní láti ṣí àpò òṣùwọ̀n wọn níbùdó yìí arọ àwọn àgbẹ̀ láti mú ìwé pélébé ìdánimọ̀ ọmọ orílẹ̀-èdè nàìjíríà nin nọ́mbà ìdánimọ̀ ilé ìfowópamọ́ wọn bvn àti àwòrán pélébé mẹ́ta wá fún ìforúkọsílẹ̀ ilé ìfowópamọ́ ètò ọ̀gbìn bank of agri jẹ́ olùrajà tó ṣe fọkàn tán nípa dídáàbòbò àgbẹ̀ nínú àwọn àgbẹ̀ lọ́wọ́ láti jẹ́ kí àwọn àgbẹ̀ ó ní ọjọ́ ọ̀la tó dára tó dúró digbí lórílẹ̀-èdè nàìjíríà fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pé 08164185383 tàbí 08128940154 tàbí kẹ lọ sí ilé ìfowópamọ́ ètò ọ̀gbìn bank of agri tó bá súnmọ́ yín.
1: With you, níbi annual press concert tí Ọlọ́run tọwọ́ Lady Evangelist Aposede Adetoye aka bonus press gbé kalẹ̀ lọ́jọ́ Sunday 19th of July 2026 láago méjìlá ọ̀sán nínú ìjọ Cleanest Life Bible Church tó wà ní Ọ̀dọ̀pọ̀ layout of Ìjọ̀ka Road Àkúrẹ́. Ẹ wá kájọ wá gbórin ẹ̀mí tí ò lábùlà tí ń tó ayé ẹni ṣe ra ìpín padà mú ẹlẹ́ṣẹ̀ wá sí ìrònú pìwàdà. Ẹ pẹ́ bí para ọ̀rẹ́ kájọ wá gbórúkọ Olúwaga nínú ìyìn nítorí Ọlọ́run ti ṣetán láti fi ara rẹ̀ hàn ó sì ti pèsè ìránṣẹ́ rẹ̀ sílẹ̀ tí yóò máa forí fọwọ́ Ọlọ́run sọ̀kalẹ̀. Lady Evangelist Aposede Adetoye aka bonus praise àti ọ̀pọ̀ àwọn olórin ẹ̀mí tó máa wà ń kalẹ̀ lọ́jọ́ náà. Ẹ má gbàgbé Sunday 19th of July 2026 yìí ni o, láago méjìlá ọ̀sán. Ìdí ajá ogun aṣẹ́ nínú ìyìn ògùn Ọlọ́run yóò farahàn nítorí orúkọ Olúwa la ó gbéga.
2: Ẹja ńlá lọ nínú ibú, ọ̀rọ̀ gidigba lọ nílẹ̀ odò. Sísẹ̀ Rastus Olúdọ́lá pọ̀ Akẹ́jù. Former chairman of local government and former state commissioner tó dẹ̀ ti di àwọn ipò pàtàkì mú nílùú nípínlẹ̀ àti kárí Nàìjíríà. Bàbá pàtàkì yìí máa ti lọ o. Ó yà torí ìfẹ́ ńlá pàtàkì tó gbinlẹ̀ láàrin wọn. Ìlú fà á tíyàwó rẹ̀ tó fi ṣípò padà. Ẹ ti lọ gépé olùgbàlà ní kò pẹ́ sí. Ìyẹn màmá wa Princess Eunice Ebuoluwa Akẹ́jù ni arásán yìí. Ọjọ́ Thursday 16th of July 9 a.m. to 11 a.m. in the Line Estate ní number 2 General Bajowa Lane Alágbàká Àkúrẹ́. Lọ́jọ́ yìí náà sì ni wake up máa wáyé nílé wọn láfàókè àgbè. 4:30 p.m. to 6:30 p.m. Ọjọ́ Friday 17th by 10 a.m. to 12 noon in the service ní St. George's Anglican Church òkè àgbè. Interment follows immediately at the Shaw Cemetery. Lẹ́yìn èyí sì ni reception ní gbàgede ẹ̀yìn church yìí. Àwọn P-Bat Mandate Senders Forum ti ọ̀nà

0: wọ́n tún bẹ̀rẹ̀. Mo lè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi.
1: Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
0: Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ̀ ẹ̀kan lásán, àrò yín kankan ò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
0: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe

àǹfààní níyà àbújá ń gbàdúrà torí ìkọ ìlú ọmọ ti wà lẹ́dínwó aṣọ bébì bàtà bébì fìlà bébì ọjà bébì kẹkẹ bébì fìdí bọ́tù bébì oyè apáta bébì bọ̀sẹ̀ bébì sọ́ọ̀ bébì ibùsùn bébì fara bébì àti bébì bà ẹ̀yin tẹ́ fẹ́ kó ọjà lára tó dà nídìí kíbi nípínlẹ̀ yìí àti nípínlẹ̀ míì níyà àbújá náwó ọjà dé torí ọlọ́jà

0: Ẹ kọ́ ojúmọ́ ma.
1: Ẹ káàárọ̀ tòní o, ṣe dáadáa lẹ́tún jí lónìí o.
0: Ní gbogbo ibikíbi tẹ́tí láǹfààní àti máa gba lóore láti ń kí pé ojú rẹ mọ́ yín lónìí o.
1: Ẹ kọ́ ojúmọ́ o.
0: Ní gbogbo ilẹ̀ òtù òjèrè bí àti àwọn ìpínlẹ̀ tó jẹ́ alámùlégbè títí káàkiri àgbáláyé ń bẹ ti ń gbọ́ wa tẹ̀ ń wò wá lójú òpó ẹ̀rọ ayélujára láti ń ṣe yín ní ẹlẹ́m̀bẹ̀ ń wo. Lágbára lọ́wọ́ Ọlọ́run, ìbùkún Ọlọ́run alàyè yóò jẹ́ sí gbogbo wa lónìí
1: o.
0: Gbogbo ibi tá a bá délé ni àbánu Ọlọ́run pàdé o. Àní láàrin fẹsẹ̀ sí láṣẹ Elédùà. Ibi tó yí àánú Ọlọ́run àtójú rẹ̀ ò bá ti ní tó ẹsẹ̀ wa mọ́jọ yabẹ̀ lónìí. Gbogbo ẹni tó ń gbọ́ wa àtàwọn tí ò gbọ́ wa àní rìnrìn bọ́ sọ́wọ́
1: o.
0: Lágbára lọ́wọ́ Ọlọ́run, ogun àyálù jíjì kò ní jẹ́ tiwa o. Ogun gbesílégbé sóde kò ní kàn wá o. Àní rogun náà o, àní rí tomi, àní rí tikán. Bẹ́ẹ̀ ni àní rí táwọn oníwà ọ̀daràn lójijì. Láṣẹ Elédùà, gbogbo ibi àbádé ojú rere àánú Ọlọ́run yóò máa bá wa débẹ̀ o.
1: Mo láṣẹ tó gbà tó darúkọ Elédùà. Àbí mo bí bẹ́ẹ̀lì náà ti rí Elédùà.
0: Ẹ ṣe àdúrà inú bẹ́ẹ̀lì kan làdúrà wà.
1: Mo kọ́rẹ́ǹtì, mo blend náà ni.
0: Àwa ni sínú bẹ́ẹ̀lì ni.
1: Elédùà sínú Quran ló wà bínú bíbélì.
0: Ṣé kìnà ń pèlè Elédùà?
1: Elédùà ti tiwantiwa nìyẹn.
0: Kò sí tó ń jẹ́ tiwantiwa, èdè wa ni. Èdè wa ni Elédùà.
1: Ẹ mọ ní tiwantiwa, otúlédè wa, tiwa ni yàtọ̀ láàrin tiwantiwa.
0: Kúkùn tiwantiwa, àwọn ìbílẹ̀ ló ń pè ní tiwantiwa.
1: Àwọn ìbíkè ni eléyìí tí wọ́n sọ.
0: Ṣé egbò bíbélì ṣe tilẹ̀ ni, ṣé ìbílẹ̀ ni bíbélì?
1: Ìrọ̀ kìí ṣe ti bí ibi
0: kìí ṣe ti rẹ̀. Òkúra ní ṣe ti bí ni.
1: Ìbò náà ni gbogbo wa tẹ̀ ti sọ wá nǹkan náà.
0: Òun bèrè lọ́wọ́ mi. Ọmọnà gọ́gù àbí kọ́ gbalé ìfẹ́ lọ.
1: Gbalé ìfẹ́ lọ. Bí ojúmọ́ ti mọ́ wá. Ojúmọ́ náà ló mọ́ wá láàárọ̀ ìbáyìí. Adé láti ilé wa ni.
0: Ẹ ǹlẹ́ jàre ẹ̀yin tí ń fi ọgbọ́n náà di
1: àṣírí tẹ̀lé mi. Ẹ ṣe òjàre tẹ̀lé àbí tẹ̀lé wa.
0: Ewo bọ́
1: wọn nìkan náà tẹ̀lé.
0: Bẹ́ẹ̀ bá tẹ̀lé owó yìí wáyé.
1: Ta ló bá dá tẹ̀lé wọn nìkan? Wà á tọ́ sínú poro.
0: Àbí bẹ́ẹ̀ bá tẹ̀lé owó yìí wáyé yóò rí kànga tí yóò lómi.
1: Ìládà bíi àwọn mẹ́rin jọba rẹ̀ kú ẹ wẹ́lẹ́.
0: Tó a tún ti padà dé lórí ètò yín tá a ti máa mú àwọn kókó. Léyìn tó bá sùjọ́ náà àwọn ìwé ìròyìn ojoojúmọ́ rẹ̀ wá sí tìgbọ̀ yín láàárọ̀
1: yìí.
0: A ti rọ àwọn ìwé ìròyìn ọ̀hún dé o.
1: A tún ti kò débì bá.
0: Àti kò dé.
1: Kọjá bẹ́ẹ̀.
0: Kò sí tẹ̀bi iṣẹ́ yẹn.
1: Bẹ́ẹ̀ni.
0: Àjọ lóra wa pẹ́ ni pẹ́pẹ́pẹ́. Pẹ́pẹ́pẹ́ lowó sarọ́.
1: Àmì.
0: Àgẹ̀wé ikú ni má jèṣe.
1: Àmì. Ẹ lóra yín pẹ́pẹ́pẹ́. Ẹ lóra yín pẹ́pẹ́pẹ́.
0: Bẹ́ẹ̀ni.
1: Ok.
0: Bẹ́ẹ̀ni tó bá ti ń gbọ́ wa. Táwa náà tá n sọ fún wọn.
1: Àjọ gbọ́ra wa.
0: Àjọ ń lóra wa ní kí.
1: Àjọ gbọ́ra wa pẹ́pẹ́pẹ́.
0: À ń lóra wa ní kí.
1: Ìbò lẹ́ lóra yín.
0: Wọ́n ń lò wa.
1: Ìrọ̀ lọ pa.
0: À ń lò wọ́n rédíò, àwọn náà ń lò wa lẹ́jẹ̀.
1: Ìrọ̀ iléeṣẹ́ rédíò ló ń lò wa.
0: Wọ́n lò wa láti káràtà lè gbọ́ wa. Tó o tó di pé a bẹ̀rẹ̀ sí ní sí àwọn ìwé ìròyìn ọ̀hún. Bí ọdún jẹ sáré dátọ́ mi ná.
1: Àdátọ́ mi.
2: Ìwọ Sátidé
3: ẹ kú dédé ìwòyí o. Ẹ̀yin tèmi, èmi Ayafẹ́mi Alágbolóhùn-kìyín tí ọ́fíìsì wa wà ní Ìsọ̀lọ̀ Junction ní ẹgbẹ́ Democracy Park ní Àkúrẹ́.
4: Ká máa balẹ̀ sí ìlú Ìkàrẹ́ ní on the 21st títí di on the 26th ní oṣù July oṣù keje ní 7.

0: ọdún.
1: Káyọ̀dé.
0: Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kwara ló ti bẹ̀rẹ̀ ìwádìí tó lórin lórí ìṣekúpani bí wọ́n ṣe gbẹ̀mí ọkùnrin àgbẹ̀ kan Azeez Garba ní ìjọba ìbílẹ̀ Ìsíní ìpínlẹ̀ Kwara ọ̀hún. Kọmíṣínà ọlọ́pàá ìpínlẹ̀ Kwara Ojú Adékìmí ló pa aláṣẹ fún ẹ̀ka tí ń fi múfilẹ̀ ìwà ọ̀daràn wípé lọ́gán ẹni kí wọ́n tẹ́wọ́ gba ẹjọ́ ọ̀hún o kí wọ́n sì kó òbítíbitì àwọn olùwádìí lórí ọ̀rọ̀ ọ̀hún kí wọ́n gbé kalẹ̀ o láti lè mọ àwọn tó ṣe ikú pa àgbẹ̀ náà kí wọ́n sì fi kélé òfin gbé wọn gẹ́gẹ́ bó ṣe pa aláṣẹ wípé kí wọ́n ṣe ìwádìí ọ̀hún ló jẹyọ. Nínú àtẹ̀jáde tí wọ́n fi síta lánàá ọjọ́ ìṣẹ́gun látọwọ́ agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kwara Adétúnwò Ejìrẹ́ Adéyẹmí nígbà tó ń júwe ìṣekúpa àgbẹ̀ náà bíi ìwà ọ̀dájú aláìlọ́pọlọ àti ohun tí kò ṣeé fara mọ́ rárá. Adékìmí wá fọwọ́ gbáyà fún gbogbo àwọn aráàlú nípínlẹ̀ Kwara wípé iléeṣẹ́ ọlọ́pàá ọ̀hún ni kò ní gba ewé kan bọ̀ kan nínú o lórí àti mú àwọn tí ó ṣiṣẹ́ láabi ọ̀hún kí wọ́n ṣe bẹ́ẹ̀ kí wọ́n gba kóńdó ìdájọ́ lórí. Àtẹ̀jáde ọ̀hún ló kà lábala wípé kọmíṣínà ọlọ́pàá nípínlẹ̀ Kwara ni ló mọ̀ ti pàṣẹ tó lórin báyìí láti tanáwádìí ikú tí wọ́n fi pa àgbẹ̀ náà ní ikú ọ̀dájú léyìí tí wọ́n ṣapa sí oko rẹ̀ ni Azeez Garba gẹ́gẹ́ bọ́n ṣe sọ òkú rẹ̀ ni wọ́n bá ní orí oko rẹ̀ ní agbègbè ọwá onílé o léyìí tó jẹ́ ìpàlà láàrin ìsánlú ìsín àti òwú ìsín ní ìjọba ìbílẹ̀ ìsín ní ìpínlẹ̀ Kwara. Gẹ́gẹ́ bí ọlọ́pàá ṣe sọ ìwádìí tí wọ́n ṣe ló fi hàn wípé Garba ń ló kúrò nílé tó sì lọ sí oko rẹ̀ o ń ló sì kùnà láti padà wálé léyìí tó fa kí àwọn mọ̀lẹ́bí àti àwọn àjọ fijilanté kán bẹ̀rẹ̀ sí ní wá kiri. Alùpùpù rẹ̀ ni wọ́n padà rí níbi tí ó gbé sí fúnra rẹ̀ tí ó sì jẹ́ pé bí ẹsẹ̀ bàtà mélòó kan iná ti rí òkú rẹ̀ tí ó jìnà síbi alùpùpù ọ̀hún tí wọ́n ti ṣá aládàá yànnàyànnà. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde ọ̀hún bó ṣe ṣe àlàyé ẹ wo tẹ bá fẹ́ ka ikú ẹ mọ́rin jìnà o ìwé ìròyìn Punch ìwé ìròyìn Daily Post àtàwọn ìwé ìròyìn kan tó jáde lénìí ni kẹ́ ẹ náwó sí.
2: Àwọn àǹfààní tuntun mìíràn ti tún dé onípínlẹ̀ Ondo. Ètò ìpolongo ọjà ẹlọ́sán lọ́jà ń bọ̀ sí ọjà tó súnmọ́ yín pẹ̀lú ètò ìrónilágbára àti ìmọ̀lára lórí àwọn àṣeyọrí ètò ohun ọ̀tun ti Ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Ẹ darapọ̀ mọ́ wa ní ọjà ìgbàrà òkè lọ́jọ́ 14 oṣù keje, ọjà Ifon ọjọ́ 16 oṣù keje, ọjà Sabo Ọ̀rẹ́ ọjọ́ 4 oṣù kẹjọ, ọjà Òkè Àgbè lọ́jọ́ 14 oṣù kẹjọ, ọjà Kiribo ọjọ́ 15 oṣù kẹjọ, ọjà Ìta Ògbólú ọjọ́ 17 oṣù kẹjọ. Ètò ìtọ́jú ìlera ọ̀fẹ́ yóò wà wáyé ní Ondo East ọjọ́ 11 oṣù keje, Ìfẹ́dọ̀rẹ́ ọjọ́ 13 oṣù keje,
3: Àkọ́kọ́ South West
2: ọjọ́ 17 oṣù kan náà, Ilẹ̀ Olújì Òkègbo ọjọ́ 19 oṣù keje, Ìlàjẹ ọjọ́ 18 oṣù kẹjọ. Ní ogúnjọ oṣù keje, àwọn obìnrin GMT ní ìpínlẹ̀ Ondo yóò ṣe ìfọwọ́sí gbangba fún Ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Lẹ́yìn náà,
4: àwọn ọmọ Ìbìrà yóò ṣe ìfọwọ́sí gbangba tiwọn ní ọjọ́ 6 oṣù kẹjọ, àwọn ọmọ Igbo yóò ṣe tiwọn ní ọjọ́ 13 oṣù kẹjọ. Nígbà náà ni àwọn ọmọ Hausa yóò ṣe tiwọn ní ogúnjọ oṣù kẹjọ.
2: GMT ìpínlẹ̀ Ondo ló ṣètò àwọn ètò wọ̀nyí o pẹ̀lú àtìlẹ́yìn mínísítà fún ọ̀rọ̀ abẹ́lé Honorable Dr. Olúbùnmi Túnjí Òjò.
5: Ǹjẹ́ ẹ̀yin wálé ìwé tó gbọ́njẹ fẹ́ gbẹ́gbẹ́ àwọn bọ̀ nílẹ̀ yìí ẹ má wulẹ̀ dààmú jìnnà mọ́ jàre. Ilé ìwé Queen and Crown nílùú Laramọ̀ kínní ìpínlẹ̀ Ondo gan ló kájú ẹ̀. Ilé ìwé Queen and Crown nílùú Laramọ̀kín níbẹ̀ làwọn olùkọ́ wa ti ń farajìn láti kó àwọn adarí rere lọ́jọ́ iwájú nípasẹ̀ ètò ẹ̀kọ́ tó mọ́yẹ́ lórí pẹ̀lú ìwà ọmọlúàbí tó ń ti ìwà Ọlọ́run. Gẹ́gẹ́ bí ilé ìwé tó gbọ́ǹtẹ̀ gbàṣẹ ìjọba láti máa ṣe ètò ìdánwò WAEC àti NECO bẹ́ẹ̀ látún láwọn yàrá akẹ́kọ̀ọ́ láti ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ títí dé girama nínú àyíká eléyìí tó dúróore pẹ̀lú ààbò tó péye lórí àwọn ọmọ yín tó fi mọ́ àwọn yàrá ìkàwé tó jẹ́ ti ìgbàlódé eléyìí tí àwọn òǹkẹ́kọ̀ọ́ ayé òde òní kúnbẹ̀ fọfọ́fọ́ day and board ní wà nílé ìwé wa àwòyanu àní yàrá ìgbórinjáde wa ìyẹn music studio tó fi mọ́ ilégbèé fún àwọn akẹ́kọ̀ọ́ tó jẹ́ ti boarding. Ìgbaniwọlé fún sáà ètò ìkẹ́kọ̀ọ́ 2026-2027 ló ti gbéra sọ báyìí. Ètò ìdánwò àṣewọlé ni yóò bẹ̀rẹ̀ lọ́jọ́ 11 oṣù keje àti ọjọ́ 15 oṣù keje bẹ́ẹ̀ ni yóò tún máa tẹ̀ wájú ní ọjọ́ 8 oṣù kẹjọ títí di ọjọ́ 12 oṣù kẹjọ ọdún yìí. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé àti ìforúkọsílẹ̀ ẹ pé 0706-071-9708.
1: Crown Communications tun gbona ara yo. Odun ni won ki sai mo loko. Ta ba nsoro nipa computer laptop nile yi. Ma laagun jina. Odun won ni ko ma bo. Ma fowo to laagun ko to ri. Tun ran ti o da o. Gbogbo eyin obi ati alagbato ati iwo to nilo computer laptop. Ma bo ni Crown Communications ko wa rojulowo laptop to fini lokan bale to tun lalope. Tun gbo o. Gbogbo computer laptop to bara lodo won bayi edinwo lo ba de. Pelu ebun computer laptop bag, digital mouse, computer laptop stand ati charger. Crown Communications ti ko computer laptop wole biba. Iru eyin to ba nfe nbe lodo won. Oko wo nbe lori computer laptop wa rati e ko tun keko idokowo lori computer laptop. Gbogbo eyin obi ati alagbato eyin akeko onise owo onisowo osise ijoba gbogbo yin le nilo computer laptop lasiko yi o. Tun gbo anfani san die die tun wa oya wo na ma bo ni Crown Communications to wa ni Crown Complex 7 Okemeso Street leyin Unity Bank. Telephone 0906-123-3331 tabi 0803-353-4200. Crown Communications computer laptop to da to fini lokan bale odo won lo ti rira.
3: Baba egba mi era mi kale oro ko mi yi ma ti su mi ise lo pariwo eyin didun ara riro ewo mo se mo pe ko le mu oko lo oko mo ni o se suke suke da towo re le ni oda ti e kon sun lo ni
6: aba aju ku ti igbo ni nipa 24/7 aba make sure koronjo gugu bile tawon okunrin bire fun gba gogo akanse gogi bile ta gbe kale lona ti gba lode 24/7 aba make sure ko lo tinu rara o kagu eyin didun ara riro afogede gede do ti ara danu logo lo mo kuri agbaduro to ti o si ma sise akori lodun lolufere iwe atebo la fi pelu re ajo nafdaki fonte dugba o da lagu ara 24/7 abamission lati je alagbata jake jado le Nigeria e ma pe 0916062623 0916062253 oruko money janu omo 24/7 abamission gugu iga ijawa ija osi always guide me.
7: It's time again to obtain your form for qualitative education as Crown Polytechnic, Ado Ilawe Road, Odo, announces admission for 2026-2027 session for both full-time and part-time program in ND and HND. Available courses include Mass Communication, Accountancy, Business Administration, Public Administration, Computer Science, Statistics, Science Laboratory Technology, Computer Engineering, Estate Management, Quantity Surveying, Architectural Technology, Building Technology, and more. Candidate must have sat for 2026 JAM and possess 5 credits subjects in O-level results. Applicants are to visit the Polytechnic Bursary or any accredited agent to obtain their form with a payment of non-refundable fee of 10,000 naira only. Crown Polytechnic Fikalesi, Kilometer 10, Ado Ilawe Road, Odo Ado Ekiti. Fun alaye lekunrere pe 0803-489-6926. Email info@crownpolytechnic.edu.ng. Website www.crownpolytechnic.edu.ng. Crown Polytechnic. Education by excellence.
8: Agbẹran ni ipinle Ondo egbon o labẹ eto o dirorun ti gomina Lucky Remison Ayedatiwa eto Elpress pẹlu iranlọwọ ile ifowopamọ agbaye World Bank ati ijọba apapọ n bẹrẹ igbese ajesara ofe fun eran osin malu ewure agutan ati adiye yin yo gba ajesara lodi si arun to lewu bi CBPP aisan Newcastle TSA ati tienu afojusun wa ni lati din arun ku daabobo eran osin mu ki won po si ki o si ri ere to po ninu ise agbe yi ifinale eto yi yo bere ni ojo aje ojo ketala osu keje odun 2026 ni ago mewa owuro ibi ti o ti waye ni papa ile eka itoju eran osin ogbin ati gboba leyin eyi ajesara yo wa lo kaakiri gbogbo ijoba ibile ni ipinle Ondo fun ojo mewa e ma si je ki anfani yi fun yin ro ofe ni Elpress mimu ise eran osin dagba fifi agbara si ati mimu ere re po si olukede ni Mr. Olufemi Adeogun alakoso eto Elpress ipinle Ondo.
9: Ni ibamu pẹlu igbese European Union Deforestation Regulation EUDR ati igbese ijọba ipinle Ondo olola gomina wa ni ipinle Ondo loki Orimisan Ayedatiwa ma wa se akanse ise iside pipin ojele igi gbigbin fawon agbe ti won ti pegede eto yi ma waye lojo Monday ogunjo osu keje odun yi Akure Forest Reserve to wa lagbegbe Apomu la o ti se wo bere la ago mewa aro eto yi wa fun awon agbe inu igbo oba ti won ti se eto won lori gbogbo to yeje ti san titele ilana EUDR làwọn àgbẹ̀ wọ̀nyí máa fi láǹfààní tó gbòòrò sínú igbó ọba nígbàkigbà. Àgbẹ̀ tí kò báyìí tí ì ṣe ẹ̀tọ́ tiẹ̀ kó má fi jáfara o, kó tètè gbé ìgbésẹ̀ báyìí. Ìjọba sì máa sa gbogbo ipá láti rí wípé iṣẹ́ ọ̀gbìn kankan ò wá ní ṣeéṣe o. Fún ẹnikẹ́ni tó bá ń ya igbó ọba lòṣọ̀gbìn láì tẹ̀lé ìlànà tó tọ́, kó pín ọ̀jẹ̀lẹ̀ igi fún àwọn àgbẹ̀. Ní forest tó wà ní agbègbè àpọnmú wà fún ìfilọ́lẹ̀ gómìnà nìkan. Ìjọba ìpínlẹ̀ Ondo yóò mọ tẹ̀síwájú láti máa pín èyí tó kù ní tẹ̀lé ìtẹ̀lé káàkiri gbogbo igbó ọba tó wà nípínlẹ̀ Ondo títí tí ó fi kan àwọn àgbẹ̀ tó kù. Ìkéde yìí wá láti ọwọ́ Honorable Engineer Lẹ́yìn Akínọlá, Commissioner Fẹ́tọ̀ Ọ̀gbìn àti igbó ọba nípínlẹ̀ Ondo.
10: Káyọ̀dé.
0: Dọ́dún.
10: Tó o bá rí bí ayọ̀ àti omijé bó ṣe gbojú àwọn èèyàn kan ní iléèwé Ládòkè Akíntola University léètí ń bẹ nílùú Ògbómọ̀ṣọ́ lánàá òde yìí, níbi tí ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn ọmọ iléèwé yìí tí wọ́n yí gbé ni tó fi mọ́ àwọn olùkọ́ wọn tí wọ́n ti fojú kan àwọn mọ̀lẹ́bí wọn báyìí. Ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn mọ̀lẹ́bí náà ni wọ́n rí ọmọ wọn tí ọmọ wọn sì rí wọn tí wọ́n dìmọ́ra wọn gbàgì. Bí wọ́n ṣe dìmọ́ra wọn báyìí ni omijé bẹ̀rẹ̀ sí ní bọ́ lójú àwọn ọmọ tó ń bọ́ lójú àwọn òbí náà. Wọ́n sì ṣe àdúrà lóríṣiríṣi, bẹ́ẹ̀ ni wọ́n kọ orin tí wọ́n ṣe ìsìn ìdúpẹ́ ńbẹ̀ tí gbogbo àwọn òbí àti àwọn ọmọ náà tó jẹ́ pé gbogbo wọn pátá ni inú wọn ń dùn ṣèkèṣèkè nígbà tí àwọn òbí míì tí wọ́n rí àwọn ọmọ wọn lómi bọ́ lójú wọn pẹrẹpẹrẹ, ìgbà tí àwọn ọmọ míì náà tí àwọn náà tí wọ́n tún rí àwọn òbí wọn ni àwọn náà ni wọ́n bú sẹ́kù gbẹrẹgẹdẹ. Ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí ni wọ́n sọ pé wọ́n ro ti ìyá yìí tó jẹ́ pé ó jẹ àwọn ọmọ wọn nínú pápá èyí tó jẹ́ pé wọ́n kó wọn sí. Wọ́n wá dúpẹ́ lọ́wọ́ Ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti ìṣèjọba rẹ̀ tó fi mọ́ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ àti gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ìyẹn Ṣèyí Mákindé pẹ̀lú gbogbo pátákótákó èyí tí wọ́n ṣà láti pé kí wọ́n lè gba àwọn ọmọ náà wálé. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni wọ́n dúpẹ́ lọ́wọ́ àwọn ẹ̀ṣọ́ aláàbò gbogbo ní orílẹ̀-èdè yìí. Wọ́n dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn òjíṣẹ́ Ọlọ́run àti gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀. Pẹ̀lú bó ṣe jẹ́ pé gbogbo ìgbà ni wọ́n fi àdúrà ràn wọ́n lọ́wọ́ lásìkò tí gbogbo wọn ti ń bẹ nínú ní akóló àwọn ajínigbé náà. Wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ lára àwọn tí wọ́n bẹ ní akóló àwọn ajínigbé ọ̀hún ló jẹ́ pé Ọlọ́run ọba ó bá wọn ṣe tí àwọn ẹ̀ṣọ́ aláàbò orílẹ̀-èdè yìí tí ó rí wọn gbà padà wálé. Ìkan lára àwọn olùkọ́ tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìyẹn Mary ìdáhùn sí lẹ́yìn tó jẹ́ pé ó gbé ọmọ rẹ̀ sẹ́yìn ni wọ́n sọ pé ó kúrò ní ilé ìwòsàn náà pẹ̀lú ọkọ rẹ̀ tí gbogbo wọn tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ń dáwọ́ ìdùnnú tí wọ́n dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pẹ̀lú bó ṣe ṣe aláàbò lórí wọn. Ẹ wo ẹ kọjá lọ sínú ìwé ìròyìn Pons kẹ́ lọ kà á lẹ́kùnrẹ́rẹ́.
0: Dọ́dún.
10: Káyọ̀dé.
0: Okú arákùnrin kan tí wọ́n ti gé orí rẹ̀ lọ lánàá ọjọ́ Ìṣẹ́gun ni wọ́n rí ní oríkò tó jẹ́ ti ilẹ̀ ilé ẹ̀kọ́ Fáfitì ti ìlú Jos gan nípínlẹ̀ Plateau léyìí tí àwọn aṣekúpani ọ̀hún tí wọ́n sọ wípé wọ́n gé orí arákùnrin náà wọ́n sì gbé sá lọ. Ìpa ọ̀dájú tí wọ́n pa arákùnrin ọ̀hún tí wọ́n sì pa nípa ìyà ló ti mú kí ọ̀rọ̀ ètò ààbò ní àyíká ọgbà ilé ẹ̀kọ́ ọ̀hún kó wá rokoko nígbà tí àwọn ọlọ́pàá tí wọ́n ti bẹ̀rẹ̀ ìwádìí lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún o. Ogunlọ́gọ̀ àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ni pẹ̀lú àwọn òṣìṣẹ́ ilé ẹ̀kọ́ Fáfitì náà títí dórí olórí ẹ̀ṣọ́ aláàbò nílé ẹ̀kọ́ Fáfitì ọ̀hún ọ̀gbẹ́ni Agama Tangi iná fìdí ìṣẹ̀lẹ̀ múlẹ̀ fún oníròyìn nílùú Jos o. Tangi ló sọ pé olóògbé ọ̀hún ni kì í ṣe akẹ́kọ̀ọ́ tàbí ìkan lára àwọn òṣìṣẹ́ ilé ẹ̀kọ́ Fáfitì náà. Ó lóun lè fìdí rẹ̀ múlẹ̀ pé lóòótọ́ o ni wọ́n gé orí ẹnìkan lọ o. Ó ní ẹni tọ̀hún kì í ṣe akẹ́kọ̀ọ́ tàbí òṣìṣẹ́ tàbí olùkọ́ni ní ilé ẹ̀kọ́ Fáfitì náà. Ó wá ṣe àlàyé bó tilẹ̀ jẹ́ wípé ẹni tí wọ́n rán lọ́rùn ọ̀sán gangan ọ̀hún ẹni kò tiẹ̀ farakọ́ ilé ẹ̀kọ́ Fáfitì náà. Ó ní ṣùgbọ́n wọ́n mọ̀ dáadáa nítorí gbogbo ìgbà ló máa ń wá sí agbègbè náà láti wá ṣiṣẹ́ ní oko rẹ̀. Nígbà tí ó sọ wípé ẹni tó jẹ́ aláìsí ọ̀hún ni wọ́n mọ̀ dáadáa tí wọ́n sì mọ orúkọ rẹ̀ nítorí oríkò tí wọ́n pa tán ti gé orí rẹ̀ lọ ọ̀hún ibẹ̀ ló máa ń wà ní gbogbo ìgbà kó tó di wípé wọ́n wá pa sínú oko ẹ̀ tán sì ṣe bẹ́ẹ̀ tí wọ́n gé orí rẹ̀ lọ. Ó ní ó wá láàárọ̀ kùtù ọjọ́ yẹn ni o ni Tangi ni ó sọ. Nígbà tí olórí ẹ̀ṣọ́ aláàbò wá ní ìwádìí tí wọ́n ṣe ló fi hàn gbangba wípé arákùnrin náà àfàìmọ̀kọ́ jẹ́ pé àfojúsọ tí wọ́n tọpasẹ̀ rẹ̀ wábẹ̀ láti wá pa ni o. Ó ní òun ò mọ̀ bóyá àwọn aṣekúpani ọ̀hún bóyá wọ́n ti ń tọpasẹ̀ rẹ̀ tẹ́lẹ̀ àbí wọ́n ti ń sọ ní jojúmọ́. Ó ní ṣùgbọ́n tí ẹ bá wò dáadáa ó ló dàbí ẹni pé àfojúsùn ni ikú tó pa arákùnrin náà nítorí pé wọ́n pa tán wọ́n tún gé orí rẹ̀ wọ́n sì gbé e sá lọ. Gẹ́gẹ́ bó ṣe sọ oníwàá mọ̀lẹ́bí olóògbé ọ̀hún iná ti fi ọ̀rọ̀ tó létí o nígbà tán ti gbókù rẹ̀ lọ sí ilé ìgbókùpamọ́sí tilé ìwòsàn ìkọ́ṣẹ́ṣègùn ti Fáfitì ti Birmingham nígbà tí Tangi wá tẹ̀síwájú. Ó ní àwọn aláṣẹ àti apàṣẹ ilé ẹ̀kọ́ Fáfitì náà ni won ti fi oro na to leti to si je wi pe won kan si awon molebi re pelu ewe ati oro ibani kedun pelu gbogbo awon ti o si wa ni ilu ni ti ile eko faviti na to wa titi di asiko ikoro yin jo ile ise olopa ipinle plateau eni won ti fi oro koro sita lori iku arakunrin na e lo kayoko iwe iroyin punch iwe iroyin daily post atan iwe iroyin kan to jade loni letri
10: kayade
0: pelu
10: bi gomina ipinle oyo eyan seyi makide bo se so pe awon ma kepe oridede parapo lati pe ki won wa tanan wa di gbogbo nkan to sele yi to se okufa bi won se je awon omo ileiwe ati awon oluko won ko ni ipinle oyo ti opolopo awon eyan ati awon ti won je egbe oselu APC ti won si bere si ni tako ni bayi o awon omo ilegbimo asofin ni ipinle oyo ni won ti so pe gbengben bayi ni awon wa leyin gomina seyi makide o won ni bo se so pe awon fe lati pe ki awon alagata ko wa lati wa se iwadi na wi pe nkan to da gan gidi ni nitori wi pe o dabe ni pe oro anjinigbe ni orilede Nigeria o tin di gbomogbomo won ni ki se pe boya tori ti awon omo ti won jigbe ni ipinle oyo nikan ni awon se nsoro yi nitori opolopo awon isele yi to nsele to je ti ijinigbe yi ni lo tin di gbomogbomo o won ni nitori na to ba wa je pe awon ti wa je alagata ni won wa tanan wa di gbogbo nkan to nsele na won yo le ma ibi gan ti oro to ti wo wa won so won ni pelu boye gbogbo nkan se nlo ti oro si n jaran irin lori ijinigbe yi to sele ni ipinle oyo hun won lo se koko o si se pataki lati pe ki awon ti won je alagata ki won wa ba nu won tanan wa di nkan gan to sele na be gege ni won dupe lowo ijoba o won si gbosu barabande fun pelu orisirisi awon ise ati lala ti won se ko to di pe awon omo na won le di gbigba pada wale be gege ninu iroyin mi to tun farape ni won ti so pe awon omo ilegbimo asofin agba ile yi lana ode yi ni won ti fi oruko awon gan ti won kopa ti won si je pe won je awon eso alabo eyi to je pe won ba isele na lo o iyen ko to di pe boya won gba awon omo na pada wale nibi ijoko won eyi ti won se lana ni won ti so won ni se ri enikan wa lara won Lieutenant FA Isaac in loruko re won ni se ri yen oun ti e o wa lara awon to je pe won ba isele na lo o be gege ni won so pe Silas Musa oun na wa lara won won tun ni Sergeant Abena John Jerome oun na tun wa lara awon to je pe o ba isele na lo bakan na ni won so pe Corporal Adamu Hussein oun na o wa lara awon ti won ba isele un lo o won ni sugbon pelu gbogbo bi won se se yi awon dupe lowo won pelu bo se je pe won fi emi won lele latari pe ki emi awon elomi ko ba le wa laye ko si tun le wa laye ninu ijoko won eyi ti won se ohun eni eni ti je lori ilegbimo asofin agba na yin Opeyemi Bamidele ni lo ti fi oro yi lede gbogbo bi oro na bo se lo e koja lo sinu iwe iroyin punch ke lo ka lekun rere
11: Up National Progress àwọn ẹgbẹ́ awakọ̀ NRTW àjàpadà branch central unit ló ń fọn rírí sétí tónílé tàlejò wípé lásìkò yìí gbogbo àwa arìnrìn àjò káyé wọkọ̀ lẹ́sẹ̀ títì àti ní gáràjì tí ó gbòǹtẹ̀ ìjọba nítorí pé ó léwu púpọ̀ a ò ní bọ́ sọ́wọ́ ajínigbé o ẹ wá gbọ́ èyí tí ẹ ń rìnrìn àjò láti Àkúrẹ́ lọ sí Abẹ́òkúta àbí Ìbàdàn by car gáràjì kan ṣoṣo tí ìjọba fi ọwọ́ sí ní Iléṣà garage ní ìlú Àkúrẹ́ ibẹ̀ ni kẹ́ ẹ ti wá wọ mọ́tò ọmọlúàbí ni gbogbo àwọn driver wa gbogbo ẹ̀yin tẹ̀sí fẹ́ ti mẹ́sẹ̀jì ránṣẹ́ ẹ máa mú bọ̀ wá sí Iléṣà garage kò tán síbẹ̀ o tí ẹ bá nílò mọ́tò tí ẹ fẹ́ ṣáàtà ẹ máa bọ̀ wá sí Iléṣà garage Comrade Ojo Ajayi Aṣeré Èṣù Àjàpadà branch 1 Comrade Olúwatayọ̀ Samuel Ọmọga Àjàpadà branch 2 Central Unit Chairman ni Comrade Ezekiel Ayọ̀ Ọlátúnjì Ọlọ́hunwà Comrade Oni Fomilayọ̀ Aláwulẹ̀ Comrade Olúṣẹ́gun Ògúntóyìnbó Òsọ́rọ̀ Comrade Shedu Lamidi fún àlàyé tàbí ìbéèrè 0803-416-3492 tàbí 0803-462-6592
12: Iṣẹ́ olúwa bá ń sàkìrìrà bí ara ó ń kú gìrì bí òjò. Torí náà tètè máa bọ̀. The right hand of God Miracle Ministry. Ní jẹ́gẹ́.

0: Olorun ni baba omo to le bomo hun lo lowo gogorogbo adiku ti yomo e ninu ofin ibe ise isura lafise ni tabi alakoro tabi alanko to je ti generational ni to won fire ni ni lo irise irise atawon isan kekeke wewewe bi soro oro bo to se on and off tabi to fe di permanent secretary to fe ma gba salary lowo yin for life
1: ah tete ma bo
0: ibi eto I disagree mi o faramo
1: ni to ma nwaye ni ojojo Tuesday
0: gegele last bus stop adoro
1: the right hand of God miracle ministry
0: prophet Dr. Alfred Chitu Awise Jesus fun ara e
1: lu awa fadura jagun to ti mo mi emi jeun emi wojo emi
0: o ti gbaradi lati wa sina adura bole woru wara
1: ke wa disagree pelu awon nkan ti bomo eja fira
0: physically medically mentally financially and spiritually
1: owuro ojo Tuesday yi tun ni o
0: God bless you as you come
2: irede irewo lo aku orire ni ipinle ondo eyin eyan wa ni orilede nigeria kuni berries international loan pagoda gbe irewo ipinle ondo iwe irinna lati lo sise ni oke okun lai so kobo si awon ilu bi oman serbia guyana kazakhstan egbo eto irinna de tun wa si awon orilede miran bi netherlands switzerland sweden denmark ati vietnam o ton sibe kuni berries moringa man ran ni lowo lati da oko ogbin organic moringa sile ti a o tun ra lowo yin ni gbogbo igba ikore to e mego ninu odun ti o si ma ri egbelegbe owo loye kakan laarin odun kan kilo wa nduro de kudi berries international study loan pagoda pelu kudi berry moringa man won wa ni akure tech hub futa south gate ni ilu akure telephone 08020814434 le kan si 08020814434 ore wa pera
3: tọ yi la fin ki gbogbo awon eyan wo tan wa lori ijoko koko ti to lati gbe akara oyinbo fun igbeyawo to ni
4: e to gbe iyawo lana
5: e jowo e duro na jare
6: ah ilo sele
5: ki won to so wapo nje o ran ti po sele ri television fun mi fridge nkan ero ofoso ki nse le wa ma fowo ofoso nle ni 2026
3: eh ni tuto
5: ka ta so pe o ti re won abi
3: ta lo ti e so pe mo bodo ra gbogbo awon kan ile kan so ni bi ti cdk e wa
6: e mo lo tun je cdk bayi
3: be ni o cdk e le ra fridge yin ero ofoso ati be be lo
5: ka kuku wa gba pe gbogbo awon kan won yi ti wa ninu ile re lowo lowo ba tin soro ye abi
3: ah ah lati osu to koja ni mo ti ra won
5: oluse agutan e so wapo
3: pẹ̀lú CDK o lè ra fóònù tẹlifíṣàn ẹ̀rọ amúnáwọ́n tó ń lo agbára ìtàn sọ́run àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn sanwó díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá lọ́dọ̀ wa download CDK lórí Play Store àti Apple Store.
7: Iléeṣẹ́ wa wà ní Danco Plaza Ajilosun lẹ́gbẹ̀ẹ́ Olú Motors ládojúkọ Maria Asumpta Catholic Hospital Ikere Road Ado Ekiti ẹlẹ́pẹ́ 0707-484-3351.
8: Ayọ̀dé
9: iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ló ti bẹ̀rẹ̀ sí ní dọdẹ àwọn agbébọn léyìí tí wọ́n ṣẹ̀mí ẹni tí ó jẹ́ akọ̀wé ìṣètò fún ẹgbẹ́ awakọ̀ NURTW nípínlẹ̀ Èkó ẹni tọ́ba Ajíbóyè ní kúkúrú léyìí tí ọ̀pọ̀ àwọn èèyàn mọ̀ sí tọ́ba Ìjayà gẹ́gẹ́ bí ìròyìn léyìí tó tẹnu ìròyìn lọ́wọ́ àwọn tí ó ṣe àkọlù náṣínà ìbọnbo ọkọ̀ Ajíbóyè ní ọwọ́ délé lọ́jọ́ Àìkú ọ̀sẹ̀ yìí nígbà tó ń kúrò ní agbègbè Fádèyí nípínlẹ̀ Èkó tí wọ́n sọ wípé ó ti lọ ṣe àbẹ̀wò sí ẹnìkan àwọn ìgbìmọ̀ aṣèjọba ẹgbẹ́ awakọ̀ NURTW ni wọ́n sọ wípé ogunlọ́gọ̀ ọta ìbọn ló ṣe arákùnrin náà léṣe o tó sì gbé dìgbàdìgbà ó di ilé ìwòsàn láti gba ìtọ́jú ṣùgbọ́n ó jẹ́ ohun tó bani lọ́kàn jẹ́ wípé ó ti farapa yánnayànna jù wọ́n ló sì jaláìsí lánàá ọjọ́ ìṣẹ́gun agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Èkó Abimbola Adébísí ló fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ fún oníròyìn lánàá ọjọ́ ìṣẹ́gun léyìí tó tẹ̀síwájú tó ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló ṣẹlẹ̀ lọ́jọ́ Àìkú ó ní ìkan lára wọn ló jaláìsí nígbà tí àwọn ọmọ ẹgbẹ́ awakọ̀ NURTW ti ìpínlẹ̀ Èkó tí wọ́n ṣe bẹ́ẹ̀ fi tó hàn létí ó ní ìwádìí ti wá bẹ̀rẹ̀ pẹ̀rẹ̀ lórí ọ̀rọ̀ ọ̀hún nígbà tí wọ́n ti ń sa ipá láti rí i dájú wípé àwọn aṣekúpani ọ̀hún iná lé lọ́wọ́ mú o bó tilẹ̀ jẹ́ pé ìròyìn léyìí tí ó súnmọ́ ibi ìṣẹ̀lẹ̀ ń pẹ́ kí ṣùgbọ́n tó tẹ̀ bá oníròyìn fọ̀rọ̀ jẹ̀wọ̀ ni ó sọ pé Ajíbóyè ló ṣe àbẹ̀wò sí agbègbè Fádèyí ọ̀hún láti lọ bá àwọn ọ̀rẹ́ kékeré rẹ̀ nítorí wípé bẹ́ẹ̀ ló máa ń ṣe ní gbogbo ìgbà wọn ni ó máa ń ṣe àbẹ̀wò sí agbègbè ọ̀hún o ṣùgbọ́n lọ́jọ́ Àìkú wá ṣe àbẹ̀wò sí ní bóyá máa ń wá ní gbogbo ìgbà láti wá bá àwọn ọ̀rẹ́ kékeré rẹ̀ ṣeré nítorí pé ibẹ̀ gan òun ló gbé dàgbà gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe àlàyé wọn ni ó di ọwọ́ déré òun ló fẹ́ máa lọ nígbà tí àwọn agbébọn ọ̀hún tí wọ́n dédé da ìbọn bo ọkọ rẹ̀ wọn náà gbé dìgbàdìgbà ó di ilé ìwòsàn o tó sì nígbàgbọ́ pé ara rẹ̀ ti ń balẹ̀ nílé ìwòsàn àfìgbà tí ó di àárọ̀ ọjọ́ kì keji ti won so wi pe elemi ti gba lowo re loru moju o ikan lara omo egbe awa ko enju ati WU na to poru wa ni traffic ni lo ba royin foroje o lana ojo isegun tun so wi pe awon meta mi na ton wa ninu oko pelu arakunrin na ni ota ibon se lese o oni awon meta ta ti won wa na oko pelu re hun na farapa yan yan na to si je pe ipo ilera won bayin ko awon dokita gan lominu ise ni won wa lakadi pelu emi won ati kubaye ton se ngba ladua ko lohun dakun dabo ki odola mi won oni tori adura hun eni won gba e wo te ba fe kayoku e mo sakire o iwe iroyin punch atopo iwe iroyin mi tun jade loni ni ke ramu
8: kayade
9: dodun
8: ile ejo giga ti joba apapo yi to fi kale si ilu abuja ni won ti mu oni gan ti se ojo kaundogun osu keje odun yi gege bi ojo ti won yi ojo ti won yo gbo esun eyi ti o ni se pelu omo oye si ipo are ninu egbe oselu akodu o le ti ojimi ninu egbe oselu na yen Dr. Gbenga Olawopo Azim to pe to so pe ki ajo eleto idibo ile yi ko ri ohun gege bi eni to je oludije si ipo are ninu egbe na fun eto idibo yi to ma waye lodun 2027 gege bi won se wa so won ni won ti mu oni gan gege bi asiko ti won yo gbe idajo na ti won yo gbo ejo na o ti won yo si mo bi ori n bese re ninu egbe oselu na ninu iroyin mi ni won ti so pe enikan to ti fi igba kan ri je igba keje alaga ninu egbe oselu PDP ya oloye Olabode George lo mo ti se kilo fun ajo eleto idibo ile yi to fi mo ile ejo wi pe e wo e ma se je ki nkan o daru leka eto to ni se pelu oro to ni se pelu eto ijoba warawa ni orilede Nigeria o pelu orisirisi manamana yi ti won se George je ko di mimo pe pelu gbogbo nkan to nsele ninu egbe oselu PDP ati gbogbo rogbodiyan pe ta la dare ninu egbe oselu ohun ti eyi ti nsele lowo lowo yi won ni ile ejo ati ajo eleto idibo ile yi gan nlo fa gbogbo e won ni awon si mo pe awon alagbara kan ni won duro si koro kan to je pe won bere si ni suna si oro na o ni sugbon ti gbogbo e to ba wa lo se bi ele to ba ri a je pe isejoba warawa ni won fe ko di meri ni orilede Nigeria oro to so po gan gidi lekun o e ko ja lo sinu iwe iroyin pons ka e lo ka lekun rere
9: adugbe lo gugu e je ba gbeto tun lo Owen ta sgun kulo oja yen wa mo riri yin ese ose
10: o. Adupe o.
9: En ti en se atileyin fun etu bo se won ta fe amo riri yin o. Para lowo Olorun le lajo mo ri bara.
10: Ami Olorun.
9: Lo kweni keji mi.
10: I chief commander bi odun in lori nle mi je alade alele lo ko tan fi gbe mi laruge.
9: Oluka de lo ko ti mi ati wede fale gan baba to bi mi lomo. Eriji Ekiti Ngodi City. Na bi mi sibe na mo dagba si bi odun ya karele.
10: Karele. Ile la nlo. Agbe kan oroko. Oroko. Roko roko ko gba gbe ile
9: o ya fe gbe mi abe ope anuya leriji yin ikiti

0: John Venn's 3-in-1 chocolate. Enjoy instant goodness.
1: Wọ́n tún bẹ̀rẹ̀. Fún olèṣẹ́ aláìmọ́pánilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àrò yín kankan ò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe.

0: 3-in-1. Omi ni kọlọku ko fi kun.
1: Kibo Dairy Mix.
2: Ọ̀rẹ́ mi, wọ́n ní nǹkan máa ń rìn káàkiri ara ẹ bí kòkòrò tàbí bí aràn. Ara tún máa ń yan lẹ́yìn ìwẹ̀. Ẹgbẹ́ kan ara ẹ máa ń kú tàìtàì. Ìjáfara lè wò.
3: Ọ̀rẹ́ mi, pajápajá ń kọ́ iṣan ara fífà so. Ọwọ́ àtẹsẹ̀ tó ń kú rìrì kú tàìtàì.
2: Gbogbogbogbo, oògùn téèyàn lè lò kó ròyìn ẹ̀fẹ́ lómi ìbò ṣe dára tó ni BNC capsule. Yóò mú òpin dé bá ara tó ń ta ni, ara tó ń yún ni. Iṣan ara tó ti rẹ̀ ají pépé, arúgbó atakébé, pajápajá wà gbígbà. Nǹkan tó ń buni jẹ tàbí rìn káàkiri ara yóò pòórá. Ojú amọ́lẹ̀ kedere, wàárò orun sùn. Ewé àti ibo ilẹ̀ wa ni wọ́n fi ṣe BNC capsule jáde. Àjọ NAFDA sì fọwọ́ sí.
4: BNC capsule wà káàkiri ibi tí wọ́n ti ń ta ojúlówó oògùn jákèjádò ìpínlẹ̀ Ondo. BNC capsule wà nílùú Àkúrẹ́, Ondo, ilẹ̀ Olújì, Ọ̀rẹ́, Òkìtì Pupa, Ìgbọ́kọ̀dá. BNC capsule tún wà nílùú Ọ̀wọ́, Ìkàrẹ́ Àkókó, Ìṣù Àkókó, Ọ̀kà Àkókó, Ifọ̀n àti nílùú Kàbà. Iléeṣẹ́ Tèmítayọ Trado Medical Nigeria Limited ló ń ṣe BNC capsule jáde. Láti mọ pharmacy tẹ́ ti lè rí BNC capsule aládùúgbò yín, ẹ pé 08103369434.
5: Akí ẹ̀yìn èèyàn apẹ́ ẹ̀kú dédé àsìkò yìí láì gbogbo tí atẹ́gùn ìkànnì tí ó ń fẹ́ dé. Ìròyìn ayọ̀ lámútọ̀ yìí wá pàápàá jùlọ gbogbo àwọn ọmọ tó fẹ́ wọlé ìwé gíga àti àwọn òbí tá à ń sáré pé kí àwọn ọmọ wa náà lè wọlé ìwé gíga. Ẹnìkan bẹ́ẹ̀ ń bí pẹ̀lú mi, ẹ bá mi káwọn tó ń gbọ̀ wá lé.
6: Akú dédé àsìkò yìí o, gbogbo ẹ̀yàn ara lé akú ọjọ́ méjì mẹ́ta. Orúkọ mi ni Olórí Daniel láti ilé-ìwé Cedar Seductional Consult tí a kalẹ̀ sí ẹgbẹ́ Kajola Hotel ní Edo Lodge lókè Ìjẹ̀bú Lákùrẹ́.
5: Ẹ ṣeun, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti mọ ilé-ìwé yìí, kí ni ti ẹni fún àwọn tó ń gbọ̀ wá báyìí?
6: Gẹ́gẹ́ bí àwọn èèyàn ṣe mọ̀ wá níbi gbogbo pé ilé-ìwé Cedar Seductional Consult láti gbé kalẹ̀ láti ọjọ́ pípẹ́ láti máa ran àwọn ọmọ lọ́wọ́ láti bọ́ sí ipele kejì ní yunifásitì ní orílẹ̀-èdè wa bí báyìí tí ọmọ bá fẹ́ lọ.
5: Kí ni àwọn tí ọmọ gbọdọ̀ ní láti kópa níbi ètò yìí?
6: Akẹ́kọ̀ọ́ tó bá fẹ́ kópa ó kéré tán ó gbọ́dọ̀ ní kírẹ́dìtì 5 ní NECO tàbí WAEC. Ó ní ṣe pẹ̀lú ẹ̀kọ́ tí ọmọ bá fẹ́ lọ kọ́ ní ìpele kejì ní yunifásitì tó bá wùn lórílẹ̀-èdè wa Nàìjíríà níbí.
5: Bó o ní ti ọ̀rọ̀ owó san àti ilégbèé, níbo ni ilé-ìwé yìí sì wà? Kí ni àwọn ojú òpó tí wọ́n fi mọ bá yín sọ̀rọ̀?
6: Gẹ́gẹ́ bí a ṣe mọ ilé-ìwé Cedar Seductional Consult pé a wà ní ẹgbẹ́ Kajola Hotel ní Edo Lodge ní Òkè Ìjẹ̀bú ní Àkúrẹ́. Owó ilé-ìwé wa kò gún pa rárá o. Àkín ni àwọn òbí lára torí gẹ́gẹ́ bí a ṣe mọ bí àkókò yìí bó ṣe rí. À ń fi ẹrọ àwọn òbí lọ́rùn láti máa san nípele nípele. Owó stẹ́ẹ̀lì wa náà kò dẹ̀ gún pa rárá. Gẹ́gẹ́ bí a ṣe mọ̀ wá, àkín fi owó ilé-ìwé àti owó stẹ́ẹ̀ àkín fi ni àwọn òbí wa lára. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ni 08033331794 lẹ́ẹ̀kan sí 08033331794 ilé-ìwé Cedar Seductional Consult ó kalẹ̀ sí ẹgbẹ́ Kajola Hotel ní Edo Lodge ní Òkè Ìjẹ̀bú ní Àkúrẹ́.
5: Kí ni àwọn ètò tuntun eléyìí tí ilé-ìwé yìí tún ní fún àwọn ọmọ tó fẹ́ lọ kàwé lókè òkun?
6: A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àṣeyọrí àti àṣeyege eléyìí tí Ọlọ́run ṣẹ̀ṣẹ̀ ṣe fún wa ní dédé àsìkò yìí. Ní ọwọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí, Ọlọ́run ti ràn wá lọ́wọ́ láti lè ran ọmọ lọ́wọ́, àwọn ọmọ tí wọ́n bá ní ìfẹ́ láti lọ kàwé ní òkè òkun lọ́wọ́lọ́wọ́ báyìí. Àti ní yunifásitì ní country 4 ní Europe, àdẹ̀tí ní yunifásitì ní country 4 ní UK. Ọmọ tó bá fẹ́ ṣe foundation program ní Europe, a ní ọmọ tó bá fẹ́ ṣe first degree, àdẹ̀ ní master's degree. Fún anybody tí ó bá fẹ́ ṣe. Owó tí wọ́n fi ń ṣe kiní kò gún pa rárá torí ìpele nípele ni owó wọn. Wọn kì í san ní ẹ̀ẹ̀kan torí wọ́n ti mọ bí gbogbo ẹ̀ ṣe rí. So wọn fi ní anybody lára nípele nípele. Bí ó bá dẹ̀ ṣe ń tẹ̀síwájú ní admission process yẹn, ìwọ fúnra rẹ wà máa rí gbogbo ẹ̀ nínú méèlì ẹ bí gbogbo ẹ̀ bá ṣe ń lọ. Ilé-ìwé Cedar Seductional Consult Ọlọ́run ti ràn wá lọ́wọ́ dé ibi a lè ṣe ju country 4 lọ. Àwọn ò kì í ṣe oníjìbìtì àti no. Ìtẹ̀síwájú àwọn ọmọ wa òun ló jẹ wá lógún. Nítorí ẹ̀ la ṣe tún gbìyànjú láti tẹ̀síwájú nǹkan tí ilé-ìwé wa lè ṣe láti ran àwọn ọmọ lọ́wọ́ ní àsìkò yìí gẹ́gẹ́ bí orílẹ̀-èdè wa ṣe rí lọ́wọ́lọ́wọ́ báyìí. Ọlọ́run dẹ̀ ti ràn wá lọ́wọ́ láti lè rí ilé-ìwé 4 ní country 4 ní Europe, country 4 ní United Kingdom lọ́wọ́lọ́wọ́ báyìí.
5: Àwọn tó bá fẹ́ kópa, kí ni ìgbésẹ̀ tí wọ́n máa gbé báyìí?
6: Ìgbésẹ̀ àkọ́kọ́ tó máa kọ́kọ́ gbé náà ni pé wọ́n wá sí ilé-ìwé wa ní Cedar Seductional Consult. Ibẹ̀ láti máa ṣàlàyé fún wọn ní ẹ̀kúnrẹ́rẹ́ ní ìpele ní ìpele, torí ìpele mẹ́ta ni ètò yìí ní ìpele ẹ̀já sí. So one step after another bó ṣe wà nìyẹn. ti Olorun se ma ran wa lowo tun wa fi release iwe teni yen fi ma lo si ilu bi ti won ba ta ba se admission ese o ilu bi to ba fe ninu awon country merin ni Europe tabi ni UK yi
7: awon ojo opo ni won le lo lati ma ba yin soro bere kata bi keji
6: lekan si ero ibanisoro wa ohun ni 080-333-12794 lekan si 080-333-12794
7: imoran yin ni soki fun awon obi atalagbato
6: imoran mi fun awon obi ni akoko yi ni pe ohun gbogbo ni akoko wa fun anfani ta ri gba ni owo awon university ti a ri ni oke okun e je ka lo anfani yi awa ta ba de ti ni agbara lati le lo awon eto to wa nle ta nse si ipele keji ni university fun omo to ba ni ife lati lo gbogbo e lo wa e je ka make use of this opportunity to wa nle lati le tete lo tori atumo nkan to tun ma sele ni awon odun to nbo ni waju
7: to won ni ke dun ko po soki bayi lo bi oge titi igba mi mu kiyin ire o
8: Hey, wait! Before you buy that multivitamin, ask yourself, is it giving your child complete nutrition?

0: vitamin drops and syrup, specially formulated for babies and growing children. It contains essential vitamins for growth, immunity, and brain development. It's NAFDAC approved. Afravite is a product of Afrachem Limited, makers of Panda Paracetamol.
1: Guy, we don't detox in so. Ha, make I go do my work, eh? We go continue this talk later.
2: Oh boy, you don't talk. How bad? You know the tire.
1: Now the new level be that, too. This new MTN sachet bundle don't make life easy for me.
2: Brotherly, involve me now. Make myself the follow ya like you.
3: Talk until you tire. When you day on top the new MTN sachet bundles, dial *312*7# and press 2 to start to enjoy from 100 naira. Low down, talk the go.
4: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo lè ṣaláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
5: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn, chili àti kànáfùrù.
4: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
5: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀, yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́nìgbàgbé.
6: Ẹjẹ́ kí a máa kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa níbikíbi tẹ wà tẹ́tí láǹfààní àti máa gbọ́ wa yálà nílẹ̀ yìí tàbí nílẹ̀ òkèrè. Olóyìnbó máa sọ nǹkan kan wípé agbára ni a fi ń toni jẹ́, ìyẹn ni pé information is power. Tí èèyàn ọba mọ̀ nípa àwọn nǹkan tí ń lọ, èèyàn kan máa pàdánù àwọn àǹfààní lọ́lọ́kọ̀ òjọ̀kan tí ń lọ káàkiri ni. Ṣùgbọ́n lásìkò yọpọ́n ṣẹ́ tó ti sún, yálà ọ fẹ́ ra nǹkan ìlónulé tàbí fóònù àboríṣiríṣi nǹkan, wá sọ pé mi ìlówó lọ́wọ́, mi ò lè rí kiní rà. Àǹfààní aláìlẹ́gbẹ́ kan ni ó tún dé báyìí láti lè jẹ́ kí wọn náà di ẹni tí ó ní àwọn dúkìá tá a mọ̀ sí properties dáadáa láìṣe yípo làágùn. Ilé-iṣẹ́ kan wà tí ń pè ní CDCare. Kí ni wọ́n ń kí ẹ̀ fún gan? Kí ni wọ́n dúró lé lórí? Ìjọba la fi ní aṣojú CDCare ní inú yàrá agbára pẹ̀lú mi. Ọ̀gbẹ́ni Abdulhakeem Okunola, ẹ bá mi kí gbogbo àwọn aráalé.
7: Ẹ kú dédé wòyí o, ẹ̀yin aráalé. Orúkọ mi ni Abdulhakeem Okunola gẹ́gẹ́ bí olóòtú ṣe dárúkọ. Application Asiriola oni agbó abayin tí a mọ̀ sí CDCare. CDCARE. Application ni jẹ́ pé tí ẹ bá ti ní orí fóònù yín, ẹ ní àǹfààní láti wo àti ra àti san díẹ̀díẹ̀ gbogbo nǹkan èlò inú ilé. Fóònù ni o, láptọ̀pù ni o, mattress ni o, kettle pot ni o,
6: gas ni o.
7: Bẹ́ẹ̀ fẹ́ ra aga, ó wà ń bẹ̀. Bẹ́ẹ̀ fẹ́ ra mọ́tò, ó wà ń bẹ̀. Tẹ́lẹ̀ mọ sanwó díẹ̀díẹ̀ láì ní èlé kankan nínú. Àti wọ́n máa ń fún àwọn oníbàárà wa nídàánilójú wípé kí wọ́n lọ sí ojú ọjà. Kí wọ́n lọ wò ó pé èlò ni wọ́n ń ta
6: àwọn
7: kínní. Láti sanwó láti oṣù méjì títí dé oṣù méjìlá. So àwọn kan tó wà tárí pé ọ̀sọ̀ọ̀sẹ̀ ni wọ́n fẹ́ láǹfààní láti máa sanwó. Àǹfààní náà wà fún wọn láti sanwó láti ọ̀sẹ̀ méjì títí di 40 weeks. Ogójì ọ̀sẹ̀ láti máa sanwó.
6: Mo fẹ́ bí n pè ṣé wọ́n kọ́kọ́ san iye kan lẹ̀ ni wọ́n wàá gbé ọjà wọn àmọ́ sọ̀yọ́ kù díẹ̀ díẹ̀ báwo ṣe ṣe.
7: Ẹ ṣeun olóòtú. Ṣé rí bí a ṣe gbé kalẹ̀ ni wípé àǹfààní oṣù méjì títí di oṣù méjìlá tá a gbé kalẹ̀, tí wọ́n bá ti ń rà, tán bá ti ń sanwó dé ìdajì oṣù tán bá mú láàmọ̀ gbé ọjà yìí fún wọn, tí wọ́n sì máa fi ní àǹfààní láti máa sàn yókù. Fún àpẹẹrẹ, tí wọ́n bá mú oṣù méjì, tán bá ti sanwó alákọ̀ọ́kọ́ kalẹ̀, ó túmọ̀ sí wípé a gbé ọjà yẹn fún wọn, wọ́n sanwó ìyókù ní oṣù míì tá a bọ̀ sí. Tán bá mú oṣù mẹ́rin, àǹfààní wọn fún láti san ìkíní kejì. Tán bá ti san tán, a wá gbé ọjà yẹn fún wọn, wọ́n á máa san ìkẹta, ìkẹrin lẹ́yìn ìgbà tí wọ́n bá ti ń lo ìkíní lọ́wọ́, àti oṣù mẹ́fà, àti oṣù mẹ́jọ, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bó ṣe wà ni ẹ̀sà.
6: Ìkíni ìdí tí ẹ fi ṣe báyìí pé káwọn yẹn kọ́kọ́ san owó lẹ̀ díẹ̀ kí ẹ tó di pé ẹ gbé ọjà fún wọn.
7: Ẹ ṣeun olóòtú. Ṣé rí nǹkan tá a ṣe ni wípé a wò pé gbogbo ẹni tó bá ti ń ṣe iṣẹ́ ó yẹ kó ní àǹfààní láti ra àwọn nǹkan tó sì lè máa sanwó díẹ̀ díẹ̀. So ẹni tí ó mú oṣù mẹ́rin tó sanwó kìíní kejì fún ọkàn wa ti balẹ̀ lórí pé
6: eléyìí
7: yóò lè máa sanwó lọ. Ẹni tí wọ́n sì fẹ́ pé mo fẹ́ sanwó kìíní tán lẹ́ẹ̀kan náà ni àǹfààní wà, kó san kó sì máa gbé nǹkan rẹ̀ lọ, a sì gbé wá sí ilé rẹ̀ báyìí ni láì ní dà á láàmú rárá sà.
6: Ṣé àwọn ni wọ́n lọ ná kìíní ọ̀ ni wọ́n lọ ra nǹkan tí ẹ bá fẹ́ ni àbí ẹ̀yin lẹ́ẹ̀ rà fún wọn?
7: Ṣé rí gbogbo nǹkan tí wọ́n fẹ́ rà pátápátá bíi fóònù àti èrò inú làǹpẹ àti gbogbo ẹ̀ pátápátá àwa ti ní gbogbo eléyìí nílẹ̀. Ṣé wá rí toní mọ́tò dé, a mọ́ fún wọn láǹfààní kí wọ́n lọ wo irú mọ́tò tán bá fẹ́, kọ́lọ̀ tán bá fẹ́, iye tán bá ń tà, kán sọ fún àwa, àwa wà lọ sanwó rẹ̀. Ìdí ni pé olóòtú, a ti rí oríṣiríṣi pé mọ́tò tí àwọn pípọ̀ rà fún mi kò da nǹkan kan, kò ní jẹ́ pé mọ́tò tí a rà fún yá jẹ́ pé mọ́tò tẹ lọ wá fún ara yín. Gẹ́gẹ́ bó ṣe jẹ́ nìyẹn, tẹ́ fi láǹfààní láti máa sanwó rẹ̀ láì ní dàyín láàmú rárá.
6: Níbo ni ọ́fíìsì yín? Ọ́fíìsì nọ́mbà tí a lè pè yín sí.
8: Ẹ kàn sí wa ní Danco Plaza, Adelosun, beside Olo Motors, opposite Maria Assumpta Catholic Hospital, Ikere Road, Ado Ekiti, Ekiti State.
7: Olúléṣẹ́ wa sì wà ní number 6 Ike Asogua Anthony, Lekou. ni ilu Eko be ni olotu
9: number wa te le pe si ni 0707 484 3351 le kan si 0707 484 3351
7: e seun olotu
10: oro le ti bo lati enu ogbeni Abdulhakim Okola te je asoju CDK iwa na magore loni o le bade choni dukia
11: ore wa kin lo de to roju koko bayi
12: o ore o su mi oje iya isese petan lori phone ni onu gbogbo abo da na wa ni njo gas cylinder wa na ti fe je tan gbogbo electronics wa lo ti denu kole owo ni o si sara jo yi
11: ara nta wo nu shop o gbo nipa CDK ni
12: CDK kin ngebe
11: CDK CDCARE application asire ola ni nibi to ti ra gbogbo to fe to si ma sanwo die die bi orisirisi gadget electronics to fi dori ka oko ayekele o si lele lori o iye oja to bara lo ma dawo e pada o le sanwo elo to bara fodi dosu mejila tabi ogoji ose
12: iro ni o
11: toto han ni gbogbo awon nkan ile onu ile mi ori CDK ani mo ti ra won koda iPhone to wo lowo mi ni sanwo re tan
12: ah o si riru eyi o si fi pa won fun mi lati jo yi
11: iwo lo bere sugbon ni bayi tete download CDK lori Google Play Store ati iOS App Store ki won na ma jaye CDK ni welemu ranto nilo ko ma sanwo werewere lai ni ele kankan lori e ko si website wa CDK

0: gbà mí ẹ rà mí kalẹ̀ ọ̀rọ̀ kọ́ mi yìí má ti sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wò ó mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ da tọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣe kan sùn lọ ni.
1: Abba aṣọ òkú tí ìgbọ́ ni nípa 24/7 Abba Make Sure kọ̀rọ̀jọ́ gbòògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Make Sure kò lọ́tí nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ọ̀rá dànù lọ́gán Nigeria. MAP
2: 091-60-62-63-091-60-62-53 ni ma ti ma se ohun ti ko ni mo to ba si mo apere ki n sare se auto update niyan ti orun ba ti wo lara ise bere niyan ma se cloud backup to ba ti wa fi orun re si gia 3 gbogbo awon apps to ti si sile le mi a ma refresh n temi o to fi dori awon apps ti o lo gege bi ero ibanisoro e mo pe mo gbodo mo gbogbo bi nkan se n lo lori ayelujara ti olowo mi ba ti ji e gbo ohun to ma n wi
3: yee mo gbe o data ti mo sese se ma ti tan
2: se mi o so fun e
3: jara e ma je ki phone e ma fi data re se oble se akiyesi auto updates pa awon apps ti o ko ba nilo nigba kugba
2: ero ibanisoro laso le mi o kokoro ti n je data ni ijekuje fun eni ti o ba se amojuto data re
3: je igbadun data re ni welemu leave it 100 mtn
4: gaining velocity on Adaba FM.
5: Bye.

0: wọ́n tún bẹ̀rẹ̀. Mo lè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi.
1: Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
0: Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ̀ ẹ̀kan lásán, àrò yín kankan ò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
0: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe

0: bọ́lọ́run kò bá ṣe ní bàbá kí a máa gbìyànjú ṣe bí àgbà.
1: wọ́n bínú kó ṣẹkẹ́ṣẹkẹ́ sọ́mọ lọ́mọ lọ́wọ́.
0: ìwà lóríṣà bàbá ti wù sí ní fi gbé ni.
1: owó làwọn kò ní gbà o.
2: ọ̀rọ̀ lọ́mọ ilé ti ń jẹ.
0: àwọn yorùbá bọ̀ wọ́n ní bí ìgbà gbangba ni kí a máa rọ́jú bó pẹ́ bóyá ìgbà ń bọ̀ wá gba ni.
1: ó ti rán lágàrà pẹ̀lú.
2: ọ̀rọ̀ lọ́mọ ilé ti ń jẹ.
0: àwọn yorùbá bọ̀ wọ́n ní bàbá pa ìdí hàn dí ẹ̀rọ ní bàjímẹ̀rẹ̀ bàbá ò bọ̀.
1: ẹ̀kọ́ lọ́jọ́
0: ra tó kò bọ̀. ọwọ́ ewé là ń lo agídígbò ọlọ́gbọ́n níjọ ọ̀mọ̀ràn ní mọ́.
1: ẹ̀yin lè ta lórí.
2: ọ̀rọ̀ lọ́mọ ilé ti ń jẹ.
0: ẹni bá tara alẹ́ rẹ̀ lọ́pọ̀ kò ní rira lọ́wọ́n.
2: ọ̀rọ̀ lọ́mọ ilé ti ń jẹ. ọ̀rọ̀ lọ́mọ.
0: oríṣà kò ní kà nínú ara ilé ẹni ní roníkà.
2: ọ̀rọ̀ lọ́mọ ilé ti ń jẹ.
0: àwọn yorùbá ohun kan náà nání ẹ̀bì tí ò pé ra ara ilé ẹni ní ṣe ni. iṣẹ́ roro jíjẹ ọ̀fẹ́ àṣe.

0: sílẹ̀ ó ń làbọ̀ á bà.
1: ọ̀rọ̀ rẹ ò rẹ pẹ́tẹ́.
0: àwọn yorùbá bọ̀ wọ́n ní ewúrẹ́ ilé ò mọ iye ọdẹ ajogún ẹ̀wò mọ iye agbádá ńlá awo ilé ẹni kì í níyì lójú ẹni. nínú ọ̀rọ̀ àwọn yorùbá kẹ́nà wọ́n ní awújẹ olóhùn ò kápẹ́ ẹni tí ń bẹ́ ń di àrò ni kò mọ́wọ́ dúró.
2: wọ́n bínú kó ṣàkàṣàkà sọ́mọ́.
0: ọlọ́run ẹlẹ́dàá mo kí ọ. ọba àkọ́kọ́ ọba àgbẹ̀ mo kí ọ. ọba tí kì í sùn ọba tí kì í tó gbé mo kí ọ.
1: ọ̀rọ̀ rẹ ò rẹ
2: pẹ́tẹ́. ìbájá ká pa wọ́n ra àgbà.
0: ọba tí ì ṣàárẹ̀ ọba tí kì í kú mo kí ọ.
1: ọ̀rọ̀ rẹ ò rẹ pẹ́tẹ́.
0: mo kí ọba tí ò ṣe rí fín ọba tí ò ṣe rí fín.
2: ẹ jẹ́ ká pa wọ́n ra àgbàlagbà kan bá wa sọ sí.
1: ọ̀rọ̀ rẹ.
0: ọba tí ò ní kábùkù láéláé mo kí ọ olódùmarè. mo kí ọba àlàáfíà. ìfẹ́ ni ó wù lálàáfíà. mo kí ọ olódùmarè. mo wá kí gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi níbi gbogbo bíi tẹ́ ti ń gbọ́ mi pátápó mo kí yín pé ẹ kú déédéé wòyí.

0: Live it. Mafoko. ADA.
1: Ó kí n pẹ́ kábọ̀ sórí ètò kọ̀rọ̀ tòní. Odòdó ọ̀rọ̀ tí ń gún ni bí ẹ̀gbọ́n máa ké ṣaṣa kọ́lọ́rọ̀ gbọ́ tọ́lọ́rọ̀ bá gbọ́ kí ni bàbá ńlá ọlọ́rọ̀ ò ṣe. Adéyẹmí làwà ló ń kí n pẹ́ kú dédé wòye o. Ẹyẹ tí ó dorí kodò bí adá ẹnu ẹ̀ ò ṣẹ̀jẹ̀. Mo kí n kábọ̀ sórí ètò yìí níléeṣẹ́ rédíò àdàbà 88.9 FM Àkúrẹ́. Bíná ò bá tán láṣọ ẹ̀jẹ̀ tán lórí ìkan náà. Àgbàdo tó lóun ò bá ná ṣe òun náà ò ní di gúgúrú láéláé. Tẹ́ni àkísàntàntàn. Ó ń bá jẹ́ tẹni ní báni mò. Mo kí n kẹ́ ẹ pá káàbọ̀ sórí ètò tòní ẹ wá nǹkan fìdílé ká tún gbé ètò tòní o. Yóò bá ní òwe lẹ́ṣẹ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ lẹ́ṣẹ̀ owó tọ́rọ̀ bá sọnù òwe la fi ń wà. Tẹ́ni àkísàntàntàn. Orílẹ̀-èdè Nàìjíríà ìtiwa ni ti gbogbo wa pátákó. Àkúkú lórílẹ̀-èdè ibòmíì. A sì níbi tí gbogbo wa ó sá lọ. Àfi kí gbogbo wa ó parapọ̀ ká tún Nàìjíríà ṣe o. Torí tí gbogbo wa lórílẹ̀-èdè yìí. Bàbá láfi ilẹ̀ folórí. Táwọn olórí ò bá ṣe dáadáa kí lóun dé táwa tá a wà lẹ́yìn náà ká tá a ṣe dáadáa. Torí tá a bá woyè àwa èèyàn tá a jẹ́ òǹtẹ̀lé. Tíwa tá a yìí ṣe aláṣẹ tá a yìí ṣe ẹni tá a ń tẹ̀lé. Iye àwa tá a jẹ́ òǹtẹ̀lé náà. Ìlọ́po la jẹ́ sáwọn tí ta gbé síbẹ̀ tí wọ́n ṣe ìjọba o. Èyí ni pé gbogbo wa la ní àti sowọ́pọ̀ láti mú kórílẹ̀-èdè Nàìjíríà ó dáa. Ti wà lórílẹ̀-èdè Nàìjíríà o tẹ́ni o. Tí ò bá jẹ́ tẹ́ni ẹ wo nǹkan tó ṣẹlẹ̀ ní South Africa lẹ́nu ọjọ́ mélòó kan yìí. Ìgbà tán lé àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kó ń bẹ ìbò ni wọ́n ń sábọ̀. Wọ́n sáwálé o. Wọn ò ṣe kó ń bẹ kan sá lọ country míì. Torí kò sẹ́ni tó lè lé wọn kúrò ní Nàìjíríà. Òun láfi mọ̀ pé tẹ́ni àkísàntàntàn. Àwọn kan lẹ́nu ọjọ́ mẹ́ta ìwọ̀n kó wá láti Amẹ́ríkà. Lájọ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Ká ní pé Amẹ́ríkà ni wọ́n bí wọn sí tó jẹ́ bẹ̀ lọ́mọ wọn jẹ́ ọmọ orílẹ̀-èdè bẹ̀. Wọn ò nílé wọn kó ń bẹ̀. Ẹ ti já pawọ́pọ̀ ká tún Nàìjíríà ṣe. Àmọ̀pókù díẹ̀ káàtó. Ṣùgbọ́n ẹ rántí pé àwọn kan ṣì ń bẹ Nàìjíríà tí wọ́n ṣì ń mékì ẹ o. Àwọn kan bẹ lórílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n jẹ́ multi-billionaire o. Tó sì jẹ́ Nàìjíríà ni wọ́n ti mékò owó wọn. Ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n ń jápa wọ̀nyí. Multi-billionaire mélòó lẹ rí tó wà lára wọn. Ẹjẹ́ á tún Nàìjíríà ṣe nǹkan tí ń bẹ Nàìjíríà pọ̀. Tó lè ṣe wá dolówó tó lè ṣe wá dọlọ́lá ẹjẹ́ ayé gbé Nàìjíríà ṣe pè mọ́. Ẹjẹ́ á nífẹ̀ẹ́ orílẹ̀-èdè Nàìjíríà. Ká fìfẹ́ hàn sórílẹ̀-èdè wà. Bẹ́lòmíì bá jí láàárọ̀. Láì tí ìfọnu, láì tí ìṣe nkankan, láì tí ìrorí. Nàìjíríà yóò lè dá ní òwì. Nàìjíríà yìí ti bàjẹ́ Nàìjíríà ò lè dá. Ẹ wọ ọ̀pọ̀lọpọ̀ tí ń wí bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ bá lọ sórí social media ẹ bá wọn bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ bá lọ sínú ọjà ẹ bá wọn bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ bá lọ sí ìdíkọ̀ ẹ bá wọn bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ lọ sẹ́nu iléeṣẹ́ ìjọba ẹ bá wọn bẹ́ẹ̀. Nàìjíríà ò lè dá lẹ́nu tiwọn. Nigeria temi o dan temi nitori pe en to ba se fe fun Nigeria o na se pe fun ra ni en to ba ni Nigeria o da that means pe o na ti o ni da nitori pe ko se kankan to je Nigeria wa na ni awa la je Nigeria nigba ni o wo ba ji to ba so pe Nigeria ni da o se pe fun ra ni Nigeria ma da temi si ma da nbe tori pe omo Nigeria rere le mi me ma ti yin o bo ba je pe omo re Nigeria rere ni o to ti mo pe ti e na o da Nigeria ape mara ni la pe temi dire o temi o da lori le de Nigeria temi Nigeria o si da loju emi mi eyan omo orile de Nigeria e ja ya se pe fun Nigeria ma Nigeria ma da ni eje ma wi ton mo orile de America ba ji laaro won ni ko lohun wo book America God bless America kilo de ta wo le ji Nigeria God bless Nigeria ta lo mo orile de je kilo lohun o se fun yin gan e daruko re nkan to lohun se sori le de America ti o se fun yin afi wa to gba lowo yin o si fun yin ni wa yi lehu da ba wa daada Nigeria o da tori ko si nkan tori le de Nigeria to lohun fi to pese tori le de ibomi ti o si lori le de Nigeria abele ti nbe Nigeria ti o si nbomi e wo gbogbo wahala ti nsele loke oya opolopo awon ija ti nsele nbe tori mineral resources to lohun fi to fi ji ki Nigeria ni o lawon kan lo nji ko nbe to fa wahala lopolopo bi lawon ilu ti nbe loke oya nkan ti nbe lawon be yen orilede ibomi oni to si dun to dan awon wo ni daru o se Nigeria ni dara re ru tebe yin to lohun da be na le daru e je yi wa wa pada ta ba fe ki Nigeria ori bi orilede ibomi opopo maka maroro awon eyan be ni won tun se o opopo le maroro lai tun se o Nigeria o le da lai je pe awa na yi wa wa pada e wa wa o da wa gbogbo wa pata ni e ma ja bo lori nikan ato lori atelemu wa gbogbo wa la asun an a ri nkan to da lorilede Nigeria ri aburu aburu ka sa ma ro aburu sorilede Nigeria sa se Nigeria nikan na ti pa yan ni awon eyan ti won pa lodo ni orilede America ojo le tan pa Nigeria abi bo le ti ri nikan dede ji laaro to yo iban to pa yawo to po omo to ba saarin igboro to lo si di oko nibi idiko to be si pa awon eyan to fe wo ko nbe ni Nigeria se riri e sele lawon ilu oyinbo yen o gbogbo ibẹ̀ la ṣe ń sá lọ yìí àwọn tibẹ̀ tún bẹ̀ ṣe ni o ṣe pè forílẹ̀-èdè wọn o aburú ti ń ṣẹlẹ̀ níbẹ̀ ẹ̀ní gbọ́ lórí social media ẹ̀ní gbọ́ nínú léwu ìròyìn wọn aburú tí wọ́n fi pamọ́ nǹkan kékeré ó ṣẹlẹ̀ lórílẹ̀-èdè nàìjíríà ti fẹ́ lójú abẹ́ sì ṣe pè fúnjọba abẹ́ sì ṣe pè fáwọn forílẹ̀-èdè nàìjíríà ò lè sùn à nàìjíríà ó da nígbà tèmi lójú ẹ̀mí mi Nigeria ó sùn à tèmi ó sì dá nbẹ̀ ẹ jẹ́ ká ṣe dáadáa o ká wà dáadáa ká máa sọ̀rọ̀ dáadáa nípa orílẹ̀-èdè Nigeria ní nǹkan bí tí bá ti ṣẹlẹ̀ láburú báyìí ẹ ti gbé ẹ ti fẹ́ lójú gbogbo orí social media ó kún àwọn tí ń bẹ nílùú òyìnbó wọn máa rò pé Nigeria nìkan láburú wà aburú wà láwọn abòmí wọn fọwọ́ bo kíní ìbàjẹ́ tí wọn fọwọ́ bo ni ṣùgbọ́n àwa á ṣì di ara wa lẹ̀ bàbá wa lọ sórílẹ̀-èdè ibòmí wọn wá ká wa sọ́daràn wọn wá bẹ̀ sí yẹ̀ wá wò bí ó ṣe yẹ kán yẹ èèyàn wò gbogbo nàìjíríà wọn ti wá sọ wá dọ̀daràn torí kíni torí ẹnu ara wa tàbí ń bara wa jẹ́ iṣu ẹni bá fufọ wọn la fi bo jẹ bí ó sì fufu ó bọ́ sí kọ́rọ̀ yàrá ẹ̀ ó jẹ nǹkan ẹ kò sẹ́ni tí ó rí ọ mbẹ́. Ẹ̀yọ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Ẹja jí láàárọ̀ ká máa ṣàdúrà fún Nàìjíríà kí tiwa bá lè dá mbẹ́. Ẹ ti mọ̀ pé àṣeélẹ̀ làbọ̀ á bá. Oníkálukú bá ṣe lónìí yóò dìtàn lọ́la o. Gbogbo ìpè tẹ́ ń ṣe fórílẹ̀-èdè Nàìjíríà àwọn ọmọ yín ti ń jẹ́ o. Nàìjíríà ò lè dá kò lè dá àwọn ọmọ yín lẹ fowó tọ́ ní ìsìn tí wò wúlò. Tí wò kúrò nú lé yín. Tí wọ́n ń dàn dáràn mọ́ yín lọ́rùn. Tí wọ́n ń da àwọn tí mo gò lóró. Àwọn ọmọ tẹ fowó tọ́ nu o. Nígbà tẹ́yìn gan ti gbé Nàìjíríà ṣe pé pé kò lè dá. Ìpè náà sì wá ń padà. Ó ń bélé pè. Ẹja jáwọ́ nínú ìpè iṣẹ́ fórílẹ̀-èdè Nàìjíríà jẹ́ máa sọ̀rọ̀ orílẹ̀-èdè wa dáadáa. Ẹ má jà sọ aburú orílẹ̀-èdè wa. Ẹ wo gbogbo nǹkan tó ṣẹlẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Àwọn ọmọ tó jí gbé ìpínlẹ̀ Ọ̀yọ́. Nígbà tí wọ́n jí wọn gbé ẹwọ́ bí gbogbo ariwo ṣe ń pa lórí social media, iléeṣẹ́ rédíò, nílé ìjọsìn, lóríṣiríṣi, nígbà tí wọ́n gbà wọ́n sílẹ̀ mélòó ló fi ṣèwàásù. Mélòó ló pariwo pé nǹkan tí ìṣèjọba ṣe dáa. Kọ́dà oríṣiríṣi ọ̀pọ̀lọpọ̀ nǹkan la tó ń sọ tábí bàjọba jẹ́. Àwọn kan níṣe náà ọ̀gánáìsì ẹ̀. Ìgbà táwọn pariwo pé kán gbà wọ́n lẹ̀ péjọba ò ṣe dáadáa. Gbogbo wa là ń pariwo. Wọ́n tún wá gbà wọ́n sílẹ̀ ní ìsìn. Àwa níṣe náà ọ̀gánáìsì ẹ̀. Ẹ ráwọn wọn ṣé báwọn ọmọ tí wọ́n jí gbé ṣe máa ń rínu. Gbogbo nǹkan wọ̀nyí ẹ jẹ́ ká wo nu ronú wa dáadáa. Àwọn kan tí ẹ sọ pé ṣe ni ṣe pé ìjọba ló gbé wọn pamọ́. Tí gómìnà kan fi tún lè sọ pé nígbà tó rí pé òun fẹ́ ṣe ààrẹ ni wọ́n ṣe gbá wọn mọ̀ pamọ́. Ẹ rí pé ìrònú wa ó yàtọ̀ sí ìrònú àwọn èèyàn tó lajú. Gbogbo tí aburú bá ṣẹlẹ̀ á máa amplify ẹ̀ á gbé gbogbo èèyàn ó gbọ́. Bí dáadáa bá wá ṣẹlẹ̀ á fọwọ́ bò ó. Bíjọba ò bá ṣe dáadáa á pariwo ẹ̀. Bó bá ṣe dáadáa ẹni gbọ́ tó lẹ́nu anybody. Gbogbo wa dákẹ́. Aburú yẹn nìkan la fẹ́ máa gbọ́ lọ́rọ̀ Nàìjíríà. Wọ́n pè èèyàn bẹ́ẹ̀ dọ́gbọ̀n níbìkan báyìí. Wọ́n pe àwọn ọgbọ̀n níbìkan báyìí. Wọ́n l'accident níbìkan báyìí. Wọ́n ṣe kinní kan níbìkan báyìí. Nǹkan tá a fẹ́ máa gbọ́ nìyẹn. Wọ́n ṣe dáadáa nípínlẹ̀ Adamawa ẹ̀ nígbọ́. Wọ́n ṣe dáadáa l'Ondo ẹ̀ nígbọ́. Wọ́n ṣe dáadáa l'Ekiti ẹ̀ nígbọ́ káwọn èèyàn ó sọ o. Aburú yẹn ṣá ní gbogbo àwọn orílẹ̀-èdè Nàìjíríà la máa gbìyànjú láti gbé jáde. Ẹja ajá wọ́n bẹ́ẹ̀. Ẹnu ara ni lèèyàn fi tún wọ ara ẹni ṣe o. Ẹja fẹnu rọ wa tún Nàìjíríà ṣe. Kábẹ̀ lè túnra wa ṣe tá a bá tún Nàìjíríà ṣe ara wa là ń tún ṣe o. Bàbá ṣàdúrà fún orílẹ̀-èdè Nàìjíríà ara wa là ń ṣàdúrà fún. Bẹ́ bá sì ń gbé Nàìjíríà ṣe pé ara yín lẹ̀ ń ṣe pè fún o. Bẹ́ bá bú Nàìjíríà ya yín lẹ̀ ń bú o. Ọlọ́run ti dá gbogbo nǹkan tí ó dá fún yín o. Ẹ má yọ Ọlọ́run lẹ́nu mọ́. Ọlọ́run ti pèsè gbogbo nǹkan tí ó pèsè fún yín. Ó fún yín lọ́pọ̀lọ́ pípé lórílẹ̀-èdè Nàìjíríà. Ó fún yín nímọ̀ tó pé lórílẹ̀-èdè Nàìjíríà. Ó fi àwọn nǹkan ọ̀rọ̀ ó fi dá yín lọ́lá lórílẹ̀-èdè Nàìjíríà. Ó fún àwọn ọlọ́pọ̀lọ́ pípé ó fi kẹ́yìn. Ẹ má yọ Ọlọ́run lẹ́nu mọ́. Ẹ jẹ́ ká máa bẹ Ọlọ́run kẹ́ máa bẹ Ọlọ́run. Ẹ bẹ̀rẹ̀ ayín lórílẹ̀-èdè Nàìjíríà. Ẹ sún hàn ẹ dáa. Ẹyẹ ọmọ Nàìjíríà ẹ dáa o. Ṣé àbára ẹni sọ fún yín mò ń sọ fún yín nísìnyí. Ẹyin lẹ bá Nàìjíríà jẹ́. Bẹ́ẹ̀ bá lọ sílùú Èbó. Gbogbo nǹkan tí lọ́nìkẹ́ máa ṣe ń bẹ̀ lẹ́ṣe ẹ nírúfin. Bẹ́ẹ̀ lọ́dún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n níbẹ̀ ẹ nírúfin. Ṣùgbọ́n ẹ dé Muritala Muhammed Abẹ dé Nnamdi Azikiwe Labuja. Tẹ́ bá ti ń fẹsẹ̀ kẹlẹ̀ báyìí ìwà Nàìjíríà ó gbé yín wúrù. Ẹ bẹ̀ sí rúfin. Ẹni tí ó yẹ kó gba wọ́n wẹ̀ yóò gbà á. Ẹni tí ó yẹ kó ju pépà sílẹ̀ yóò ju pépà lẹ̀. Ẹ bẹ̀ sí rúfin tẹ́ bá ti dórílẹ̀-èdè Nàìjíríà. Kí ló ń ṣe yín gan-an? Ọlọ́run gbà wà lọ́wọ́ yín pátápátá. Ó gbé àbùkù ó gbé wọ̀nyí lẹ́rù. wa tun fẹran orile ede yin e npo orile ede yin e se pe fo orile ede yin e wa roke ti yin o da nbe ko se se eyan gbogede ko lo ka obi lori ogede eyan gbin efo ko lo ka kan mi nkan to ni kaluku ba gbin ni o ka nkan ta gbin orile ede Nigeria la ka be lo nu yin lo ti ji laaro yi to ṣàdúrà fún tinubu pé kọlọ́wọ́ bá wa tún ṣe to ṣàdúrà fún ayédàtiwa kọlọ́wọ́ bá tún gbogbo tún ṣe àbáwọn gómìnà yín àbáwọn aláṣẹ yín ṣùgbọ́n nǹkan tẹ́ ṣe ni pé ká jí kms ṣe pè fún wa ẹ wá fẹ́ kí nàìjíríà ọ̀dà ọ̀lọ́gbọ́n ní ògbà tí ó dáa bẹ́ẹ̀ bá jí láàárọ̀ ẹ ṣàdúrà fún lórí yín eléyìí tó bá kù díẹ̀ tó kọlọ́wọ́ bá yín tún ṣe kì í ṣe pé ló kàn kì í ṣe pé forílẹ̀-èdè nàìjíríà kì í ṣe pé fàṣáájú gbogbo àwọn aṣáájú yẹn àwọn olórí yẹn máa ṣàdúrà fún wọn ó ní nàìjíríà fi lè sun o ìpè tẹ́ ń ṣe olóńgbà yín o tẹ́ ẹ bá mọ̀ tí gbogbo nǹkan fi ń le tẹ́ ẹ bá yí padà lónìí tẹ́ ẹ fìfẹ́ hàn sórílẹ̀-èdè yín tẹ́ ẹ ṣorílẹ̀-èdè yín bó ṣe kẹ́ ẹ ṣe tẹ́ ẹ ṣàdúrà forílẹ̀-èdè yín ẹ rí i pé díẹ̀díẹ̀ ọlọ́run ó máa yí padà olóyin olórí tẹ́ ẹ fẹ́ fún yín ṣùgbọ́n tẹ́ ẹ bá ṣépè forílẹ̀-èdè yín olórí tẹ́ ẹ ń béèrè fún náà lọ́wọ́ yàn fún yín torí ọlọ́run ò ní ṣéǹjì kọ̀ǹdíṣàn orílẹ̀-èdè kan o àyàfi tẹ́yìn tẹ́ ẹ wà ń bẹ̀ bá rẹ rẹ́dì láti ṣéǹjì kọ̀ǹdíṣàn ara yín bẹ́ẹ̀ bá tẹ̀síwájú pẹ̀lú bẹ́ẹ̀ ṣe ń ṣe yìí ọmọlẹ́yìn ò tẹ́lófin aṣáájú ò tẹ́lófin gbogbo yín ò tẹ́lófin ìpèníjà yín ò tẹ́ ẹ̀ bá mọ̀ tẹ́ ẹ̀ bá fẹ́ ké pé ó já yín mọ́ ẹyí padà kẹ́ ẹ yé ṣe pé forílẹ̀-èdè nàìjíríà àwọn ọmọlẹ́yìn kan wù àwọn ọmọlẹ́yìn tó dáa àwọn aṣáájú kí wọ́n wù aṣáájú tó dáa nǹkan tó bá yẹ ká ṣe àwọn aláàbò òfin wa ọ̀rọ̀ náà kàn yín kì í ṣe pé kò sófin lórílẹ̀-èdè nàìjíríà òfin bẹ́ńbì àwọn èèyàn ṣòfin lórí oríṣiríṣi ṣùgbọ́n tẹ́ ẹ bá ti rówó bọ̀bẹ̀ ó tán tẹ́ ẹ bá ti gbowó díẹ̀ ó tán owó bẹ́ẹ̀lì tẹ́ ẹ gbẹ́kẹ̀lé tẹ́ ẹ bá ti gbà bẹ́ẹ̀lì ẹ sì sọ pé bẹ́ẹ̀lì is free ní gbogbo àgọ́ ọlọ́pàá lẹ́rìí tí wọ́n lẹ̀ mọ́ bẹ́ẹ̀lì is free ṣùgbọ́n àwọn tí ń ṣe sófin jẹ́ fi òfin mú wọn dáadáa dípò bẹ́ẹ̀ nìkan lọ mówó wá àwọn sì ti mọ̀ pé owó ni ó jẹ kò ní jàgbádo wọ́n bá tún ṣe míì wọ́n ti mọ̀ pé owó ni ó jẹ wọ́n ti pèsè owó lẹ̀ tí wọ́n fi bẹ́ẹ̀lì ara wọn ẹ wà lára wọn tí ń ba nàìjíríà jẹ́ o ẹ̀yin aláàbò òfin ẹ wà lára wọn béèyàn bá ti èkó bọ̀ kó kó gbogbo inú mọ́tò rẹ̀ kó sorí èèyàn ló wà bẹ́ẹ̀ bó bá ti tọ́jú owó tí ó fún yín bàtùbàtù sínú mọ́tò ẹ ní wò mọ́ bẹ́ẹ̀ ni o irú nǹkan wọ̀nyí níba orílẹ̀-èdè nàìjíríà jẹ́ ẹ wo tàwọn aṣọ́bodè ráìsì tí wọ́n ní kí wọ́n má kó wọlé àwọn kan tó fi dé pé kí wọ́n kó wọlé wọ́n kò gbọ́ bọ́dà wọ́n kó wọlé tó bá ti fún àwọn tí ń bẹ lẹ́nu bọ́dẹ̀ tó fún olówó bọ̀bẹ́ wọn ò ní rí yóò wà lórílẹ̀-èdè nàìjíríà wọ́n ṣẹ̀ wá máa pariwo wọ́n kó bọ̀ wọlé o wọ́n kó gbà wọlé o wọ́n káwo wọlé o ṣé bíbì kan ló gbà wọlé ṣé wọn ò ṣàkẹ́ ń bẹ̀ ni ẹ̀yin ọmọ nàìjíríà tẹ́ ẹ̀ bá fẹ́ kí nàìjíríà ọba jẹ́ sí i ẹ yí padà sórílẹ̀-èdè yìí o ẹ ṣe dáadáa forílẹ̀-èdè yín kí ti yín bà lè dá ń bẹ̀ náà ni o èmi ò dá lórílẹ̀-èdè nàìjíríà o mò ń ké fatafata ẹ yí padà ẹ má ṣe pé fún nàìjíríà mọ́ ẹ má sọ̀rọ̀ àbùkù fún nàìjíríà mọ́ tó lórí yín bá ṣe dáadáa ẹ̀yìn kó bá lè ṣe míì yínníyínní kẹ́ni ṣe míì ni yóò bá wí bó bá ṣàìdá ewì náà o tẹ́ ẹ bá wí tó bá ṣe dáadáa tó bá wá ṣe dáadáa èyí náà ẹ̀ tún yìn kó bá lè ṣe dáadáa mí ṣùgbọ́n nàìjíríà olórí ò ní ṣe dáadáa káyìn àbúrò yẹn nìkan eléyìí tó bá jábùkù ẹ̀ onìkan lá máa wá ṣá e da lo fe o ka fe ran orilede wa daada emi fe ran Nigeria omo Nigeria rere ni mi o be ni omo Nigeria rere ni mi mi ni bu Nigeria mi si ni se pe fun Nigeria tori kite mi ba le da kita awon omo mi ba le da me eyin na se be gbogbo en to ba fe rere Nigeria rere o ma ba o gbogbo en to ba tin fa buru Nigeria mi ni se pe o na ma kan to to so un tori nkan to to ni kaluku ba fe nu pe oni o ma je ti e eja fe ran Nigeria daada o ka ye se pe fun Nigeria o ka ma sadua fun Nigeria lojojumo o baba ti ji ka ni kolo o ba bo ku Nigeria God bless Nigeria kolo ba le bo ku awa ta wa nbe ka ba le de yan gidi ka ba le gbegbe aye rorun ki Nigeria ba le wora wa lorun ke bi o ye payin mo gbogbo eyi te le bi pa yin ke bi o ye pa yin mo te ba fe ran Nigeria bi o ni kuku pa yin Olorun o ma bo yin be ona o ma la fun yin be gbogbo eni ti o ba fe to wa fa buru Nigeria ona o ni la fun o tori pe Nigeria na lo ni o la na na be ni ki se pe adua ni aboro la so fo omoluabi to ba denu e yo do didi o e fe ran Nigeria ye gbe Nigeria se pe mo eyẹ gbe Nigeria se pe meya so aro aburu la wi pa olori yin e ma sadua fa won olori yin ko Olorun ba aye won pada si daada e ma so pe kiti won o baje e ma ro kuro wa e ma ro kuro won ero daada si won ni Nigeria ba le so an ni o kiti yin na ba le da nbe 0826251991 God bless Nigeria ko Olorun wo boku Nigeria latodo emi 0826251991

0: Hello.
1: Karo baba.
0: Karo oruko yo.
1: Karo Alaji, omo bo lowo kere lati bibe mekiti.
0: A n gbo yin omo bo lowo kere.
1: Olua fun yin se sa. Se ri Olua de fun yin lagbara o. E ti somode Nigeria, e sagba Nigeria lagbara Olorun.
0: Amen.
1: Adua na la ma fi ran Nigeria lowo, won ti awon lori wa gangan. Oro yin da be ni pe e se wa step before another. Àwọn olórí wa gan ni kẹ máa bá sọ̀rọ̀ dáadáa sórí àti gbàdúrà fún wọn ó kéré ṣùgbọ́n àwọn ọmọlẹ́yìn náà kí n ṣe pàfẹ́ gbàdúrà fún wọn àdúrà tí a gbà fún wa wó lọ̀wọ̀ nígbà tí àwa jẹ́ orí ọ̀fẹ́ olóṣì mọ́ títí di èní a gbàdúrà fún wọn ṣùgbọ́n lágbára ọlọ́run nàìjíríà yìí mo mọ̀ wípé a sì dá lágbára ọlọ́run.
0: Àmì ẹ ṣe wọ́n ọmọ ọba olókèrè láti gbẹmẹ̀kìtì.
1: Ẹ ṣe kó lè.
0: Hello.

0: wo kere Joseph o ni oruko temi e tin gbe NRI lotun e tin gbo losi e jo nso ni soki ile se NRI gbe ironi lagbara kan jade laarin emi ateyin mi o mo how long to ma last o ṣugbọn awọn eyan tin jampa ni e o le to su meta kan so pe won tun ti ko promo nle o le to su marun o le todun kan ṣugbọn lọwọ lọwọ awọn eyan jampa ni e lọwọ lọwọ nkan tan kan pe anfani yen ni pe iwo ti o ba je alagbata won tabi to n ba won dowo po ra ogun boy o fe bi toju are tabi o tun fe lo ta to what is 65,000 naira nigba to ba pe odidi 30 days jere nbe ko si sare nbaja kankan nbe to ba tun di osu to nbo to tun ra another ogun to lo ta tabi to lo si ago are pa tun gba the same alert ṣùgbọ́n ẹnu oníkan láti gbọ́kàn wọn ẹja mi kò báyà mo kúrọ́ tàbí mo ṣòtọ́.
1: ẹ ṣe púpọ̀ sá.
0: orúkọ yín.
1: orúkọ mi ni pásọ solomon aṣojú iléeṣẹ nri káàkiri gbogbo àgbáyé.
0: ọ̀rọ̀ kẹ́yìn ara ogun 65,000 kókó lò fún ara ẹ̀ tàbí kò tà
1: bẹ́ẹ̀
0: tún jèrè nbẹ̀
1: bẹ́ẹ̀
0: tún wá gba 50,000.
1: wọ́n ṣẹ̀ṣẹ̀ bá wa gbé ètò ìjáde ni ó dẹ̀ ti ń wọ̀ tàbí nígbà tí mo rí pọ̀wọ̀ 30 days tí mo ti ní pa ó ti ń dọ́ọ̀bù tó ro tó rẹ́mọ̀ pásítọ̀ àìgbérọ̀ dání òun ni mo tó nígbàgbọ́ pé NRI wọ́n ti ṣe bẹ̀bẹ̀ yàtọ̀ sí mọ́tò 650 tí wọ́n ti pín sẹ́yìn wọ́n ti wá mọ̀ sọ pé àwọn fẹ́ kí gbogbo ọmọ nàìjíríà kí wọ́n jàǹfààní NRI so tẹ́ bá ti ra egbògi NRI yẹn gbogbo ẹni tá ẹ ti mọ̀ ọ̀pọ̀ ni ó sọ pé lágbájá ló fún mi nọ́mbà tí wọ́n máa ń pè mí lóòtú wípé àwọn lóògùn yín láwọn lò irú ògùn yẹn gẹ́gẹ́ náà wò fún yín náà tẹ́ bá ti rán 65,000 yẹn ẹ wá ka 30 days tẹ́ bá ka 30 days yẹn ẹ wá sí kíni ẹgbẹ́ ògùn yẹn ẹ ló máa lò èyí tẹ́ bá fẹ́ lò ẹ tó bá fẹ́ tà kó lọ́ máa tà.
0: wọ́n tún jèrè ń bẹ̀.
1: ẹ tún jèrè mo kéré ju ẹ jèrè 20,000 jẹtẹ bá fẹ ta ni o yàtọ sí yẹn náà tó bá ti di 30 days exactly iléeṣẹ naira máa fún yín ní bonus to what 50,000 naira.
0: ṣé káàsì lájẹ́ àbá tún fi ṣoògùn.
1: káàsì àwọn fàkà nọmba àwọn ilẹ̀ ìwé tó bá ti lákà nọmba wọn gbà alert wọn tẹ ṣe débi pé ìdájí ìdájí alert kan dọ̀ gbogbo àwọn tó jẹ́ gbogbo àwọn tó ti wọ 30 days ti san o so yóò máa drop báyìí ẹ sì máa gba owó yín tó bá ti di pé o bá tòṣù yẹn o tún lè ṣe tòṣù tó ń bọ̀ títí wọn fi stop ẹ̀ gbọ̀n wọn ti stop ẹ̀ bá àti ìmọ̀ bóyá oṣù méjì ni bó oṣù mẹ́wàá ni bí ọdún kankan ni àti ìmọ̀sá.
0: ṣùgbọ́n ìròyìn ayọ̀ bẹ̀ ni pé tí wọ́n bá máa stop ìmídìí náà sọ fún yín pé lóṣù tó ń bọ̀ o
1: àti
0: stop o gẹ́gẹ́ bí pásítọ̀ solomon bó ṣe ṣàlàyé. wọ́n kàn sí iléeṣẹ́ NRI ilé tó wà ní tòsí ọ̀dọ̀ ẹ̀ ẹ̀yin tí ẹ wà ní ìpínlẹ̀ londo. iléeṣẹ́ NRI wà ní ìlú Àkúrẹ́ ẹ̀jẹ̀ ju ibi tó wà ní Àkúrẹ́ fún yín ẹ̀yin ẹ lọ sí AP filling station ní dojúkojú Adé Super Hotel along Iléṣà garage complex tó wà ní ẹgbẹ́ AP filling station yẹn ni. tó bá jẹ́ pé ní Ondo ẹ lọ sí Adémakinwa shopping complex opposite First Bank Agogo Òkè Yaba nílùú Ondo. tó bá sì jẹ́ pé nílùú Ọ̀rẹ́ ni ẹ lọ sí Akérèdọ́lù shopping complex opposite Pima hospital along Okitupupa road nílùú Ọ̀rẹ́. ẹ tètè tara ṣàṣà kí ẹ darapọ̀ pẹ̀lú iléeṣẹ́ NRI. nọ́mbà tí ẹ lè pèsè tọrọ bá ru yín lójú pé gbàdá ṣe máa ṣe omi ìdè àbí scam ni ẹ rìn lọ sí ọ́fíìsì wọn nítòsí ọ̀dọ̀
1: wọn àbí kẹ́ ẹ
0: pe nọ́mbà yìí.
1: ẹ ṣe bá ẹ ṣe ń sanwó náà máa kóògùn yín fún yín lẹ́sẹ̀kẹsẹ̀.
0: ẹ fi nọ́mbà yín sílẹ̀.
1: nọ́mbà mi lélẹ́yìí 091 57 54 93 90 wà lórí
0: wàsà. bá a tó mọ́ lẹ́ẹ̀mejì.
1: ẹ ṣe sá 090 57 54 93 90
0: lẹ́ẹ̀kan sí
1: 091 57 54 93 90.
0: olówó kéré Joseph o ní orúkọ tèmi kí àjíǹde ara kó máa jẹ kí ara gbogbo wa kó máa lè.
2: ọmọ ti dé o ó ti kó wọ̀lú pátápát oríṣiríṣi sọ́là ló kọ́ dé pátápát.
3: bẹẹni pátápát títún ti dé pẹlú the best solar energy supplier 201,999 naira.
4: ẹ̀wọ́ ara sólà tó máa gbé gbogbo ilé yín
3: àti tv àti fan àti iná táwọn ọmọ máa fi kàwé pẹ̀lú gbogbo èròjà alẹ́ tó kù bẹ́ẹ̀.
4: bẹẹni o ní 310,999
3: tún bẹ́ẹ̀.
4: tó máa gbá àwọn èròjà yẹn fún wákàtí tó pọ̀.
3: bẹ́ẹ̀ sì lèyí tó ń gbé freezer bẹ pẹ̀lú just 1,000,000 naira and above.
4: bákan
3: pẹ̀lú CCTV
4: léyìí tẹ́ bá máa fi wo ilé wo ọ́fíìsì wo ibi iṣẹ́ tàbí gbogbo àdúgbò
3: lórí fóònù yín for security purpose.
4: ewu promo.
3: Promo lo lowo bayi o.
4: Just 53,999.
3: Futoni two camera.
4: So just 32,999 naira.
3: Futoni camera kan.
4: E ma bo ni new office Patam Pa.
3: To kale sarin Yellow House, Rekabi,
4: Weber Bank, Global Dishida Road, Abure.
3: Telephone 070-6642-3064.
4: To eku dede asiko yi, ibi fi ofi o lati ba igi oga wo, ibi sakata para lati ba won oro agba sanko. Gbogbo awon nkan to se pataki to me eniyan nlo ni sata waye ni pataki oro solar ati phone ati freezer ta won kan mi to se pataki tori e la se wa gbe part and part to je olotu fu gbogbo nkan won yi wa sori eto lati wa so awon nkan ti won tun kode fara ilu
5: ele ti akode ni pe te ba se ra laptop ati phone bi Samsung bi Itel bi Tecno Infinix le o mama gba fans lofe laptop to be lati ori bi 80,000 naira that is 79,999 see 120,999 soke soke beyin ati awon brand new phone to be lati ori 85,999 see 101,999 soke e o ma gba fans si ni ofe
4: ah obe mani ye
5: any laptop, any printers, any gbogbo computer materials. The buffet, not to re accessory phones, the gbogbo lower, Emma Bonnie part and part. Lako street light today, lati enhance security materials. Laye kaile yin, awon street light in yebe latori, 27,999. See, I won't be 30-something thousand, 40-something thousand, gbogbo lower, lodo wa. Yo, to watan si ibe won, any solar CCTV cameras, latori, 25,999. Awon solar CCTV cameras, single lens, double lens, triple lens, four lens, gbogbo e lo wa. Agbe solar ice block machine wa, gbogbo package to ma lo battery, ka to ma fi so bi oni bi 1,999,000. To ma ma se bi 50 blocks, 80 blocks, other blocks, to lo orun directly. Ni the NEPA, lori awon solar systems wa. Ani ile alabode to je fawon student, to je pe ani oni 150,000 naira. Ti won le lo fi gbe laptop won, ba fi de gbe fan won. A tun wa ni to je pe tun ni bulb, ko se pe mo nlo le iwe ko ni na won tun le yo lo library won le gbe kiri so ko si essence pe mi ri na kawe mi iyan 150,000 naira atun wa ni ele to je pe myself and my family oni 251 oni 300,000 wa oni 500,000 wa ni solar ni lati do the normal part and part multipurpose multipurpose lori laptop lori solar lori phone
4: e je ki awon eyan mo ibi te kale si
5: ta wa ni number 49 Obade Shida Road ni part and part complex awa laarin Wema Bank Obade Shida ati Yellow Upstairs to Jerica Beam to your former Lako e ti ri wa me
4: ki la won kan mi te tun ni bayi
5: photocopier machine printers freezers
4: hey o wa dabi 70s dabi Shellerans Leko ni
5: e se yen nikan o gbogbo eni ti to le leti mo solar materials lati ori controller lati ori iron to je ti solar to tun do NEPA lati ori fluorescent light to ma ma lo ina kekere ele to wa yam denu ju won lo foye bi ye gba mita ele me atun ni onda generator nigba to ye pe
4: to je pe owo ti o fi ra mita tabi ma na lori e tabi re po generator yo ju ilopo ilopo owo ti o fi ra solar
5: ele to wa je ba mari pe ta ba tun wa lo ni freezer o wa o depend lori size freezer yen iyan to ba nlo

0: wọ́n tún bẹ̀rẹ̀. Mo ò lè ṣaláì máa fanilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi.
1: Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
0: Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ̀ ẹ̀kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
0: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀, yóò sì tún sọ àkókò náà dàkókò mánigbàgbé.
3: Lọ́pọ̀ ìgbà, àwọn èèyàn kì í mọ bí dátà wọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa, jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára. Tí olówó mi bá ti jí, ẹ gbọ́ ohun tó máa ń wí.
4: Yéè, mo gbé o, data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tàn.
3: Ṣé mi ò sọ fún ẹ?
4: Jára ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
3: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
4: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Live it 100 MTN.

0: So, aki yin ni bi ogo ti e tin lanfani lati mo gbo wa lasiko ta wa yi. Ni kan ni adaba FM 88.9 akure ile ilaramo kin la wa ta tin gbo nsategun. Akanse eto na lele yi. Alaje Sheku ireti de multipurpose cooperative awon na ni won se onigbowo eto yi lati naija leti won gbo gege be se ti mo wi pe odu ni won won ki se aimo foloko labaye ke yanu si wa won ti wa si ipinle ondo na daada labaye ke ti awon eyan ti won si ni won tin je anfani ireti de multipurpose cooperative anfani tawon eyan wa nje yi won fe ko duro loju kan won fe gbe awon anfani yi kaakiri ipinle ondo patapata ko mo je pe ilu akure nikan ni o ja anfani e awon eyan kaakiri ipinle ondo na na fe gbe anfani ireti de multipurpose cooperative na fe gbe sumo bayi awon ti won je alase ati oludari atawon asojo Bojo ni alaje Sheku ireti de multipurpose cooperative won ti wa nle agbara pelu wa laaro tuni eni to loro ba mo afa adewale wasiu won wa nle agbara pelu wa e ka won ara ile
1: oki gbogbo eyin eyan wa kaakiri nile loko e ka aro o ẹ̀yin bàbá mi ẹ káàárọ̀ ẹ̀yin ìyá mi ẹ̀yin ẹ̀gbọ́n mi ẹ̀yin àbúrò akínyìn o.
0: ẹ ṣeun. àwọn nìkan náà kọ́ náà wà nílé agbára ìrókọ̀. bákan náà ni pásítọ̀ pópó ọlá àwọn náà wà nílé agbára ẹ kí àwọn aráalé.
2: mo fi àkókò ìkí gbogbo ara ilé o. lorúkọ jésù àdára fún wa o.
0: àmì ẹ ṣeun o. ẹ rí i pé ẹyẹ kan ò fapá kan fò. Mùsùlùmí wà ń bẹ̀ pásítọ̀ náà wà ń bẹ̀ èyí fi hàn wípé kò sẹ́ni tí ò lè jẹ́ àǹfààní èrè ti dé multipurpose cooperative àbí bẹ́ẹ̀ kọ́ ni. pásítọ̀ púpọ̀ ọlá àwọn ni zona chairman bákan náà ni àáfà adéwálé wàsíù àwọn ni state police ẹgbẹ́. ó yẹ ẹjẹ́ wa bẹ̀rẹ̀ báyìí pásítọ̀ púpọ̀ ọlá kí ni tó gbẹ̀yìn wá sí orí agbègbè wa yìí lónìí kí láǹfààní tẹ mú wá fáwọn èèyàn ìpínlẹ̀ Ondo.
2: Ẹ ṣe púpọ̀ sà olótó mo fi àkókò ìdúpẹ́ lọ́wọ́ yín mo fi àkókò ìdúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn olùgbọ́ mi tó gbọ́ mi lọ́wọ́ lorúkọ jésù àdára fún gbogbo wa o.
0: àmì.
2: Ẹgbẹ́ kan wà tí ó jẹ́ ẹgbẹ́ wa tá à ń pè ní èrè ti dé multipurpose cooperative ó jẹ́ ẹgbẹ́ tí ó máa ń yáyàn lówó láì gba ìlé ó jẹ́ ẹgbẹ́ tí ó máa ń lé òṣì àti iṣẹ́ kúrò láwùjọ ó jẹ́ ẹgbẹ́ tí ó fi ẹ̀sìn ṣe ó jẹ́ ẹgbẹ́ tó yẹ pé tó bá join ní ọjọ́ kan tó bá pẹ̀lú wọn lọ́jọ́ kan ọjọ́ tó join wọn yẹn wà rówó gbà tó bá fẹ́ gba owó.
0: o lè gbowó.
2: ó jẹ́ ẹgbẹ́ tó jẹ́ pé tí ò ní àbùlà tí ò ní ẹlẹ́yàmẹ̀yà ó jẹ́ ẹgbẹ́ tó ń ranni lọ́wọ́ láwùjọ. Tabaníka wo ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹgbẹ́ tó wà tó ń yáni lówó a gbọ́ pé lè gọbọ inú wọn máa ń fi lé owó tí wọn bá yá lọ́dọ̀ wọn.
0: ẹ tẹ̀ ẹ̀jẹ̀ akọ́kọ́ mo báyìí ká tó tiẹ̀ sọ pé báyà ń sọ̀rọ̀ ẹgbẹ́ àwọn tí ń gbà kí ló dé tẹ́ fi wò ó pé ẹgbẹ́ ìkalẹ̀ láti wò pé kẹ́ ẹ mọ yáwọn èèyàn lówó kó ìlú ó mọ̀ sí gùn rí ẹ̀.
2: ẹ ṣe púpọ̀ mo dúpẹ́ gan. A rí i pé ìṣe àti òṣì pọ̀ sáwùjọ ìnira náà sì pọ̀ tó bẹ́ẹ̀ gẹ́ tó wá rí i pé ọwọ́ ìjọba nìkan ò lè ka òun la fi wá fi gbé ẹgbẹ́ kalẹ̀ láti ran àwọn ará ìlú lọ́wọ́ láti gbé àwọn èèyàn dìde. Mo nígbàgbọ́ yìí pé tí 50,000-100,000 àbí jù bẹ́ẹ̀ lọ tó bá tẹ́wọ́ ẹlòmíràn ìgbésí ayé rẹ̀ àti ìyípadà láàrin oṣù kan tẹ́lòmíràn bá ẹlòmíràn wà tó yẹ pé kò ní ìdòwò tó pọ̀ tó bá rí bí nǹkan bí 500,000 naira àyípadà ńlá sì débà
0: tí o sì ní san ilé kan lórí ẹ
2: tí o sì ní san ilé 50 kobo oye tí wọn bá ya náà ló máa dá padà nígbà tó bá tó àkókò ó sì wá rọrùn fún ẹni bẹ́ẹ̀ nígbà tó bá darapọ̀ mọ́ ẹgbẹ́. ojo to ba darapo to ba lo ni di owo a si fun ni owo aye pada nla si deba e se popo sa
0: oda afa adewale wasiu gege bi won se ti so papa julo kilo sele to bi je pe agbe kale pe a mo ya won eyan lowo a si ni gba ile lori e ti o je pe eyin te si se agbe kale kini awon eyan mo wo pe ah edakun bo a yawo a si ni gba a ni san ile lori e bo la won eyan se nse
1: e se olotu o ma nje ya lenu fun opolopo eniyan pe egbe alajeseku wa to mama yayan lowo lae gba ile opo ma n wo pe iro ni emi ma wa n so fun awon eniyan pe e darapo na ke wo bo se ri nitori wipe opolopo wa kinki sara ki lo ma n fa ti o wo elomi to fi ma n ko last ta ba wo inu iwe mimo mejeji ati alquran ati bible mejeji lo fagile nkan ta n pe ni owo ele owo ele lo wo inu oko owo elomi to fi parun owo ele lo wo inu igbesi aye elomi ti aye ti
0: o fi di nkan mi
1: iyen ni egbe ere ti de ni won lodi si ti won fi gbe awon ilana kale pe ki a ma fun awon eniyan lowo lai gba ele tenkobo lori e
0: oda e ma soro kan wi pe owo kan wa te ma pe lowo basiri e dakun e ba n salaye owo basiri te n so yi
1: owo ta n pe ni owo basiri anfani yi gbogbo omo egbe lo wa fun
0: len to ba darapo
1: to ba ti darapo to ti je omo egbe wa anfani yi wa fun onikaluku lies ni oju saju ninu bawo la se se basiri yi oso se ni ipade wa ma nwaye leyin ipade owo to ba wole emi mu toro wa elomi mu kobo wa elomi mu si wa a da owo ipapo a wa ma bere laarin ara wa pe ta lo nilo basiri
0: ta lo nilo owo
1: ta ma ko owo ifun ta lo lo laarin iwon igba die ta da owo na pada anfani yi ti eni yo ba ti le si anfani lo o tun ma sisile fun elomi ni ojo keji so ogbon ta nda ta fin se niyan ti anfani yen ti o fin
0: kari oda se lodo teyin na se e le mo ra awon nkan fa awon eyan bi en pe mo fe ra le o e ba ra mo fe ko le o e ba nko mo fe ra moto mo fe ra okada se eyin na se ninu egbe iritide
1: olotu te ba ti a ba wo leni a opo awon eyan ti won je osise ijoba ati tu owo do lati fi se nkan gbogi o ma nje nkan inira
0: elomi gan ti won so pon gba loan ka loan
1: elomi agba ka loan ari lo ma ma mu
0: owo ka loan gan o le to ra ko le to ra keke
1: ko le to ra okada leyin eleyi opolopo osu lo ma fi mu gari e nigba tan ba nyo lo so osu oju elomi a yan a wo pe kini nkan to subu tehun idi eleyi anfani eleyi o wa sisile gbaragada ni inu egbe alajeseku ere ti de omo egbe to fe ra le o fe ra moruwa o fe ra moto o fe ra okada
0: kodo o fe ra fridge
1: o fe ra fridge
0: sinu shop e
1: o fe ko oja sinu shop e abi o nko to ba fe lati ra anfani yi o sisile ninu egbe ere ti de ti eni na ta ma ra fun ti o de ma da owo na pada
0: die
1: lai ni ele lori
0: oda e se mu pada bo wa sodo yin pastor popola eni e ti wa si ipinle ondo tele awon eyan si ti wo pe won ti tewo gba pe ere ti de o ere ti de o e wa wo pe e fe jo je ipinle ilu akure nikan pe to fe nawo je daada ibo le nlo bayi awon bo lo fe janfani
2: e se ku po lotu ni o se ti awel bere ni ati ola lo
0: lo lai
2: be ni sa so ama bere ni oni trinity primary school iwaroka
0: ni oka
2: ni dede agogo meji si merin
0: a je pe ka won ara oka omo agbaradi fun yinu o
2: beni sir ta ba kro nbe ton a ma koja si akungba AC akungba AC primary school akungba ni dede ago meta si ago marun ni ojo to tele tin se ojo Thursday ta ba kro nbe ni ojo Friday a ma lo Supare mega school mega primary school Supare akoko
0: kawon na mo reti yin
2: o ma mura kale so a de ma be program wa nbe ni kan bi ago meji si ago merin
0: awon eyan wo le nreti nbe e ja kokko mu ti olai ibo le lo nbo ibo ni kan ti pade yin lola
2: iwaroka oni trinity primary school iwaroka koko
0: ehe irufe awon eyan wo le fe ko wa sibe lola
2: gbogbo eniyan pata pata gbogbo eniyan pata pata la fe ko wa sibe lati je anfani nla yi
0: te ba so pe gbogbo eyan si bi omo odun marun na ko ma bo ni
2: beko o ti mo mi pelu gbogbo eyan lai ya esin soto
0: ba ni e ba wa la na ni ke la dada
2: ya esin soto eminiti polo eminiti apolo kori be o mo fi so pe gbogbo eniyan
0: oba je kristeni
2: e ko wa
0: oba je muslimi
2: ko wa
0: koda oba je lesin abalaye
2: ko wa
0: ko ma bo
2: be ni sir
0: anfani wa fun o
2: lati wa je anfani ti o kon mo yin adara fun wa
0: oda e seun afa adewale
1: na
0: won le nlo si iwaro oka bi
1: be ni be ni
0: oda na se o ni nkankan kan tawon eyan mo mu bo tan ba tin bo
1: e se nkan ti a fe ki gbogbo eti ti o gbo wa ati awon ti won tun ma so fun nitori gbogbo eniyan ti o ni ife si egbe yi ko lo gbo wa lasiko tan soro yi awon kan tun ma mu iroyin lo ba awon ololufe won
0: kan ma fi tora won leti
1: ti won a ma fi tora won leti pe nkan kan bo wa o jamura ka wa na moju de be ka lo wo bo se ri ala kokon nbe ni pe opo eyan ni o ti jin sofin oniruuru a nya ni lowo ti won a ma wo pe be na ni ere ti de ala koko nkan ti mo fe ki won ma mu bo o ni igbagbo won wi pe ere ti de ki se egbe 419 ati rese wale bi mo se n ba yin soro yi ati ni ju ogbon
2: 41
0: ni eso mokanlelogoji
1: mokanlelogoji
0: egberun mokanlelogoji
1: be ni kaakakiri ni ilu Akure ati agbegbe re
0: te ba ti en se be ni te mo pe ti wa tele
1: be ni
0: kale ti kale tun wa bayi kan ti mu royin wa fun wa ni awo ti fun a ti fa yin laso
1: so en kale keji ti mo fe ki won ma mu bo egbe re ti de a ni awon ilana ta ma nto eni to ba fe darapo to fe je omo egbe a san a toju registration fee ti a n pe ni owo eya mi ni Yoruba kan ti mo le lo
0: owo iwe egbe na
1: owo iwe egbe to je egberun marun pere
0: 5000 naira to je pe o le fi le pe owo re na ni ki se owo elomi
1: rara o 5000 naira
0: ti o fi sinu egbe bere egbe
1: ni owo iwe egbe fun omo egbe kookan anfani ti eni yen wa ma je o po janti rere lai ni opin to ba ti darapo to ba ti nbo leyin owo iwe egbe yi anfani wa boya awon kan ti ni egbe kan tele ti won ti kora won jo ki won ma bo wa ki won wa wo ba se nse egbe ireti de
0: se pe boya awon elegbelegbe na le wa
1: anfani e wa fun awon elegbelegbe nijo nijo yala ijo musulumi ni alasalatu kakakiri ijo kristeni kakakiri abi elegbejegbe ijo ti a n se yala ladugbo wa kakakiri ta ti ni akojo ta nse ki won ma bo wa
3: mo fe ke ba wa la kini kan daada te ngbo mi
1: mo wa pelu
3: afa tori be se so bayi pe kawon eyan pe owo we gbe pe egberun marun o ma mu bo eni mi le ma wo pe ohun ni bi egberun marun abi ki se pe awon eyan fe ngba ma ko egberun marun le won ti kowo mi lo mo fe ke ba wa lie ben daada
1: se egberun marun ti won mu bo yi ti won ba ti mu de a o ni yo 1 naira ninu e pada wa si akure owo iwe gbe yi arin won ni owo yi
3: laarin ara won
1: ti ma lo lati ola lo lai gba 1 naira kuro nbe gbogbo owo ti o ba wole ni ola yi arin won na ni wa ti bere si ni fi se basiri
3: ti o jowo basiri fun
1: be ni owo akoko akoko lo ti ma ma
3: akoko ni o ti duro
1: so bi arin yen bo
3: ti oda elomi le wa ko ro pe mo ni ju egberun arun lona se be mi mo lowo mi mo fe fowo nu cooperative ni se awon na le se be pe iye mo ni re o bi 100,000 ni o 200,000 ni o
1: e se eleyi wa fun eni ti o ba fe fi owo sinu savings e awon kan ma npowe nigba kan mi o me boya owo yen boyo si
3: o yo si bagbamu
1: bagbamu
3: e so
1: ni be eyan ba se joko sinu photo la se bara e
3: be ni
1: iye ti onikaluku ba ni to ba fi sinu savings e leyin osu mefa o ni a fi ma fun e ni ilopo meji
3: ilopo meji ti o gba
1: to gba lai ni ele lori nigba to ba nda owo na pada elomi le ni 5,000 ko ma bo eni to ba ni 100,000 ko ma bo even elomi boya o tin propose o tin elero lati ra moto boya 3 million 4 million to wo e o ti pe anfani lo ti sisile fun yi iye to ba wa lowo e ko ma ko bo ere ti de setan lati ba da owo po
3: sugbon gbodo jo me egbe
1: leyin gba to ba darapo to je omo egbe tan le arin osu mefa anfani ati ra moto yen ti sisile fun iye ki iye to ba ni lowo ko ma bo
3: eni
1: ma pade wa na
3: eni pastor eni to fe wo pe o n le rongba pe mo fe sise kan mo fe sokowo kan na nko se o na le ma bo
2: e se pupo be ni sir
3: to ti wo pe o ni afojusun pe mo fe sokowo kan bayi o nigba bayi sugbon ko ti sowo owo ni dami
2: to wo je ko dide
3: e ma popo lo pe elomi lo ni erongba
2: ni pe
3: ah ti ka ni mo lowo lowo ni mba de se bayi mba mo taja bayi mba mo se bayi se ru awon eyan na le wa
2: e se pupo lotu mo ti so swaju lekan elomiran wa to ye pe ti o ba re komo 200,000 naira igbesi aye da si yi pada telomiran ba re 50,000 boye kere mo aye pada le mo ma de ba so kiru awon fe be iru awon eyan be kan ba bo ton ba de wa a ma attend si won ori o fe nla leleyi ele to ye pe re aye o ti se kale ri ta ba ni ka wo lawojo ko si awon egbe ti o wa ni orílẹ̀-èdè nàìjíríà wà ìtàn yáyàn lówó láì gba ìlé mi rò kó sì wà ká má tanra wa kí rọrùn ba lè dé bá gbogbo mùtúmùwà ni a fi gbé ẹgbẹ́ kalẹ̀ pé ká máa yá wọn lówó nígbà tó bá dẹ̀ máa da padà láì sí èlé 5 kobo láì dẹ̀ fi 5 kobo process yẹ
3: ọ̀dà
2: orí ọ̀fẹ́ ńlá leléyìí
3: ọ̀dà ètò ẹ̀wà ṣe ya wa ni àwọn tí ó jẹ́ pé wọ́n wà ní àkókò báyìí tí wọ́n fẹ́ tí wọ́n ń gbọ́ wa lọ́wọ́lọ́wọ́ báyìí pé àkókò lẹ̀ ń lọ báyìí o
2: àkókò mẹ́rin
3: ẹ ti wá sí àkókò mẹ́rẹ̀ẹ̀rin
2: pẹ̀lú ìkà rẹ
3: ẹ ti wá sí ìlú Àkúrẹ́ ńgbà kan tẹ́ wá ṣùgbọ́n àkókò lẹ kojú sí báyìí pé àwọn náà wọ́n lè jàǹfààní ẹ̀ ọ̀dà náà ẹ bá ń pe nọ́mbà eléyìí tí àwọn èèyàn lè mọ pè pé ẹ dákun èmi náà fẹ́ jàǹfààní ẹ o èmi náà wà o àbí èmi náà wà o ẹ bá ń pe nọ́mbà fáwọn èèyàn.
2: Ẹ ṣe okun sir kí n tó pe nọ́mbà mo fẹ́ dárúkọ àwọn ìlú mẹ́rin tá a ti fẹ́ ṣiṣẹ́ ọ̀hún.
3: Ọya.
2: Ìlú àkọ́kọ́ ni Ìwárọ̀ọ̀kà Onítìrídé ti Primary School Ìwárọ̀ọ̀kà. Ní Ọ̀túnla AC.
3: Ẹbẹ̀ ti ń dakọ̀ Ìwárọ̀ọ̀kà yẹn ìgbàwo lẹ́fẹ́ ìgbàwo àkókò wo ni káwọn èèyàn wá kọ́mọ jẹ́ yí pé.
2: Ní dédé aago méjì ọ̀sán.
3: Aago méjì ọ̀sán.
2: Bẹ́ẹ̀ni sà.
3: Ìní káwọn èèyàn pàdé yín ní Ìwárọ̀ọ̀kà.
2: Bẹ́ẹ̀ni sà.
3: Ní Holy Trinity.
2: Primary School.
3: Ọya.
2: Ní Ọ̀túnla wọ́n pàdé wa ní AC Primary School Akungbe Akoko. Ní ọjọ́ mẹ́rin tí ń ṣe ọjọ́ Friday wọ́n pàdé wa ní Mega Primary School sopari akoko ni ojo marun tin se ni ago meji ni ojo marun tin se Saturday session meji la ni ni ikare ni ojo Saturday ose tawai ni Saint Stephen Primary School legbele oba primary school to wa nbe Saint Stephen Primary School ikare akoko session aro ma bere ni kan bi ago mewa apare la ago meji session son ma bere ni second session ma bere ni ago meji si ago merin ni Saint Stephen Primary School e se opo sa
3: afa agbo pe ele fe se ifilole awon omo egbe nibe na
1: be ni anfani nla alailegbe ti a gbe lo si akoko mererin yi nikete ti a ba ti ko awon eyan wajo nitori pe eni ti o ba ti darapo mo egbe ireti de
3: o ti domo egbe
1: o ti domo egbe a se ifilole awon omo egbe na ti a ko won jade nitori pe egbe ireti de ki se egbe ma je kaye gbo
3: ebi ti mo nlo gan na ni tori pe awon eyan mo pe ko ma je pe e kan wa e si se nte si le ba lo ki se pe awon kan ni omo moju te gbe nbe
1: rara o
3: a je pe awon to ba wa lakoko yi na awon na ni won
1: wa lakoko arin ara won le ati ma yan awon ti o ma dari egbe ni akoko nbe ko si omo egbe kankan ko si oloye egbe kankan to ma wa latoke lati wa ma dari egbe fun won awon ti won mo laarin ara won na la ma yan ti o ma dari egbe ni ibe eleyi a fun won ni fokan bale pe ko si bi kankan ti won fe ko wo awon lo
3: oda e ba n pe number ta won eyan mo pe to rasiko ti lo
2: e se opo sa kwa mpe si nomba yi 090-76-79-2450 again 090-76-79-2450 nomba keji 080-73-94-2084 again 080-73-94-2084 e se wupo
3: oda nge a ma fi eleyi si lo tori asiko wa ti lo ti o ni nkan kan ti e tun ni kawun eyan mo kawun eyan imoran yin fawun eyan laarin iseju kan
1: imoran
3: lawon ti nbo
1: imoran mi fun gbogbo awon to nbo alakoko nbe o ni pe ki won ma bo pẹlu igbagbọ ati ifọkanbalẹ
3: ifọkanbalẹ wi pe didun losun osun
1: pe igbesi aye won o ti bẹrẹ si yi pada si rere lati igba ti won ba ti darapọ mọ ẹgbẹ yi
3: oda e seun e seun awon egbe iretide multipurpose cooperative iwaroka o ni won lo loni bayi ni dede ago merin o na ni kawon eyan ki won pade won nbe o se je o na le ti gbọhun awon eyan wa lati awon asoju iretide multipurpose cooperative awon na ni won tin ba wa soro late kan pastor popoola awon ni zona chairman afa adewale wasiu awon na ni state police egbe a tun ma pade nigba mi opo yemi jo dando ko ti mi o ire o

0: olówó kéré Joseph ó ní orúkọ tèmi ẹ ti ń gbẹ NRI lọ́tún ẹ ti ń gbọ́ lọ́sì ẹjọ́ ń sọ ní ṣókí iléeṣẹ́ NRI gbé ìrónilágbára kan jáde láàrin èmi àtẹ̀yìn mi ò mọ how long tó máa last o ṣùgbọ́n àwọn èèyàn ti ń jàǹfà ní ẹ̀ ó lè tó sù mẹ́ta kan sọ pé wọ́n tún ti kó promo ńlẹ̀ ó lè tó sù márùn-ún ó lè tọdún kan ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ àwọn èèyàn ń jàǹfà ní ẹ̀ lọ́wọ́lọ́wọ́ nǹkan tó kàn pé àǹfààní yẹn ni pé ìwọ tí ó bá jẹ́ alágbàtà wọn tàbí tó ń bá wọn dòwò pọ̀ ra oògùn bóyá o fẹ́ fi tọ́jú ara ẹ tàbí o tún fẹ́ lọ tà á tó wọ̀ ti ₦65,000 nígbà tó bá pé òdidi 30 days jèrè ńbẹ kò sí sáré ńbàjà kankan ńbẹ tó bá tún di oṣù tó ń bọ̀ tó tún ra anoda oògùn tó lọ tà á tàbí tó lọ sí àgọ́ ara ẹ pàtó gba the same alert ṣùgbọ́n ẹni oníkan láti gbọ́ kan wọn ẹja mi kúrò báyà mo kúrò tàbí mo ṣòtọ́.
1: ẹ ṣe púpọ̀ sá.
0: orúkọ yín.
1: orúkọ mi ni pásọ solomon aṣojú iléeṣẹ NRI káàkiri gbogbo àgbáyé.
0: ọ̀rọ̀ kẹ́yìn ara ogun 65,000 kókó lò fún ara ẹ̀ tàbí kò tà á tátún jèrè ńbẹ̀ tátún àgbà 50,000.
1: wọ́n ṣẹ̀ṣẹ̀ bá wa gbé ètò ìjáde ni ó dẹ̀ ti ń wọ ta tí ẹ nígbà tí mo rí pé wọ 30 days tí mo rí pé wọ 30 days tí mo ti rí pé o ti ń drop toro toro ẹ̀mọ pastor àìgbé rọ́dá ni òun ni mo tó nígbàgbọ́ pé NRI wọ́n ti ṣe bẹ̀bẹ̀ yàtọ̀ sí mọ́tò 650 tí wọ́n ti pín sẹ́yìn wọ́n ti wá mọ̀ sọ pé àwọn fẹ́ kí gbogbo ọmọ nàìjíríà kí wọ́n jàǹfààní NRI so tẹ́ bá ti ra egbògi NRI yẹn gbogbo ẹni tá ẹ ti mọ̀ ọ̀pọ̀ ni ó sọ pé lágbájá ló fún mi nọ́mbà tí wọ́n máa ń pè mí lóòtú wípé àwọn lóògùn yín làwọn lò irú oògùn yẹn gẹ́gẹ́ náà wò fún yín náà tẹ́ bá ti rán 65,000 yẹn ẹ wá ka 30 days tẹ́ bá ka 30 days yẹn ẹ wá sí kíni ẹgbẹ́ oògùn yẹn ẹ ló máa lò ó èyí tẹ́ bá fẹ́ lò ó èyí tó bá fẹ́ tà á kó lọ́ máa tà á.
0: a tún jèrè nbẹ.
1: ẹ tún jèrè mo kéré ju ẹ jèrè 20,000 naira lórí oògùn tí wọn bá kó fún yín yẹn jẹ tẹ bá fẹ́ tà ni o yàtọ̀ sí yẹn náà tó bá ti di 30 days exactly iléeṣẹ́ naira máa fún yín ní bonus tó wọ̀ ti 50,000 naira.
0: ṣé káàsì lájẹ́ àbá tún fi so oògùn.
1: káàsì àwọn fàkà nàbà àwọn ilẹ̀ wọ́n tẹ̀ ṣe débi pé ìdájí ìdájí láti kàn dán gbogbo àwọn tó jẹ́ gbogbo àwọn tó ti wọ 30 days ti san o so yóò máa drop báyìí ẹ sì máa gba owó yín tó bá ti dípò gba tòṣù yẹn o tún lè ṣe tòṣù tó ń bọ̀ títí tí wọ́n fi stop ẹ̀ bọ̀ wọ́n ti stop ẹ̀ báyìí àti ìmọ̀ bóyá oṣù méjì ni bóyá oṣù mẹ́wàá ni bí ọdún kankan ni àti ìmọ̀ sá.
0: ṣùgbọ́n ìròyìn ayọ̀ bẹ̀ ni pé tán bá máa stop ìmídìí náà sọ fún yín pé lóṣù tó ń bọ̀ o àti stop o gẹ́gẹ́ bí pastor solomon bó ṣe ṣàlàyé. wọ́n kàn sí iléeṣẹ́ NRI eléyìí tó wà ní tòsí ọ̀dọ̀ ẹ ẹ̀yin tí ẹ wà ní ìpínlẹ̀ londo. iléeṣẹ́ NRI wà ní ìlú Àkúrẹ́ ẹjẹ́ ń ju ibi tó wà ní Àkúrẹ́ fún yín. ẹ̀yin ẹ lọ sí AP filling station ní dojúkojú Adé Super Hotel along Iléṣà garage complex tó wà ní ẹgbẹ́ AP filling station yẹn ni. tó bá jẹ́ pé ní Ondo ẹ lọ sí Adémakinwa shopping complex opposite First Bank Agogo Òkè Yaba nílùú Ondo. tó bá sì jẹ́ pé nílùú Ọ̀rẹ́ ni ẹ lọ sí Akérèdọ́lù shopping complex opposite Bima hospital along Okitipupa road nílùú Ọ̀rẹ́. ẹ tètè tara ṣàṣà kí ẹ darapọ̀ pẹ̀lú iléeṣẹ́ NRI. nọ́mbà tí ẹ lè pè sí tọ́rọ̀ bá ru yín lójú pé gbàdá ṣe máa ṣe omi ìdè àbí scam ni ẹ rìn lọ sí ọ́fíìsì wọn nítòsí ọ̀dọ̀
1: wọn àbí kẹ́ ẹ
0: pe nọ́mbà yìí.
1: ẹ ṣe báyìí ṣe ń sanwó náà máa kó oògùn yín fún yín lẹ́sẹ̀kẹsẹ̀.
0: ẹ fi nọ́mbà yín sílẹ̀.
1: nọ́mbà mi lélẹ́yìí 091 57 54 93 90
0: wà lórí wàsà. bá a tó múlẹ̀ méjì.
1: ẹ ṣe sá.
0: 090 57 54 93 90 lẹ́ẹ̀kan sí.
1: 091 57 54 93 90.
0: olówó kéré Joseph onírúkọ tèmi kí àjíǹdára kó máa jẹ kí ara gbogbo wa kó máa le.
2: communications tún gbọ́nà ara yọ ọdún ni wọn kì í ṣàìmọ̀ olóko tá a bá ń sọ̀rọ̀ nípa kọ̀ǹpútà láptọ̀pù nílẹ̀ yìí má làágùn jìnà ọ̀dọ̀ wọn ni kó o máa bọ̀ má fowó tó làágùn kó o tó rí tó ra ń tí ò dá o gbogbo ẹ̀yin òbí àti alágbàtọ́ àti ìwọ tó nílò kọ̀ǹpútà láptọ̀pù máa bọ̀ ní frank communications kó o wá rojúlówó láptọ̀pù tó fi ní lọ́kàn balẹ̀ tó tún lálòpẹ́ tún gbọ́ o gbogbo kọ̀ǹpútà láptọ̀pù

0: Keep it locked on Adaba FM.
1: Àwọn tí ẹ̀rí ẹni gbèrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Wò ó bẹ́ẹ̀ lábí ni ìṣòro ìsara iná mọ̀ ni. Bí o bá jí, gbogbo ara máa romí. Ìsara yóò máa fà mí so láti bàárà ìdí dé ẹsẹ̀. Ní ò máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó. Kódà ìrorun ń sùn dédé. Wò ó ọ̀rẹ́ mo ti gbìyànjú mo rọ́nà báyọ̀ jẹ. Ayé ọ̀hún ti ẹ̀ wá sú mi.
2: Agbóhùn ìṣe ló ṣe ń jẹ lọ́bẹ̀. Ṣé wo gbọ́ nípa bàbá òkè ògùn ni? Ògbólógbò ọdẹ tó ń fi wí àtẹ̀gùn sọmọ aráyé lóore. Lórí èyíkéyìí ìṣòro tó ń jọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 0706460 6419 0706460 6419. Bàbá òkè ògùn, àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ṣèwòsàn.
3: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi ní dídé àkókò yìí. Àgbàlagbà oníṣègùn kan bẹ ń bí pẹ̀lú mi. Bàbá òkè ògùn lorúkọ wọn. Ṣé rí bàbá yìí ti bá ti rí wọn tán bá ti wá báyìí? A ti mọ̀ pé ohun tí yóò ṣe gbogbo ọmọ Nàìjíríà láǹfààní ni wọ́n máa ń mú wá. Ohun tí ó ṣe pàtàkì, ó máa ń jẹ́ ohun tó jẹ́ nípa àgọ́ ara ènìyàn ló máa ń gbani nímọ̀ràn lé lórí. Bàbá, ẹ bá wa kí gbogbo ọmọ Nàìjíríà.
4: Ó ṣe àtọkùn. Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tẹ́ ń kí yín ni bàbá òkè ògùn tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn. Bàbá lówó lọ́wọ́, àlàáfíà náà làáfíà ìlọlé ayé. Kọ́lọ́ má jẹ ká làáfíà ara wa ó di fíàfíà o. A gbọ́dọ̀ máa wo àlàáfíà ara wa níran. A gbọ́dọ̀ mójútó ara wa. Kọ́lọ́ má ṣe wá lẹ́ni tí ó máa wà nù lé tí ó máa gbọ́rọ̀ òta. Èmi bàbá òkè ògùn mo wà ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyèmẹ́kun Grammar School nílùú Àkúrá. Báyà wọ́n wá fẹ́ bèèrè ọ̀nà lọ́wọ́ mi. Àbò onímọ̀ràn kan tó fẹ́ bi mí. Àbò fẹ́ bèèrè lórí ọ̀nà àbáyọ. Pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí. 07 60 60 64 19 07 60 60 64 19.
3: Ẹ ṣeun bàbá. A mọ̀ pé ohun tẹ́yìn máa ń gbani nímọ̀ràn lé lórí nílé iṣẹ́ yín. Ìṣòro nípa iṣu ara ni. Báwo lè ǹjọ́ ṣe lè mọ̀ pé òun ti níṣòro nínú iṣu ara rẹ̀?
4: Ó ṣe àtọkùn. Bí iṣan ara bá ti níṣòro, gbogbo inú ara náà ló ti níṣòro yẹn. Àpẹẹrẹ wo ni wọ́n wà ń rí nínú ara tiẹ̀? Ìwọ tó ń gbọ́ mi nínú ilé. Ẹlòmíì ni tó bá ti sùn, tó bá ti jí báyìí, láàárọ̀ yóò máa rí pé gbogbo inú ara ló bẹ̀rẹ̀ sí máa ro òun ni. Ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kó mú nǹkan nílẹ̀. Ẹlòmíì ò lè nẹ̀ró pẹ́. Ẹlòmíì tó bá fẹ́ jókòó báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ni. Àfikọ́sẹ̀ wá ọmọ kọ́ tí ó fa dìde tàbí kọ́sẹ̀ máa fọwọ́ mú ògiri kó tó lè dìde nílẹ̀. Ẹlòmíì ò lè rin ibùsọ̀ kan sí ibùsọ̀ kejì àfi kó jókòó kó sinmi kó lè tó máa rìn lọ síwájú. Ẹlòmíì rí oorun sùn rárá. Bẹ́lómi bá ti ẹ̀gbìnrín tó sun oorun wákàtí kan àbó oorun wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro náà ni ó jẹ́. Bí 20 ìṣẹ́jú 30 ìṣẹ́jú kò ní lè dìde nílẹ̀. Yóò dàbí èpò ṣe wàhálà lójú oorun ni tàbí ẹnìkan ti ẹ̀nà ní pọ̀pá lójú oorun. Tó bá tún gbìyànjú tó dìde lẹ̀ báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ báyìí yóò rí pé ṣẹlẹsẹ̀ kàn gógógógó bí ẹni tó fi ẹsẹ̀ lé ẹ̀gún tàbí egbò wà nínú àtẹlẹsẹ̀ rẹ̀. Irú eléyìí ọ̀dà lèmi fi máa sọ pé ẹyin má jẹ́ adákẹ́. Tí wọn náà bá ti ń rírú àpẹẹrẹ báyìí gbìyànjú kọ́ wá yọjú sẹ́mi bàbá òkè ògùn fún ìmọ̀ràn àti ọ̀nà àbáyọ. Mo ti kó àwọn egbòogi tó wúlò fún ọkùnrin àti fún obìnrin. Mo ti kó wá láti ìlú Ìsẹ́yòrò nínú iléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyèmẹ́kun Grammar School nílùú Àkúrá. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07 60 60 64 19 07 60 60 64 19. Ìka yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì ẹsẹ̀ kan ẹlòmíì kò tiẹ̀ lè dágbé. Ẹlòmíì ò lè dá rìn àfikọ́sẹ̀ máa fi ọ̀pá sì kẹta ẹsẹ̀ tàbí tó bá fẹ́ jáde kọmọ ọsẹ̀ máa fọ̀ á jáde ẹlòmíì àti sọ̀rọ̀ rẹ̀ ìṣòro ni agbákara ẹlòmíì ò tiẹ̀ ṣiṣẹ́ mọ́ rárá ẹlòmíì ò tiẹ̀ máa rí i pé gbogbo inú ara òun tiẹ̀ kú ni tàìtàì ẹlòmíì ò máa rí i pé bẹ́ẹ̀ wọ òun ṣe ń kúrìrì bẹ́ẹ̀ lẹ́sọ ẹlòmíì ò máa kúrìrì bẹ́ẹ̀ lẹ́lòmíì ò máa rí pátẹ́lẹsẹ̀ òun bẹ̀rẹ̀ sí máa kẹ̀ òun gógógógó bẹ́ẹ̀ lómìí bá sùn báyìí kí lè o tó mọ́ ẹlòmíì lè ṣe ẹ̀yọ́ bí ẹ̀mẹrin bí ẹ̀mẹfà irú eléyìí máa ṣàkóbá fún iṣan ara ni mo fi sọ pé ká gbìyànjú ká dìde ńlẹ̀ ká wá jàǹfààní ewé àtegbò èyí tá a gún èyí tá a lọ èyí tá a sá látẹ́gùn èyí tá a sá lóòrùn tá a ti kó wá láti ìlú sẹ́yìn oro tó wúlò fọkùnrin tó wúlò fóbìnrin ká wá jàǹfààní rẹ̀ níléeṣẹ́ bàbá òkè ogun ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyèmẹkùn grammar school nílùú àkúrẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rè 07 60 60 64 19 ẹlòmíì tí ẹ ti gbìyànjú lọ́tún ó ti gbìyànjú sósì bẹ́ẹ̀ bá ti ẹ̀ bí ẹlòmíì pé báwo ló ti ń ṣe kò tí ẹ̀ lè rí àlàyé kankan ṣe ń pẹ́ bá délé ẹlòmíì báyìí ẹ rí i pé àbóhun náà ń ṣe ìṣègùn bílẹ̀ ni a pé mo ti lò yìí mo ti lọ̀ ọ̀hún mo fẹ́ ká já dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run mo ti rí egbòogi mọ́wọ́ kúrò mo ti mú wá sílùú àkúrẹ́ tó jẹ́ pé a rí àǹfààní rẹ̀ jẹ nílùú àkúrẹ́ àti agbègbè rẹ̀ ńgbà téèyàn bá ti gbìyànjú sọ́tún tó gbìyànjú sósì àwọn àgbàlagbà ní bẹ́rù bá kòkè tó bá kan ilẹ̀ ó níbi kan gbé sí ńgbà tí wọn náà bá lè gbìyànjú tó bá lè yọjú sí mi tí ọlọ́run bá ní wọn ní ó lè jàǹfààní egbòogi mọ́ kúrò yìí ó rí i pé lọ́gùn ọlọ́run ó ní wà bákan náà mọ́ gbogbo èyí tó ti gbìyànjú sí wá tó ti gbìyànjú sáwò yẹn ó rí i pé lágbára ọlọ́run ìwọ ní ó dúpẹ́ fọlọ́run ni ó dúpẹ́ tẹlòmíì sojú lásán o ńgbà tó bá dọ́dọ̀ wa a gbìyànjú a ṣèbẹ̀ lọ́run fún ọ bó bá jẹ́ pé nǹkan kan wà níbẹ̀ ni lágbára tọlọ́run ó sì rí i pé ọlọ́run ọba yóò gbàdúrà tiẹ̀ náà níléeṣẹ́ bàbá òkè ogun ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyèmẹkùn grammar school nílùú àkúrẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rè 07 60 60 64 19 07 60 60 64 19
3: ẹ ṣeun bàbá mo fẹ́ bèrè ìbéèrè kan lọ́wọ́ yín ṣé oúnjẹ tí à ń jẹ lásìkò yìí tàbí wàhálà wa ló pàpọ̀ jù tó ṣàkóbá fún àgọ́ ara wa torí àwọn bàbá wa wọ́n a máa dàgbà wọ́n a máa dògbó wọ́n sì máa ta kébékébé kí ni ó fà á.
4: O ṣe àtọ́kùn ìbéèrè tó béèrè yìí ìbéèrè tó dáa ni ẹ jẹ́ káwa náà ṣàkíyèsí àwọn nǹkan tá à ń jẹ lásìkò yìí àtàwọn nǹkan tá à ń mu báwọn nǹkan yìí ṣe dáa tó tí wọ́n dùn tó bẹ́ẹ̀ náà ló ń ṣàkóbá fún àgọ́ ara wa ẹlòmíì iṣẹ́ ìjoko ló ń ṣe bẹ́ẹ̀ ẹlòmíì iṣẹ́ ìdúró ló ń ṣe bẹ́ẹ̀ ẹlòmíì wàhálà lọ́sàn-án wàhálà lóru ni bẹ́ẹ̀ ẹlòmíì bá wá wọnú ilé yóò máa rí i pé gbogbo bàrá àdínlọ́bẹ̀rẹ̀ sí máa ro òun kò ní lè ṣojúṣe rẹ̀ tó yẹ kó ṣe nínú ilé mọ́ tàbí kó kẹ̀ máa gbó pé gbogbo ara ní wò ń bẹ́lòmíì bá lọ ilé ìgbọ̀nsẹ̀ báyìí bí 30 ìṣẹ́jú 20 ìṣẹ́jú kò ní lè rí gbọ̀nsẹ̀ ṣe tó bá tún gbìyànjú ṣẹ́ṣẹ́ gbọ̀nsẹ̀ yẹn báyìí kólíó bíi tewúrẹ́ báyìí ni ó máa ṣe ẹ̀sẹ̀ á wà wọn bàbá wa ẹlòmíì iṣẹ́ àgbẹ̀ ló ń ṣe bẹ́ẹ̀ ẹlòmíì iṣẹ́ ọdẹ ni ẹlòmíì ó ṣe wàhálà látàárọ̀ títí di alẹ́ wọ́n tún fi ẹsẹ̀ rìn lóko wọ́n fẹsẹ̀ rìn padà wàhálẹ́ bẹ́ẹ̀ ni wọ́n sì tún máa ta kẹ́bẹ́ ọgbọ́n ewé àtegbò yìí náà ni wọ́n ń dá ẹlòmíì ọfà ara ni tiẹ̀ yóò kàn máa rí i pé gbogbo inú ara bẹ̀rẹ̀ sí máa ta òun ni ẹlòmíì tó bá ní eléyìí ní yọ̀ òun lẹ́nu lénìí ẹlòmíì a ní eléyìí ló tún yọ̀ òun lẹ́nu lọ́la ẹlòmíì ò tiẹ̀ lè sọ bí tí ń ṣe òun iná mo fi ní ẹjẹ́ ká wá jàǹfààní ewé àtegbò nínú iléeṣẹ́ bàbá òkè ogun ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyèmẹkùn grammar school ní ìlú àkúrẹ́ bóyá òun fẹ́ béèrè ọ̀nà àbò onímọ̀ràn kan tó fẹ́ bí mi sápẹ̀ mi sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07 60 60 64 19 07 60 60 64 19 ẹlòmíì àti ẹ̀ máa sọ pé òun ò ní gbàgbọ́ nínú ewé àtegbò mọ́ mbẹ ko ibayawo ti bayi tojo ododo pade ni ngba ti won na ba yoju sodo mi ko wa ja fani egbogi mo wa kuro o mo ri pe bi ewe ategbo ti wa laye atijo be na lo wa lasiko yi lo to ewe ategbo ona won ti jin ko si nto si mo sugba wa ode ko si bi ta le lagbode ko si bi ta le wa egbode la ri ewe tutu a si ri egbo tutu to wulo fun akunrin to wulo fun obinrin ngba ti wa le ba wa si odo mi ka wa ja anfani ewe ategbo mo ti ko egbogi to wulo fun akunrin to wulo fun obinrin mo ko wa lati ilu seyin oro eyin na mo pe mo ma so pe ode ni mi ode ni baba mi awon ode si ni a le ririn ogoji isaju a le rin ogota aseju a le rin lataro titi dale ta ti ni ni isoro kankan ninu si ara wa be la ni ni isoro kankan ninu egugun ara wa se bi anfani ewe ategbo yi na la wa na je nitori amo fini kayin ni awa je anfani ewe ategbo mo ti ko egbogi to wulo fo wa lati ilu seyin oro papa egbogi mo wa kuro mo ti ko wa wa ta lawon ba ni ko gbanju to le yoju si mi gbogbo to ti nagbara to ti nagboro to ti ro bi baya o le kuro ninu soro yi fokan bale lagbara olorun ti wa na ba wa o je anfani egbogi mo wa kuro to si mo pe gbogbo to ro bi ko le latun se yan o dupe lodo olorun ma bo wa ni le ise baba oke ogun number 4 tudu yemi lane opposite oyemekun grammar school nilu akura nbe lawa a ni fara nira wa boya fe bere one tabo ni mara kan to fe bere lowo mi pe mi sori ero ba ni soro mi yi o 7 64 60 64 19 o 7 64 60 64 19 be la lo mi yo ma ri pe boya bo hun ba tin se eyo inira lo hun fin se eyo alomi amata alomi amaro lagboro olohun won na wa ninu awon ti o ma gbe gbo pe number 4 tudu yemi lane opposite oyemekun grammar school ni lu akura to ba fe bere one tabo ni mara to fe bere lowo mi pe mi sori ero ba ni soro ni yi o samu o 64 60 64 19 o samu o 64 60 64 19 alaafia ara wa oni di fi afia origba
1: awon ti eri ni gboro lenu ojo meta yi o be la bi ni isoro isara ina mo ni bo ba ji gbo ara ma ro mi isara yo ma fa mi so lati bara idide ese ni o ma ro mi gogo de bi pe mi o le bere mu nkan le ise lowo mi ma nku riri ati ese mi ti ma kan mi gogo koda irorun su dede o ore mo ti gbiyanju gbiyanju corona bayoje ayo ohun ti e wa su mi
2: agbori isilo si je lobe se wo gbo nipa baba oke ogun ni ogulu gode to fi wi atego somo ara aye lore lori eyike yi isoro to yo mo edalenu iwo na gbianje uko si baba oke ogun loni e ma pe 0706460 6419 0706460 6419 baba oke ogun agbalagba ode to fi wi atego sewosan
5: ile ise to se oki o fefe o kenke o wa sewewe o du bi lododo leti o du bi dodo ikire 88.9 adaba fm

ọpẹ wo ọba yìí lára ajé ju wọn ọba yìí fẹ dàmú fẹrẹ owó wo àpọn ti wowo ó fi ọlá bora bíná sọ àkànjọ kínní àyà rí kẹyìn sí ẹ kan bá wa kan ojú wọn dà báyìí báyìí elédùnmá mú jùbàrẹ o bá ti ń bẹ̀rẹ̀ ètò yìí mo kí àwọn ọba wa hàn pátápátá ẹ má bínú ètò yìí èkó yàfọ̀ máa kà dárúkọ mo kí àwọn ọba wa pàápàá ilẹ̀ lajẹ́ ìkalẹ̀ àpọ́ì bọ́mọ̀rẹ́ mo ti ń dákọ̀ kalẹ̀ bẹ́ẹ̀ ká dákọ̀ rí ilé mọ́ ṣùgbọ́n dákọ̀ rí ilé báyìí o torí bá pè wá ní lajẹ́ ẹgùn àpèrè lẹ́gùn mo fi kábíyèsí mi na àpòdìkọyà mo fi kíyàn báyà bẹ́ẹ̀ kídéédé òjòyè lọ́jà èdè àwọn agbóhuntátá ọkọlù a máa bínú báyà àkàdọ́gbọ́n ní ẹni bẹ́ẹ̀ ń ti yarin bẹ́ẹ̀ ń àkàyarin torí bá ti mi sẹ́gi àkàfi súra ní mojúba náà o ayé wa ń dédé pátápátá mùsùlùmí lámìsì gbẹ́rẹ́gbẹ́ ayálé àmì tọ́jú wa dédé ọmọ àtọ́jú náà o mo tẹ̀ wá kíran ní ìyàwó lé kálẹ̀ wà pọ́yì o ìjọ o dédé rẹ̀ ọ̀hà omidela ìwà yìí ó mà nágbára díẹ̀ ìgbà mo rí olóyè arógun yíra ni mórìjì ó yíra ni òkìtì púpà yóò mi sọ pé omi pè gọ́fìnà omi gbéra lọ

0: R.I.
1: Olowo kere Joseph oni oruko temi e tin gbe NRI lotun e tin gbo losi e jo nso ni soki ile se NRI gbe ironi lagbara kan jade laarin emi ateyin mi o mo how long to ma last o ṣugbọn awọn eyan tin jam pa ni e o le to su meta kan so pe won tun ti ko promo nle o le to su marun o le todun kan ṣugbọn lọwọ lọwọ awọn eyan jam pa ni e lọwọ lọwọ nkan to kan pe anfani yen ni pe iwo ti o ba je alagbata won tabi to n ba won dowo po ra ogun boy o fe bi toju are tabi o tun fe lo ta to what is 65,000 naira nigba to ba pe odidi 30 days jere nbe ko si sare nbaja kankan nbe to ba tun di osu to nbo to tun ra another ogun to lo ta tabi to lo si ago are pa tun gba the same alert ṣùgbọ́n ẹnu oníkan láti gbọ́kàn wọn ẹja mi kọlu báyà mo kúrọ́ tàbí mo sòtọ́.
2: ẹ ṣe púpọ̀ sá.
1: orúkọ yín.
2: orúkọ mi ni pásọ solomon aṣojú iléeṣẹ nri káàkiri gbogbo àgbáyé.
1: ọ̀rọ̀ kẹ́yìn ara ogun 65,000 kó kó lò fún ara ẹ̀ tàbí kó ta tátún jèrè ńbẹ̀ tátún wá gba 50,000.
2: wọ́n ṣẹ̀ṣẹ̀ bá wa gbé ètò ìjáde ni ó dẹ̀ ti ń wọ̀ tàbí nígbà tí mo rí pé wọ̀ 30 days òun ni mo tó nígbàgbọ́ pé NRI wọ́n ti ṣe bẹ̀bẹ̀ yàtọ̀ sí mọ́tò 650 tí wọ́n ti pín sẹ́yìn wọ́n ti wá mọ̀ sọ pé àwọn fẹ́ kí gbogbo ọmọ nàìjíríà kí wọ́n jàǹfààní NRI so tó ẹ bá ti ra egbògi NRI yẹn gbogbo ẹni tá ti mọ̀ ọ̀pọ̀ ni ó sọ pé lágbájá ló fún mi nọ́mbà tí wọ́n máa ń pè mí lóòtú wípé àwọn lóògùn yín láwọn lò irú ògùn yẹn gẹ́gẹ́ náà wò fún yín náà tẹ́ bá ti rán 65,000 yẹn ẹ wá ka 30 days tẹ́ bá ka 30 days yẹn ẹ wá sí kíni ẹgbẹ́ ogun yẹn ẹ ló máa lò èyí tẹ bá fẹ́ lò ẹ tó bá fẹ́ tà kó lọ máa tà
1: á tún jèrè ń bẹ́ẹ̀
2: ẹ tún jèrè mo kéré ju ẹ jèrè 20,000 naira lórí ogun tí ẹ bá kó fún yín yẹn jẹ tẹ bá fẹ́ tà ni o yàtọ̀ sí yẹn náà tó bá ti di 30 days exactly iléeṣẹ́ naira máa fún yín ní bonus tó wọ́ ti 50,000 naira.
1: ṣé káàsì lájẹ́ àbá tún fi ṣoògùn.
2: káàsì àwọn fàkà nọmba àwọn ilẹ̀ ìwé tó bá ti wọ́n tẹ̀ ṣe débi pé ìdájí aláti kàndọ̀ gbogbo àwọn tó jẹ́ gbogbo àwọn tó ti wọ 30 days ti san o so yóò máa drop báyìí ẹ̀ sì máa gba owó yín tó bá ti di pé o bá tòṣù yẹn o tún lè ṣe tòṣù tó ń bọ̀ títí wọ́n fi stop ẹ̀ bọ̀ wọ́n ti stop ẹ̀ bá àti ìmọ̀ bó oṣù méjì ni bó oṣù mẹ́wàá ni bí ọdún kankan ni àti ìmọ̀ sá.
1: ṣùgbọ́n ìròyìn ayọ̀ bẹ̀ ni pé tán bá máa stop ìmídìnnà sọ fún yín pé lóṣù tó ń bọ̀ o àtìstọ́pù o gẹ́gẹ́ bí pastor solomon bó ṣe ṣàlàyé. wọ́n kàn sí iléeṣẹ́ NRI eléyìí tó wà ní tòsí ọ̀dọ̀ ẹ̀ ẹ̀yìn tí ẹ wà ní ìpínlẹ̀ londo. iléeṣẹ́ NRI wà ní ìlú àkúrẹ́ ẹ̀jẹ̀ ju ibi tó wà ní àkúrẹ́ fún yín ẹ̀yìn ẹ lọ sí AP filling station ní dojúkojú adé super hotel along iléṣà garage complex tó wà ní ẹgbẹ́ AP filling station yẹn ni. tó bá jẹ́ pé ní Ondo ẹ lọ sí Ademakinwa shopping complex opposite First Bank Agogo Oke Yaba nílùú Ondo. tó bá sì jẹ́ pé nílùú ọ̀rẹ́ ni ẹ lọ sí Akeredolu shopping complex opposite Pima hospital along Okitupupa road nílùú ọ̀rẹ́. ẹ tètè tara ṣàṣà kí ẹ darapọ̀ pẹ̀lú iléeṣẹ́ NRI. nọ́mbà tí ẹ lè pèsè tọrọ bá ru yín lójú pé bàlá ṣe máa ṣe omi ìdè àbí scam ni ẹ rìn lọ sí ọ́fíìsì wọn nítòsí ọ̀dọ̀
2: wọn àbí kẹ́ ẹ
1: pe nọ́mbà yìí.
2: ẹ ṣe bá ẹ ṣe ń ṣẹwọ́ náà máa kóògùn yín fún yín lẹ́sẹkẹsẹ.
1: ẹ fi nọ́mbà yín sílẹ̀.
2: nọ́mbà mi lélẹ́yìí 091 57 54 9390 wà lórí
1: wàsà.

0: bó báyìí ni a pè ní bangbe
1: nǹkan mi àti ìrírí àwọn ìràwọ
0: àgbáyé èyí tí cac greatest god chapel tí olú ilé ìjọsìn wọn wà ní nọmba 4 god grace estate yakoyo bus stop asimolowo mowe ogun state àti ẹka ìjọ wọn ní nọmba f2186 iriakari estate 2 orítan ọbẹlẹ ní ìlú àkúrẹ sí onígbọwọ rẹ bàbá wa prophet olúwàgbẹmídìde israel nasiri aka ẹni ń wọlọrun yìí wá àyàn lolúwa yóò máa lò fún wa nínú ọrọ rẹ mo gbàgbọ wípé ẹ ó di alábùkún fún jọjọ bí ẹ ti ń bá wa ká lọ lórí ètò náà.
2: ògo mọ̀ni fún ọba àwọn ọba ní òkè ọ̀run àyànfẹ́ àti gbogbo ọmọ ọlọ́run kárí gbogbo tí a ti ní àǹfààní àti orí ọ̀fẹ́ láti máa gbọ́ mi lórí ètò yín ètò wa bá ń gbé nǹkan mi àti ìrírí àwọn ìràwọ̀ àgbáyé mo gbàdúrà ní orúkọ olúwa ọlọ́run àwọn ọmọ ogun ètò yìí yóò jẹ́ alábùkún fún orílẹ̀-èdè nàìjíríà ilẹ̀ yorùbá lápapọ̀ ìpínlẹ̀ ondo state gbogbo àwọn ọmọ ọlọ́run tó ń gbọ́ wa yóò jẹ́ alábùkún fún ìdílé wa ìran wa ìgbéyàwó wa iṣẹ́ ìránṣẹ́ wa ayé wa mo sì gbàdúrà pé yóò mú àyípadà rere bá ohun gbogbo tí ó ti gbọgbẹ́ nípa tẹ̀mí àti nípa tara àánú titun orí ọ̀fẹ́ titun ìrànlọ́wọ́ titun ojúrere titun ìbápàdé titun ògo titun ìgbédìde titun ni yóò sì jẹ́ fún wa ní òpin gbogbo yóò sì fún wa ní ọkàn titun láti mọ ọlọ́run ju àtẹ̀yìnwá lọ àti láti súnmọ́ ju àtẹ̀yìnwá lọ àti láti lépa ìrìnàjò ayérayé ju ayé lọ a ó dẹ̀ rí kristi ká torí ikú a ó jọ parí ìrìnàjò dáadáa ní ìkẹyìn a ò ní pàdánù ilé ayérayé kó sì tó di ọ̀sẹ̀ tó bọ̀ tá a tó máa gbé ètò yìí ẹ̀rí ha ta ló bá ọ ṣe jíwèé ọlọ́run rẹ hàn wá olúwa yóò fi han gbogbo wa lórúkọ jésù kí a tó lọ gbọ́ ìka nínú ìrírí mi gẹ́gẹ́ bí ìràwọ̀ àti àdúrà méje àwọn àyànfẹ́ àti ọ̀rọ̀ ọlọ́run ní kúkúrú ẹgbẹ́ ń pe àkíyèsí wa sí àwọn ọ̀kan méjì sí mẹ́ta yìí nọmba 1 ní gbogbo ìgbà tí a bá ti ń bẹ̀rẹ̀ ètò yìí ẹ pèsè omi sílẹ̀ níwájú wa òróró wa fọ́tò wa orúkọ wa tàwọn ọmọ wa àti ẹ̀bì àdúrà wa ti ń ṣe prayer point mo gbàdúrà bí a ti ń ṣe yìí bíbélì wípé wọ́n ń wo ìmọ́lẹ̀ lámọ́yé wọn ká ojú kò sì tì wọ́n mo gbàdúrà gbogbo tí a bá pèsè síwájú wa gẹ́gẹ́ bí olùwo ọba àwọn ọba ojú òní tìwá lórí ẹ̀ á dẹ̀ rí ọwọ́ agbára àdúrà ògo ni fún jésù lókè ọ ní orúkọ jésù kristi olúwa wa àmì ní ìlú àkúrẹ tí ṣe olú ìlú ondo state wa níhìn a ó máa bá wa pàdé ní gbogbo on the 21, 22, 23 lóṣooṣù july yìí gangan ìpàdé dasí olúwa lọ́rùn àkọ́kọ́ dasí olúwa lọ́rùn ìpàdé dasí olúwa lọ́rùn ìparẹ̀ka ní gbogbo aago méje àárọ̀ sí mẹ́sàn-án ní cac greatest god chapel àkúrẹ́ branch orí òkè dasí olúwa lọ́rùn ìparẹ̀ka ní f2186 iriakari estate 2 oríta ọbẹlẹ àkúrẹ tí ẹ bá ti ní ẹ ń lọ sí oní ẹlẹdẹ ibẹ gan-an ni ẹ ó ti máa rí wa a pe gbogbo àwọn ọmọ ọlọ́run pátá kí a lè jọ pàdé láti fawọ́ ọlọ́run sílẹ̀ bákan náà ní ọjọ́ kẹrin ọjọ́ ìbí ọmọ yín wòlíì násírì israel olúwàgbẹmídìde a ó tún pàdé ní àkúrẹ́ ní orí òkè àdírẹ́sì tí a sọ fún wa yìí ìyẹn ni bangbe nǹkan mi ti august edition ìyẹn yóò wá sáyé ní aago méjìlá ọ̀sán sí aago mẹ́rin ìrọ̀lẹ́ ní orí òkè náà bákan náà olúwa yóò ràn wá lọ́wọ́.

0: ẹ jẹ́ kí n sọ ìrírí kan kí a gbàdúrà kí a dẹ̀ gbọ́rọ̀ Ọlọ́run ní kúkúrú. Ní orúkọ Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun, bí a ti ń gbọ́ ìrírí yìí yóò sì wá ní iye sí ayé tí a wá gàga. Ní ọdún díẹ̀ sẹ́yìn, mo rí wípé àìsàn inú burúkú kan ó kọ sí ọ̀tá mi tí ó sì fẹ́ gba ẹ̀mí mi tí ò sí orí ọ̀fẹ́ àbí àbá àti là. Ṣùgbọ́n nígbà tí a ti gbé gbogbo ìgbìyànjú tá a sì mọ ọ̀nà àbáyọ, ní ọjọ́ kan ni mo sùn lójú àlá ni Olúwa wá pè mí pé Násùrù, àìsàn yóò nílé san nítorí àìsàn ayé ni. Ṣùgbọ́n ọ̀nà tí yóò gbà san ni pé máa lọ sí ẹ̀gbẹ́ títì ẹ̀gbẹ́ ọ̀nà ní àgbàrá kọ́tà, lọ síbẹ̀ lọ mu omi àgbàrá yẹn. Bí o bá ti mu omi àgbàrá yẹn, ìgbà yẹn ni yóò jẹ́ ìwòsàn. A sì ti gbé gbogbo ìgbìyànjú kí ogun yìí ó lè lọ, ṣùgbọ́n kò sọ̀nà àbáyọ. Ní ti ènìyàn mi ò lè ṣe, ṣùgbọ́n ní ìgbà tó jẹ́ mi gangan ni Ọlọ́run sọ fún mo gbé ìgbésẹ̀ láti lọ sínú omi tí àwọn ọmọdé ń tọ̀ tá ń ṣe àgbàrá yẹn mo láti mú. Bí mo ti ń bá yín sọ̀rọ̀, ẹ̀yin àyànfẹ́, ẹ̀yin ìràwọ̀, ibi tí àìsàn yẹn wọlẹ̀ sí nìyẹn. Mo wá sọ fún Ọlọ́run pé báwo ló ṣe jẹ́. Olúwa sọ pé inú àgbàrá ni wọ́n parí iṣẹ́ yẹn sí, pé láìdẹ̀ jẹ́ pé mo fi àgbàrá ṣẹ́gun àgbàrá, àìsàn yẹn ò ní lọ. Gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ mi, lórúkọ Bàbá tọmọ ti ẹ̀mí mímọ́, ọfà ayé, àìsàn ayé, ọwọ́ ayé, ogun ayé, ìránsí ayé tá a rán sí yín, àdìtú Ọlọ́run kó poró rẹ̀, ẹ gbàdúrà bí méje yìí.
1: Nígbà tó Olúwa dá sọ̀rọ̀ ayé Jábésì, olórí burúkú padà dolóríire, ó dá sáyé Hana, ó pẹ́ lẹ́gàn lẹ́nu mọ́ fún un. Bẹ́ẹ̀ gẹ́lẹ́ lọ́sẹ̀ tá àti ṣe nínú ayé ẹni bá gbàgbọ́ nínú agbára àti ipa tó Olúwa fi ń dá sọ̀rọ̀ ayé ẹni bá mọ̀. Èyí ni Christ Apostolic Church Greatest God Chapel, orí òkè dá sí Olúwa Lọ́rùn, ipa rẹ̀ ká tó wà ní F2186 Iria Carry Estate 2, oríta Ọ̀bẹ̀lẹ́ nílùú Àkúrẹ́. Fi ń pe gbogbo ènìyàn síbi ìpàdé àdúrà dá sí Olúwa Lọ́rùn, ipa rẹ̀ ká. Léyìí tí ó wáyé fún ìdí ọjọ́ mẹ́ta gbáko, bẹ̀rẹ̀ látọjọ́ Ṣẹ́gun Tuesday ọjọ́ kọkànlélógún sí Thursday ọjọ́ kẹtàlélógún oṣù kẹjọ ọdún yìí, láago méje sáago mẹ́sàn-án àárọ̀. Ojoojúmọ́ àkòrí ètò lápè ní pa ẹlẹ́gàn mi lẹ́nu mọ́, níbi tí Ọlọ́run yóò ti máa lo ìránṣẹ́ rẹ̀. Prophet Olúwa Gbémidìde Israel Nursery aka Ẹni ń wọ́lọ́run yìí wà yàn. Àtọ̀pọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run alààyè ni yóò wà níkàlẹ̀ láti máa fàdúrà gbogbo ayé onípòjípò ní Christ Apostolic Church Greatest God Chapel, orí òkè dá sí Olúwa Lọ́rùn, ipa rẹ̀ ká. Fúnrẹ́rẹ́ àlàyé tàbí ìrànlọ́wọ́ fẹ́ bí àdúrà, 0803-803-0562 tàbí 0803-459-7312 bó sì jẹ́ 0812-703-5866. Jésù ń pè ọ́, àfi ìṣòre ni.
2: Christ Apostolic Church Greatest God Chapel Àkúrẹ́ Branch lóní orí ẹ̀jọ̀ lábẹ́ òfin ẹ̀mí láti pariwo pé ire tí wọ́n dí pé ògo tí wọ́n dí pé àlùyọ tí wọ́n jágbà sọ pé ìpàdé àdúrà alágbára báńgbé là ń gbìyànjú sí kó wọ́n darapọ̀ báwọn tó ti ṣetán láti gbẹ̀tọ́ ẹ̀ padà. Àwọn ẹni òkùnkùn ti fi ète fẹ̀tàn àti fọwọ́gbáyà gbá irú ẹ̀ pọ̀lọ́pọ̀lọ́. Ológo wa ń para dàràdà ṣeraṣeraṣe lójú kan. Mo mọ ọ̀yàn gan, ṣùgbọ́n mélòó ló tara ẹ̀ là? Àánú tó ń fẹ́ òṣèlú ju ẹnìkan báyìí tí ẹkún gbé ọ dìde. Ògo ni wọ́n jí lọ, tètè wá pariwo báńgbé. August edition ìpàdé àdúrà báńgbé ni kó o ti wá tẹ́pẹ́ pé àdúrà kó fi gbáre gbogbo ẹ padà. Àkòrí báńgbé léyìí la pè ní ìràwọ̀ àgbáyé. Ní Tuesday ọjọ́ kẹrin oṣù kẹjọ, pẹ̀lú aago méjìlá ọ̀sán sí aago mẹ́rin ìrọ̀lẹ́, orí òkè já sí Olúwa Lọ́rùn, ipa rẹ̀ ká. Yóò ti wáyé ní F2186 Iria Carry Estate 2, oríta Ọ̀bẹ̀lẹ́ Àkúrẹ́. Wòlíì ńlá ni Prophet Olúwa Gbémidìde Israel Nursery aka Ẹni ń wá Ọlọ́run kì í wá ènìyàn. Àtọ̀pọ̀lọpọ̀ ìránṣẹ́ Ọlọ́run lọ́lọ́run ó lò bẹ́ẹ̀. Ìpàdé àdúrà báńgbé, give me back my Monday, August edition, báńgbé yìí bẹ́ẹ̀ o, Jésù lolúwa.
0: Ẹ gbàdúrà bí méje yìí. Ìkíní àdúrà àkọ́kọ́, Olúwa bá mi fi àánú ṣe ogun ayé tó dìde ogun sí mi tọmọtọmọ. Àdúrà ìkejì, ẹ sọ fún Olúwa, Olúwa o, ìka gbogbo tí ayé ti fi ṣe mí o, Olúwa bá ń poró ẹ̀. Àdúrà ìkẹta, owó ayé lára mi, ìbọ̀dé ayé lára mi, àmì ayé lára mi. Ẹ jẹ́ Jésù, ẹ bá ń parẹ́ àdúrà ẹ̀kẹrin. Ẹ sọ fún Olúwa, Olúwa mú èmi àtayé mi àtìrá mi àtàwọn ọmọ mi kúrò nínú ìgbèkùn ayé o. Àdúrà karùn-ún, ẹ sọ fún ọba wọn bá ohun tí ayé gbà lọ́wọ́ mi o. Olúwa dá padà pẹ̀lú àdìtú rẹ. Àdúrà ẹ̀kẹfà, Olúwa mi ò lè ja ogun ayé o. Ẹ bá mi jà fún mi. Ẹ bá mi jà fún mi o. Ohun gbogbo tó dá sáyé látòrí lọ́lúwa jọ máa sàánù mi, má jọ dojú ìjà kọ mi. Àdúrà ìkeje, Olúwa fi ọ̀run ṣẹ́gun ayé fún mi. Ràn mí lọ́wọ́ láti lè fẹ́ ayé ayé ju ayé lọ. Ẹyin ọmọ Ọlọ́run, mo gbàdúrà bí ẹ ti ń gbàdúrà. Ẹ gbà ní òru mẹ́ta ọ̀sán mẹ́ta nípa bíborí ìjọba ayé. Ẹ borí ìjọba ayé, ẹ borí ìjọba ènìyàn, ẹ dẹ̀ borí ìjọba ìka. Ní ti ọ̀rọ̀ Ọlọ́run, mo pe àkọlé ọ̀rọ̀ Ọlọ́run tí ò ní ní má ṣubú, don't fall, má ṣubú. Ẹ jẹ́ ká wo ìwé orin Dáfídì 118:13. Psalm 118:13. Wọ́n tì mí gidigidi kí èmi kí ó lè ṣubú, ṣùgbọ́n Olúwa ràn mí lọ́wọ́. Ẹ̀yin ọmọ Ọlọ́run, ẹran ara lè tì wá, ẹ̀ṣẹ́ lè tì wá, ìdílé lè tì wá, orílẹ̀-èdè lè tì wá, àyàwó lè tì wá, ọmọ lè tì wá, ọkọ lè tì wá, wọ́n lè fi àjùlọ tì wá, ìjọba lè tì wá, orílẹ̀-èdè lè tì wá, ìdílé lè tì wá, bẹ́ẹ̀ ni ìsúná lè tì wá. Mo bẹ̀ wá ní orúkọ Ọlọ́run, gbìyànjú má ṣubú. Torí pé kò sí ìṣubú ìràwọ̀ sí iná jà ẹ̀sìn.
3: Seven special prophetic night of divine encounter. No, Dossi AC, greatest God travel. Ìrànlọ́wọ́ tí ń ṣe ọ̀run ọpẹ́ àti ìyìn ńlá kò rí ìṣòro alẹ́ Sunday méje ọ̀tọ̀ọ̀tọ̀ yìí. Ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ìyanu látún ṣẹlẹ̀ níbẹ̀ torólúwa fúnra rẹ̀ ló pàṣẹ rẹ̀. Aago mọ́kànlá alẹ́ ni ìṣòro ọmọ bẹ̀rẹ̀. Oyè àwọn Sunday méjèèje tí ó fi wáyé rè o. Sunday 21 and 28 ní oṣù kẹfà. Sunday 5, 12, 19 and 26 lóṣù keje. Sunday 2 lóṣù kẹjọ la ṣe ká gbá pẹ̀lú ìyìn ìṣọ̀kan àti àlàáfíà. Peace and unity praise. Bẹ̀rẹ̀ láago mọ́kànlá alẹ́ mọ́jú. Tobadé Monday, August 3 ni birthday prophetic night. Ìṣòro mọ̀jẹ̀mú tá a fi sọrí àyájọ́ ọjọ́ bíi bàbá wa. Prophet Olúwagbèmí Dìde Israel Nursery. Bẹ̀rẹ̀ láago mọ́kànlá alẹ́ mọ́jú lòun náà. Ojúkọ ẹ̀ ní CAC Greatest God Chapel tó wà ní No. 4 God's Grace Estate, Yako Yobo Store. Aṣímọ̀lówó Mùwé nípínlẹ̀ Ogun. Ọ̀pọ̀ àwọn akọ nínú Olúwa ló máa present láti minister ń bẹ̀. Bàbá Wòlíì ẹni wọ́n lọ́run kì í wénìyàn. Prophet Israel Olúwagbèmí Dìde Nursery lólùbàlejò tí wọ́n tún mọ́ fi kìkì ọ̀rọ̀. Ìrànlọ́wọ́ Olúwa sáyé okó wá. Ká lè ráyé gbé nírọ̀rùn dárere ṣe lójú ọjọ́. Àlàyé síwájú ẹpẹ tẹlifon 0803-803-0562 àbí 0803-459-7312. Ẹ tún lè pe 0913-231-4586 àbí kẹ 0812-703-5866. Jọ rí dájú pé o wà níbẹ̀. Ẹ̀rí ìtọ̀tẹ̀ yìí wọ́n lọ́kàn lórúkọ Jésù.
0: Kò sí ìṣubú ìràwọ̀ tí iná jà ẹ̀sìn. Kò sí ìṣubú ìràwọ̀ tí iná jà bámọ̀. Kò sí ìṣubú ìràwọ̀ tí iná jà ìfarapa. Kò sí ìṣubú ìràwọ̀ tí iná jà ìdádúró. Kí ni túmọ̀ iná jà ìdádúró? Ni pé kí n ní ìrírí àwọn tí mo dárúkọ yìí. Gbìyànjú má ṣubú. Mo mọ̀ wípé ìwọ tó ń gbọ́ mi, nkankan ń tì ọ́, nkankan náà ń tì mí. Ó ń tì wá nínú iṣẹ́ Olúwa, ó ń tì wá ìpọ́njú, ó ń tì wá àìní tì wá. Bẹ́ẹ̀ ni gbìyànjú má ṣubú, don't fall. Nínú òṣèlú má ṣubú, nínú ìgbéyàwó má ṣubú, nínú ìdílé má ṣubú, lójú ọ̀nà títọ́ má ṣubú. Bó ti wù kí ìjì ó tó le jù báyìí lọ, gbìyànjú má ṣubú. Kò dẹ̀ sí ọ̀nà kankan tí o ò ní lè fi ṣubú. Wà ń gbàdúrà fún ìrànlọ́wọ́ Ọlọ́run, gbàdúrà fún àtìlẹyìn mímọ́, gbàdúrà fún oore ọ̀fẹ́. baba omo atemimo si wa yonda ara re fun olorun patapata ki o de ni emi ifojusun ipe mi o gbodo subu mi o se ni subu pelu atileyin anu olorun mi o ni subu ko de wa da maje mo se pe oluwa magin subu no gbadura fun gbogbo eyin ti en gbo me kari aye eni oke wa ko ni pada wale maje mu isubu lori wa bi a tin gbo me loruko Jesu oluwa baje ese ti ma gbe nu subu oluwa yo mu anu mu agbori e ma subu ni akole oro mi ti ose yi don't fall ma subu ni me igbeyawo isubu da kosin to da ni pa subu ma subu gbogbo e ti en gbo mi e so fun en ti gbe legbe pe ore ma subu ni oruko Jesu a o ni subu mo gbadura fun omi wa ororo wa ati prayer point wa foto oruko wa ni waju wa oluwa ki ohun ise agbara si oluwa ko daanu lo ki o to di ose to bo ki eri nla ko de faraha ojo eri ojo ogojo ayo a o gbalejo re e ma gbagbe pe ipade dasi oluwa lorun ni CAC Greatest Court ori oke dasi oluwa lorun F2186 Ireakari Estate 2 orita obele akure ni oluwa yo wa pelu wa ago meje si mesa aro ni oruko oluwa olorun awon ogun aanu olorun yo ma dajo fun wa ori ofo olorun yo ma dajo fun wa iranlowo olorun yo ma dajo fun wa aanu olorun yo si ma ba wa gbe mo gbadura fun mi atun gbogbo ti a gbe dani siwaju wa ise olorun ise ami ko se lori e loruko Jesu Kristi oluwa wa.
4: Ètò tí ẹ ṣẹ̀ṣẹ̀ bọ́ tán ni bá ń gbé nǹkan mi àti ìrírí àwọn ìràwọ̀ àgbáyé èyí tí CAC Greatest God Chapel tí olú ilé ìjọsìn wọn wà ní number 4 God's Grace Estate, Yakoyo Bus Stop, Asimolowo Mowe Ogun State àti ẹ̀ka ìjọwọ́n ní number F2186 Ireakari Estate 2 oríta ọ̀bẹ̀lẹ̀ ní ìlú Àkúrẹ́ sí onípọ̀wọ́ rẹ̀. Bàbá wa tí Olúwa ti lò fún wa lórí ètò náà fún tòní ni Prophet Olúwagbèmi Dìde Israel Nasiri aka ẹni wọ́lọ́n ìlú Wààyàn. A nígbàgbọ́ wípé ẹ ti di alábùkún fún nípa ètò tí ò ní. Gbogbo wa rí bẹ́ẹ̀ ẹ pàdé wa ní déédé àkókò kan náà lọ́sẹ̀ tó ń bọ̀ lórí rédíò tẹ ti ń gbọ́ wa yìí. Wà yí o bí àwọn ètò ìsìn ilé ìjọsìn wa sí lọ nìyí ní olú ilé ìjọsìn wa tó wà ní Mòwe ní ìpínlẹ̀ Ògùn. Every Sunday ni Holy Ghost Hour láàrin aago méje sí mẹ́sàn-án òwúrọ̀. Gbogbo ọjọ́ Thursday ni ìpàdé àdúrà fàánúdá sí láàrin aago méje sí mẹ́sàn-án òwúrọ̀. Every second Saturday of the month ni Saturday ìyanu láàrin aago mẹ́fà sí mẹ́sàn-án òwúrọ̀. Tó bá wá di Thursday kejì oṣooṣù ni ìpàdé àdúrà Olúwa gbèjà abiyamọ tá a máa ń ṣe bẹ̀rẹ̀ láago méje sí mẹ́sàn-án òwúrọ̀ àti ìṣóòru bẹ̀rẹ̀ láago mẹ́wàá alẹ́ sí mẹ́ta òru. Gbogbo alẹ́ ọjọ́ ìsinmi Sunday ni ìṣòru àṣálẹ̀ ìrànlọ́wọ́ bẹ̀rẹ̀ láago mọ́kànlá alẹ́ sí méjì òru àti ìṣòru àṣálẹ̀ àwọn ọba Night of Kings ni gbogbo ọjọ́ tó bá gbẹ̀yìn oṣù bẹ̀rẹ̀ láago mọ́kànlá alẹ́ sí méjì òru. Ìpàdé àdúrà tá a fi sọrí ọjọ́ ìbí birthday àyájọ́ ọjọ́ tá a bí bàbá wa wòlíì Olúwagbèmi Dìde Israel Násìrì sáyé. Prophetic night máa wáyé láago mọ́kànlá òru Monday tí í ṣe ọjọ́ kẹta oṣù kẹjọ sí ìdájí ọjọ́ kẹrin. Gbogbo ìdí awí yìí ni Greatest God Chapel number 4 God's Grace Estate Yakoyo Bus Stop Asimolowo Mowe Ogun State wàyí ní ẹ̀ka wa ìpínlẹ̀ Ondo. Ní gbogbo ọjọ́ kọkànlélógún ọjọ́ kejìlélógún àti ọjọ́ kẹtàlélógún oṣooṣù bẹ̀rẹ̀ láti oṣù keje ọdún tá a wà yìí lọ ni ìpàdé àdúrà dási olúwa lọ́rùn ipa rẹ̀ ka láàrin aago méje sí mẹ́sàn-án òwúrọ̀. Bẹ́ẹ̀ ni quarterly program wa tá a pè ní gbàngbé nǹkan mi èyí tó ń bọ̀ yìí ló máa wáyé ní ọjọ́ kẹrin oṣù kẹjọ ọdún tá a wà yìí láàrin aago méjìlá ọ̀sán sí mẹ́rin ìrọ̀lẹ́ ní CAC Greatest God Chapel number F2186 Ireakari Estate 2 oríta ọ̀bẹ̀lẹ̀ Àkúrẹ́ Ondo State. láti máa tẹ̀síwájú pẹ̀lú wa nínú àwọn ètò wa gbogbo lórí rédíò ní gbogbo ọjọ́ Tuesday. Ẹ máa pàdé wa ní alálàyé 96.5 FM Àkúrẹ́ láàrin aago méje àbọ̀ sí mẹ́jọ alẹ́. Àdàbà 88.9 FM Àkúrẹ́ la ti máa ń ṣètò ní gbogbo ọjọ́ Wednesday láàrin aago mẹ́ta àbọ̀ sí mẹ́rin ìrọ̀lẹ́. Tó bá wá di Friday láàrin aago márùn-ún àbọ̀ sí mẹ́fà ìrọ̀lẹ́. Àwa wá 94.1 FM Òkìtì Pupa ní kẹ́ ẹ ti máa darapọ̀ mọ́ wa. Àti láago méje àbọ̀ sí mẹ́jọ alẹ́ Friday yìí kan náà ní Fresh 102.9 FM Àkúrẹ́ láàrin aago méje àbọ̀ sí mẹ́jọ alẹ́. Bákan náà ní kẹ́ ẹ máa darapọ̀ mọ́ wa ní Fresh 106.1 FM Àkúrẹ́ ní gbogbo ọjọ́ ìsinmi láàrin aago mẹ́sàn-án sí mẹ́sàn-án àbọ̀ alẹ́. Bí Ọlọ́run bá fi sí yín lọ́kàn láti darapọ̀ mọ́ wa nípa sísọ nígbàgbọ́ tàbí kún wa lọ́wọ́ ìtẹ̀síwájú ètò yìí àti iṣẹ́ Olúwa, ẹ pẹ̀lú wa nípa fífi owó ìrànwọ́ yín sanwó sínú àsùnwọ̀n yìí. FCMB account number 5884931010 lẹ́ẹ̀kan sí FCMB 5884931010 account name TAC Greatest God Chapel. Láti darapọ̀ mọ́ wa lórí ẹ̀rọ ayélujára nígbà tí àwọn ètò ilé ìjọsìn wa bá ń lọ lọ́wọ́. Ẹ lè máa rí wa wò nípasẹ̀ ojú òpó yìí. Israel Nasiri Olúwagbémijìde lórí Facebook, TikTok, Instagram àti bẹ́ẹ̀. Fún àlàyé, ìmọ̀ràn tàbí ẹ̀bẹ̀ àdúrà, ẹ pé bàbá wa Prophet Israel Nasiri Olúwagbémijìde sórí èyíkéyìí nínú àwọn nọ́mbà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí 0803-803-0562 tàbí 0803-459-7312 lẹ́ẹ̀kan sí 0803-459-7312 bó sì jẹ́ 0812-703-5866 0812-703-5866 títí ọ̀sẹ̀ tó ń bọ̀ ká ó pàdé lórí àkọ́tún ètò yìí ìwàláàyè Ọlọ́run ó máa.

ilé iṣẹ́ tó sẹ́ tó ki ó fẹ̀fẹ̀ ó kẹ̀ǹkẹ̀ ó wá sẹ́wẹ́wẹ́ ó dún bí ìlú dòdò létí ó dùn bí dòdò ìkirè 88.9 àdàbà fm.

gbóná nú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Bẹ̀m̀bẹ́ ròyìn ti dé lọ́sàn-án tòní gẹ́gẹ́ bí ìṣe rẹ̀ nù. Bẹ̀m̀bẹ́ ròyìn ní kànì Àdàbà FM 88.9 Àkúrẹ́ ìlú Ìlọrámọ̀kí ńláwà tá a ti ń gbé òun sátẹ́gùn. Bẹ̀m̀bẹ́ ròyìn òun ní bẹ́wúrẹ́ ẹyin bá sọnù ní ẹ mọ́ wá dọ́dọ̀ òun. Ìrọ̀ òun kì í ṣẹgbẹ́ bàbá gbẹran gbẹran. Báàgùtàn bọ̀lọ̀jọ́ yín lọ bá sọnù ní ẹ mọ́ wá dọ́dọ̀ òun. Ìrọ̀ òun kì í ṣẹgbẹ́ bàbá gbágùtàn gbágùtàn. Bọ́ ọmọbìnrin rọ̀gbọ̀dọ́ yín lọ bá sákù lọ létà ẹ̀ fún lóúnjẹ. Òun ni ẹ mọ́ wá dọ́dọ̀ òun o. Ìrọ̀ òun kì í ṣẹgbẹ́ bàbá gbáyà gbáyà. Ṣùgbọ́n bọ́ bá jẹ́ ròyìn lẹ̀ ń wá tẹ̀ rí. Ọlọ́dọ̀ náà ni kẹ́ ẹ mọ́ wà bọ̀. Bẹ̀m̀bẹ́ ròyìn ó tún ti dijọ lọ́sàn-án tòní. A tún máa jálẹ̀ bí àpò òyìrì. Àwọn ròyìn àgbọ̀ sífìlà. Àgbọ̀ sọ gèlè kalẹ̀ pẹ̀rú kí a wá tún leléyìí náà. Àkókò fi dẹ́rù bára wa. Ṣùgbọ́n a fi ń kọ́ra wa lọ́gbọ́n ni. Ká má bàa ṣe jìn kó tó ayé káwa náà ká sì má bàa ṣe bókọ ara ẹni jẹ́ ni. Ó gbóná nú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Ọ̀pẹyẹmí jọ ọ̀dà náà ló kọ tẹ́mì jẹ́ o. A tún ti dé lọ́sàn-án tòní gẹ́gẹ́ bí ìṣe wa nù. A tún máa jálẹ̀ bí àpò òyìrì. Ó gbóná nú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Ọyẹ ẹjẹ́ bẹ̀rẹ̀ ní pápápá. Àwọn ròyìn ọ̀hún bó ṣe ti ń jáde lọ́kọ̀ọ̀kan èjèèjì. Ká mọ́ ọ mú wá. Ó gbóná nú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Ìròyìn àkọ́kọ́ tọ́kọ́ wà lọ́wọ́ mi rí ọyẹ́ ẹgbẹ́ ọ̀hún. Ilé ìgbìmọ̀ aṣòfin àgbà ilẹ̀ yìí ti fọwọ́ sí owó tó tó 50 million naira fún àwọn ẹbí olùkọ́ àtàwọn ọmọ ogun tí wọ́n ṣekú pa ní ìpínlẹ̀ Ọ̀yọ́ nínú ìjínigbé tó wáyé ńbẹ̀. Ó gbóná nú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Ilé ẹjọ́ ló ti pàṣẹ kí wọ́n gbẹ́sẹ̀ lé. Àwọn dúkìá tó tó bí 40 tó jẹ́ ti málámí fún ìjọba. Ó gbóná nú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Ìròyìn eléyìí lọ́wọ́ ti ba àwọn ọlọ́pàá. Ó ti ba ọkùnrin kan lórí ẹ̀sùn ìfipábá ọmọ obìnrin kan lájọṣepọ̀. Ọmọ obìnrin ọ̀hún náli ó ṣekú para rẹ̀ ní Àsàbà. Ó gbóná nú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Ọ̀yá ní ìpínlẹ̀ Gombe àwọn ọlọ́pàá wọ́n fi kélé.

0: gẹ́ bí wọ́n se fi kélé òfin gbé àwọn afurasí méjì tí wọ́n jẹ́ ajínigbé ìpínlẹ̀ Ọ̀yọ́. Ògbóná nótutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ròyìn. Àwọn òṣìṣẹ́ elétò ààbò wọ́n ti bẹ̀rẹ̀ wádìí fínífíní lórí ẹnìkan eléyìí tó jẹ́ àgbẹ̀ tí wọ́n ṣekú pa nípínlẹ̀ Kwara. Ọkùnrin kan lọ́wọ́ ti bà lórí bó ṣe ti já ọkọ̀ lọ́kọ̀ lọ́ba tún jí mílíọ̀nù márùn-ún ní ìpínlẹ̀ Bauchi. Ògbóná nótutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ròyìn. Ọkọ̀ kan awakọ̀ kan tó sáré àṣàpajúdé ọmọ ti lọ gbá ọmọbìnrin kan tó wà ní 500 level nípínlẹ̀ Bauchi tó sì gbẹ́mí mì. Ògbóná nótutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ròyìn. Èyí àtàwọn kòkòrò ìmí lẹ́gbọ́ lọ́sàn-án tòní lórí bẹ̀m̀bẹ́ròyìn. Ẹ wá nǹkan kẹ́ fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan ẹ jẹ́ àtúnjọjẹ gbádùn ẹ̀ náà. Ògbóná nótutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ròyìn.
1: Yèé ga ó ṣẹlẹ̀ òkè. Bẹ̀m̀bẹ́ ìròyìn ilẹ̀ gbọ́ lọ́wọ́ nílé iṣẹ́ àdàbà ẹ̀fẹ̀. Wàláì ògbónánú. Fún kéde tàbí polówó ọjà yín lórí ètò yìí, ẹ kàn ṣẹ́ẹ̀ka ìpolówó ọjà ilé iṣẹ́ àdàbà ẹ̀fẹ̀ tó wà ní pẹ̀gbẹ́kẹ̀gbẹ́ A Division lọ́ba Adéṣídà Road Àkúrẹ́, tàbí kẹ́ ẹ péjọ ọ̀ọ́dá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 0806-904-6714.
0: Ẹ káàbọ̀ padà láti òkè lọ́hún. Ògbóná nótutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ròyìn. Ọ̀yẹ́ ẹjẹ́ bẹ̀rẹ̀ ń pápápá. Ilé ìgbìmọ̀ asòfin àgbà ilẹ̀ yìí ó ti fọwọ́ sí ₦150,000 fáwọn ẹbí àwọn olùkọ́ àtọmọ́gun tí wọ́n ṣekú pa nínú ìjínigbé tó wáyé nípínlẹ̀ Ọ̀yọ́. Ilé ìgbìmọ̀ asòfin àgbà ilẹ̀ yìí ló ti fọwọ́ sí owó tó tó bíi ₦50,000,000 fún àwọn ẹbí àwọn èèyàn márùn kan eléyìí tí wọ́n pàdánù ẹ̀mí wọn nínú ìṣẹ̀lẹ̀ ìjínigbé àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ láwọn iléèwé níjọba ìbílẹ̀ Oríire nípínlẹ̀ Ọ̀yọ́. Ẹni tó jẹ́ olórí ilé ìgbìmọ̀ asòfin àgbà ilẹ̀ yìí Godwin Akpabio òun ló kéde owó yìí níbi ìjókòó ilé tó wáyé lónìí gẹ́gẹ́ bí ó ṣe àpèjúwe ikú àwọn èèyàn náà bí eléyìí tó juni dọjọ́ tí ó sì ní ìṣe ni ìgbésẹ̀ ó ń lọ lórí ìgbógun ti àwọn tó jẹ́ onísùmọ̀mí. Bẹ́ẹ̀ ló gbóríyìn fún àwọn ọmọ ogun àtàwọn ikọ̀ elétò ààbò míì fún àṣeyọrí tí wọ́n ṣe lórí bí wọ́n ti dóòlà ẹ̀mí àwọn akẹ́kọ̀ọ́ àtolùkọ́ náà. Ìwé ìròyìn Vanguard Punch ọ̀pọ̀ ìwé ìròyìn míì ló gbé jáde lọ́sàn-án tòní. Ògbóná nótutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ròyìn. Ìpínlẹ̀ Ọ̀yọ́ ibẹ̀ náà mo sì wà. Àwọn ikọ̀ elétò ààbò dóòlà ẹ̀mí ọmọ ọdún márùn-ún kan ti àwọn ajínigbé tí wọ́n jí gbé. Ọgbà bẹ́ẹ̀ ni wọ́n fi kọ́lé òfin wọ́n fi gbé àwọn afurasí méjì. Àwọn ikọ̀ elétò ààbò ọlọ́pàá nípínlẹ̀ Ọ̀yọ́ náà ti fi kélé òfin gbé àwọn afurasí ajínigbé méjì kan báyìí tí wọ́n tún dóòlà ẹ̀mí ọmọ ọdún márùn-ún kan. Eléyìí tó jẹ́ pé ìṣe ni wọ́n ti jígbé lẹ́yìn ọjọ́ díẹ̀ tí wọ́n jígbé ní ilé wọn nílùú Ìbàdàn. Ìròyìn fi pé nínú àtẹ̀jáde èyí tí ẹni tó jẹ́ agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá Ọláyinka Ayọ́ládé tó fìtà ló ti ní Omidan fi Káyọ̀ Gbémiga. Òun náà jẹ́ pé wọ́n jígbé lọ́jọ́ kẹta oṣù tá a wà yìí ní ilé rẹ̀ tó wà ní ìyànà ọ̀fà nílùú Ìbàdàn. Wọ́n ní àwọn ikọ̀ tó ń gbógun ti ìjínigbé òun náà jẹ́ pé wọ́n tọpasẹ̀ afurasí ọ̀hún lọ sí ibi tí ó fara pamọ́ sí ní agbègbè kan ní ojú ọ̀nà ìwò ní Mojoyin Mọ̀ládé ní ojú ọ̀nà ìwò ní ìpínlẹ̀ náà tí wọ́n sì fi kélé òfin wọ́n fi gbé. Wọ́n ní àwọn bíi méjì òun ni wọ́n mú Adégbòye Ṣèyí Sunday àti Adégboyè Elijah Adéfẹ́mi. Wọ́n ní wọ́n ti dóòlẹ̀ ẹ̀mí ọmọ náà. Ìwé ìròyìn The Sun òun ló gbé jáde lọ́sàn-án tòní. Ògbóná nótutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ròyìn. Ilé ẹjọ́ gíga èyí tó fìdí kalẹ̀ sílùú Àbújá ló ti pàṣẹ báyìí o wípé kí wọ́n gbẹ́sẹ̀ lé àwọn dúkìá tó tó bíi 40 èyí tí ọjọ́ ìpè wọ́n ní ọjọ́ ti agbẹjọ́rò àgbà nílẹ̀ Nàìjíríà tẹ́lẹ̀ tó tún jẹ́ mínísítà fọ̀rọ̀ ètò ìdájọ́ Abubakar Malami onídàájọ́ Joyce Abdulmalik ìnájẹ́ pé ó fún àjọ tó ń fẹ́rọ mẹ́ni tó bá pawọ́ òlu ní pọ́npọ́

0: 0816-251-9991. 0816-251-9991.
1: Hello?
0: Ogbono no.
1: O tutu lẹyin bebe iroyin.
0: E seun.
1: Opo emi joda ikuse.
0: E seun o.
1: Ba o si lati ile ifira n to kan fa.
0: O ya n gbo yin.
1: So awon driver wa le mi fe ba soro pe kon je oja ikan je lo ma sare. E wo omo tutu omo school je pe ifa fe lewun. O de ko lu. So,
0: about
1: when
0: they can
1: do, so
0: I will come down on my side. I'm here, sure. 0816-251-9991.
2: Oh, no, no. Oh, to
0: Lenny. Ben Berry.
2: Emma, I've been born up in your bullets last year.
0: Oh, I'm going.
2: Oh, no, because I'm a bell. I see you alone. Come on, my bell, all right. Belluwa, Dana. Somebody come for Juno. Ọpọlọpọ ati nkọ meti ni Nigeria wa yi ẹwọn ẹwọn ta sọ ọdọ bẹẹ pe ko fa wọn ko jọ wa lojumọ ẹni ọrọ ba jọmọ ọrọ kunkun wo padanu because ẹ ma pa wọn boya wọ ọdanu bi o ya yoo lo ọrọ diẹ ko si oyin taabo gbọ lojumọ bẹẹ pe iwọ ọdanu bi ọdanu naa ni n pọ ju bẹ ẹ ṣe pe to.
0: Ẹ ṣeun 0816-251-9991. O gbóná ná.
1: O tutu lẹ́yìn.
0: Bẹ̀rẹ̀ ròyìn.
1: Mo lè tọpa láti ní ìfira.
0: Ọ yà ń gbọ́ yín.
1: Ah, ọmọ obìnrin yẹn mo bá fámìnà kẹdùn o sọrí o ọfọ oníṣẹ wọn o.
0: Ẹ ṣeun. Ẹ ṣeun. O gbóná ná.
3: O tutu lẹ́yìn.
0: Bẹ̀ǹbẹ̀rù yìí. Ẹ ṣeun.
3: Ọkùn kí èmi sọ̀rọ̀ láti kàrí àkókò.
0: Ó yà ń gbọ́ yín.
3: Ṣé rí kí wàhálà ètò ààbò tó dé kúrò ní Nàìjíríà? Kíwàkíwà ìwà tó kúrò Nàìjíríà. Àwọn asòfin wa gbọ́dọ̀ sòfin ìdájọ́ kúlérì ẹ̀sẹ̀ fún ẹni tó bá pààyàn, fún ẹni tó bá kidnap, ẹni tó bá bá ọmọ kékeré tó bá ṣẹ̀ṣẹ̀kúṣe. Ó bí ìgbà yẹn kí ìwà burú ìburúkú yìí tó kúrò Nàìjíríà because ó pọ̀ sí ní ẹ̀wọ̀n ẹ̀wọ̀n òjọ́ ní kálukú lójúmọ́. Ẹni tó pààyàn ẹni kò lọ sẹ́wọ̀n, ẹni tó gbóyàn ẹni kò lọ sẹ́wọ̀n. Ẹ jọ kí ni wọ́n ń ṣe lọ́wọ́. Ó wá ń jẹ́ káwọn tó kù náà kí ọmọ ṣe báwọn ṣe fẹ́.
0: Dada, ẹ ṣeun.
3: Ó jọwọ́ ìyá àgbààgbà o.
0: Ẹ ṣeun. 0816-251-9991. O gbóná ná.
1: Ó tutù lẹ́yìn bẹ̀bẹ̀ o.
0: Ẹ ṣeun.
1: Ìsàtẹ́ láti ọ̀wọ̀.
0: Ó yà ń gbọ́ yín.
1: Tí orílẹ̀-èdè Nàìjíríà bá fẹ́ ja okùn fáwọn àwọn jìbìtì ayé wa. Èmi mọ̀ pé tí àwọn jìbìtì ayé wa bá ṣe ẹjọ́ òótọ́, Nàìjíríà ti dá kọjá gbin tó wà yìí. Ẹwọ́ èèyàn tó bá ọmọ ọlọ́mọ lájọṣepọ̀ ọ̀sìn tọmọ ẹ lọ bínú tó para ẹ̀ tó yẹ kó rí bẹ́ẹ̀. Tọ̀tọ́ òjò bá tẹ̀ ẹ́ sìn, wọ́n fi súnú ẹ̀wọ̀n. Ó yẹ kó pa ìsáàlì ni. Ẹwọ́ èèyàn tó gbáyàn ọmọ pápẹ́rẹ́ lè mú sìn, tó gbáyàn tó sá eré. Ó yẹ kó pa òun náà ni. Pọ̀sí mi ò mọ̀. Àná ìfún náà wọ́n ti sábẹ́ ní sọ́ọ̀tì. Ẹ̀jẹ̀ ti pọ̀ jù. Ó jọ ó dùn mí. Kálífẹ̀ mi ja ìṣòfin ni mí. Èèyàn tó bá ti pààyàn fún Kálífẹ̀. Ọ̀rọ̀ tèmi ò jù bẹ́ẹ̀ lọ.
0: Ẹ ṣeun, ẹ ṣeun o. 0816-251-9991. O gbóná ná.
1: O ti fi lẹ́yìn.
0: Bẹ̀ǹbẹ̀rù yìí.
4: Ẹni wà lè lágbó ọlọ́run.
0: Ẹ ṣeun.
4: Dúgbẹ̀lúgbẹ̀ láti ìtàwó lábẹ́ ìjà náà.
0: Ó yà ń gbọ́ yín.
4: Tí ò bá lọ́wọ́ àlejò ń ná. Wúyẹ̀ tó kówó sínú mọ́tò tó kó lu dìbá gbìyànjú lẹ́ẹ̀kan yẹn. Ń mọ ẹ̀rọ abẹ́ láti mọ̀ sí. Ó ṣe wà ní dáadáa ṣé ìyẹn bó ló pa kìmọ́tò ni. Kí ló wá ṣẹlẹ̀ kí ló wá dé. Ẹ̀yin ọmọ Nàìjíríà jẹ́ ká ṣe eré nítorí ènìkọ́ nítorí ọ̀la ni.
0: Ẹ ṣeun. Ẹ ṣeun. 0816-251-9991. O gbóná ná. O gbóná ná.
5: Ó ti tún lẹ́yìn ìgbà bẹ́ẹ̀ ló.
0: Ẹ ṣeun.
5: Ẹ lẹ́ o.
0: Ó yà ń gbọ́ yín.
5: Ó fún ọba mi wà á ta kéde.
0: Àmì o.
5: Ẹnu rẹ̀ akọ.
0: Àmì o.
5: Ọlọ́run sọ Nàìjíríà dẹ̀rọ
0: o. Àmì o.
5: Èyí lélẹ̀ ọjà jù kọ́ lọ́rùn dá ìbòbò á o.
0: Àmì o.
5: Ọ̀nà rẹ̀ ádá àbá àgbẹ̀ ọ̀gbẹ́nigbẹ́ni àgbọ̀mọ̀ rẹ̀ àgbọ̀mọ̀ mi náà.
0: Àmì ẹ̀ ṣeun o.
5: Àìbọ̀lọ́ adájú lórí ra ọ̀dà àbọ̀sà.
0: Ẹ ṣeun o.
5: Ọmọ ọ̀gá.
0: 0816-251-9991. O gbóná ná. Hello.
6: Ẹ kúrọ̀ lẹ́ o.
0: Ẹ ṣeun o.
6: Àánú ọmọ 511 yẹn, àánú pé ẹ̀kẹ́ máa ṣe mí o.
7: ah o dun mi kan olorun ni je ka mo wa na re mo
0: se ami ami ami ami
7: olorun ara lo ma to ara station
0: ami o
7: awon bi won na olorun a tun won ninu
0: ami o seun e seun o e ja we ni kan si o gbona nu
8: o tutu leyin da be loyin
0: e seun
8: bawo apo ye mi joda
0: e seun
8: bo ba de lo so lati lo kare o ba ka be so wa le tulu kare
0: o ya ngbo yin
8: e jo tori olorun oro abo ba la e fe so abo o wa lowo o wa lowo ti mi na bawo la e fe je apo ye mi joda
0: ah olorun ni
8: e je je olorun la ba be so olorun la wa ba se so abo ni abi a wa o fura wa
0: oda Eshimu. Ada Eshimu. Eja mo lo yoku yo tun di ola lagbara lowo Olorun. Ope Yemi jo oda na lo ko temi je o. Ohun aba se leni ka mo ranti pe yo ditan bo ba deyin wa ola. Eya aja gbele aye ka serere ni o. Tori pe re lo pe ika o pe. O gbona nu otutu leyin. Bembe royin.
9: Yiga o sele oke. Bẹ̀m̀bẹ̀ ìròyìn lẹ̀ ń gbọ́ lọ́wọ́ nílé iṣẹ́ àdàbà ẹ̀fẹ̀. Wàláì ògbónánú. Fún kéde tàbí polówó ọjà yín lórí ètò yìí, ẹ kàn sẹ́ẹ̀ka ìpolówó ọjà ilé iṣẹ́ àdàbà ẹ̀fẹ̀ tó wà ní fẹ̀gbẹ́kẹ̀gbẹ́ A Division lọ́ba Adéṣídà Road Àkúrẹ́. Tàbí kẹ́ ẹ pé jọ ọ̀ọ́dá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 0806-904-6714.
10: Ẹkú dédé wòye o, ẹyin tèmi.
11: Èmi Fẹ́mi Alágbó ló ń sọ̀rọ̀ tí ọ́fíìsì mi wà ní Sọ̀lọ̀ Junction lẹ́gbẹ̀ẹ́ Democracy Park.
12: A máa balẹ̀ sí ìlú Ìkàrẹ́ ní on the 21st di on the 26th July oṣù keje ní 77 Hotel nílùú Ìkàrẹ́.
13: Ẹ̀wọ́n obìnrin tó ti wà nílé ọkọ látọjọ́ pípẹ́ tó jẹ́ pé ọ̀rẹ́ ni pè ránṣẹ́ máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbó tó jẹ́ pé oṣooṣù nínú rẹ̀ bàjẹ́ tó wà nígbà kíní tún ti wá. Wọ́n máa bọ̀ kò sí ìrònú fún ọmọ tàbí ìwo obìnrin tó jẹ́ pé nǹkan oṣù rẹ̀ ṣe ló ń lé tàbí ṣe ló ń dín. Àárú eléyìí ò dáa tó ń fún ọ ní ìbànújẹ́ ọkàn máa bọ̀ lọ́dọ̀ wa. Nọ́mbà wa rèé 0706532683. Lẹ́ẹ̀kan sí 0706532683. Àwọn oògùn tó kójú owó wà níbí máa bọ̀ lọ́dọ̀ èmi Fẹ́mi Alágbó. Kí ni ọjọ́ orí rẹ? 30 ni, 40 ni, 50 ni, 60, even 70 pàápàá. Kí ló dé? Àwọn bàbá wa tọwọ́ láyé ọjọ́ yẹn tó jẹ́ pé wọ́n ní ìyàwó mẹ́rin, márùn-ún, mẹ́fà tó wọ́n dẹ̀ ṣe ojúṣe wọn láàrin wọn. Ìwọ máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbó, ìwọ tí ò mọ̀ ń gbá bí Ronaldo tàbí Messi. Máa bọ̀ kó wá gba oògùn tó péjọ owó lọ́dọ̀ Fẹ́mi Alágbó. Àwọn mìíràn wọ́n máa jáde ní òru lọ tọ̀ bí ẹ̀mẹ́ta, ẹ̀mẹ́rin, ẹ̀márùn-ún, ẹ̀mẹ́fà. Orí eléyìí ò da fún àgọ́ ara wa. Ẹ máa bọ̀ kẹ wá gba oògùn tó péjọ owó lọ́dọ̀ èmi Fẹ́mi Alágbó. Nọ́mbà wa rèé lẹ́ẹ̀kan sí 0706532683. Ìwọ ọkùnrin tó lè gbá pọ̀ lórí pápá dáradára. Kí ló dé? Mo kọ́lé, mo ra mọ́tò, inú rẹ̀ sì pàpà dùn sí mi. Orúkọ báyìí ò lè jẹ́ kínú obìnrin dùn tí wò bá lè gbá pọ̀ lórí pápá dáradára pẹ̀lú aya rẹ nílé. Apá ló ṣe múnú ẹ̀ máa ṣe dùn. Inú rẹ̀ lòdì sí ọ̀ rárá. Ìwọ máa bọ̀ lọ́dọ̀ èmi Fẹ́mi Alágbó. Àwọn mìíràn àti yàgbẹ́ ni problem wọn tó jẹ́ pé mo tún fẹ́ yàgbẹ́ báyìí. Kí ni ìyàn tún jáde? Kí ló ń jáde? Kí ló ń bọ̀ lẹ́rù láti yàgbẹ́? Àbà Ọlọ́run ní pé ká jẹ ká sì máa yìnbọn ìdí ká dẹ̀ ṣe kíni ká sì yàgbẹ́. Ìwọ máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbó wọn tó ń fún ọ ní ìbẹ̀rù láti ọjọ́ pípẹ́. Máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbó tàbí ìwọ tó jẹ́ pé wọ́n sọ pé kíní yóò ṣe é ṣe kí ló dé kí ló ṣe é ṣe lọ́dọ̀ Ọlọ́run ọba. Ìwọ máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbó ṣáà máa bọ̀ lágbára Ọlọ́run. Ọlọ́run yóò dá sọ̀rọ̀ gbogbo ayé wa o. Ìyá ìwọ tó jẹ́ pé ò tiẹ̀ mọ̀kọ́ tó ń ṣe ọlágbára rẹ tó ń fún ọ ní ìfòyà tó ń fún ọ ní ìfọ̀kànbalẹ̀ kí ló dé? Máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbó lágbára Ọlọ́run. Ọlọ́run yóò fún ọ níwòsàn ní ọ̀dọ̀ wa. Àwọn ọkọ àti dìde nípa ara ẹni problem wọn àti gbéra. Mo ẹ̀rọ ro bí àwọ ẹ̀yìn mi kí ló ṣe é lẹ́yìn. Máa bọ̀ lọ́dọ̀ èmi Fẹ́mi Alágbó nípasẹ̀ Elédùmarè ìwọ yóò rí ìwòsàn. Nọ́mbà wa rèé lẹ́ẹ̀kan sí 0706532683. Ọ́fíìsì wa wà ní Ìsọ̀lọ̀ Road níwájú Democracy Park ibẹ̀lẹ̀ ti máa rí wa ní ẹ̀yìn mọ́ṣáláṣí Central Mosque.
11: Àwọn kan á ní pé kan rò lágọ̀ọ́ ara wọn, àwọn kan á ní pé ọ̀kan já wọn jẹ lára, àwọn kan á ní pé inú wọn gbóná láti inú wá.
14: ma se beru nipa ise Olodumare ma fun ni ogun to ma ba o lara mu
15: eku dede iwoye o emi aya femi alagbo lo nkin ti office wa wa ni Isolo Junction ni egbe Democracy Park ni Akure
16: ha ma bale si ilu Ikare ni on the 21st titi di on the 26th ni osu July osu keje ni 77 hotel
15: sabori wo obirin to ti wa nile oko lojo to ti we to re yo pe ro nise ma bo nile se femi alagbo tabi wo obirin ti nko osu re ndin ni tabi on le ni ma bo nile se femi alagbo tabi wo ti o le gba bo dada lori papa bi o sime ati igalo ma bo ni odo femi alagbo asiri ti mo fi wa lodo femi alagbo di sin ma bo ka fi fun e help ba mi help bo ko mi ni ile ise a reti yin
13: bi yawo mi se so ni be lo se ri o be lo se ri e o be yin obirin lo mo kan ton se obirin o awa okunrin na lo mo kan ton se okunrin so e ma bo lodo wa ni ile ise wa e o ri mi e o de si ri yawo mi
12: ni on the 21st di on the 26th July osu keje ni 77 hotel ni ilu Ikare
13: a office ile ayausa ni bo ni ile ayausa mo ni si jemeta ni yola ibe ni office mi wa mo tin ni si ogbolafo ni enugun state ni ile ibo ka asuko rete eyin temi ke na wa jafani fe mi alagbo a dupe lowo eyin te wa lokan te ni pe fe mi alagbo ase o ogun te fun wa o ba wa lara mu olorun lo se o fe mi alagbo kan o di gba te ba wa ke ina gbogbo ko to ba se yin ma se ayewo fun yin gbogbo o to ba se o lagbo ara re ni pase Olodumare gbogbo to je soro fun yo di itan ti jo to ba ti de ode mi fe mi alagbo alafia yin ko ma yin di fi afia o

kókó àtàwọn ọmọ wẹ́wẹ́ bí wọ́n ṣe ń dàgbà. Ó ní àwọn fítámìnì tó ṣe pàtàkì nínú fún ìdàgbàsókè ààbò ara àti ọpọlọ tó jí pépé. Nafdac fòǹtẹ̀lú, Afrabite jẹ́ ọjà Afrabchem Limited tí wọ́n ṣe Panda Paracetamol.

0: best chocolate. John Venn's 3-in-1 chocolate. Enjoy instant goodness.
1: Tó èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wọ̀tán wà lórí ìjókòó. Kókó ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
2: Ètò ìgbéyàwó láyọ̀.
3: Jọ̀wọ́ ẹ dúró náà jàre.
1: Kí ló ṣẹlẹ̀?
3: Kí wọ́n tó so wá pọ̀. Ǹjẹ́ o rántí pé o ṣẹlẹ̀ rí tẹlifíṣàn fún mi? Fíríjì kan, ẹ̀rọ ìfọṣọ, kí iṣẹ́ ìléwà máa fọwọ́ fọṣọ nílé ẹni 2026.
1: Ẹ ní tòótọ́.
3: Kájà sọ pé o tí ì rẹ̀ wọ́n àbí.
1: Ta ló ti sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan ilé ẹ̀ kan ṣo níbi tí CDK wà?
4: Èmo ló tún jẹ́ CDK báyìí.
1: Bẹ́ẹ̀ ni o, CDK ẹ lè ra fíríjì yín, ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
3: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ̀ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yìí àbí?
1: Láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
3: Olùṣọ́ àgùntàn, ẹ so wá pọ̀.
1: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀ láìsí èléwó lórí ọjà tó bá lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
5: Iléeṣẹ́ wa wà ní Danco Plaza, Ajilosun, lẹ́gbẹ̀ẹ́ Olú Motors. Ládojúkọ, Maria Asumpta Catholic Hospital, Ikere Road, Ado Ekiti. Ẹ lè pe 0707-484-3351.
6: Ajẹ́ kí a máa kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa níbikíbi tẹ wà tẹ́tí náà fà ní àti máa gbọ́ wa yálà nílẹ̀ yìí tàbí nílẹ̀ òkèrè. Olóyìnbó máa sọ nǹkan kan wípé agbára ni a fi ń toni jẹ́, ìyẹn ni pé information is power. Tí èèyàn ọba mọ̀ nípa àwọn nǹkan tí ń lọ, èèyàn kan máa pàdánù àwọn àǹfààní lọ́lọ́kọ̀ òjọ̀kan tí ń lọ káàkiri ni. Ṣùgbọ́n lásìkò yọpọ́n ṣẹ́ tó ti sún, yálà ọ fẹ́ ra nǹkan ìlónúlé tàbí fóònù àboríṣiríṣi nǹkan, wá ń sọ pé àmì ìlówó lọ́wọ́ mi ò lè rí kinní rà. Àǹfààní aláìlẹ́gbẹ́ kan ni ó tún dé báyìí láti lè jẹ́ kí wọn náà di ẹni tí ó ní àwọn dúkìá tá a mọ̀ sí properties dáadáa láìṣe yípo làágùn. Iléeṣẹ́ kan wà tí à ń pè ní CDK. Kí ni wọ́n ń kí ẹ̀ fún gan? Kí ni wọ́n dúró lé lórí? Ìjọba la fi ní aṣojú CDK ní inú yàrá agbára pẹ̀lú mi. Ọ̀gbẹ́ni Abdulhakeem Okunola, ẹ bá mi kí gbogbo àwọn aráalé.
7: Ẹ kú dédé wòyí o, ẹ̀yin aráalé. Orúkọ mi ni Abdulhakeem Okunola gẹ́gẹ́ bí olóòtú ṣe dárúkọ. Application Asiriola oni agbó abayín tí a mọ̀ sí CDK. CDCARE. Application ni tẹ́pẹ́ tí ẹ bá ti ní orí fóònù yín. Ẹ ní àǹfààní láti wo àti ra àti san díẹ̀ díẹ̀ gbogbo nǹkan èlò inú ilé. Fóònù ni o, lápútọ̀pù ni o, mattress ni o, kettle pot ni o,
6: gas kan ni o.
7: Bẹ́ẹ̀ fẹ́ ra àga, ó wà ń bẹ̀. Bẹ́ẹ̀ fẹ́ ra mọ́tò, ó wà ń bẹ̀. Tẹ́lẹ̀ mọ sanwó díẹ̀ díẹ̀ láì ní èlé kankan nínú. Àti wọ́n máa ń fún àwọn oníbàárà wa nídàánú wípé kí wọ́n lọ sí ojú ọjà. Kí wọ́n lọ wò ó pé èlò ni wọ́n ń ta
6: àwọn
7: kínní. Kí wọ́n má ṣe láti sanwó láti oṣù méjì títí dé oṣù méjìlá. So àwọn kan tún wà tárí pé ọ̀sọ̀ọ̀sẹ̀ ni wọ́n fẹ́ láǹfààní láti máa sanwó. Àǹfààní náà wà fún wọn láti sanwó láti ọ̀sẹ̀ méjì títí di 40 weeks.
6: Ogójì ọ̀sẹ̀.
7: Ogójì ọ̀sẹ̀ láti máa sanwó.
6: Mo fẹ́ bí n pè ṣé wọ́n kọ́kọ́ sọ iye kan lẹ̀ ni wọ́n wàá gbé ọjà wọn àmọ́ sọ yòókù díẹ̀ díẹ̀ báwo wọ́n ṣe.
7: Ẹ ṣeun olóòtú. Ṣé rí bí a ṣe gbé kalẹ̀ ni wípé àǹfààní oṣù méjì títí di oṣù méjìlá tá a gbé kalẹ̀. Tí wọ́n bá ti ń rà, tó bá ti ń sanwó dé ìdajì oṣù tán bá mú láàmọ̀ gbé ọjà yìí fún wọn, tí wọ́n sì máa fi ní àǹfààní láti máa san yòókù. Fún àpẹẹrẹ, tí wọ́n bá mú oṣù méjì, tó bá ti sanwó alákọ̀ọ́kọ́ kalẹ̀, ó túmọ̀ sí wípé a gbé ọjà yẹn fún wọn, wọ́n sanwó ìyókù ní oṣù míì táàbọ̀ sí. Tó bá mú oṣù mẹ́rin, àǹfààní wọn fún láti san ìkíní kejì. Tó bá ti san tán, a wá gbé ọjà yẹn fún wọn, wọ́n á máa san ìkẹta, ìkẹrin lẹ́yìn ìgbà tí wọ́n bá ti ń lo ìkíní lọ́wọ́, àti oṣù mẹ́fà, àti oṣù mẹ́jọ, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bó ṣe wà nìyẹn sà.
6: Kí ni ìdí tí ẹ fi ṣe bẹ́ẹ̀ pé káwọn èèyàn kọ́kọ́ san owó lẹ̀ díẹ̀ kí tó di pé ẹ gbé ọjà fún wọn?
7: Ẹ ṣeun olóòtú. Ṣé rí nǹkan tá a ṣe ni wípé a wò pé gbogbo ẹni tó bá ti ń ṣe iṣẹ́ ó yẹ kó ní àǹfààní láti ra àwọn nǹkan tó sì lè mọ sanwó díẹ̀ díẹ̀. So ẹni tí ó mú oṣù mẹ́rin tó sanwó kìíní kejì fún ọkàn wa ti balẹ̀ lórí pé
6: eléyìí
7: yóò lè máa sanwó lọ. Ẹni tí wọ́n sì fẹ́ pé mo fẹ́ sanwó kìíní tán lẹ́ẹ̀kan náà ni àǹfààní wà kó san kó sì máa gbé nǹkan rẹ̀ lọ. A sì gbé wá sí ilé rẹ̀ báyìí ni láì ní dà á láàmú rárá sà.
6: Ṣé àwọn ni wọ́n lọ ná kinní ọ̀ni wọ́n lọ ra nǹkan tí a bá fẹ́ ni àbí ẹ̀yin lẹ́ rà fún wọn?
7: Ṣé rí gbogbo nǹkan tí wọ́n fẹ́ rà pátápátá bíi fóònù àti èrò nílẹ̀ ta kan sọ fún àwa wa lọ sanwó rẹ. Ìdí ni pé olóòtú a ti rí oríṣiríṣi pé mọ́tò tí àwọn pípọ̀ rà fún mi kò da nǹkan kan. Kò ní jẹ́ pé mọ́tò tí a rà fún yá jẹ́ pé mọ́tò tẹ lọ wá fún ara yín. Gẹ́gẹ́ bó ṣe jẹ́ nìyẹn tẹ́ fi láǹfààní láti máa sanwó rẹ̀ láì ní dàyín láàmú rárá.
6: Níbo ni ọ́fíìsì yín?
8: Ọ́fíìsì wa wà ní Exodus Filling Station, formerly Tota, opposite Factory Pharmacy, Oluwatuyi Quarters, Akure, Ondo State.
7: Olúléṣẹ́ wa sì wà ní number 6 Ike Asogua Anthony Lekou ní ìlú Èkó. Bẹ́ẹ̀ ni olóòtú.
9: Ẹ pè CDK sórí nọ́mbà yìí 0707454-2995. Lẹ́ẹ̀kan sí 0707454-2995. 2995.
7: Ẹ ṣeun olóòtú.
6: Ọ̀rọ̀ lẹ ti gbọ́ láti ẹnu ọ̀gbẹ́ni Abdulhakeem Okola tẹ́ jẹ́ aṣojú CDK. Ìwọ náà má gọ́ra ẹ lónìí kó o lè bàdẹ tí ó ní dúkìá.
10: Ọ̀rẹ́ wa, kí ló dé tó rojú kókó báyìí?
11: Wo ọ̀rẹ́, ó sún mi oje. Ìyá ìṣẹ̀ṣẹ̀ pètàn lórí fóònù ni. Ó ní gbogbo abọ́ ọ̀dáná wa ní ń jò. Gáàsì sìlíńdà wa náà ti fẹ́ẹ̀ jẹ tán. Gbogbo electronics wa ló ti dẹnu kọlẹ̀. Owó ni ò sì ṣarajọ yìí.
10: Ara ń tà wúnu. Ṣọ́pọ̀ ọ̀gbọ́ nípa CDK ni.
11: CDK, kí ni ń jẹ́ bẹ́ẹ̀?
10: CDK, CDCARE, application àṣírí ọ̀la ni. Níbi tó ti rẹra gbogbo tó fẹ́, tó sì máa sanwó díẹ̀ díẹ̀ bí oríṣiríṣi gadget electronics tó fi dórí ká ọkọ̀ ayọ́kẹ́lẹ́ kò sì lélẹ̀ lórí o. Iye ọjà tó bára lọ́mọ dáwọ́ ẹ̀ padà. O lè sanwó ohun èlò tó bára fódìdí oṣù méjìlá tàbí ogójì ọ̀sẹ̀.
11: Irọ́ ni o.
10: Òótọ́ tó hàn ni. Gbogbo àwọn nǹkan èlò inú ilé mi orí CDK ni mo ti ra wọn. Kódà iPhone tó wù lọ́wọ́ mi yìí ń sanwó rẹ̀ tán.
11: O sì rírú èyí o sì fi pamọ́ fún mi láti jọ yìí.
10: Ìwọ ló béèrè ṣùgbọ́n ní báyìí tètè download CDK lórí Google Play Store àti iOS App Store. Kí wọ́n náà máa jayé CDK ní wẹ̀lẹ̀mù. Ràǹtò nílò kó máa sanwó wẹ́rẹ́wẹ́rẹ́ láì ní èlé kankan lórí. Ẹ kàn sí wẹ́bsáìtì wa cdk.app.
12: CDK, make it life easier.
13: Bàbá ẹgbà mi ẹrà mi kalẹ̀ ọ̀rọ̀ ọkọ mi yìí má ti sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wo mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọ̀ ọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣe kan sùn lọ ni.
14: Abba aṣọ òkú tí ìgbọ́ ni nípa 24/7 Abba Mixture kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà ti gbà lóde 24/7 Abba Mixture kò lọ tí nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù lọ́gọ́ lọmọ ọkùnrin agbádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọrin lọ́dún lólùfẹ́ rẹ̀ ìwé àtegbò la fi pèlò rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà ó dá alágbò ara 24/7 Abba Mixture láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà ẹ máa pe 0916062653 0916062653 orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Abba Mixture gbogbo ìgbà ìjàwá ìjà òsì always guide me.
15: Guy, we don't talk since. Ha, make I go do my work, eh? We go continue this talk later.
16: Oh boy, you don't talk. Haba, you know the tire.
15: Now the new level be that, oh. This new MTN sachet bundle don't make life easy for me.
16: Brotherly, involve me now. Make myself they follow ya like you. Talk until you tire. When you day on top the new MTN sachet bundles, dial star 312*7# and press 2 to start to enjoy from 100 naira. Load

Àlìkọlá ó tún wá ń dá èsì ọ̀rọ̀ padà sẹ́nu àná sọ́dá bákan náà wípé kí ni o àníṣe ọ̀rọ̀ tó lọ́run bá ṣe pé wà kẹ́límọ̀ tù hú ẹ̀rí ọ̀rọ̀ rẹ̀ tó sọ wípé kí ni o eléyìí náà jẹ́ ní ìtọ́lú ìkọlù yahudi ìnáwó ibnu zina pẹ̀lú ọ̀rọ̀ táwọn yahudi tí wọ́n sọ wípé ànábì wa isa ò pé ọmọ zina ni àwọn yahudi ni wọ́n sọ bẹ́ẹ̀ àwọn nàṣọ́rọ̀ ò sọ bẹ́ẹ̀ o wọ́n sọ bẹ́ẹ̀ rárá àwọn yahudi ni wọ́n sọ wípé ànábì wa isa pé ọmọ zina ni ọlọ́run ọba àlékọlá ní kẹ́límọ̀ tù hù ọlọ́run ọba àlékọlá ní ọ̀rọ̀ ni látọ̀dọ̀ wọn ọlọ́run ọba subhanahu wa ta'ala tó sọ sí inú ìyá ńlá wa maryam alayha salam tó ní kí ó máa tó ń sọ sínú rẹ̀ bó ṣe ń dénú ẹ̀ náà ló sì ń di ọlẹ̀ sì ń sọ ní inú rẹ̀ eléyìí gẹ́gẹ́ bí àìsàlàyé ní ìjókòó tó kọjá wípé ọlọ́run ọba àlékọlá ó fi nǹkan wọ̀nyí ó fi ṣe àṣepé agbára ìfihàn ìjẹ́ àdẹ́dà ọlọ́run ọba subhanahu wa ta'ala nípa ọ̀nà mẹ́rẹ̀ẹ̀rin tí máa ń gbà dá ẹ̀dá ọlọ́run ọba subhanahu wa ta'ala alkoha ìlà maryam gbólóhùn yìí látọ̀dọ̀ ọlọ́run ọba jù sí ara maryam kí ni gbólóhùn náà òun náà ni kí ni ọlọ́run ọba sọ pé kún fakan ọlọ́run ni máa rí bẹ́ẹ̀ ó sì kí ni ó sì jẹ́ bẹ́ẹ̀ ọlọ́run tó wá tẹ̀síwájú ọ̀rọ̀ tó sọ pé wà ruhun minhu ay innahu azza wa jalla ja'ala isa alayhi salatu wa salam ka ghayrihi min bani adam min jasadin wa ruhin wani gbólóhùn tó lọ́run ọba àlékọlá sọ pé wà ruhun minhu pé ànábì isa ó tún jẹ́ ẹ̀mí láti ọ̀dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala wọ́n ní ọ̀rọ̀ yìí ìtumọ̀ rẹ̀ ni wípé ọlọ́run ọba àlékọlá bó ṣe ṣe ànábì wa isa alayhi salatu wa salam náà ló ṣe àwọn ànábì tó kù wípé ní jásádéhùn wà ruhin ọlọ́run ọba àlékọlá ó dá wọn ní abarapá bákan náà wọ́n sì tún ní kíni o wọ́n tún ní ẹ̀mí ẹ̀mí ni wọ́n abara sì ni wọ́n tó yẹ pé tán bá fẹsẹ̀ kọ yóò dùn wọn ẹgẹ́ bó ṣe pé àwa náà tá bá fẹsẹ̀ kọ yóò dùn wa wà àdọ́fà ruhahu ilẹ̀hì tẹ̀sírífà ọlọ́run ọba àlékọlá ó wá sí àfitì ẹ̀mí ẹ̀ ó ṣàfitì rẹ̀ sí ọ̀dọ̀ ara rẹ̀ tẹ̀sírífà ní ti àpọ́nlé wà tẹ̀kírímán àti ìbu ìyùkúnni gẹ́gẹ́ bí ọlọ́run ọba àlékọlá ti ṣe sọ nígbà tó dáná bí wa ádám ọlọ́run ni wà nàfàtò fíhí mìíròhí mo sì fẹ́ ẹ̀mí sí i láti ọ̀dọ̀ ara mi hádàlì tẹ̀sírífà tẹ̀kírín eléyìí ní ti àpọ́nlé ni eléyìí ní ti ìbu ìyùkúnni ni ó tún wá tẹ̀síwájú ní fàámìnú bíláì ọ̀rọ̀ súlì ẹ̀yin yahudi ẹ̀yin nasọ́ra ẹgbẹ́ ọlọ́run ọba gbọ́ o wàrọ̀ súlì yìí ẹ sì tún gba ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ẹgbà òun náà gbọ́ kitọ́ọ̀bù lélẹ́yìí jẹ́ fún kíni o àwọn ahlul kitab torí pé kíni o wàmí rúsúlì yìí òun náà ni kíni o muhammad sallallahu alayhi wa sallam alẹ́bí wa akhiruhum wa khatimuhum tó yẹ pé òun náà ni òpin òjíṣẹ́ tí kò sì sí òjíṣẹ́ míì tí yóò tún wáyé lẹ́yìn ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run tó wá tẹ̀síwájú pé wàlá takúlù talaafa ẹ má sọ pé ọlọ́run ìkan inú ló jẹ́ inú mẹ́ta ọlọ́run ẹ má sọ bẹ́ẹ̀ níntàhù tẹ́ ẹ bá pinnu nǹkan táwọn ṣàlàyé fún yìí tẹ́ ẹ bá jáwọ́ ńbẹ̀ khairun lakum ọlọ́run ni eléyìí mà lórí fún yín o ayé yakun khairun lakum pé eléyìí oore náà ní ti pinnu ni yóò já sí fún yín ọlọ́run ọba subhanahu wa ta'ala ó tún wá fi hàn wípé inama allahu ilahun wahid ọlọ́run ni òun ọlọ́run ọba o ìkan ṣoṣo lòun subhanahu mímọ́ fún òun ọlọ́run ọba subhanahu wa ta'ala ayakuna lahu waladun mímọ́ fún ọlọ́run ọba ó tayọ kí ẹnìkankan ó sọ wípé òun fẹ́ sọ̀rọ̀ àwọn di ọmọ fún àbí kí òun gangan fúnra rẹ̀ sọ wípé n tó wá kù fún mi ni pé mo fẹ́ yan ẹnìkan lọ́mọ ní ayò eléyìí ọlọ́run ọba àlékọlá ó mọ kọjá gbogbo irú nǹkan báyìí torí pé káwọn ṣàfitì nǹkan báyìí sísàkà ní ọlọ́run bí ìgbà tí a bá ń fi àbùkù kan ọlọ́run ọba subhanahu wa ta'ala ni ọlọ́run ni làhúmọ́ fi sàmọ́ wá ti wà pàmò fi adùn ọlọ́run ni òun ọlọ́run ọba láàmù yẹn làwù láàmù tó wẹ́bi làwù yẹn àwọn àfọ́ onímọ̀ náwù wọ́n ní láàmù ìtìsọ́ọ̀sì ni wàyí fídù òmù pé láàmù yìí láàmù ìmìlìkìyà ni ọlọ́run ọba àlékọ́lá làhúmọ́ fi sàmọ́ wá ọlọ́run ọba àlékọ́lá òun ló ní gbogbo ti ń bẹ ní sánmọ̀ wà mọ́ fi adùn àti gbogbo nǹkan ti ń bẹ nílẹ̀ ayé tẹ̀nzí à ń làwù à ń yà kúrò làwù aládùn ìtumọ̀ rẹ̀ ni pé ọlọ́run ọba àlékọ́lá tó bá fi lè sọ fún wa kátígóríkálì pé gbogbo ti ń bẹ sánmọ̀ àti nílẹ̀
òun lòun ní ká

rẹ̀ òun ló ń sìn ni. Eléyìí ó ti túmọ̀ sí wípé ìyìn tó dáa náà ni pé ká fọ ọlọ́run ọba àlékọlá mọ́ gẹ́gẹ́ bó ṣe fọ ara rẹ̀ mọ́ kúrò nípa wípé kò sí ẹnìkan tó ní sílà pẹ̀lú ọlọ́run ọba àlékọlá gẹ́gẹ́ bí sílà eléyìí tá a mọ̀ sí ilẹ̀ papọ̀ àti kí ìran ẹnìkan dé ìran ẹnìkan kò ní láàrin àwọn ẹ̀dá rẹ̀ tó dá. Lianahu malikun lima fi samawati wa mafil arsh. Torí pé ọlọ́run ọba àlékọlá òun ló ni ti ń bẹ ní sánmọ̀ gbogbo ti ń bẹ nínú ilẹ̀ ọlọ́run ọba àlékọlá ló ní in ti ń bẹ lórí rẹ̀ ọlọ́run ọba àlékọlá ló ní wà mí jùmọ̀ láti hin isa ibn maryam alayhi salatu wasalam. Nínú àwọn nǹkan tí sì ń bẹ ní orí ilẹ̀ nínú àwọn nǹkan tí ń bẹ nínú tí ọlọ́run bá sọ pé òun nìyí ànábì wa isa alayhi salatu wasalam àwọn náà jẹ́ ìkan nínú wọn. Fọwọ́ àmín jumla ti lè máa ń lu kí alimọ̀rùbù bí wọ́n ní àwọn náà wà nínú àwọn nǹkan tí ó ti kó sínú nǹkan tí ọlọ́run bá àdékọ́lá pé òun lòún ni wọ́n yìí. Mọ̀rùbù bí tó yẹ pé wọ́n ń bẹ nínú àwọn tó yẹ pé gbogbo bùkátà wọn ó jẹ ó mu ó lọ ó bọ̀ ó dàgbà ó sigbá ó ṣàwo ọlọ́run bá àdékọ́lá náà ní ń gbọ́ bó ṣe ń gbọ́ tiwọn yìí náà ní ń gbọ́ tèmi bó ṣe ń gbọ́ tèmi náà ní ń gbọ́ tiẹ̀ tí ń gbọ́ tọmọdé tí ń gbọ́ tàgbà tí ń gbọ́ tarúgbó tí ń gbọ́ tomidan tí ń gbọ́ tọkùnrin tí ń gbọ́ tobìnrin fákàyè fáyàkúnù ìlàhà má lọ. Bó o wá ni ó sì wá jẹ́ wípé àwọn náà ó tún wá jẹ́ ọlọ́run nọmba tù pẹ̀lú ọlọ́run ọba ọlọ́ a ó wálàdá lìlà a ó ká tó wá sọ wípé bóyá ọmọ ni ó tiẹ̀ ọmọ ló tiẹ̀ gbúdọ̀ jẹ́ wọ́n ní eléyìí kò ní padà bá mu nítorí pé ó wulẹ̀ ti sọ fún wa subhanahu wa ta'ala wípé lahu mulku samawati wa ma fil ard ọlọ́run ọba àlékọlá ní ohun gbogbo ti ń bẹ ní sánmọ̀ méjèèje wa ma fil ard àti ilẹ̀ pátápátá ọlọ́run ọba subhanahu wa ta'ala ló olóni ọlọ́run ọba parí ẹ̀ wípé wàkáfà bìláhi wàkìlà pé ọlọ́run ọba subhanahu wa ta'ala káfà allahu ta'ala an yakuna hafidhan ala ibadi ọlọ́run ni wọn ọlọ́run ọba o òun ṣe kíni o òun tó ní olùṣọ́ lórí gbogbo ẹ̀mí ẹrúsìn òun mudabiranle ahwalihim òun ó sì máa dábìrà lórí àwọn àlámọ̀rin yín ní ọ̀kan òjọ́ kan tí kankan ò sì ní dìtẹ̀ nìkankan lọ́wọ́. Ọlọ́run ọba subhanahu wa ta'ala tó ń gbọ́ àdúrà àwọn ará london at the same time ó tún ń dá àwọn ará germany lóhùn at the same time ó tún ń gbọ́ bùkátà ará nàìjíríà at the same time ó ń gbọ́ bùkátà ará mexico ó ń gbọ́ ti saudi eléyìí a rí i pé ọlọ́run ọba yìí kò sí nǹkan kan láyà jesuhu ṣe ohun fìlà àdùnwálà fi sámà kò sí nǹkan kan ní sánmà àti nílẹ̀ tó ká ọlọ́run ọba àlékíọlá lágara kò sí kankan ní sánmà àti nílẹ̀ tó kún ọlọ́run ọba àlékíọlá lójú láti mójútó tẹ́ ẹ pé a wá sọ pé kíní o sú ọlọ́run rárá o kò sí kankan ńbẹ̀ tá a lè ṣàfitì irú ìròyìn báyìí sí sàkání ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́run ọba subhanahu wa ta'ala ó tún á ń tẹ̀síwájú ọlọ́run ní látẹ̀gbù fídí nìkan ẹ má tayọ ààlà nípa ẹ̀sìn yín nítorí pé kíni o ìmọ̀ tayọ ààlà nípa ẹ̀sìn àwọn aburú tó rọ̀ mọ́ ó pọ̀ alákọ̀ọ́kọ́ anahu tanzilu lilmaglu ufi ifokomanzi láti yìí téèyàn bá ti ń tayọ ààlà nídìí ẹ̀sìn gbogbo àwọn èèyàn téèyàn ń ṣe àṣejù nípa wọn yìí bí ìgbà tó jẹ́ pé à ń gbé wọn sí ibi tọ́lọ́run ọba àlékọlá ò gbé wọn sí à ń sọ wípé ibi tọ́lọ́run ọba àlékọlá fi wọ́n sí yẹn wọ́n jù bẹ́ẹ̀ lọ nkánà mọ́dáhá tó bá yẹ pé oní ti ẹ̀yìn ló bá dé wàtáàtàhá nkánà kọ́dáhán tó bá sì jẹ́ wípé à ń bẹnu àtẹ́lu àwọn àyò ọlọ́run ọba ni à ń bẹnu àtẹ́lu àwọn ànábì ọlọ́run ọba ni ìtumọ̀ rẹ̀ ni wípé à ń hùwà àìlẹ́kọ̀ọ́ sí sàkání wọn eléyìí nínú àwọn aburú tí o lè kó sínú yẹn téèyàn bá ti jẹ́ aláṣejù aláyìnbó nípa ìmọ̀ gbé àwọn ẹni re kọjá ibi tí ọlọ́run ọba àlékọlá tó fi wọ́n sí tàbí gbogbo àwọn tó bá dá àwọn àyànfẹ́ ọlọ́run àwọn àyò ọlọ́run ibi tọ́lọ́run ọba àlékọlá bá ní wọ́n mọ ká sọ wípé wọn sí ń bẹ̀ ká ní a fẹ́ fà wọ́n jábọ́ a fẹ́ gbé wọn kúrò níbi tán wà gbogbo àwọn nǹkan wọ̀nyí òkùnjẹ̀ ká tó bákan náà anna uyu adi ila ibadati ada alimaglu fihi bákan náà nínú àwọn nǹkan tí ó tún jẹ́ aburú tí àwọn nǹkan wọ̀nyí máa ń pèpè sí òun náà ni pé kíni o
o le pepe si iso awon ti awon eyan npo lapanju yi ti won yin layin bo yi inu awon eni olohun inu awon anabi olohun inu awon ayan fe inu awon ayo olohun ba kama wal waqi min alil gulu ege bo se pe kini o a mo ri na lopolopo lodo awon ti won je awon alahobo awon alahokangun awon laseju pe gbogbo awon ti won ba nwari fun ti won ba ngboriyin fun ti won si jirebe fun nigba mi o mo fi won si ipo eni ti eyan mo josin fun ti won wa fi olorun ba subhanahu wa taala o fi sile bakan na eyin olugbo wa ninu ile ina awon aburu eleyi ti o tun connect pelu wi pe imo yayinbo imo saseju to je taba bi iguri awon eyan kuro nibi esin olorun ba subhanahu wa taala anahu yasuddu an ta'zimila imo yin awon iko eyan kan layinbo abi imo gbe won koja ibi to olorun ba le kan la fi won si yasuddu an ta'zimila igbe olorun ba le kan la to bi apati ifi olorun ba le kan la si aye to olorun ba le kan la a dagun la si yasuddu an ta'zimila tori pe olorun ba la fi le a ni olorun ba mo awon eni re yi awon ayan fe yi awon ayo olorun ba yi awon la wa mo dojuko a wa gbagbe olorun oba to ye pe o ngangan ni mananun aleena jamian o ni oba to ni iregun lori gbogbo wa latoke dile wa huwa yastahiqu ibadatana to si tun ni bukata si to leto si igba ijosun lowo wa li annahu khaliquna ori pe olorun oba subhanahu wa taala oludawa adeti ka seyin wi pe man la yakhluqu la yubadu gbogbo ẹnikẹni tí o bá ti nure gun wípé èmi ni mo dá ọ a èèwọ ni o a gbúdọ̀ forí kanlẹ̀ fún tọ̀hún èèwọ ni a gbúdọ̀ jọ́sìn fún ẹni yẹn yasuddu an ta'zimila yóò di wa lọ́wọ́ yìí mọ gbé tóbi fún ọlọ́run ọba subhanahu wa ta'ala lè máa dá kí ló fa àfààní n tó fa rèé o ẹgbọ́dì ọ̀rọ̀ lè anna nafsa ima an tẹ̀nsẹ́gila bil batil aw bil haq wọ́n ní sẹ́ rí ẹ̀mí bọ́lọ̀wọ́n bàrí kan láṣẹ dá ẹ̀mí naturally by default ẹ̀mí gbúdọ̀ kó àìrojú pẹ̀lú nǹkan kan nínú méjì ìmọ̀ àǹtẹ̀ǹṣẹ́ gila bilbaati ìmọ̀ inú kókó àìrojú pẹ̀lú àánú àǹtẹ̀ǹṣẹ́ gila bilhaki tàbí kókó àìrojú pẹ̀lú ọ̀nàmọ̀ àti òdodo fàyìdà ìṣàkọlá bilogolóhùn tí ẹ̀mí bá lọ kó àìrojú tó bí sara rẹ̀ pẹ̀lú aṣẹ́jù àyìnbó bí adal makhlu pẹ̀lú ẹni tí ó ń gbé kọjá ibi tí ọlọ́run ọba àlekọlá gbé sí nínú àwọn ààyò ọlọ́run nínú àwọn àyànfẹ́ ọlọ́run nínú àwọn ànábì ọlọ́run gbogbo ẹnikẹ́ni tó bá ti ṣe àyìnbó àṣejù nípa wọn wà ìtìrọ ìhí wà tààzìmì tó wá yìn tó ń gbé tóbi ta allah kọ́tùbì yìí ẹni yìí ẹ̀mí rẹ̀ ó ti lẹ̀ mẹ́ni ẹ wàná sí yá mọ́ yẹjibù lìláhì tààlá mínú fòkò ní àárín ìgbà tí ẹ̀mí rẹ bá lẹ̀ mẹ́ni yìí yóò wá gbàgbé àwọn ìwọ̀ tó yẹ kí òun gangan fúnra rẹ̀ kó pé sísàkà ní ọlọ́run ọba àlekọlá gbogbo àwọn dìmáàndì ọlọ́run ọba subhanahu wa ta'ala irúfẹ́ ẹni báyìí léṣe kí ni o yóò mọ̀ fira rẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin níbẹ̀ àfáàní anel maglufi nkánà mọ̀júdà wọ́n ní ẹni tí wọ́n ń ṣe àṣejù sísàkà ní rẹ̀ nkánà mọ̀júdà tó bá yẹ pé ẹni tí ń bẹ láyé fa ìnáwó yẹzuhu binafsi yóò gba ìtànjẹ pẹ̀lú ẹ̀mí ara rẹ̀ pé àwa ni wọ́n yìnyẹn àwa ni wọ́n kínní kan yẹn àwa ni wọ́n kínní mẹ́sàn-án mẹ́wàá yẹn inú rẹ̀ ó máa dùn nígbà tó bá gbéyàn gẹ̀ẹ́sì ayán ẹ̀rí fa ìnáwó yẹzuhu binafsi yóò máa fi sọmọ pé àwa nìyẹn wà á ta á zọmù bákan náà wà láìsà bí azim yóò máa gbéra rẹ̀ tóbi wà láìsà bí azim kì kò ju ibi tọ́lọ́run ọba àlekọlá fi sí yẹn kò ju bẹ́ẹ̀ lọ wà yóò jìbù bí ha yóò sì máa ṣe mọ̀ pẹ̀lú àwọn ẹyìn tẹ́yìn yìí wàhálì yìí mọ̀sádà tún wọ́n nílé yìí aburú kan ni o tó fi ṣìlù mọ̀gìlú fíhí incarnat madha tó yẹ pé o lè kó bá ẹni tí wọ́n yìn yìí incarnat madha tó bá yẹ pé yìnyín ni ibi tí a ti họ́ bó wà tó jìbù àdáwátà wálìbàgùdọ́ bákan náà ó sì tún lè bí ọ̀tá àti tẹ̀m̀bẹ̀lẹ̀kún wàkìyàmìlì òrùbí wọlíbálà bákan náà ó sì tún lè
o le arosu imo da ogun le ati adanwo baina hadha wa hadha in kanat qada to ba je wi pe e wa nbu enu atelu won ni o le fa ija o le fa ogun o le fa wahala laarin awon to je wi pe won je abesin kawo eni te nfi enu ate te benu atelu yi won je abesin kawo re ati awon ti won fi enu atelu onitohun gbogbo awon nkan won yi koni mu irepo wa lawujo gbogbo awon nkan won yi koni mu ibasepo wa ni awujo eleyi o na ni nkan ti o fa sababi to je olori nkan to fa nti kaluku mi se ti loto in se ti ni loto to e pe awa ranti pe kini nkan ti olorun oba aleke ola to da wa saye fun nitori e ati gbagbe pe in tolorun oba aleke lanika se lani pe ka wa jo sin fun a si se ni a jeun ni a si gba gbogbo awon nkan yen ka le ni okun atagbara ati ri ijosin si fun olorun oba subhanahu wa taala o la won yen gbogbo awon yen amo ni ko wa reran in tolorun oba aleke lanika wa si laye o na ni kini o kawa josin fun ohun olorun oba subhanahu wa taala ege bo se zin le nu ore yi pe wa ma khalaqtul jinna wal insa illa liya'budun olorun ni o wo da eyan ati aljannu pe kekan ma sere abi ra ma tayin abi ke ma se faji ara o illa liya'budun ko si nkan mi tolorun oba aleke la turu le dawa bi ko si kini o kawa josin fun ohun olorun oba subhanahu wa taala eleyi o na ni alaye ni soki ninu awon mofsada awon aburu to ma nfa ki awon eyan kan ma ni aseju tabi ase eto sisaka ni awon eni re tabi ase eto sisaka ni awon eni olohun awon ayan fe olohun a o jiyan wipe ayan fe olohun ba wa lododo ko se to jiyan re o e mo si wa gbo a o jiyan wipe awon odise olohun ba lododo ko se to jiyan re o e mo si wa gbo ṣùgbọ́n nǹkan tá a pin nílẹ̀ ni wípé ibi tọ́lọ́run ọba àlékọ́lá bá fi wọ́n sí ẹ̀jẹ̀ ká fi wọ́n sí bẹ́ẹ̀ a lè mọ̀ yá ọ̀sọ́ ju ọ̀sọ́ lọ. Ibi ọlọ́run ló kún rán ogun wọn ní sẹ́sáyé. Ọlọ́run ló rán wọn ní sẹ́sáyé pé ẹ lọ pe àwọn èèyàn sójú ọ̀nà ọlọ́run. Ní gbogbo ìgbà tí ìgbà táwọn èèyàn bá ti ń dìré tí wọ́n ń tako tọ́lọ́run tán ń kọyìn sí tọ́lọ́run tán ń bọ́ iṣu. Ọlọ́run ọba àlékọ́lá yóò mọ gbé àwọn òjíṣẹ́ dìde ní ìlàrè gbogbo àwọn òjíṣẹ́ ìpátápátá látòkè délẹ̀ ààyò ọlọ́run ọba ni wọn kò sẹ́nì kankan tó tó bẹ́ẹ̀ tó lè bu ẹnu àtẹ́ lu ẹnikẹ́ni inú àwọn òjíṣẹ́ ọlọ́run ọba ṣùgbọ́n point of reverence in town sọ fún wa lubul mawdu' òun ni wípé in tọ́lọ́run bá ti pè wọ́n náà ni ká pè wọ́n ká mọ̀ sọ wípé a tún ní extraordinary adjective kan tá a fẹ́ fi qualify èyíkéyìí nínú àwọn ànábì ọlọ́run tí adjective tá a fi qualify rẹ̀ yẹn ó ti wá sípa sí adjective tí ọlọ́run ọba subhanahu wa ta'ala tó rán wọn níṣẹ́ gangan tó fi qualify wọn kò possible èèyàn ò lè momi mu tó ẹni tó kú sódò torí pé ìwọ́ kan momi o dẹ̀ sinmi ṣùgbọ́n ẹni tó momi tó mi pa tó bómi lọ ẹni sì bẹ́ẹ̀ ó mú débi pé ó kọjá needed quantity tó ní láti mu òun ló fà á tó fi bómi lọ tó fi kú dànù so ẹnì kankan ò lè mọ ìyá ọ̀sọ́ ju ọ̀sọ́ lọ ọlọ́run ọba rán wọn ṣẹ́ ọlọ́run tó rán wọn ṣẹ́ yìí ibi tó fi wọ́n sí náà ní káà náà dúró síbẹ̀ ká mọ́ kọjá bẹ́ẹ̀ ká mọ́ sì sọ pé ibi tọ́lọ́run ọba fi wọ́n sí ẹ̀ wọn ìwọ́ tiẹ̀ abẹ́sẹ̀ kí ni àfẹ́ dá wọn bọ́ abẹ́lọ́run ọba subhanahu wa ta'ala ìmánìyí ọ̀fọ́dìyí wà kárọ̀mì eléyìí tí a wí lónìí kọ́lọ́run ọba àlékọ́lá kójọ kò fi sínú ní ìzánà sànà ti wà àti àwa tí a wí àti àwa tí a gbọ́ ìrámọ̀tì arhamar rahimi tó ti di ìjọ mẹ́jọ tápù mọ́ pàdé lórí ètò yìí tó wà ètò àlèdáyà ìyẹn yayi abu ayman alẹ́ asálí ló ń kí wa pé likọ́ọ̀hún náà bìlẹ̀ asálí wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh.

0: Time Moments with Kivo Crema. Kivo Crema.
1: Ọmọ ti dé o, ó ti kóhun ọ̀dú. Part and part. Oríṣiríṣi sọ́là ló kọ́dé. Part and part.
2: Bẹ́ẹ̀ni, part and part tún ti dé pẹ̀lú the best solar energy supplier. 201,999 naira. Ẹ̀wọ̀ ara sólà tó máa gbé gbogbo ilé yín. Àti TV àti fan àti iná táwọn ọmọ máa fi kàwé pẹ̀lú gbogbo èròjà alẹ́ tó kù bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ni, o ní 310,999 tún bẹ́ẹ̀. Ó máa bá àwọn èròjà yín fún wákàtí tó pọ̀. Bẹ́ẹ̀ sì lèyí tó ń gbé freezer ń bẹ pẹ̀lú just 1,000,000 naira and above. Bákan náà ni part and part tún dé pẹ̀lú CCTV. Léyìí tẹ́ bá máa fi wo ilé, wo ọ́fíìsì, wo ibi iṣẹ́ tàbí gbogbo àdúgbò. Lórí fóònù yín for security purpose. Ẹ wò ó. Promo ń lọ lọ́wọ́ báyìí o. Just 53,999. Fún tòní 2 cameras. Ṣùgbọ́n just 32,999 naira. Fún tòní kámẹ́rà kan. Ẹ máa bọ̀ ní new ọ́fíìsì part and part. Tó kalẹ̀ sáàrin Yellow House, Rekabi àti Weber Bank ló bá Adéṣídà Road Àkúrẹ́. Telephone 070-6642-3064. Tó ẹ kú déédé àsìkò yìí. Ibi fíofíó là ti bá igi ọ̀gá wó. Ibi ṣàkátá pàrà láti bá àwọn ọ̀rọ̀ àgbàṣanko. Gbogbo àwọn nǹkan tó ṣe pàtàkì tọ́mọ ènìyàn ń lò ní sáàtà wáyé. Ní pàtàkì ọ̀rọ̀ sólà àti fóònù àti frísà àtàwọn nǹkan míì tó ṣe pàtàkì. Torí ẹ̀ la ṣe wá gbé part and part tó jẹ́ olóòtú fún gbogbo nǹkan wọ̀nyí wá sórí ètò láti wá sọ àwọn nǹkan tí wọ́n tún kó dé fara ìlú.
3: Ilé tí a kó dé ni pé tẹ bá ṣe ń ra laptop àti fóònù bíi Samsung, bíi Itel, bíi Tecno, Infinix. Lẹ́wọ̀ máa gba fans lọ́fẹ̀ẹ́. Laptop tó bẹ̀rẹ̀ látorí bíi 80,000 naira, that is 79,999 sí 120,999 sókè sókè bẹ́ẹ̀ yẹn. Àtàwọn brand new phone tó bẹ̀rẹ̀ látorí 85,999 sí 101,999 sókè. Ẹ̀wọ̀n máa gba fans sí ní ọ̀fẹ́.
1: Ọbẹ̀ máa ní
3: a ní laptop, a ní printers, a ní gbogbo computer materials. Tẹ bá fẹ́ látòrí accessory phones dé gbogbo ẹ̀ ló wà. Ẹ máa bọ̀ ní part and part. Lakun street light dé láti enhance security materials. Láyẹ̀ka ilé yín, àwọn street light yẹn bẹ̀ látòrí 27,999 sí àwọn bíi 30,000, 40,000 gbogbo ẹ̀ ló wà lọ́dọ̀ wa. Ìyẹn ò tún wá tán sí ibẹ̀ o. A ní solar CCTV cameras látòrí 25,999. Àwọn solar CCTV cameras and single lens, double lens, triple lens, four lens, gbogbo ẹ̀ ló wà. Àgbẹ̀ solar ice block machine wa. Gbogbo package tó máa lo battery kẹ́ tó máa fi sọ bíi ní bíi 1,999,000. Tó máa ṣe bíi 50 blocks, 80 blocks, 100 blocks tó ń lo oòrùn directly ní the NEPA. Lórí àwọn solar systems wa, a ní ilé alábọ́dé tó jẹ́ fáwọn students tó jẹ́ pé a ní ó ní 150,000 naira tí wọ́n lè lò fi gbé laptop wọn, wọ́n fi lè gbé fan wọn. A tún wá ní tó yẹ pé ó tún ní bulb, kò sí pé ọmọ ń lọ iléèwé kò ní ná. Wọ́n tún lè yọ lọ library, wọ́n lè gbé kiri. So kò sí ẹsẹ̀sì pé mi ì ríná kàwé mi. Ìyẹn 150,000 naira ni. A tún wá ní ilé tó yẹ pé myself and my family oní 250 wà, oní 300,000 wà, oní 500,000 wà ní solar. Ní láti dúró de ná mọ́ part and part multipurpose. Multipurpose lórí laptop, lórí solar, lórí phone.
1: Ẹ jẹ́ kí àwọn èèyàn mọ ibi tẹ́ ẹ kalẹ̀ sí.
3: A wà ní number 49 Ọba Adéṣídà Road ní part and part complex. A wà láàrin Wema Bank Ọba Adéṣídà àti Yellow Upstairs tó ń jẹ́ Rika Beam tó jẹ́ Farmer Lako. Ẹ ti rí wa mẹ́.
1: Kí làwọn nǹkan míì tẹ tún ní báyìí?
3: Photocopier machine, printers, freezers.
1: Ó wá dàbí Leventis dàbí Shellerance Lẹ́kọ̀ọ́ nìyẹn.
3: Kì í ṣe ìyẹn nìkan o. Gbogbo ẹni tí tó lè létí mọ solar materials látòrí controller, látòrí iron tó jẹ́ ti solar tó tún lo NEPA, láti orí fluorescent light tó máa lo iná kékeré. Eléyìí tó wá yàm lẹ́nu jù. Wọ́n á lọ foye bí iye gba mítà. Ẹlòmíràn tún ní ọ̀dọ̀ ra generator nígbà tó yẹ pé
1: ó. Tó jẹ́ pé owó tí ó fi ra mítà tàbí máa ná lórí ẹ̀ tàbí repo generator yóò ju ìlọ́po ìlọ́po owó tí ó fi ra solar.
3: Eléyìí tó wá ṣe bàbá rẹ̀ pé tó bá tún wá lọ ní freezer. Ó wà, ó depend lórí site freezer yẹn. Ìyàn tó bá ń lo freezer méjì, ó lè lo ṣe ilé ìtajà freezer kan. Ẹ rí oní 1,000,000 naira. Ẹ rí oní 800,000 tó máa gbé freezer yín. Even ẹ máa rí oní 600,000 tó gbé freezer yín. Tó bá dọ̀dọ̀ wa, a ó sọ fún yín bẹ́tà. Tẹ bá ní ìṣù pẹ̀lú solar yín, ẹ lè kàn sí wa. A wá bá yín wò ó. A mọ àwọn nǹkan tó yẹ kẹ́ ẹ ṣe. A tún máa ń ṣe swapping, a ń ṣe upgrading. Ẹlòmíì ti lè ra solar kan tẹ́lẹ̀ tó wá ń lo tí ò gbé. Tó bá pè wá, a wò ó. A ó bá upgrade ẹ̀. A ò dówó kékeré mọ. A fi gbé ńlá. Gbogbo nǹkan tá à ń sọ̀rọ̀ yìí, àtòrí laptop o, àtòrí solar, àtòrí phone. Even tẹ bá fẹ́ ṣe repair phone yín, laptops yín, ẹ máa bọ̀ tààrà. Wọ́n bá yín ṣe ní number 49 part and part complex tó wà láàrin Wema Bank branch àti Rikabi Mouse tó jẹ́ Yellow Upstairs Ọba Adéṣídà.
1: Tó kò ní ju báyìí lọ fún ti àkókò.
2: akoko ye tomogun olubumi lo ko temi e se people.
4: Hello, say better than that.
5: Mungbadu adava.
6: Duro na nko to ra multivitamin yen be lo wara re nje o fun awon mo re ni asara lore to pe

0: àwọn wẹ́wẹ́ bí wọ́n ṣe ń dàgbà. Ó ní àwọn fítámìnì tó ṣe pàtàkì nínú fún ìdàgbàsókè, ààbò ara àti ọpọlọ tó jí pépé. NAFDAC fòǹtẹ̀ lú. Afrabite jẹ́ ọjà Afrabchem Limited tí wọ́n ṣe Panda Paracetamol.
1: Lọ́pọ̀ ìgbà, àwọn èèyàn kì í mọ bí dátà wọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa, jẹ́ kí n jẹ́ ẹ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o, tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára. Tí olówó mi bá ti jí, ẹ gbọ́ ohun tó máa ń wí.
2: Yéè, mo gbé o, data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tàn.
1: Ṣé mi ò sọ fún ẹ?
2: Jára ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
1: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
2: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Live it 100 MTN.

0: sí beyond buildings.
1: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo ò lè ṣaláì mọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀ kan lásán, àrò yín kankan ò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a

0: John Venn's 3-in-1 chocolate. Enjoy instant goodness.
1: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo lè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àrò yín kankan ò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adò chili àti kànáfùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá

0: gbà àwọn èèyàn kí mọ bí data àwọn ṣe máa ń tètè jó tán èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an kété tí olówó mi bá ti sùn ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀ àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí gia 3 gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi á máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
1: Yay! Mo gbé o! Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tàn!
0: Ṣé mi ò sọ fún ẹ?
1: Jara ẹ! Má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe ogblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
0: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lè mi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
1: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
2: Wọ́n tún bẹ̀rẹ̀ fún olè ṣaláìmọ́pánilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀kan lásán, àròyé kan kò sí lẹ́yìn ẹ̀.
3: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
2: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
3: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe

0: John Venn's 3-in-1 chocolate. Enjoy instant goodness.
1: Lọ́pọ̀ ìgbà, àwọn èèyàn kí mọ bí dátà wọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa, jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
2: Yay! Mo gbé o! Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tàn!
1: Ṣé mi ò sọ fún ẹ?
2: Jara ẹ! Má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
1: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
2: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.

0: wọn tún bẹrẹ mi ò lè ṣe aláìmọpanilẹrin lákòókò àpéjọpọ ìtakùrọsọ orílà mọlẹbí mi.
1: Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
0: Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀ kan lásán, àrò yín kankan ò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adò chili àti kànáfùrù.
0: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe

ẹkú lẹ gbogbo ọmọ nàìjíríà ìlúkùnrin ìlúbìnrin. ẹ̀yin àgbẹ̀ lókè ẹ̀gàn mo kí gbogbo yín o ẹkú iṣẹ́ ẹkú ìgbìyànjú ẹkú akitiyan ẹkú kó lè dáa mo kí yín o mo kí yín ẹkú ìgbìyànjú nítorí pé alárojinlẹ̀ ní ṣeṣẹ́ oko aláforítì ní gbé lókè ẹ̀gàn ṣe mọ̀ pé ọjọ́ abágbésukọ́ ni súnta àgbẹ̀ ní àforítì púpọ̀ jù ọjọ́ abágbèǹgbàdókọ́ ní yọmọ eré àgbẹ̀ wà ń bẹ̀ dáadáa gbogbo ẹ̀yin tẹ́ ń fomi jẹ́ fúrúgbìn lẹ́fà ọ̀ka lágbára ọlọ́run ọba ojú yín ti rí pípọ́n bíi iná lókè ẹ̀gàn ẹ̀ sì padà rí yendeyende bíi idẹ má lọ́mọ́ ń kí yín o ọmọ ọlọ́dẹ ògúnbíyí tìlú ẹ̀ta igbájú èkìtì kwara bọ̀dá ẹlẹ́nu

0: gbogbo ẹni tẹ ń pè mí lábẹ́ aṣọ pé nọ́mbà 070 54 51 44 77 lẹ́ẹ̀kan sí 070 54 51 44 77 nọ́mbà tó dọ̀dọ̀ eléré okunu àrẹwà dàrẹ́tọ̀ pátápátá nọ́mbà gm wọn ọlọ́wọ́ tún wọn ó ní 080 51 83 15 25 080 51 83 15 25 ẹ ò nọ́mbà gm nìyẹn gbogbo nǹkan tí ẹ bá àlàyé lẹ́kùnrẹ́rẹ́ lórí gbogbo nǹkan tá a ti sọ láti ẹ̀kan lórí kí ọ gold plus ni o lórí grow mighty ni o lórí ofa power lórí reactive lórí fa partner lórí green star gbogbo àwọn nǹkan tá à ń tà nílé iṣẹ́ wa ẹ bèrè lọ́wọ́ wọn lẹ́kùnrẹ́rẹ́ ń búlẹ́wà wọn ò gbéra àwọn èèyàn wọn wá gbé fún yín tẹ bá ti jọ sọ̀rọ̀ ọ̀rọ̀ tiwa ò le tó bẹ́ẹ̀ ọ̀rọ̀ tiwa ò le tó bẹ́ẹ̀ mo fi kí yín o lẹ́ẹ̀kan sí o ètò ń tẹ̀wájú ètò ń tẹ̀wájú.
1: bẹ́ẹ̀ ló bí òyìn jẹun rọ̀ lágogo méjìlá àti pàgbé dọ́jà dókítà òyìnbó ká tó fura.
0: ẹ̀yin tẹ́ ẹ bèrè lọ́wọ́ mi bóò la ṣe ń lo cure go plus nọ́mbà ọ̀gá lẹ̀ pè lẹ́yìn ètò tàbí tẹ́ ẹ bá ti fẹ́ wá rà á wọ́n mọ̀ já yín sí bẹ́ẹ̀ ṣe ń fi tó kù náà là á ṣe ń fi ṣùgbọ́n oríṣi méjì ni cure go plus tọ̀dọ̀ wa a ní olómi àti gbẹrẹfu tó wà ń sásẹ̀tì àtolómi ẹ̀ méjèèjì lẹ́wà papọ̀ ló bá tán tẹ bá ti fin lẹ́yìn ọgbọ̀n ọjọ́ ọgbọ̀n ọjọ́ náà kọ sínú ẹ̀ ṣùgbọ́n a mọ̀ pé ó ju ọgbọ̀n ọjọ́ lọ bẹ́ẹ̀ ni tibi tó bá súnmọ́dò tó wà nínú omi pé omi wà lọ́tún omi wà lọ́sì tá a mọ̀ pé ilẹ̀ alábàtà ìyín ni òní ogúnjọ́ àtọjọ́ mẹ́rin ogúnjọ́ àtọjọ́ márùn-ún ogúnjọ́ àtọjọ́ mẹ́ta lẹ́ẹ̀rin ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta òní ká lọ gbasílá ṣùgbọ́n ibi tó bá ti wà lókè tí ò súnmọ́dò ọgbọ̀n ọjọ́ ni ọgbọ̀n ọjọ́ ó lé ní ṣùgbọ́n ọgbọ̀n ọjọ́ la gbọ́dọ̀ sọ fún yín ṣe gbọ́ báhùn ní ti cure go plus bẹ́ẹ̀ ṣe máa lò nìyẹn grow mighty ofa power reactive ọmọ ìyálà àwọn mẹ́tẹ̀ẹ̀ta a lè wo àwọn mẹ́tẹ̀ẹ̀ta papọ̀ bá a bá ṣe fi cure gold a tún lè máa a máa bu díẹ̀díẹ̀ sí náà torí kíkó ikó yẹ kó lè máa jáde lóṣooṣù kéèyàn lè máa yọ tuntun a máa ṣe bẹ́ẹ̀ ìyẹn bẹ́ẹ̀ green star àìfí òun titi ẹ̀ a máa ń fifín ara gini kò ní dára ewé sílẹ̀ẹ́lẹ̀ kòkó obì bó ṣàgbàdo a lè lò fún a máa ń lò fún ẹ̀gẹ́ a ń lò fún iṣu a máa ń lò fún iṣu gbogbo nǹkan tá a bá ń gbìn tó ṣáà ti wọnú lẹ̀ la máa ń lo gbogbo àwọn nǹkan wa fún ẹ̀ṣẹ́ o ṣe ń tẹ̀lé mi bọ̀ mò ń kí gbogbo yín lẹ́ẹ̀kan sí o ọba làgbẹ́ o.

0: ọ̀rọ̀ lẹ́gbẹ̀rún bó la ṣe ń lò ó bó la ṣe ń lo lò wọ́n ta bá fẹ́ fi fín kòkó ta bá ti pa kíọ́gò ta bá ti pa reactive àti reactive papọ̀ mọ́ gromite àti ofa power ta bá ti mísì mẹ́tẹ̀ẹ̀ta papọ̀ sínú ibì kan kò láwàá mọ́ yọ́ sínú kíọ́gò plus ta bá fẹ́ fi fín nù o ṣùgbọ́n bá jẹ́ pé a fẹ́ da fín àti ewé àti igi àti gbò láàfin fò náà fi ń titi ẹ bó ṣe kòkó bó ṣòbí àmọ́ tó bá jẹ́ pé a fẹ́ fi fín isu ni ewé isu àti ibi tí òpin isu gbà lọlẹ̀ láàfin fín yóò sì ta débi pé inú wọn ó dùn bó bá jẹ́ pé ẹ̀gẹ́ bẹ́ẹ̀ náà ni àmọ́ tàgbàdo àti sọ́ńdò ni pé ó ní ọ̀nà tá à ń gbé tàgbàdo gbà tẹ bá fẹ́ kó mú yẹ̀ẹ̀sì ọ̀nà tá à máa ń gbé gbà rèé ọ̀nà tá à máa ń gbé gbà rèé àbá kọ́kọ́ fi rò ó ká tó gbìn ín ta bá ti wá gbìn tán tó bá ti tó bíi oṣù kan tá a ti gbìn gromite onìkan là á lọ fín sí gromite àti reactive tó bá jẹ́ pé ilẹ̀ tí ò gbéra dáadáa méjèèjì ńlá kọ̀kọ́ lọ fífin àfífin gbogbo ewé ẹ̀ mọ yẹ̀pẹ̀ mọ lẹ́ẹ̀lẹ́ẹ̀bẹ̀ abádiwáfin tó bá ti ń wọ bí oṣù méjì tó ti ń tú kó tó dà pé yóò tú tán dáadáa tabasa ti ri pé ó ti ń tú ó ti ń tú pé kò lè ga mọ́ nù tágbàdo bá ti tú àgbàdo ò lè ga mọ́ tágbàdo bá ti tú àgbàdo ò lè ga mọ́ kó tó dà pé yóò mọ yọ mọ́ ò ò láti lọ fi papọ̀ mọ́ jẹ̀jẹ̀rẹ́ ẹ̀ wálẹ̀ àmọ́ ìgbà náà a gbọ́dọ̀ fi ofa power pẹ̀lú ẹ̀ a fi ofa power pẹ̀lú ẹ̀ ọmọ wọn á gùn dáadáa bá ṣe ń ṣètà lágbàdo nù á fi fin á ti jẹ́ kó tú tán torí tí ò bá tí ì tú ta bá lọ fin ọ̀pọ̀lọpọ̀ àgbàdo ń ó sábà máa ń ga ju ọmọ lọ ó sábà máa ń ga ju ọmọ lọ ṣùgbọ́n ta bá ti rí kó ti tú kò lè ga mọ́ ó ti dópin á wà lọ fin báhun á lọ fin kó tó dàpá fẹ́ mọ́ yọ ọmọ yẹn á ti mọ́ yọ ọbẹ̀ yẹn díẹ̀díẹ̀ á wà lọ fin bẹ́ẹ̀ àbá ti rí sẹ́ńtà ibi tó ti ń yọ ọmọ á tún wá tẹ̀ sójú ẹ̀ dáadáa jẹ́ kó fin ẹ pàtàkì fún mi oògùn tí mo kọ́ yín bọ́ńbọ̀ jẹ́ kí n dókè odò ká jẹ́wọ́ bí àwọn nǹkan kan tó tún kù kó tó dàpá àmọ́ nǹkan garawa díẹ̀ díẹ̀ fún tọ̀sẹ̀ yìí.
1: Ìkùn dédé àsìkò yìí o, iléeṣẹ́ Funtos Modern Farmers, Ọbalàgbẹ̀ Globally, iléeṣẹ́ tí ń bá àwọn àgbẹ̀ tán ṣẹ́, ló rànmí sí gbogbo àgbẹ̀ pátápátá. Gẹ́gẹ́ bá a ṣe mọ̀ wípé iṣẹ́ àgbẹ̀ níṣẹ́ ilé wa, iṣẹ́ tó lọ́lá púpọ̀ ni. Ẹ̀yin àgbẹ̀, ẹ má jẹ́ kí iṣẹ́ ó sun yín. Ẹ wò ó, tọdún yìí ó tún dára ju tàwọn ọdún tó ti kọjá sẹ́yìn lọ. Bá a bá ṣe ń ṣiṣẹ́ wa kárí wípé à ń tẹ̀lé àwọn ìlànà tó yẹ ká tẹ̀lé ká sì lo àwọn èròjà tí ń jáde níléeṣẹ́ Funtos Modern Farmers Ọbalàgbẹ̀ Globally èyí tí ó mú kí àwọn ọ̀gbìn wa ó ṣe dáadáa ká sì kórè lọ́pọ̀ yanturu ẹ̀wá jẹ́ àsunmọ̀ iléeṣẹ́ yìí ká bá wa dowó pọ̀ ká sì gbàmọ̀ràn láti iléeṣẹ́ wa ọ̀rẹ́ àgbẹ̀ ni wá a sì ti dúró gẹ́gẹ́ bí ojútùú sí ìṣòro gbogbo àgbẹ̀ àwọn ń fàsìkò yìí rọ gbogbo ẹ̀yin ọba baálẹ̀ gbogbo ọ̀tọ̀ ọkùnrin ìlú wípé ẹgbárùkù ti iléeṣẹ́ Ọbalàgbẹ̀ kẹ́ ẹ darapọ̀ mọ́ wa ká lè túbọ̀ jọ gbé iṣẹ́ àgbẹ̀ lárugẹ nítorí ọ̀pọ̀lọpọ̀ ìrànwọ́ àti ìrónilágbára níléeṣẹ́ yìí ti ṣe tá a sì tó ń tẹ̀síwájú láti máa ṣe ọ̀pọ̀lọpọ̀ sí i iléeṣẹ́ Funtos Modern Farmers ti pín ìwé ìyẹn notebook fáwọn 10,000 akẹ́kọ̀ọ́ 10,000 students bákan náà ó lé ní 6,000 àwọn àgbẹ̀ tá a ti ṣe ìrónilágbára fún iṣẹ́ ìrànwọ́ wọ̀nyẹn sì ń lọ ni kò dúró ká kún iléeṣẹ́ Funtos Modern Farmers lọ́wọ́ ká lè jọ gbẹ́rù dákẹ́sàn-án ti ṣèbálẹ̀ ọjà ní báyìí àwọn èròjà oògùn tí mú kíṣẹ́ àgbẹ̀ ó rọrùn fún ni tí sì mú ká dọlọ́rọ̀ nídìí iṣẹ́ àgbẹ̀ èyí tí iléeṣẹ́ yìí gbé jáde lọ́kan òjọ̀kan gbogbo ẹ̀ ló tún ti fi agbára kún agbára ó wúlò púpọ̀ fún gbogbo àgbẹ̀ tó fẹ́ kórè lọ́pọ̀ yanturu àwọn èròjà bíi ova power amoko jí pépé amú ìgbé ayé ro àgbẹ̀ lọ́rùn gromite awogbárùn aṣọkọ fún ẹrẹ́ oògùn kòkòrò tí ń ba nǹkan ọ̀gbìn jẹ́ reactive force eroja funle lokun ati agbara ati nkan ta gbe sori ile Greenstar organic soil conditioner eleyi ti nlo sona jijin lati pese onje ti ile wa nilo bakan na ni Care Gold Plus ekun oko korikori loke egan ti gbogun ti kokoro ti ba koko ata tomato ata won nkan ogbin meje gbogbo awon eroja won yi ni nbe nle be bara telo eyi na o ma dupe fọlọrun ni lati ba wa dun opo e ma bo ni le se Funtos Modern Farmers obalagbe awon address ile se wa re o ni ilu ore awani 11 Oluseyi Street orita ojo odigbo ore ni Londo 35 ile Moboro Street Sabo Ondo bakona ele kan si wa ni Ijebu Jesa ati Iwoye Jesa awani Onibokun Building opposite St Matthew Primary School fun ibado opo ibere tabi alaye lekunrere e ma pe sori awon number ero ibanisoro won yi are 0705451 4477 Iyalaje 0803468 4419 GM 0805183 1525 Royal Father 0806640 6312 E magbagbe o ile ise Funtos Modern Farmers obalagbe globally gbangban la wa leyin gbogbo agbe e sumo wa e ba wa dowo po e si gbaroko ti wa ki gbogbo wa o le rere ise agbe je ise wa o ni dise o ami
0: oda ise mo dupa o alalubarika association le mi na ba lo number gm to dodo general manager Funtos Modern Farmer ona ni 080 51 83 15 25 080 51 83 15 25 ibi te ba ti wa eyin agbe loke egan ni ogun ata nfon rere Care Gold eyin agbe e need e bayi o e titira te fi ko 33 days ojo marun marun ojo mewa mewa un rara e ba ti fi ko yin tun travel e ba ti fi ko yin tan to mi o jina sibe agaga yin te do lohun eyin ti si fa e wa ko ni witi witi te ba ti fi ko yin te travel te lo mo ye ko ni 22 days be ri pe eyan lo ye takute okerewo rara

0: 98.9 FM, Peace of a Dove.
1: Mo kí yín ẹ kalẹ̀ ìròyìn àṣálẹ̀ rèé láti lè ṣe rédíò ẹ̀dá báyìí fẹ́ 88.9 Àkúrẹ́ ìlú Ìlàrámọ̀kìnlá àwàta tí ń gbọ́n Ṣátẹ́gùn Fọlájìn Oyètáyọ̀ ló ń ròyìn yín ṣáájú náà. Ẹ gbọ́ àwọn kòkò tó wà nínú ìròyìn náà. Ẹgbẹ́ kan tó ń ṣe ìpolongo lẹ́sẹ̀kòkò fún ààrẹ Tinubu ṣetán láti mú àgbéǹde bá ìtanijí lẹ́sẹ̀kòkò. Ìjọba àpapọ̀ ti bẹ̀rẹ̀ àwọn ìgbésẹ̀ láti gbógun ti òsì ohun ìṣẹ́ nípasẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ iṣẹ́ ọwọ́. Ilé ẹjọ́ ní kí wọ́n gba béèlì alága fún àjọ tó ń rí sí ọ̀rọ̀ ìkéde dúkìá ẹni tẹ́lẹ̀ rí pẹ̀lú 100 bílíọ̀nù náírà.

0: Adaba.
1: Ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́. Ẹgbẹ́ kan eléyìí tó ń ṣe ìpolongo lẹ́sẹ̀kùkú fún ààrẹ Tinubu GMT ló ti ṣe lánàá ìpé ń ṣe ni yóò tẹ̀pẹ́lẹ́ mọ́ ipa rẹ̀ lójú náà ti lè ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láwọn ìlú gbogbo lórí àṣeyọrí ààrẹ Bọ́lá Tinubu eléyìí tó ń gbé ṣe pẹ̀lú ìṣèjọba rẹ̀ lọ́wọ́ yìí àti àfojúsùn tó ń tẹ àtúntò lórí ọ̀rọ̀ ètò ajé ilẹ̀ yìí. Ọ̀gá àgbà gbogbogbò ẹgbẹ́ ọ̀hún Saka Yusuf Ogunléyẹ ṣe lálàyé pé ló fi ojú ọ̀rọ̀ léde lásìkò gba ìṣíkejì ètò ìròyìn lágbára rẹ̀ eléyìí tó wà fún àwọn ìyálọ́jà tó wáyé ní ìjọba ìbílẹ̀ Ìfẹ́dọ̀rẹ́ ní agbègbè ìpínlẹ̀ Ondo. Ló ti ṣe lálàyé pé ètò náà ló wà lára ìgbìyànjú láti mú àwọn iṣẹ́ àkànṣe eléyìí tí ìṣèjọba ààrẹ Bọ́lá Tinubu ń gbé sí káàkiri àwọn ènìyàn. Ó ṣe lálàyé pé ètò ọ̀hún ló tún rí àtìlẹyìn gbà látọ̀ mínísítà fọ́rọ̀ ètò abẹ́lé nílẹ̀ yìí dókítà Olúbọ̀mi Tójú Òjó tó sì wà lára ọ̀nà láti lè pèsè ètò ìrànwọ́ owó fún àwọn ènìyàn láti lè jẹ́ kí wọ́n ṣe àgbéǹde okòwò wọn àti láti lè jẹ́ kí wọ́n bá gbà mú pẹ̀lú bí nǹkan ti ṣe rí báyìí lórí ọ̀rọ̀ ètò ajé lásìkò yìí. Akọ̀wé ẹgbẹ́ ọ̀hún nípínlẹ̀ yìí arákùnrin Rashid Badmus ẹni tí ó rọ àwọn tó jàǹfààní ètò náà láti lo owó náà dáadáa tó sì ṣe lálàyé pé ó jẹ́ ìpìlẹ̀ láti lè jẹ́ kí wọ́n tún mú àgbéǹde bá orò kó wọn lásìkò tá a wà yìí. Bákan náà alámòjútó ètò ẹ lọ sọ́lọ́jà arábìnrin Lọlá Fágbemi wá rọ àwọn olókoòwò láti tẹ̀síwájú nípa ṣíṣe àtìlẹyìn fún ìṣèjọba ìrètí ọ̀tún ààrẹ Bọ́lá Tinubu.
2: Tasiwaju ti ṣe làwọn tí ń gbọ́nú rédíò ta wá sọ kí làwọn tá a ṣe agbátẹrù tòun kí la fẹ́ ṣe òun ni ọ̀gá wa tí wọ́n ṣojú ìpínlẹ̀ ní Àbújá Dr. Olúbọ̀mi Tójú Òjó pé ká wá rú àwọn ìyá wa lágbára àwọn ìyá lọ́jà wa àti bàbá lọ́jà wa ká wá rú wọn lágbára ká wá pín ká bẹ̀ yín wò a ti ń káàkiri ètò yìí ní gbogbo ọjà ní ìpínlẹ̀ Ondo a dẹ̀ máa tẹ̀síwájú lágbára ọlọ́run.
1: Nínú ọ̀rọ̀ tiẹ̀ alámòjútó ẹgbẹ́ GMT ní ìjọba ìbílẹ̀ Ìfẹ́dọ̀rẹ́ Àjíkẹ́ọlá Ọlọ́runṣọ́gbó Clement ló wá jẹ́jẹ́ wípé ń ṣe ni ìṣèjọba ààrẹ Bọ́lá Tinubu yóò rí àtìlẹyìn gbà fún sáà kejì rẹ̀ lọ́fíìsì tó sì ní ń ṣe ni àwọn ènìyàn ló mọ rírì àwọn àṣeyọrí ọlọ́kanòjọ̀kan eléyìí tí ìṣèjọba tó wà lóde ti gbéṣe.
3: Jẹ́ nǹkan tó dáa tí bàbá wa honorable minister of health tó ń ṣe fún àwọn ará ìlú pàápàá jùlọ àwọn ìyálájẹ ìyálọ́jà láti rí dájú pé wọ́n tẹ̀síwájú nípa òwò wọn. Àwọn èèyàn wa inú wọn dẹ̀ dùn, wọ́n jáde ní ẹ̀kúnrẹ́rẹ́ láti wá kí ètò náà lẹ́yìn. Nígbà tí gbogbo wọn dẹ̀ ti jáde báyìí tí wọ́n dẹ̀ ti ń fún wọn ní ìrónilágbára owó yìí inú wọn dùn, ayọ̀ wọn kún.
1: Lára àwọn tó jàǹfààní ètò ọ̀hún ló fi ẹ̀mí ìmoore wọn hàn tí wọ́n sì ṣàpèjúwe ètò náà gẹ́gẹ́ bí eléyìí tó bá gbà mú báyìí. Ọ̀rọ̀ ètò àwọn akẹ́kọ̀ọ́ tó ń ti àwọn olùkọ́ni wọn ló pè fún àkíyèsí ní tìbútò orílẹ̀-èdè Nàìjíríà eléyìí tó mú kí ọ̀rọ̀ ètò ààbò láwọn iléèwé lórílẹ̀-èdè Nàìjíríà kó túbọ̀ múnádóko báyìí nígbà tó jẹ́ pé lára àwọn ilé ẹ̀kọ́ girama ló ti mú àgbéǹde bá ọ̀rọ̀ ètò ààbò iléèwé wọn nípa gbígba àwọn ikọ̀ ẹ̀ṣọ́ aláàbò tó ń ti mímọ odi yí iléèwé wọn ká tó ń ti àyẹ̀wò eléyìí tó wà fún àwọn àlejò tó bá ṣe àbẹ̀wò sí iléèwé wọn àti àwọn ètò mìíràn ṣùgbọ́n tó jẹ́ wípé àwọn ìpèníjà mìíràn ló sì tún kojú àwọn iléèwé mìíràn tọ́rọ̀ kàn nínú ààbọ̀ ìròyìn. Akọ̀ròyìn iléeṣẹ́ rédíò Àdàbà FM Adégbòye Gàlà ní ẹni tí ó bẹ gègé lọ́wọ́ ẹ̀ lórí ipò eléyìí tí ọ̀rọ̀ ètò ààbò wà àti bí àwọn oníléèwé ti ṣe mú ọ̀rọ̀ ètò lọ́kùnkúndùn òun ló bẹ gègé lọ́wọ́ ẹ̀ láwọn iléèwé tó wà ní tìbútòrò ìpínlẹ̀ yìí abọ́ rẹ̀ rèé lẹ́kùnrẹ́rẹ́.
4: Ọ̀rọ̀ ààbò nílé ẹ̀kọ́ ló ní ṣe pẹ̀lú ṣíṣàgbékalẹ̀ ètò tí ó dáàbò bo ẹ̀mí àwọn akẹ́kọ̀ọ́ olùkọ́ àti dídáàbò bo dúkìá ilé ẹ̀kọ́ gan ní pàtó. Àbẹ̀wò tá a ṣe sáwọn ilé ẹ̀kọ́ girama àti ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ kọ̀ọ̀kan jákèjádò ìpínlẹ̀ Ondo fi hàn wípé ọ̀pọ̀lọpọ̀

0: látàrí bó ti parí kíkó èyí sí àwọn èèyàn tí wọ́n ń ṣe àkọlù sí lórílẹ̀‐èdè south africa wá sí orílẹ̀‐èdè nigeria níbi àwọn tó ń lọ bíi mẹ́rin àwọn mẹ́jọ ó lé lọ́ọ̀dúnrún ti ṣe balẹ̀ bàgẹ̀ sí orílẹ̀‐èdè nigeria ọkọ̀ òfurufú ọ̀hún ló balẹ̀ sí pápákọ̀ òfurufú muritala mohammed tó wà ní ìpínlẹ̀ èkó lọ́rọ̀ òní pẹ̀lú àwọn aṣojú ìjọba mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ eléyìí tó léwájú wọn nínú ètò náà ọkọ̀ òfurufú ọ̀hún ló gbé lápapọ̀ àwọn ènìyàn eléyìí tó ti dá padà wá sórílẹ̀‐èdè nàìjíríà látàrí àkọlù tí wọ́n ṣe sọ́mọ ilẹ̀ yìí lórílẹ̀‐èdè south africa ló ti ń lọ bíi ẹgbẹ̀rún kan àbọ̀ níye báyìí mínísítà fọ́rọ̀ ọmọnìyàn nílé òkèrè bianca odumegu ojukwu ṣe láláìpẹ́ àṣeyọrí ètò ọ̀hún òun ló ṣàkódùn ìfarajìn ìṣèjọba ààrẹ bọ́lá tinubu lójú náà nípa dídáàbòbò ẹ̀mí tó ti ìgbáyégbádùn àwọn ọmọ nàìjíríà tó wà ní ilé òkèrè bákan náà ló wá gbóríyìn fún àwọn aṣojú ilẹ̀ yìí tó ń rí sọ̀rọ̀ ilé òkèrè lórílẹ̀‐èdè south africa tó fi mọ àwọn iléeṣẹ́ mìíràn tọ́rọ̀ kan lórí bí wọ́n ti ṣe kó àwọn ènìyàn wá sórílẹ̀‐èdè nàìjíríà tó sì láláìpẹ́ àwọn ènìyàn ni ó ṣe àmúlò àwọn ohun àlùmọ́nì ìjọba eléyìí tó wà ní bí wọ́n ti ń padà sí àwùjọ wáyé o ìjọba àpapọ̀ orílẹ̀‐èdè nàìjíríà ló ti sísọ lójú ètò ìdánilẹ́kọ̀ọ́ lórí ọ̀rọ̀ iṣẹ́ ọwọ́ kan lórílẹ̀‐èdè yìí eléyìí tí àwọn èèyàn tó ń lọ bí 1,000,000 ọmọ ilẹ̀ nàìjíríà yóò jẹ́ àǹfààní rẹ̀ lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ iṣẹ́ ọwọ́ lójú náà ti lè jẹ́ káwọn náà dúró re kí wọ́n sì wà láàyè ara wọn lójú náà ti mógun ti gbógun ti ìṣẹ́hùn sí mínísítà fọ́rọ̀ ọmọnìyàn tó ń ti mímú àdínkù bá ìṣẹ́hùn sí lórílẹ̀‐èdè yìí bernard doro ló ṣe láláìpẹ́ ètò ọ̀hún làwọn ọmọ ilẹ̀ nàìjíríà tó ń lọ bí 1,000,020 lé ní 1,500 yóò jẹ́ àǹfààní rẹ̀ ní tìbútòrò àwọn ìpínlẹ̀ 36 tí orílẹ̀-èdè nàìjíríà kó sínú pẹ̀lú olúlu ilẹ̀ yìí àbújá lórí onírúurú iṣẹ́ ọwọ́ tó ń lọ bíi mẹ́rìnlá níye lọ́wọ́ ta wà yìí dóró ṣe lálàyé pé ètò ọ̀hún ló ṣe àfihàn ìfarajìn ìṣèjọba ààrẹ bọ́lá tinubu lójú náà àti lè jẹ́ kí àwọn ènìyàn tọrọ kan kó dúró láàyè ara wọn pẹ̀lú ti iṣẹ́ ọwọ́ eléyìí tí ó mú àgbéǹde bá wọn mínísítà ọ̀hún ṣe lálàyé pé ìjọba orílẹ̀-èdè nàìjíríà ló ti kúrò lórí ọ̀rọ̀ ètò eléyìí tí ó mú ìrọ̀rùn bá àwọn ènìyàn fún ìgbà kúkúrú tó sì ti fòfẹ̀rẹ̀ sórí ètò eléyìí tí ó ṣe ìrónílágbára fún àwọn ènìyàn fún ọjọ́ tó pọ̀ báyìí lójú náà ti lè jẹ́ kí àwọn náà dúró lórí ẹsẹ̀ ara wọn tó ń ti bíbágbàmú lórí ọ̀rọ̀ ètò ajé iléeṣẹ́ ọlọ́pàá lórílẹ̀‐èdè nàìjíríà ló ti ṣe láláìpẹ́ ń ṣe ni wọ́n ń tẹ pẹlẹmọ́ ìṣọwọ́ṣiṣẹ́ wọn lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú gbígbógun ti ìwà ipá ní tìbútòrò orílẹ̀‐èdè nàìjíríà agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá nílẹ̀ yìí csp anete iniedu ṣe láláìpẹ́ ètò ọ̀hún ló yọrí sí bí wọ́n ti ṣe dóòlà àwọn méjì tí wọ́n jí gbé tó jẹ́ ọmọ kékèké àti gbígba àwọn ìjọgun padà àti àwọn nǹkan tí wọ́n jí tó fi mọ́ àwọn oògùn abẹnugọ̀ngọ̀ láwọn tìbútòrò ìpínlẹ̀ tí orílẹ̀-èdè nàìjíríà kó nu ìní èdù sí láláìpẹ́ iléeṣẹ́ ọlọ́pàá ló ti ṣàkọọ́lẹ̀ onírúurú àwọn àṣeyọrí ní ìpínlẹ̀ gombe ìpínlẹ̀ ondo bauchi anambra ebonyi akwa ibom ìpínlẹ̀ imo àti ìpínlẹ̀ enugu lápapọ̀ ẹ̀wẹ̀ àwọn ikọ̀ ẹ̀ṣọ́ aláàbò ló ti láláìpẹ́ ńṣe ni wọ́n tún tẹ̀ síwájú lórí ìwádìí wọn látàrí àkọlù eléyìí tó wáyé láìpẹ́ yìí láwọn ìpínlẹ̀ bíi ìpínlẹ̀ kẹbi kogi niger benue àti ìpínlẹ̀ nasarawa níbi tí àwọn kan ti di eléyìí tí wọ́n gbèmí lẹ́nu wọn tí wọ́n sì tún jí àwọn kan gbé iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè yìí ṣe láláìpẹ́ ńṣe ni kò ní tẹ̀tì lórí ìfarajìn rẹ̀ lójú náà ti lè jẹ́ kí wọ́n mú àlàáfíà jọba ní tìbútòrò orílẹ̀-èdè nàìjíríà àti dídáàbòbò ẹ̀mí àti dúkìá àwọn ọmọ ilẹ̀ yìí ní tìbútòrò orílẹ̀-èdè nàìjíríà wáyé o ilé-ẹjọ́ gíga àpapọ̀ ilẹ̀ yìí tó fi kalẹ̀ sí maitama ló ti ṣe láláyé pé kí wọ́n gba béèlì alága tẹ́lẹ̀ rí tó ń rí sí ọ̀rọ̀ kékèké dúkìá ẹni danlade umar pẹ̀lú 100 million náírà pẹ̀lú ẹlẹ́rìí eléyìí tó gbéwọ̀n iye owó náà umar ló ń kojú ẹ̀sùn oníga mẹ́rin eléyìí tí iléeṣẹ́ tó ń rí sí gbígbógun ti àwọn tó bá kó owó aráàlú bíbí kálukálu efcc ń fi wọ́ọ̀dì rẹ̀ lórí ẹ̀sùn wípé ó ṣí ọ́fíìsì rẹ̀ lò lásìkò ìgbà tó jẹ́ alága fún iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú kíkéde dúkìá ẹni tẹ́lẹ̀ rí lórílẹ̀‐èdè nàìjíríà nígbà tí wọ́n gbọ́ ẹjọ́ ọ̀hún àwọn ìgbìmọ̀ ẹni a fi ẹ̀sùn kan Sunday. Àwọn amòfin tó ń rí sí ẹni tí wọ́n fẹ̀sùn kan Sunday Edward wá rọ ilé ẹjọ́ pé kí wọ́n gba bẹ́ẹ̀lì rẹ̀ nígbà tí àwọn tó ń fẹ̀sùn kan ní ọ̀hún tako ìbéèrè náà tí wọ́n sì tún pè fún pé kí wọ́n mọ̀ ṣe ìwádìí lọ lórí ẹjọ́ náà nígbà tó ń gbé ìdájọ́ rẹ̀ kalẹ̀ adájọ́ Peter Kekemeke ló wá forí okò sọ̀dúnrún tó sì lálàyé pé àwọn tó fi ẹ̀sùn kan ní ọ̀hún ló kọ̀ láti pèsè àwọn ẹ̀rí máa jẹ́mi sùn lórí ọ̀rọ̀ náà. Ilé ẹjọ́ ọ̀hún ló wá fi léde wípé ẹlẹ́rìí ọ̀hún eléyìí tí yóò dúró fún arákùnrin ọ̀hún ló gbọ́dọ̀ ní dúkìá ní agbègbè ilé ẹjọ́ ọ̀hún nílùú Àbújá tó sì wá sun ẹjọ́ náà tó sì wá sun gbígbọ́ ẹjọ́ ọ̀hún sí ọdọ́ 29 oṣù kẹwàá ọdún tá a wà nínú ẹ̀. Wáyé o, iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ bójú ọjọ́ ti ṣe ń lọ lórílẹ̀‐èdè Nàìjíríà ló ti rọ iléeṣẹ́ àti àwọn aláṣẹ tọ́rọ̀ kan lẹ́ka ìdáhùn sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì tó ń ti ọ̀rọ̀ omíyalé àgbàrá yẹn ṣọ́ọ̀bù láti wà ní ojúlé alákànfi sọ̀rọ̀ tó sì tún rọ àwọn iléeṣẹ́ ọkọ̀ òfurufú láti máa wà ní ìbámu pẹ̀lú bí ojú ọjọ́ ti ṣe ń lọ lásìkò tá a wà yìí. Ọ̀rọ̀ ìmọ̀ràn ló wáyé lẹ́yìn tí iléeṣẹ́ ọ̀hún ṣe àkọọ́lẹ̀ wípé ó ṣeéṣe kí kùrùkùrù kó gbójú ọjọ́ àrá eléyìí tí ó mọ̀ san lákọlákọ tó ń ti òjò eléyìí tí ó mọ̀ rọ̀ lemọ́lemọ́ ní àwọn apá kan ní tìbútòrò ìpínlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà eléyìí tí ó bẹ̀rẹ̀ láti òní ọjọ́rùú títí di ọjọ́ Friday ọ̀sẹ̀ yìí. Iléeṣẹ́ ọ̀hún wá sí lálàyé pé àwọn ìpínlẹ̀ tọ́rọ̀ kan lápá àríwá ilẹ̀ yìí láti rí ìpínlẹ̀ Taraba, ìpínlẹ̀ Borno, ìpínlẹ̀ Yobe, Bauchi, Kaduna, Kano, Jigawa, Sokoto, Katsina, Kebbi àti ìpínlẹ̀ Zamfara tí wọ́n sì lálàyé pé ó ṣeéṣe kí àrà kó mọ̀ san lákọlákọ láwọn agbègbè ìpínlẹ̀ náà tó ń ti àròrọ̀dá òjò lásìkò ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta ọ̀hún. Wọ́n tún fojú ẹ̀ léde wípé lápá àárín gbùngbùn àríwá ilẹ̀ yìí eléyìí tí kò yọ olúlu orílẹ̀-èdè ilẹ̀ yìí sílẹ̀ ìyẹn ìlú Àbújá ló ṣeéṣe kí òjò máa rọ̀ lemọ́lemọ́ àti wípé ó ṣeéṣe kí kùrùkùrù kó gba ojú ọjọ́ láwọn olúlu orílẹ̀-èdè Nàìjíríà Àbújá, Nasarawa, Niger, Benue, Plateau àti Kogi tó fi mọ àwọn ìpínlẹ̀ míì tọ́rọ̀ tó kàn. Iléeṣẹ́ ọ̀hún ló wá ṣe lálàyé wípé àwọn ìpínlẹ̀ tó wà ní apá gúúsù ilẹ̀ yìí níbi tí a ti rí ìpínlẹ̀ Èkó, Ogun, ìpínlẹ̀ Ondo tá a wà yìí, ìpínlẹ̀ Rivers, Bayelsa, Delta, Edo, Cross River, Akwa Ibom, Abia, Imo àti Ebonyi ló ṣeéṣe kí òjò àròrọ̀dá kó máa rọ̀ lásìkò ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n ti pìyàmọ̀ ìkalẹ̀. Iléeṣẹ́ ọ̀hún ló wá ṣèkìlọ̀ wípé ó ṣeéṣe kí ìṣẹ̀lẹ̀ omíyalé àgbàráyà ṣọ́ọ̀bù kó túnbọ̀ wáyé ní ìpínlẹ̀ Imo, Abia, Ebonyi, ìpínlẹ̀ Akwa Ibom àti ìpínlẹ̀ Cross River tó sì rọ àwọn aráàlú láti wà ní ojúlé alákànfi sọ́rí lásìkò ọ̀rọ̀ yìí. Ǹjẹ́ bẹ́yìn bá ṣe ń darapọ̀ mọ́ wa, ìròyìn àṣálẹ̀ rèé láti iléeṣẹ́ rédíò Adaba FM 88.9 Àkùrẹ́ ìlú Ìlàrámọ̀kán látakàn gbọ̀nmọ́lẹ̀ síta tí ń gbọ̀n ṣàtẹ́gùn. Bá a bá padà dé, ẹ ó gbọ́ nípa ìròyìn ilé òkèrè, abala ìròyìn àwọn amúnùdùn tó ń ti ìròyìn eré ìdárayá. Ẹ má yín kúrò ń bẹ́ẹ̀, a padà bọ̀, ẹ kú kalẹ̀.
1: Welcome to Great Prince International School, Emorele, Owo Road, where excellence knows no bounds. Our commitment to international standards shines through every classroom, and our state-of-the-art facilities create an environment for limitless learning. From day to boarding, we provide a nurturing space for growth, ensuring your child's educational journey is truly exceptional. Admissions are now open into GSS and SS classes at Great Prince. We don't just educate minds, we shape futures. Admission forms are available at the school premises and at Fingerprint Hotel and Suites, Obaile, Akure North. To reward excellence, scholarships are available for the best three students. First position, 100% tuition scholarship. Second position, 75% tuition scholarship. And third position, 50% tuition scholarship. Entrance examination for the 2026-2027 academic session will take place at Great Prince International School, Emorele, Owo Road, beside Computerized VIO Office, Owo Ondo State, Nigeria. Also at Fingerprint Hotel and Suites, Obaile, Akure North, and online. For inquiries, please call 0703-360-6184. Great Prince International School, soaring in excellence.

0: VigoCap Herbal Capsule. Àwọn ọkùnrin tó dáa mọ̀, ó ń gangan ni wọ́n yàn láàyò. Níbí, lọ́hùn, níbẹ̀ yẹn, ariwo VigoCap Herbal Capsule ló gbà gbóró kankan. Tewétegbò ilẹ̀ wa ń la fi gbé e jáde. Láǹfẹ́ bàbá aṣọ, iyùn bàbá àlẹ̀kẹ̀, àkókò ọba gbẹ́dógbẹ́dó. VigoCap Herbal Capsule ló ń jẹ́ bẹ́ẹ̀. Iléeṣẹ́ Ayọ̀ Herbal Health Limited ló gbé e jáde. Ẹ lè ríra láwọn pharmacy àtàwọn chemist jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ pè wọ́n sórí 08038606858 VigoCap Herbal Capsule. Ìròyìn ẹ ti gbàgbóró kankan lẹ́nu àwọn ọkùnrin.
1: Ẹ káàbọ̀ padà fún ìròyìn lẹ́kùnrẹ́rẹ́. Ẹ lè kàn sí wa lórí ìtàkùn ayélujára wa www.adaba889fm tàbí kí ẹ dáńlódù application Adaba FM lórí Google Play Store. Bákan náà lè fi ìròyìn ṣọwọ́ sí wa lójú àwọn òpó ìbánidọ́rẹ̀ẹ́ wa gbogbo wọ̀nyí www.facebook.com/adaba.fm88.9 lórí Facebook at Adaba889fm lórí Instagram at X wa Adaba FM TV láfikalẹ̀ sí lórí YouTube wa. Bákan náà lè fìròyìn ṣọwọ́ sí wa via email at newsroom@adaba889.fm. Ìròyìn ń tẹ̀síwájú lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìròyìn ilẹ̀ òkèrè wa ní àṣálẹ̀ tòní. Ilé ẹjọ́ gíga lórílẹ̀-èdè Kenya tako àwọn èèyàn láti agbègbè Rastafari, eléyìí tí wọ́n ń pè fún lílo igbó. Ilé ẹjọ́ gíga lórílẹ̀-èdè Kenya ti kọ ẹ̀bẹ̀ àwọn agbègbè Rastafari lórílẹ̀-èdè Kenya nínú ẹ̀bẹ̀ eléyìí tí wọ́n gbé kalẹ̀, eléyìí tó ń bèrè pé kí wọ́n máa fọwọ́ sí lílo igbó fún àwọn ohun ẹ̀sìn. Nínú ìdájọ́ pàtàkì náà, Adájọ́ Bahati Nwamuye sọ pé ẹgbẹ́ náà ló fẹ́ ni kò lè fi ẹ̀rí tó dájú hàn pé àwọn òfin orílẹ̀-èdè Kenya tó ń ṣàkóso ọ̀rọ̀ ògùn olóró ń ru ẹ̀tọ́ oríṣiríṣi ìgbàgbọ́ tó ń ti òmìnira ẹ̀sìn tí òfin orílẹ̀-èdè ń dáàbòbò. Síbẹ̀ ó sọ pé ọ̀ràn náà yẹ kí gbogbo orílẹ̀-èdè Kenya jíròrò lé lórí. Àwọn ọmọ ẹ̀sìn Rastafari ló wá jiyàn pé igbó jẹ́ ohun mímọ́ nínú ẹ̀sìn wọn. Wọ́n sì béèrè pé kí wọ́n máa gba àwọn ọmọ ẹgbẹ́ wọn láàyè láti gbìn ní lákàtà wọn àti láti lò ó ní kọ̀kọ̀ nígbà tí wọ́n bá ń jọ́sìn láì bẹ̀rù òfin. Síbẹ̀ ilé ẹjọ́ ni kò fọwọ́ sí ọ̀rọ̀ náà, tó sì ṣe lálàyé pé ọ̀rọ̀ òun ló tako ìlànà tó ń ti òfin eléyìí tó ń rí sí gbígbógun ti ogun olóró lórílẹ̀-èdè náà. Lábala ìròyìn àwọn amúlùdùn wa fún tàṣálẹ̀ tòní, Adégbòye Gala ni ti wà níkàlẹ̀, àbọ̀ rẹ̀ rí lẹ́kùnrẹ́rẹ́.
2: Òṣèré sinimá àgbéléwò tó ti jẹ́ atọ́nisọ́nà lọ́nà tá à ń gbà ṣeré Aike Ogbonna ń ló ti sọ̀rọ̀ báyìí lẹ́yìn ikú ọ̀rẹ́ mínú rẹ̀ Alex Ekubo. Ó ṣàlàyé ikú olóògbé ọ̀hún gẹ́gẹ́ bí ohun tó yí ìrònú òun padà nípa ayé. Nínú ọ̀rọ̀ kan tó fi léde sójú òpó Instagram rẹ̀, Ogbonna jẹ́ kó di mímọ̀ wípé kò tiẹ̀ sí ohunkóhun tó ta òun lólobó láti múra sílẹ̀ fún ikú ọ̀rẹ́ mínú ọ̀hún. Ó jẹ́ kó di mímọ̀ wípé bí oṣù méjì kan tó ní tọ̀hún ti dolóògbé ń ló jẹ́ àkókò ìbànújẹ́ fóun, eléyìí tó fi ń béèrè ọ̀pọ̀lọpọ̀ ìbéèrè tí ò ní ìdáhùn lọ́wọ́ ara òun. Ó jẹ́ kó di mímọ̀ wípé ìṣẹ̀lẹ̀ ìbànújẹ́ náà ń ló ti yí ìrònú padà nípa ilé ayé. Ó fi kún wípé ń ṣe ni kí àwọn ènìyàn kí wọ́n mọ mọ rírì àwọn olólùfẹ́ wọn, kí wọ́n mọ dáríji ni kíákíá, kí wọ́n sì mọ gbé ìgbé ayé wọn bẹ́tùẹ, torí pé ilé ayé fúyẹ́ gan, gbogbo àkókò ló sì ṣe pàtàkì ní àti rẹ̀. Ogbonna tún wá sọ̀rọ̀ lórí èròǹgbà kan tó ń fi léde fún ọ̀rẹ́ òun Ekubo ọ̀hún. Ó jẹ́ kó di mímọ̀ wípé Ekubo ń ló gbé ìgbé ayé tó nítumọ̀ nípa fífi ìfẹ́ hàn sí àwọn ènìyàn, ṣíṣe ojú àánú àti ojú rere. Ó fi kún wípé Ekubo yóò wà nínú ìrántí òun títí ayérayé látàrí irú ìgbésí ayé tó gbé. Òun náà ó sì rí wípé òun kó ipa rere nínú ayé àwọn ẹlòmíì. Olórin wọ̀ṣọ́wọ̀ṣọ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni David Adeleke táwọn ènìyàn mọ̀ sí Davido ń ló ti fẹ̀sùn kan ọ̀kan lára àwọn òṣìṣẹ́ rẹ̀ Israel DMW wípé ó ṣe àfiléde orin òun kan eléyìí tóun ò tí ì gbé jáde lójú òpó ayélujára. Nígbà tó ń sọ̀rọ̀ nínú fọ́nrán àgbéléwò kan tó gbàgbóró kan, Davido jẹ́ kó di mímọ̀ wípé òun mọ̀ yọ orin ọ̀hún kúrò nínú àká orin tó ń gbé jáde torí pé Israel DMW ń ló ti fi jára rẹ̀ síta láì ní àfọwọ́sí òun. Gẹ́gẹ́ bí olórin ọ̀hún ṣe sọ, ó lóun ti kìlọ̀ fún Israel láti mọ̀ gbọ́ orin ọ̀hún lemọ́lemọ́ torí pé kò tí ì jáde, ṣùgbọ́n nígbẹ̀yìngbẹ́yín tí Israel DMW tó sì ti fi jáde sójú òpó ayélujára. Davido nlo wa je ko di mimo wi pe fun agbelewo kan oni Israel nlo mo tin jo si orin ohun eleyi to sesi yo boro soju opo idi abajo to nfi yo kuro ninu aka orin eleyi to ngbe jade esun nlo waye laarin igbodo nro sokan eleyi to mi arin ore mi nu mejejo nlogbologbo akorin omo orilede Senegal to fi le America se bugbe ni to tu je olugbe orin jade Akon nlo ti salaye idi to fi je wi pe whiskey di gaga lo nna won gan lodun 2008 to nse koyin si olorin takansu fi omo le Canada ni Drake o je ko di memo wi pe idi abajo to nfi mu whiskey di ngba na o nloro to ni se pelu owo nipa fi fowo si ohun nigba to nsoro ninu iforojewo kan pelu di shade room Akon je ko di memo wi pe Drake eni to je olorin to se njibo nigba na nlo nbere million kan owo dollar ko to di wi pe o nle bo n to po ati wipe whiskey di ni titi re in lo moro ti e ni eso pele te jo ngagbon ko ngo to le bowo lu e ko n file de wipe o n fa whiskey di mora lati pase ile orin ti banki w gbe kale leyin to n ti ri gudugudu meje ati yaya mefa to n se ni ile orin lakoko to n se abewo sorilede nigeria o gboriyin gidigidi fun banki w fun sise awari ati itoju whiskey lati le je ki ogo re ko tan kari aye ka o fi kun wipe afọwọsowọpọ ohun n lo ti ṣeranlọwọ fun olorin naa lati le ba awọn akẹgbẹ nla nla to pọ nilẹ America ati ni gbogbo agba nla aye. Eyi ni iroyin awọn amuludun lori iroyin aṣalẹ wa fun toni Adegboye Gala ni loko mi.
1: Labala iroyin ere idaraya wa fun ti aṣalẹ toni orilẹ-ede Spain lo ti wo asekagba ninu idije ifeya agba nla aye eleyi to n lọ lọwọ bayii lẹyin to ti fi ajo orilẹ-ede France pẹlu aami ayo meji sodo ninu ipele to kangun si asekagba lakọkọ to waye lale ana ewe orilẹ-ede England ni o mo kojo orilẹ-ede Argentina ninu ipele to kangun si asekagba ẹlẹkeji eleyi ti o waye lale oni naa emba gbegba oroke laarin orilẹ-ede England ati Argentina ni o lọ kojo orilẹ-ede Spain eleyi to n ti yan yọ si ipele asekagba ninu idije ifeya agba nla aye tọdun yii. Patience Olusegun lo tu royin for lajin oyita lo mo se ti gboyin ise wa oni dise o daro.

0: tún bẹ̀rẹ̀. Mo lè ṣaláì mọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi.
1: Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
0: Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ̀ ẹ̀ kan lásán, àrẹ kan kò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
0: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mánigbàgbé.
3: Lọ́pọ̀ ìgbà, àwọn èèyàn kì í mọ bí dátà wọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa, jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
4: Yéè, mo gbé o. Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣí máa ti tán.
3: Ṣé mi ò sọ fún ẹ?
4: Jára ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
3: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
4: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
0: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo lè ṣaláì mọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi.
1: Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
0: Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ̀ ẹ̀ kan lásán, àrẹ kan kò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
0: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe

0: wípé irú ayọ̀ la ó máa gbọ́ ní àgọ́ àwọn olódodo. À ń kèyí káàbọ̀ sórí ètò yìí, ètò irú ayọ̀ èyí tí ìjọ St. Paul's United Church of Kirubim and Seraphim tó wà lẹ́yìn ṣèbí òkè méjì community nílùú Àkúrẹ́ ṣe onígbọ̀wọ́ ẹ̀. Ìránṣẹ́ Ọlọ́run àlùfáà àti ajínrere dáadáa Ọpẹyẹmí ni Ọlọ́run a máa lò fún wa nínú ọ̀rọ̀ rẹ̀. Ẹ jẹ́ ká farabalẹ̀ bí a ti ń gbọ́ ọ̀rọ̀ yìí náà.
1: Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run.
2: Hallelujah.
1: Bàbá wa àti Ọlọ́run wa Ọlọ́run láéláé olúwàgbà ọpẹ́ wa. Ẹ̀mí mímọ́ olúwàgbà ọpẹ́ wa. Atóbi jù olúwàgbà ọpẹ́ wa. Ọlọ́run ọ̀rọ̀ àti iyì olúwàgbà ọpẹ́ wa. Gbogbo ẹ̀ṣẹ̀ Ọlọ́run dáríjì. Lásàlẹ̀ yìí olúwàsọ̀kalẹ̀ wa. Olúwàfi àánú rẹ̀ hàn. Yàrá wa agbára rẹ̀. Bẹ́ẹ̀ ló máa rí. Jésù olúwa wa.
2: Ní orúkọ Jésù.
1: A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore ọ̀fẹ́ mìíràn tó tún fún wa lọ́sẹ̀ yìí. Fún ọ̀rọ̀ Ọlọ́run tí à ń gbọ́ lórí afẹ́fẹ́ lórí ìkànnì yìí látinú ìjọ Kérúbù àti Séráfù oníṣọ̀kan United Church of Kérúbù and Séráfù Organization ẹ̀ka ti bàbá mi ẹni ọ̀wọ̀ dúró jayé adéretí látinú ìjọ ìró ayọ̀ ní ìlú Àkúrẹ́ látinú ọmọ yín ìránṣẹ́ yín àlùfáà Ọlọ́run. Ọ̀rọ̀ Ọlọ́run tí à ń gbọ́ yìí àkórí rẹ̀ èyí tí à ń bá lọ náà wípé iṣẹ́ àpọ́stélì nígbà tí à ń kà á látinú ìwé ìfihàn orí kejì bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ ìkejì sí ìkẹ́ karùn-ún ni màá tún kà lọ́sẹ̀ yìí gẹ́gẹ́ bí mo ti ń kà lọ́sọ̀ọ̀sẹ̀ fún wa. Ibẹ̀ láti ti mú ọ̀rọ̀ yìí wá láti ẹpísódù yìí tó kà báyìí pé orí kejì ẹsẹ̀ ìkejì wípé èmi mọ iṣẹ́ rẹ àti làálàá rẹ àti sùúrù rẹ àti bí ara rẹ kò ti gba àwọn ènìyàn búburú àti bí ìwọ ti dán àwọn tí pe ara wọn ní àpọ́stélì tí wọn kì í sì ṣe bẹ́ẹ̀ wò tí ìwọ sì rí i pé èlékè ni wọn tí ìwọ sì farada ìyà àti nítorí orúkọ mi tí tí àárẹ̀ kò sì mú ọ ṣùgbọ́n èyí ni mo rí wí sí ọ pé ìwọ fi ìfẹ́ rẹ ṣáájú sílẹ̀ nítorí náà rántí ibi tí wọ́n gbé ti ṣubú kí o sì ronúkúwàdà kí o sì ṣe iṣẹ́ rẹ ṣáájú bí kò ṣe bẹ́ẹ̀ èmi ò tọ́ wá èmi ò sì sí ọ̀pá fìtílà rẹ kúrò ní ipò rẹ bí kò ṣe pé ìwọ bá ronúkúwàdà.
2: Hallelujah.
1: Lọ́sẹ̀ tó kọjá a ṣàlàyé fún wa àpọ́stélì gẹ́gẹ́ bí àwọn ẹni tí a rán láti dá iṣẹ́ láti bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ tàbí láti gbó nǹkan tuntun tàbí nǹkan pàtàkì kalẹ̀ láti fún ìmúdúró fún ìgbédìde àwọn ènìyàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Lọ́sẹ̀ yìí a ó tún tẹ̀síwájú kí lohun tí a wá fẹ́ gbé yẹ̀wò lọ́sẹ̀ yìí òun náà ni wípé èké àpọ́stélì èké láàrin àwọn àpọ́stélì àwọn èké àpọ́stélì. Ẹ jẹ́ ká wo nǹkan tí ìwé Máàkù sọ fún wa. Máàkù 1:16 ẹ̀ka.
2: Bí ó sì ti ń rìn létí òkun Galilee. Orí Simoni àti Andrew alákùnrin rẹ̀. Wọ́n sọ àwọn wọn sínú òkun. Nítorí wọ́n ṣe apẹja. Jésù sì fún wọn pé. Ẹ máa tọ̀ mí lẹ́yìn.
1: Èmi
2: ò sọ yín di apẹja ènìyàn.
1: Ó ti da. Ẹ dúró díẹ̀. Ó ní ẹ máa tọ̀ mí lẹ́yìn. Ibi tí Jésù ti bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí àpọ́stélì àgbà láti máa yan àwọn àpọ́stélì àwọn ọmọlẹ́yìn nìyẹn orí wọn níbi tán ti ń ṣiṣẹ́ òòjọ́ wọn ó ní ẹ máa tọ̀ mí lẹ́yìn èmi yóò sọ yín di ẹ kàwé yẹn síwájú ó tún rí àwọn mìíràn
2: lójú kan náà wọ́n sì fi àwọn sílẹ̀ wọ́n sì tọ̀ lẹ́yìn
1: ó tún ń lọ síwájú
2: orí jákọ́bù
1: ọmọ sébédè
2: àti arákùnrin rẹ̀ wọ́n wà nínú ọkọ̀
1: wọ́n di àwọn pẹ̀lú sébédè bàbá wọn Jésù tún bá wọn pàdé ó tún wípé ká máa tọ òun lẹ́yìn bí ó ti pè wọ́n ṣùgbọ́n bó ti pè wọ́n yẹn bẹ́ẹ̀ náà ó pè wọ́n pé 12 wọ́n fìgbà kan jẹ́ 120 wọ́n fìgbà kan padà sí 70 ṣùgbọ́n àwọn 12 yẹn ní pàtàkì nínú àwọn 12 tó ṣe pàtàkì yẹn ẹnìkan náà wà nínú wọn tó jẹ́ èké àpọ́stélì
2: hallelujah.
1: Ẹ jẹ́ káwọn nǹkan tí Matthew 26 sọ Matthew 26:14.
2: Nígbà náà. Ni ọ̀kan nínú àwọn 12.
1: Ọ̀kan nínú àwọn 12.
2: Tí a pè ní Judas Iscariot. Àwọn olórí àlùfáà lọ.
1: Ó tọ̀ wọ́n lọ.
2: Ó wí pé. Ẹ̀yin ó fi fún mi.
1: Kílẹ̀ ẹ máa fi fún mi.
2: Èmi ó sì fi lé yín lọ́wọ́. Wọ́n sì bá ṣe àdéhùn.
1: Ọgbọ̀n owó fàdákà.
2: Láti ìgbà náà. Wọ́n sì ti ń wá ọ̀nà láti fi lé.
1: Ẹ gbọ́. Gbogbo ọ̀rọ̀ Ọlọ́run tí Jésù sọ gbogbo ìwàásù rẹ̀ gbogbo ẹ̀ ni Judas gbọ́ ṣùgbọ́n nítorí pé ó jẹ́ èké àpọ́stélì ó dẹ̀ bá Jésù rìn tó lónìí àwa tí à ń gbọ́rọ̀ yìí àwa ìránṣẹ́ Ọlọ́run ni mo fẹ́ bá sọ̀rọ̀ jù ìránṣẹ́ ọlọ́run yẹn kìí ṣe àwọn àlùfáà nìkan, ṣùgbọ́n àwa evangelist, àwa alàgbà nínú ìjọ, àwa ọ̀gá akọrin, gbogbo àwa ọmọlẹ́yìn Jésù, ìránṣẹ́ ọlọ́run ni wá. Ǹjẹ́ o kì í ṣe èké láàrin àwọn apostéèlì? Ẹni tó gbọ́rọ̀ Kristi, ẹni tó mọ bí Kristi ṣe rìn, ẹni tó bá Kristi rìn, ó bá Kristi ṣiṣẹ́ nínú ohun gbogbo pátápátá ló ti bá Kristi rìn. Ṣùgbọ́n síbẹ̀ èké apostéèlì. Yes, ẹ jẹ́ káwọn nǹkan tí ìwé àwọn ọba, ìwé àwọn ọba ìkíní orí kejìdínlógún ẹsẹ̀ ogún. Yes, yes.
2: Bẹ́ẹ̀ ni Ábù ránṣẹ́ sí gbogbo àwọn ọmọ Ísírẹ́lì.
1: Ó ránṣẹ́ sí wọn.
2: Ó sì kó àwọn wòlíì jọ sí orókè Kámẹ́lì.
1: Yes.
2: Èlíjà sì tọ gbogbo àwọn ènìyàn náà wá.
1: Yes.
2: Ó sì wípé.
1: Ó wípé.
2: Yóò ti pẹ́ tó tẹ̀yìn, yóò fi máa ṣiyè méjì.
1: Yes.
2: Bí Olúwa bá ní Ọlọ́run.
1: Bí Olúwa bá ní Ọlọ́run.
2: Ẹ máa tọ̀ lẹ́yìn.
1: Ẹ máa tọ̀ lẹ́yìn.
2: Ṣùgbọ́n bí Bábélì náà bá ní ẹni tẹ́ ń tọ̀ lẹ́yìn.
1: Mo bá jẹ́ Bábélì, Báàlì náà lẹni tó yẹ kẹ́ ẹ tọ̀ lẹ́yìn. Yes.
2: Àwọn ènìyàn náà kò sì dá lóhùn ọ̀rọ̀ kan.
1: Ẹnikẹ́ni nínú wọn kò dá owó. Elijah ló ń sọ̀rọ̀ ńbẹ̀ gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run, bí Kristi ti jẹ́ ọmọ Ọlọ́run, bó ti jẹ́ àwòrán Ọlọ́run, bó ti jẹ́ ọwọ́ ọ̀tún, bó ti jẹ́ agbára Ọlọ́run. Yes, yes. Ẹ kàwé náà.
2: Elijah sì wí fún àwọn ènìyàn náà pé.
1: Ó wí fún wọn pé.
2: Èmi àní èmi nìkan ṣoṣo.
1: Lókù
2: ní wòlíì Olúwa.
1: Lókù ní wòlíì Olúwa.

0: pastor ule kilo de to le ku won ni pastor pastor rederede kilo de to je pe aje ti fu rederede ni won fi qualify won e ka we yan siwaju
1: ki won ki o si yan egboro akomalu kan fun ara
0: won o elija wa wi pe e je ki won yan egboro akomalu kan fun ara won e je e dro de nbe e je ka tu won kan ti se awon apostle to so nitori akoko wa tori akoko wa ise awon apostle uri ketala e ka latese ikerin yes nje
1: bi won ti ran won lo lati owo emi mi
0: won ran awon apostle gidi lo lati owo emi mi mo
1: won so kale lo si selukai
0: yes
1: lati ibe lo
0: yes
1: won si wo ko lo si kipru
0: yes
1: nigba ti won si wa ni salami
0: yes
1: won si wa so oro olorun ni sinagogo
0: awon apostle gidi n wa so oro olorun yes
1: won si ni johanu pelu fun iranse won
0: johanu se iranse won
1: nigba ti won si la gbogbo erekusu jade de papo
0: yes
1: won si ni okunrin kan
0: won ri okunrin kan
1: oso wo ni eke
0: e tun wa wo nkan ti bible so won tun wa ri oso okunrin kan oso ni woli eke kilode ti won pe ni oso kilode ti won pe ni woli kilode ti won pe ni eke gbogbo eyin eke arakunrin akoko ni yi fun yin lati yi pada awon nkan kan tun wa ninu aye awon imo yi ati woli bali ati elimo oso kilo wa ninu aye won tori pe lona akoko won ni ise woli lowo the appearance at times looks as a prophet look won appearance won ri bi iranse olorun sugbon taba to won gba miran awon appearance won a tun ri bi appearance eleke iro wa lowo won appearance won nigba to ba so dun ogun appearance won nigba to ba se mole awon na tun wa nbe yes nkan keji ni wipe ise orisa wa lowo won ti ki se se olorun ise orisa nkan okuku o wa lowo won nkan keta ni pe won farajo olorisa won farajo iranse olorun they are like chameleon idi ni yan ti bible so pe oso woli eke bible pe ni oso woli eke nkan miran to tun wa lowo e na ni wipe o je oso be na la awon okunrin won yen 450 men won je woli won de tun je ti bali iwo na ki lo wa lowo re ki lo mu mo ise iranse àwọn èké wòlíì wọn a máa yalé aláwoyalé oníṣègùn àwọn èké wòlíì wọn a máa ní nǹkan kọ̀ọ̀kan àwọn èké wòlíì wọn kì í fi ọlọ́run ṣe bí kọ̀ọ̀kan wọn ìtàmìnà tí wọn sì wípé ẹni tí ó jókòó níbi kọ̀ọ̀kan ọ̀gá ògo ni yóò máa gbé abẹ́ òjìji olódùmarè ibo ló jókòó sí gẹ́gẹ́ bí ìránṣẹ́ ọlọ́run ǹjẹ́ ọlọ́run ní ibi ìkọ̀kọ̀ rẹ ìwọ ọ̀gá akọrin ìwọ ọmọ ẹ̀yìn ìwọ assistant pastor ìwọ evangelist ìwọ sunday school teacher àti gbogbo wa ní ipòjípò tó wù kí a lè wà ìwọ àgbà nínú ìjọ ìwọ ọmọdé nínú ìjọ ìwọ tí o ṣẹ̀ darapọ̀ ìwọ tí o ti pẹ́ ńbẹ̀ ìwọ tí a bí síbẹ̀ ṣé o kì í ṣe èké ṣé o kì í ṣe oṣó ẹlòmíràn ó ń wá sínú ìjọ torí ìránṣẹ́ ọlọ́run láti bí ṣubú ẹlòmíràn ó ń wá sínú ìjọ kan wá èké ni kò wá tọkàntọkàn ó ń wá bí àgbàrá tó kàn wó bi tó máa gbórí létí ò níbi kankan tó ń lọ tó lè wólé tó lè ṣe torí náà mo rọ̀ ní àṣálẹ̀ yìí ṣé o kì í ṣe èké wòlíì wọ́n wá bá wòlíì yìí pàdé oṣó èké wòlíì elimo oṣó nítorí pé bẹ́ẹ̀ ni orúkọ rẹ̀ ṣe ń jẹ́ tabadẹ̀ wo nǹkan tí ìwé matthew 7:15 sọ bí ó wípé jésù fúnra ẹ̀ ló ń sọ̀rọ̀ ńbẹ̀ ó ní ẹ̀ máa kíyèsí àwọn èké wòlíì tí ń tọ̀ yín wá ní àwọ̀ àgùntàn ṣùgbọ́n apanijẹ́ ìkòókò ni wọ́n èso wọn ni ẹ̀yin òfin mọ̀ wọ́n ẹ̀yin ènìyàn ẹ máa so èèyàn máa ká èso àjàrà lórí ẹ̀gún ọ̀gàn tàbí ọ̀pọ̀tọ́ lórí ẹ̀wọ̀n bí torí náà by their fruit you can be able to know them torí náà mo rọ̀ ọ́ lónìí irú èso wo lò ń so tó lè fi ọ̀wọ̀n késo tí o bá ń so òun ló máa jẹ́ ká mọ irú ẹni tí ìwọ náà jẹ́ torí náà mo rọ̀ ọ́ lónìí àwa ìránṣẹ́ ọlọ́run mo rọ̀ wá ẹ jẹ́ ká ronú ara wa wò ẹ jẹ́ ká wò nǹkan tí ìwé máàkù sọ ìwé máàkù orí kẹtàlá ẹ̀ka láti 22.
1: Nítorí àwọn èké kristi
0: àti
1: àwọn èké wòlíì yóò dìde
0: wọ́n
1: sì fi àmì àti ohun ìyanu hàn
0: ọ̀pọ̀lọpọ̀ ti àmì àti nǹkan ìyanu
1: tó bẹ́ẹ̀ bí ó ṣe
0: yes
1: wọn ìbátan àwọn àyànfẹ́ pàápàá
0: wọn ní agbára wọn á tún tan àwa àyànfẹ́ ẹ jẹ́ ká yí padà.

0: àwa ọmọ ọlọ́run ẹ̀jẹ̀ ká yí padà, àwa ni kọ́sítọ́mà wòlíì, àwa náà ti ni kọ́sítọ́mà àwọn aráabí, ẹ̀jẹ̀ ká yí padà ní ọ̀nà kọ́nà tí a lè gbà, ní ọ̀nà kọ́nà tí o lè máa gbà. Ẹ kàwé yẹn síwájú.
1: ẹ kíyèsára
0: wo.
1: mo sọ ohun gbogbo fún yín tẹ́lẹ̀.
0: Ohun gbogbo ni Kristi ti sọ fún wa tẹ́lẹ̀. Ẹ jẹ́ ká wá kíyèsára, ká wá yẹ ara wa wò. Mo rọ̀ ọ́ lónìí gẹ́gẹ́ bí o ti ń gbọ́rọ̀ yìí, lọ kíyèsára. Gbogbo ibi tí o bá ti jẹ́ eléke, lọ ṣe àtúnṣe ọ̀nà rẹ. Apostle la pè ọ́ nínú ilé yẹn, má jẹ́ eléke. Ìránṣẹ́ Ọlọ́run la pè ọ́ ládùúgbò, má jẹ́ eléke. Òkéde tán làárọ̀, ó da ìrọ̀lẹ́, ìwọ ló tún ṣèpè eléke. Òkéde tán làárọ̀, ó da ìrọ̀lẹ́, ìwọ náà ló tún dá ìjà sílẹ̀ láàrin àwọn arákùnrin. Eléke ni ọ́. Torí náà, gbogbo ọ̀nàkọ́nà tó fi lè gbà tó lè jẹ́ eléke, lọ yí padà. Ẹ jẹ́ gbàdúrà. Ọlọ́run bàbá, Ọlọ́run ọmọ, Ọlọ́run ẹ̀mí mímọ́, a gbé ọga olúwa ọpẹ wa, ẹ̀mí máa gba ẹ̀yàn wa, gbogbo ẹ̀sìn Ọlọ́run dáríjì, agbára láti bá ọrìn olúwa gbé wọ̀ wá, agbára láti ṣèfẹ́ rẹ olúwa gbé wọ̀ wá. Gbogbo ẹni tí o fẹ́ yí padà tí ẹran ara ò jẹ́, agbára ọ̀run ó yá gbé wọn wọ̀, ẹ̀mí tó ò fi ní ṣòfò, tèmi náà ò fi ní ṣòfò, ó yá gbà á. Gbogbo ẹni tó lóun fẹ́ sọ ayé wa di òfo, irú ẹni bẹ́ẹ̀, Ọlọ́run kó yà wá yà wá, kárí àánú gbà, kárọ́ wá agbára Ọlọ́run, kárí ìyanu Ọlọ́run. Bẹ́ẹ̀ ló máa rí. Bó àdúrà Jésù Olúwa wa, àmì àmì àmì lórúkọ Jésù.
2: Gbàgbọ́ wípé Ọlọ́run ti bá ayé yín pàdé nípasẹ̀ ọ̀rọ̀ náà. Èyí náà lè bá wa jọ́sìn nínú àwọn ìpàdé àdúrà wa tàbí lọ́jọ́ ìsinmi. Ìjọ St. Paul's United Church of Caribbean Seraphim wà ní ẹ̀yìn ṣe bí ní òkè méjì community. Bẹ́ẹ̀ bá ti wọlé láti ilé epo North West, ẹ béèrè ìjọ CNS Èrò Ayọ̀. Ibẹ̀ lọ́lọ́run ti ń dábìrà fún àdúrà, ìbéèrè tàbí ìtọ́ni. Ẹ máa pe bàbá àlùfáà àti ajíhìnrere dàda Ọ̀pẹyẹmí sórí nọ́mbà yìí 08060757895. Ẹ gbọ́ nọ́mbà yẹn lẹ́ẹ̀kan sí 08060757895. Àláfíà Olúwa kò ní fi wálẹ̀ o.

0: ẹkú dédé àkòyé ṣe láfíà lẹwà ṣe láyọ láyọ mo dé báyìí mbọ lẹwà tẹ ti fẹ máa gbọ alẹ ni èyí tí àgbà ìṣègùn bílẹ̀ ni tó ṣe agbátẹrù fún yẹn ni aláàjì àgbà bàbá aláàánú wọn ní kí n sówó wọn ní kí n sọmọ wọn ní kí n sálùbáríkà bàbá ọrọ. Àwọn tó ń ṣẹlẹ̀ káàkiri ayé là ń papọ̀ tá a fi ń sọ bí dúnìyàn ṣe rí fún yín lórí ètò. Gbogbo ọgbọ́n tẹ bá sì ń kọ́ ẹ máa fi pamọ́ sí apá òsì kẹ́ ẹ lè bá a fi kọ́ ẹlòmíì. Sunday Akànjí Adélónkè yín ẹ̀lẹ́m̀bẹ́ o. Nọ́mbà ilé iṣẹ́ tó ràn wá níṣẹ́ tí ẹni a máa sọ kó sì máa jó yín gbọ́ àti wípé gbogbo ń tẹ bá rí dè mú ń bẹ̀ kó ṣe láǹfààní. Nọ́mbà yìí sì lọ́wọ́ ilé iṣẹ́ náà ẹni tí ó sì gbé ni aláàjì àgbà bàbá aláàánú 08063 970829 08063 970829. Ṣèrántí ọmọ ilẹ̀ Badagry kan tọ́ralẹ̀ sí cemetery níbi tí a ń sìnkú sí lórí bẹ́rì kan tó wà ní cemetery yìí ọ̀pọ̀lọpọ̀ òkú ni a ti sí sórí ilẹ̀ náà ni wọn bá tabẹ̀ fún ní bẹ̀ sí ń já yẹpẹ̀ tó sì fà á àwọn ọmọ onílẹ̀ lọ́ta fún wípé wọn ò lóbẹ̀ mọ́ àwọn ẹ̀gán sì ti gbabẹ̀ wọn ò lóbẹ̀ mọ́ lóòótọ́ ṣùgbọ́n àwọn òkú kan ti wà ní ọdún mẹ́wàá ọdún márùndínlógún ogún ọdún tí wọn ti sè sí cemetery tá à ń sọ náà. Ìgbà tí wọ́n mọ̀ ṣánbẹ̀ tí wọ́n wúge ìrókò wúgbá wú àwo wú kòkó bá bá aṣá sùn ni a bá fi téèpù wọn fún 60x1 kan wọn ṣáà talẹ̀ fún ọkùnrin tá à ń sọ yìí. Wọ́n bá lẹ ọrọ̀ àsímẹ́ǹtì lọ́wọ́ wọn. Wọ́n fi rọ́pọ̀n wọ́n pọ́nrọ́ wọ́n gbé dọ́kúmẹ́ǹtì kan léwọ́ rẹ̀. Wọ́n ní kó ti wọ́ bọ̀ ni a bá gbowó ribiribi lọ́wọ́ rẹ̀. Òun ralẹ̀ tán. Wọ́n bẹ̀rẹ̀ sí ń jápé yẹ̀pẹ̀ àtòkúta sí. Wọ́n bá fẹ̀ kan ó fìlì gbogbo lẹ̀ òkú tí ń bẹ lábẹ́ ilẹ̀ ń kò wú wọn ọkàn fẹ̀ kan fìlì wọn. Ọjà kúta ọjà gráfò kò ṣe foundation ilẹ̀ kankan ń bẹ̀ o. Ohun tó ṣe ni pé ó fò kúta ó tẹ gbogbo ẹ̀bọ́nú àwọn sàárè òun ni wọ́n kúkú ni wọ́n ṣe kíni ni wọ́n bá kan kéré orí rẹ̀. Ẹni tó sì ń ṣe lórí ibẹ̀ ni pé ń ta mọ́tò. Ọ̀pọ̀rọ̀ ká máa ta mọ́tò kò nílò wípé a ṣẹ̀ṣẹ̀ ń ṣe foundation à ń kọ́ gbá kọ́ àwò. Gbangba wálíà ló ti máa wọkọ̀ wọ́n sì máa nù ń jojúmọ́. Àwọn ọkọ̀ tí ń lọ rèé kó láti ìlú Òyìnbó tí wọ́n kò dé pọ̀tù ibẹ̀ ni lọ máa já wọn sí. Àwọn tòkúbọ̀ tó lé ńlẹ̀ ni ọkọ̀ tó jẹ́ pé salẹ́sà inú rẹ̀ ńgbọ̀ bá ti kọ́ kọ́rọ̀bọ̀ omi ọmọ jáde látẹnu rẹ̀ lẹ́yìn.
1: O ta ko jo lu ko do. Iṣẹ́ ọwọ́ àwọn ará bíi ti ń sọmọ ológo dọmọ olófoni.
2: Ó yá tètè.
1: Tọ ẹni tọ́lọ́run kó kọ́kọ́rọ́ ìtúsílẹ̀.
2: Lé lọ́wọ́.
1: Alhaji àgbà bàbá aláàánú spiritual.
2: Ọkùnrin dandan.
1: Èyíkéyìí àìsàn ara.
2: Ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ tàbí ọlọ́jọ́ pípẹ́.
1: Bọ́mí sànfẹ́.
2: Àṣírí bíbò.
1: Ẹ̀yọ́nú ẹ̀bẹ̀ àwọn àgbà.
2: Bàbá aláàánú kájú ẹ̀.
1: Ẹ̀yọ́nú
2: àgbàlú.
1: Kò sẹ́ni
2: tí
1: òye
2: oyún ìjọ àṣírí bíbọ̀
1: àtúndì àṣínà
2: ó yá lọ́dọ̀ ẹni tí àlàfiran
1: ẹ máa pàdé bàbá aláàánú aláàjì àgbà
2: lọ́jọ́jọ́ wednesday
1: thursday àti friday nílùú àkúrẹ́
2: ńlá fẹ́jọ
1: sọ fọlọ́kadà pé
2: ilé bàbá aláàánú
1: ìdí mango lókè ọgbà ló ń lọ
2: saturday and sunday
1: ẹ lè rí bàbá aláàánú
2: ní nagod plaza opposite àlàáfíà hotel
1: ìlú àwọ̀
2: ọjọ́ monday and tuesday
1: ẹ rí bàbá aláàánú
2: ní bakusa street
1: opposite ilé ìyá bakusa
2: ìlú ọ̀rẹ́
1: telephone
2: 006 397 0829.
0: Èyí ni láti sọ fẹ́yìn tí ẹ̀gbọ́n ìlú mẹ́ta péré lẹ́tì lè rí ọ́fíìsì bàbá aláàánú aláàjì àgbà yàtọ̀ sáwọn ìlú mẹ́tẹ̀ẹ̀ta tá a bá rẹ́ni tó sọ fún yín wípé aláàjì àgbà bàbá aláàánú ń bẹ ńbẹ kan ọ̀nbẹ nígbà ńbẹ láwo ìrọlọ́bàdé ìlú àkọ́kọ́ ní ìlú àkúrẹ́ ọjọ́ wednesday thursday friday sì lẹ lè rí wọn lákùrẹ́ olóyè mẹ̀kún ibikíbi tẹ́ ẹ bá gbà wọ́n ìlú àkúrẹ́ ẹbẹ̀rẹ̀ Lafẹ́ Junction láti Lafẹ́ Junction yìí ẹ bá wọn lọ́kadà tó wà ní Lafẹ́ Junction ẹ bá wọn sọ̀rọ̀ wípé kí wọn ó gbé yín dókè ọgbà nídìí mango lọ́dọ̀ aláàjì àgbà bàbá aláàánú dódò lọ́sàn-án ó sọ lágbára olódùmarè ìlú kejì ni ìlú ọ̀rẹ́. ìlú ọ̀rẹ́ nípínlẹ̀ Ondo ẹbẹ̀rẹ̀ ilé ìyábàkùsà tó wà ládùúgbò Bàkùsà nílùú ọ̀rẹ́ ọjọ́ Monday àtọjọ́ Tuesday ọjọ́ méjì ẹ láàrin ọ̀sẹ̀ ni wọ́n ń lò mọ́ nílùú ọ̀rẹ́ ibẹ̀ lẹ sì ti rí bàbá láàánú nílùú ọ̀rẹ́ o ẹ mọ́ gbàgbé ìlú kan tó kù nílùú ọ̀wọ̀ nípínlẹ̀ Ondo Saturday àtọjọ́ Sunday ǹjọ́ méjèèjì ń lè rí wọn nílùú ọ̀wọ̀ ní Nagot Plaza ní dojúkọ ilé ìtura Lafayette Hotel kò pé méje tẹ bá ti débẹ̀ àbùṣebùṣe ẹ rí láti Àkúrẹ́ tó délùú ọ̀rẹ́ ọ̀rẹ́ tó fi délùú ọ̀wọ̀ kò síbi tí ọwọ́jà bàbá láàánú òde nípínlẹ̀ Ondo nọ́mbà kan ṣoṣo sí lọ́wọ́ ọ̀dọ̀ Alhaji àwọn òní PA tí ó gbé o ọwọ́ bàbá láàánú fúnra wọn Alhaji àgbà ọwọ́ ìní ọ̀bọ̀ sí fóun kó yòówù tẹ bá fẹ́ bèrè ayé òní ṣe wá ṣe báláṣebò lọ ẹ pé Alhaji àgbà bàbá láàánú lórí nọ́mbà yìí 08060 97 0829 wọ́n ń pè kínní kan ní ìyọnu àgbàló. Mo ní àwọn àlàyé kan kékeré lórí rẹ̀ ìyọnu àgbàló tí mo ń ṣàlàyé ń parẹ́ o ní o. Fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ wá sí àgbàlá iléeṣẹ́ bàbá láàánú Alhaji àgbà kan ṣe ìyọnu àgbàló kan ti wà nílẹ̀ fún yín. Bàbá ti ń jí ta bá ń sùn ẹ̀jẹ̀ á máa gbàdúrà kọ́nà mọ́ jẹ́ kórí olórí kí wọ́n gbàṣe wá ṣe. Òdìgbà tí èèyàn bá níṣòro kó tó ní ìyọnu àgbàló yìí lọ́wọ́ wọn ṣàlàyé tí ó gún mọ́ lórí rẹ̀. Torí àwọn ayé tẹ rí òun ọ̀fẹ́ kárẹ rò ká sọ àforí ẹni ayé ọ̀fẹ́ ká ṣiṣẹ́ ká jèrè ń bẹ ayé ò sì fẹ́ ká kọ́lé bí pé ká sin kọ́kọ́rọ́ kò ní. Ayé ọmọ fẹ́ ká lọ́mọ láyé lẹ́yìn ìgbéyàwó ọ̀pọ̀lọpọ̀ ní wojú ọmọ ayé ọ̀fẹ́ kí ara mọ́tò wọn ò tí ẹ̀ fẹ́ ká ní promotion lẹ́nu iṣẹ́ bí pé ká wà ń rà kíkan ni. Ẹ wá rí gbogbo ntá ńlá kọjá nílé dúnìyà yìí gan. Mo fẹ́ sọ fún yín pé ǹjẹ́ ẹ mọ̀ wípé èèyàn nílò ẹ̀yọnú àgbàló. Kí ni wọ́n ń pè lẹ́yọnú gan fúnra ara rẹ̀ kí n kọ́ ń ṣàlàyé nípa ẹ̀yọnú fún yín. Ẹni tán ló ń bá yọnú sí ọ̀nà rẹ̀ ó gíyá ohun gbogbo tó bá sì dáwọ́lé yóò mọ̀ lọ síwájú ni kò ní wá sẹ́yìn. Ẹ bá ń gbọ́ wípé ẹnìkan ń lo ẹnìkan ń ta ó ṣe é ta ẹnìkan ń lò ó ń kàn ó ń ṣílẹ̀kùn. Ẹ yọnú ayé ń lórí gbà. Bẹ́ẹ̀ bá sì rí ìyọnú Ọlọ́run kò yàtọ̀ sí tayé ọ̀kan náà ni ayé àní kárí ilé ayé kárí gbé tá a bá ń bẹ lókè rùpẹ̀ kárí dúnìyà yìí ká ìlògbà rè. Ìdí nìyí tí Alhaji àgbà bàbá láàánú tí wọ́n fi gbé àkànṣe ètò kan kalẹ̀ fáwọn tó bá wá sí ọ́fíìsì wọn. Ilé ìtọ̀ ọ̀hún kí lọ sí ìdálé lórí àkọlé wọlé àfẹ́tọ̀ náà ni ẹ̀yọnú àgbàló. Wọ́n ní agbélo àgàló àgàló gàràgà kò jẹ́ ká mọ bí ayé ń rè. Ọ̀rọ̀ ẹ̀yọnú àgbàló yìí ń ṣe ló dàbí ilé iṣẹ́ àbáwọn ilé iṣẹ́ awakọ̀ tí wọ́n ń ṣe ìṣọ́ránsì ni bẹ́ẹ̀ bá nílé iṣẹ́ wọn ó pé ìṣọ́ránsì cover ẹ̀ nítorí pé ń jọ́ tírú ọkọ̀ yìí tó bá láṣídẹ̀ǹsì bó sì jẹ́ wípé ilé iṣẹ́ ló pàdánù nǹkan kan wọn ó pé ìṣọ́ránsì cover ẹ̀.

0: ṣẹ̀wárí àkànṣe ètò tí wọ́n ń pè ní ìyọnú àgbàlo tí bàbá láàánú ẹ̀ tó ń ṣe fúnirúurú ènìyàn yìí tẹ̀ bá wá sọ́dọ̀ wọn. Owó lò fún iṣẹ́ ọwọ́, owó lò fọmọdé, ó sì wúlò fágbà kó wá sẹ́ni tí ò kọ yọ́ba àti ìjòyè ìlú ilẹ̀ gan. Ìjọba ò tètè fún ọmú promotion rẹ̀, ó sì ti díù fún owúlò fáwọn olóṣèlú láti jáwé olúborí. Ẹ ìyọnú àgbàlú Ọlọ́run jẹ́ ká yọ ìyọnú sí wa. Àwọn kan ń bẹ wọ́n wojú olúwa láti kúrò nípò àgàn. Owúlò fẹ́ni tí ọba fẹ́ travel out gan ṣùgbọ́n tí wọ́n bàjẹ́ kulẹ̀ pàdé. Àti ìrìn àjò lọ ló ọba owúlò fáwọn ọmọ míì tọ́já pé wọ́n ti náwó náwó ní ẹ́mbáṣì. Ọ̀rọ̀ a kò pé kí wọ́n ó fòǹtẹ̀lú àti rìnrìn àjò rẹ̀. Ọ́ dàbí pé tí wọ́n bá ti rí ìmísí ayé tí ń bẹ lára rẹ̀ kò ní lè jẹ́ kó tẹ̀síwájú bọ̀rọ̀. Ọlọ́run jẹ́ ká yọ ìyọnu sí wa. Ẹjọ́ ǹjẹ́ ẹ lè rí nọ́mbà yìí pé inú mi bá dùn kẹ́ẹ̀pẹ́ aláàjì àgbà bàbá aláàánú pẹ̀ ń bọ̀ lọ́dọ̀ wọn. Ọ̀rọ̀ ara ẹni kọ̀yà pàtì nítorí pé lọ́dún tuntun ọyẹ ká jí gìrì nínú ọdún tá a tún bọ́ sí ọyẹ káwọ̀ wípé kọyẹ kọ̀ wà lójú kan mọ́ bíi tèṣe. Rọra pè wọ́n lórí nọ́mbà yìí fi inú hàn wọ́n ṣàlàyé fún wọn. Bí nǹkan bá ti lọ àwọn kan wà tọ́lọ́run dà sáyé tọ́rán sáyé láti wípé kí wọ́n fún wa ní ìmọ̀ ọgbọ́n àtòyẹ láti tẹ̀síwájú ẹnìkan kì í gbọ́n tán o. Ẹ pé bàbá aláàánú aláàjì àgbà lórí 08063 970829. Mo ṣe ń ṣàlàyé nípa ìyọnú àgbàlo fún yín. Àwọn ọmọdé ìwòye tí wọ́n bá ń gba lórí ètò ayẹyẹ wọn ó pè kí ni ń jẹ́ ẹ̀yọnú àgbàlo. Àwọn àgbààgbà tó bá wà nítòsí ẹ̀sùn mọ́ wọn ẹ̀ pa sọ̀rọ̀ kan lórí ètò tí aláàjì àgbà tó ṣe ń gbọ̀ ọ́ fún. Báà mẹ́nu ń ba pàtàkì ẹ̀yọnú àgbàlo bó ṣe wúlò tó láyé ẹni. Láyé ìgbà àwọn bàbá ńlá wa kíní náà ń bẹ lára àwọn tí àwọn àgbààgbà ń lò kò síbi tọmọ wọn ó dé wọn mọ báláàánú pàdé ni. Lórí iṣẹ́ wọn ọjà ó tà wàràwàrà gbogbo nǹkan ó rí bó ti yẹ kó rí. Kọ́dà lẹ́yìn ìgbéyàwó àgàn kì í máa wọ́pọ̀ lásìkò ìgbà náà. Ṣùgbọ́n ńgbà táyé wa ń detò lóyìnbó wọ́n ti dorí nǹkan kodo ló fi rí bẹ́ẹ̀ nínú àṣà. Àkànṣe ètò tí wọ́n ń pè ní ẹ̀yọnú àgbáyé látọwọ́ aláàjì àgbà bàbá aláàánú jẹ́ ẹ̀mọ̀ wípé tẹ́ ẹ bá dọ́dọ̀ wọn àyẹ̀wò ni wọ́n kọ́kọ́ fi mọrú ẹ̀yọnú àgbàlo tẹ̀ nílò nítorí pé olórí jorí làwa ẹ̀dá ntọ́ bá hé lára mu o lè mọ́ bá bí lára mu. Àkànṣe ṣe àjò yìí bẹ́ẹ̀ bá sì lo bí ọlọ́run bá ti bá fi àmì sí àjẹpọ̀ parí wọ́n á fẹ́ pe àkíyèsí yín. Bẹ́ ẹ bá ti dọ́dọ̀ aláàjì àgbà bàbá aláàánú ẹ bèrè fún àkànṣe iṣẹ́ fún ẹ̀yọnú àgbàlú lórí ohun gbogbo tẹ ẹ bá bá wa. Ọ̀nà ó sì géyá iṣẹ́ lọ fẹ́ kọ́ fẹ́ gba kọ́ńtrààtì níbì kan ọmọ bó ṣe lè bọ́ sí lẹ́yìn ìgbéyàwó ayé ń retí ọmọ kò sí. Ẹyin tẹ́ ń gbìyànjú ẹ lọ fún ìmọ̀ràn lọ́dọ̀ aláàjì àgbà bàbá aláàánú. Àbẹ́yìn ọmọ wípé ẹni ayé bá yọnú sí ní ńlàlóyọ bí mo ti wí lẹ́ẹ̀kan báyé bá yọnú sẹ́dá ntọ́ bá fọwọ́ bà kìkì ajé ní ọjà sí. Ẹṣẹ́ púpọ̀ yín tí ẹ̀ ń gbà lórí ètò ẹgbẹ́ nọ́mbà aláàjì àgbà ìwọ náà tètè kàn sí wọn léni má jẹ́ kó pẹ́ jò nítorí pé ọwọ́ tó bá dilẹ̀ lè ṣe owó àṣẹ fún 08063 970829. Ọlọ́run mọ̀ jà bọ́ sí páńpẹ́ ayé.
1: Òun aláǹda fún kò lè dìbì kò lè dìṣù ṣùgbọ́n tó bá fi dọ́mọ èèyàn títí ayérayé kò lè já.
2: Ọ̀tákòjò olúkòdó iṣẹ́ ọwọ́ àwọn ará bíi ti ń sọmọ ológo dọmọ olófòní ó yá tètè tó ẹni tọ́lọ́run kó kọ́kọ́rọ́ ìtúsílẹ̀
3: lé lọ́wọ́
2: aláàjì àgbà bàbá aláàánú spiritual
3: ọkùnrin dandan
2: èyíkéyìí àìsàn ara
3: ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ tàbí ọlọ́jọ́ pípẹ́
2: promisan faith
3: àṣírí bíbò
2: ẹ̀yọ́nú ẹ̀bẹ̀ àwọn àgbà
3: bàbá aláàánú kájú ẹ̀
2: àgàgàyọ́nú
3: àgbàlú
2: sẹ́ńtì
3: òyẹ́kọ́ oyun ijo asiri bibo
4: atude asina
3: o ja lodo eni ti alafiran
4: e ma pade baba laanu alaji agba
3: lojojo Wednesday
4: Thursday ati Friday ni lu akure
3: in la fe junction
4: sofolo kada pe
3: ile baba laanu
4: ide mango loki ogba lo nlo
3: Saturday and Sunday
4: le ri baba laanu
3: ni na God Plaza opposite Alafia Hotel
4: lojojo Monday and Tuesday
3: le ri baba laanu
4: ni Bankusa Street
3: opposite ile ya Bankusa
4: ilu ore
3: telephone
4: 006 397 0829.
5: Àwọn àkókò kan wà nínú ayé wa tó jẹ́ mẹ́ni gbàgbé. Àwọn àkókò bẹ́ẹ̀ nílò èdìdí Eagle Original Aromatic Schnapps. Tá a bá bímọ, tá a bá ń ṣègbéyàwó, tá a bá ṣe àṣeyọrí, tá a bá ń ṣe àjọyọ̀ àwọn ọdún wa àti àwọn àkókò pàtàkì mìíràn nínú ayé wa. Ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà Eagle Original Aromatic Schnapps ló máa ń mú kí àwọn àkókò yìí ó dùn kó lárinrin. Ojúlówó ni àwọn àṣà wa, àwọn ohun àbáláyé wa jẹ́ ìyàsọ́tọ̀ tó ní ọ̀wọ́. Bẹ́ẹ̀ sì ni páálí Eagle Original Aromatic Schnapps jẹ́ ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà tó dáyàtọ̀. Páálí Eagle Schnapps Majesty ti wà báyìí pẹ̀lú àwọn àmì àti àpẹẹrẹ ìdánimọ̀ àṣà wa. Ṣe àjọyọ̀ ohun ọ̀tún pẹ̀lú ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà Eagle Aromatic Schnapps. Eagle Original Aromatic Schnapps, ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà. Intercontinental Distillers Limited ló ń ṣe é, kò sí fún ẹni tí kò bá ti pé ọdún 18. Má mu àmupara. Eagle Original Aromatic Schnapps, ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà.
6: Gbogbo etí tó ń gbọ́ mi níkàn nìyí. Pàápàá jùlọ ẹ̀yin ọmọ àtolùgbé ìlú Èsì. Ìmọ̀ àtàgbálùkù àrigidi àkókò nílẹ̀ yìí àti lókè òkun. Ẹ wá kájọ ṣàjọyọ̀ jẹṣọ ọdún yìí. Tí yóò wáyé lọ́jọ́ 16 oṣù keje láago 10 òwúrọ̀ ní ààfin olúmọ̀ ti àrigidi àkókò. Bẹ́tò ìjẹṣọ ọdún yìí yóò ṣe lọ rèé o. Gbogbo wa yóò parapọ̀ láàfin olúmọ̀ àrigidi àkókò fún ìwúre àti ìdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ẹ̀mí tó gbìn tó sì wù. Bá a ti ń fi ṣùjẹpo, a ó máa gbé àwọn àṣà àti ṣe wa lárugẹ. Ijó ìbílẹ̀ lọ́kọ̀ òjọ̀kan. Bẹ́ẹ̀ làwọn onílù ìbílẹ̀ àtakọrin yóò máa dá wa láraya. A ó máa jọ ijó ayọ̀ pẹ̀lú ìṣọ̀kan. Ibu ọlá fún dàgbàsókè ọjọ́ ọ̀la wa. Lẹ́yìn èyí ni a ó wa padà sáwọn agbègbè wa fún ayẹyẹ jíjẹ mímu àti dídáwọ́ ìdùnnú iṣu tuntun láwọn àdúgbò kankan. Wàyí o, àwọn ọmọ àtolùgbé ìlú Èsì Ìmọ̀ àti àgbálùkù àrigidi àkókò nílẹ̀ yìí àti lókè òkun. Ẹ̀mí wa tó ṣọdún yìí a tún ṣe ẹ̀mí ìtọmọtọmọ nínú ọlá àtayọ̀ ńlá. Bẹ́ẹ̀ la ń fàkókò yìí kí Olúmọ̀ Royal Family, Community Shields and Elders in Council, gbogbo ọmọ àtolùgbé ìlú wa pé àṣẹ yìí ṣàmọ́dún. Èsì Positive Thinkers lolùkéde.
7: Padà má lọ síbẹ̀ yẹn o. Marketing Office Àdàbẹ́ FM ni wọ́n wá. Number 1 lawa, ilé gogoro tó wà lẹ́gbẹ̀ẹ́ A Division Police Station, Ọba Adéṣidà Road nílùú Àkúrẹ́. Ó dẹ̀ tún lè pe Marketing Manager sórí 0803-041-4344. Ronke sórí 0703-529-5755. Tàbí Grace sórí 0803-247-4686. Ibẹ̀ gangan ló wà yẹn.
8: Ladies and gentlemen, the bride and groom are about to cut the cake.
9: It's about to go down.
10: What?
11: Aww. My love, what did happen?
10: Before I marry you, the TV where you promised, the fridge, nko, where is it? Washing machine, nko. Will I be using my hands to wash clothes in 2026?
11: Cancel this wedding. Relax, everybody. Who said I must buy everything once? Are you CDK? CDK? Yes, so I dey pay small, small. Fridge, washing machine, even solar system. Now CDK.
10: So all those things don't already dey house?
11: Abba, since last month.
10: Ah, first off, continue the wedding.
12: Yay! Walk God up, turn together.
11: Stress yourself. Get phones, TVs, solar appliances, furniture, and more on CityCare. Pay small, small. Zero interest, normal market price. Download CityCare today.
13: Visit us at Danco Plaza, at Jilosun, beside Olu Motors, opposite Maria Assumpta Catholic Hospital, Ikero Road, at Doikiti. Please call 0707-484-3351.
12: CityCare. Pay small, small. Live BB.
14: Bàbá kẹrẹ wà dé balẹ̀ kasagua lórí ìtọ́jú ìlera àti àìlèṣedédé ọlọ́mọkùnrin nìkan ṣoṣo jai ìdùnnú ṣubú layọ fọkùnrin àtobìnrin ọ̀pọ̀ gbéyàwó ló ti dẹnu kọlẹ̀ látàrí wípé awọ ọkọ rẹ̀ ò kájú ìlú dáadáa. Bàbá bọ̀dá ò lè tatẹ́kàn lẹ̀ dò bẹ́ẹ̀ ló sinmi ìjẹkújẹ débi pé ó ti wá sọ ẹ̀dákú rẹ̀ tẹ̀ lọ́dọ̀ olólùfẹ́ rẹ̀. Bàbá kẹrẹ wà ní ó fọ̀rọ̀ rẹ̀ lọ lórí àìlèṣedédé tí ń bọ̀ fínra ìdákọ̀lẹ̀ ara ẹra ti ẹ̀kọ́ sùn lọ ọ̀pá ẹ̀yìn dúdùn ara títa ara gbígbóná inú kíkún inú kíkún.
15: gígùn àyà tí ń lù pipi ìpì má le gbápá má le gbẹ́sẹ̀ ọwọ́ àtẹsẹ̀ tó kúrìrì níwájú ta ni bàbá kéré wà ní ọkàn sí i pẹ̀lú ẹ̀rọ ìgbàlódé tí wọ́n sọ bí tí nǹkan lúgọ sí lára tiẹ̀ oògùn tẹ́ ẹ bá lò láàrin ìṣẹ́jú mẹ́rìnlélógún tí ò bá ṣiṣẹ́ ò fúùtù fẹ́ tẹ̀lé kì í ṣe ti bàbá kéré wà bàbá kéré wà wà pé mi débẹ̀.
16: Mo kí onílé, mo kí àlejò, àní fàìsàn lògbà. Orúkọ ti èmi ni Babangana, ti gbogbo ayé a máa pè ní Bàbá Kérewà, aláṣẹ àti olùdarí Stand Action Koboko. Èyíkéyìí kùdìẹ̀kudiẹ tó bá lè máa bá ìwọ ọlọ́mọkùnrin ìjà kan sí mi.
17: Nílé iṣẹ́ wa tó wà ní Ifelodu Street, Off Continental Street, nílùú Àkúrẹ́.
16: Phone number mi 08164122777.
18: Kí la mọ̀ sí Stand Action Koboko? Àwọn egbòogi tó dá fún ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo. Òun ni à ń pè ní Stand Action Koboko. A ní ní olómi, a ní oní powder. Ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo ló ṣiṣẹ́ fún o. Tí nǹkan ọmọkùnrin rẹ kó lè máa gbéra dáadáa. Kí àgbò rẹ kó lè máa kàn bí àgbò. Kí ẹṣin ara rẹ kó lè máa gbéra. Àbí orúkọ tiẹ̀ tiẹ̀ ti rí padà sí bọ̀dà ṣúkẹ́ṣúkẹ́. Níwájú olólùfẹ́ rẹ. Irú nǹkan báyìí kò dá, ó máa ń fa ìtìjú fún ọlọ́mọ ọkùnrin ni. Torí rẹ̀ la ṣe mú egbòogi Stand Action Koboko wá fún ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo. Egun jẹ egun, òòṣà jẹ òòṣà, ògùn tẹ̀mí ò bá mọ̀, èmi ò ní sọ̀rọ̀ nípa ẹ̀. Egbòogi tí èmi ń gbé káàkiri, nǹkan tí mo jogún lọ́wọ́ bá ńlá wa ni. Bàbá wa, a máa dàgbà, a máa wọ 90, wọ́n a máa fẹ́ ìyàwó méjì mẹ́ta mẹ́rin, wọ́n sì máa kápẹ́bù láti máa bá wọn ṣe. Bóyá ọmọ 40 ọdún ni ẹni, 50 ọdún ni ẹni, 100 ọdún ni ẹni. Torí pé ẹṣin ara rẹ ò gbéra dáadáa, àgbò rẹ ò lè kàn bí àgbò, àbí ẹṣin ara tirẹ̀ kéré ju ọjọ́ orí rẹ lọ. Ajá fún ọ̀rẹ́ ò lè gbéra dáadáa. Má fi dẹ́gbula. Bàbá kéré wà.
17: Kàn sí mi ní iléeṣẹ́ wa tó wà ní Ifelodu Street, Off Continental Street, Àkúrẹ́.
18: Ibẹ̀ ni wà. Tí ẹ bá wá sí ọ̀dọ̀ wa, ẹ mọ̀ pé omi yàtọ̀ ságbo, àgbo yàtọ̀ sómi. Gbogbo ẹ̀yin tí ẹ bá wá sí ọ̀dọ̀ wa, òun ni ẹ jẹ àǹfààní àyẹ̀wò ọ̀fẹ́ nípa ọ̀nà ìgbàlódé wa àti àwọn baba ńlá wa tí a mọ̀ ní ọ̀nà onífadé. Ẹ̀yin rẹ́rìn ní gbogbo ìgbà. Oríkèríkè aláǹrọ̀ ni, aláǹjẹ ẹ̀jẹ̀ ni, àbí omi jí ara rẹ tí wọ́n fi bírisọ fi rẹ̀ sí kò pọ̀ tó. Má fi dágúnlá, o lè pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi 08164122777. Bóyá wọ́n ṣe ẹ̀yọ, ẹ̀márùn-ún ẹ̀mẹ́fà, kí lẹ̀ tó mọ́, bó ṣe ṣe ẹ̀yọ, ló ṣe mú mi. Àbí tó bá yẹ̀ rẹ̀ ṣe ẹ̀yọ tiẹ̀, a máa ta ẹ́, a máa yún ẹ. Bóyá ara ń ta ẹ́ ni, àbí ara ń já ẹ̀jẹ̀ ni, àbí inú rẹ̀ ń kùn ní gbogbo ìgbà. Orúkún ń ro ẹ́ ni, oríkèríkè ara ń ro ẹ́ ni, àbí àtirìn ibùsùn ọ̀kan síbi kejì, ó di ogun. Àbí wọ́n tiẹ̀ ti ní ìpèníjà nínú iṣu ara ni. Iye ọlọ́mọkùnrin ni pé kó jí lówùúrọ̀ kí nǹkan ọmọkùnrin rẹ kó dúró déédé. Tó bá ti rí pé nǹkan ọmọkùnrin yóò dúró déédé, a jẹ́ pé àìsàn kan wà tó ń fà á. Àìpèníjà nínú iṣu ara ni. Ṣé ẹ mọ̀ pé ọ̀gán kan wà nínú mọ́tò tí à ń pè ní kapurétọ̀? Tí kapurétọ̀ yìí tó bá ti ní ìdọ̀tí, ọ̀hún tó bá ti ní ìpèníjà nínú àwọn wáyà tó gbé iṣẹ́ wọlé sínú ẹ̀, ó ló máa ń fa kí kapurétọ̀ kó má lè ṣe bó ṣe ń ṣe. Ibi tó mi ń gbà wọlé, omi ò ní lè gbabẹ̀ wọlé mọ́. Kapurétọ̀ yìí kò ní lè ṣe dáadáa. Ó dẹ̀ wà nínú iṣu ara ọmọ ọlọ́mọkùnrin. Iṣu ara kan wà tó ń ṣiṣẹ́ pàtó. Tí iṣu ara yìí tó bá ti ní ìpèníjà, òun ni ọlọ́mọkùnrin máa di bọ̀dà ṣúkẹ́ṣúkẹ́. Àbí wọ́n tiẹ̀ ní àìsàn tí à ń pè ní àrùn jẹ̀díjẹ̀dì. Wọ́n fẹ́ ṣe gáàtì ẹ, nǹkan máa jáde níbi gáàtì ẹ, wọ́n máa fọwọ́ tì sínú. Irú nǹkan báyìí yóò da. Kàn sí mi.
16: Babangana, Bàbá Kérewà.
17: Kàn sí mi ní iléeṣẹ́ wa tó wà ní Ifelodu Street, Off Continental Street, Àkúrẹ́.
18: Ibẹ̀ ni mo wà. Gbogbo nǹkan kí nǹkan tí ò bá ń ṣe ìwọ ọlọ́mọkùnrin nínú àgọ́ ara, nínú iṣan ara, ọlọ́mọkùnrin nìkan ni mò ń pè o.
16: Phone number mi 08164122777.
18: Àgbo márúgbó takébé, òun ni àgbo tí èmi ń gbé káàkiri. Tí ọlọ́mọkùnrin tó máa lè dángájíá, tó máa lè ṣe dáadáa, àbí ìpèníjà ti tiẹ̀, ó tiẹ̀ ti fà á, ẹsẹ̀ rẹ̀ ń wú ni, o ò lè sùn dáadáa bó ṣe ń sùn tẹ́lẹ̀. Gbogbo irú nǹkan báyìí kò da. Ẹlòmíì tó bá lóògùn lọ́wọ́, a ṣiṣẹ́ tí oògùn bá tán, a tún padà sí bó ṣe ń ṣe ni. Irú nǹkan báyìí kò da. A ní láti ṣe àyẹ̀wò ká lè mọ irú oògùn tó máa bá ẹ lára mu. Tí ìrìn àjò ọ̀sẹ̀ kan tí ò fi ní di ọdún kan mọ́ ẹ lọ́wọ́. Tí o bá wá sí ọ̀dọ̀ wa, tí a bá bèrè lọ́wọ́ àwọn tó nílẹ̀, a mọ̀ pé nǹkan báyìí ló ń ṣe o. Ká tó mọ oògùn tá máa fún ọ, àwa kì í ṣe èyí, àwa kì í ṣe ọ̀hún. Ìtọ́jú ọlọ́mọkùnrin nìkan ni. Tí ẹ bá rí ọlọ́mọbìnrin ní ọ̀dọ̀ mi, bóyá ó wá nítorí ọkọ rẹ̀.
17: Kàn sí mi ní iléeṣẹ́ wa tó wà ní Ifelodu Street, Off Continental Street, Àkúrẹ́.
16: Babangana, Bàbá Kérewà. Phone number mi 08164122777 08164122777.
5: àwọn àkókò kan wà nínú ayé wa tó jẹ́ mẹ́ni gbàgbé. Àwọn àkókò bẹ́ẹ̀ nílò èdìdì Eagle Original Aromatic Schnapps. Tá a bá bímọ, tá a bá ń ṣègbéyàwó, tá a bá ṣe àṣeyọrí, tá a bá ń ṣe àjọyọ̀ àwọn ọdún wa àti àwọn àkókò pàtàkì mìíràn nínú ayé wa. Ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà Eagle Original Aromatic Schnapps ló máa ń mú kí àwọn àkókò yóò dùn kó lárinrin. Ojúlówó ni àwọn àṣà wa, àwọn ohun àbáláyé wa jẹ́ ìyàsọ́tọ̀ tó ní ọ̀wọ́. Bẹ́ẹ̀ sì ni páálí Eagle Original Aromatic Schnapps jẹ́ ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà tó dáyàtọ̀. Páálí Eagle Schnapps Majesty ti wà báyìí pẹ̀lú àwọn àmì àti àpẹẹrẹ ìdánimọ̀ àṣà wa. Ṣe àjọyọ̀ ohun ọ̀tún pẹ̀lú ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà Eagle Aromatic Schnapps. Eagle Original Aromatic Schnapps, ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà. Intercontinental Distillers Limited ló ń ṣe. Kò sí fún ẹni tí kò bá ti pé ọdún 18. Má mu àmú para. Eagle Original Aromatic Schnapps, ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà.
19: Bàbá ẹgbà mi ẹ rà mí kalẹ̀ ọ̀rọ̀ ọkọ mi yìí má ti sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wò ó mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣe ẹ̀kan sùn lọ ni.
20: Abba ayé òkú ti ìbọn ni nípa 24/7 Abba Mixure kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Mixure kò lọ tí nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù lọ́gán lọmọkùnrin abadúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọrin lọ́dún olólùfẹ́ rẹ̀ ìwé àtegbò láfi pèlú rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà ó da alágbò ara 24/7 Abba Mixure láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà ẹ máa pe 091-60-62-63 091-60-62-63 orúkọ ọmọ ní ìjánu ọmọ 24/7 Abba Mixure gbogbo ìgbà ìjáwá ìjà òsì always guide me.
21: Wọ́n tún bẹ̀rẹ̀. Mi ò lè ṣaláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀ kan lásán, àrò yìí kan kò sí lẹ́yìn ẹ̀.
22: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
21: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
22: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́nìgbàgbé.
23: Guy, why you dey smile like this? Wetin happen?
24: Cause I don't win trip to go abroad.
25: You too could win in the Goldberg Back to Bar promo. Visit any participating outlet, buy two bottles to win instant prizes and the chance to win a trip abroad to watch the Super Eagles play. Terms and conditions apply. Goldberg, the gold standard. Not for sale to persons under the age of 18. Drink responsibly.
26: Honorable, Ife Eye Agbaye, trophy kan wa fun awon honorable. Ra ìgbó ọtí Trophy Premium Lager kan. Yẹ abẹ́ ìdérí ọtí náà wò fún kóòdù tirẹ̀. Yóò sì kàn sí trophylagerng.com láti fi orúkọ sílẹ̀. Fi àsọtẹ́lẹ̀ ohun tí èsì ìfẹsẹ̀wọnsẹ̀ kankan yóò jẹ́ ṣọwọ́. Yóò sì jẹ́ káàdì ìpè fún ìdáhùn kankan tí o ti yàn. O tún ní àǹfààní láti fi àwọn ohun èlò inú ilé ṣèfàjẹ nínú ìyíkoto ọ̀sọ̀ọ̀sẹ̀. Trophy Premium Lager, onígbọ̀wọ́ ife ẹ̀yẹ àgbáyé ti FIFA. Má ṣe mu àmupara. Kò sí fún ẹni tí ọjọ́ orí rẹ̀ wà lábẹ́ ọdún 18.

0: 88.9 FM. Awolu Solu Dero Pese.
1: Àwọn àkókò kan wà nínú ayé wa tó jẹ́ mẹ́ni gbàgbé. Àwọn àkókò bẹ́ẹ̀ nílò èdìdí Eagle Original Aromatic Schnapps. Tá a bá bímọ, tá a bá ń ṣègbéyàwó, tá a bá ṣe àṣeyọrí, tá a bá ń ṣe àjọyọ̀ àwọn ọdún wa àti àwọn àkókò pàtàkì mìíràn nínú ayé wa. Ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà Eagle Original Aromatic Schnapps ló máa ń mú kí àwọn àkókò yìí ó dùn kó lárinrin. Ojúlówó ni àwọn àṣà wa, àwọn ohun àbáláyé wa jẹ́ ìyàsọ́tọ̀ tó ní ọ̀wọ́. Bẹ́ẹ̀ sì ni páálí Eagle Original Aromatic Schnapps jẹ́ ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà tó dá yàtọ̀. Páálí Eagle Schnapps Majesty ti wà báyìí pẹ̀lú àwọn àmì àti àpẹẹrẹ ìdánimọ̀ àṣà wa. Ṣe àjọyọ̀ ohun ọ̀tún pẹ̀lú ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà Eagle Aromatic Schnapps. Eagle Original Aromatic Schnapps, ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà. Intercontinental Distillers Limited ló ń ṣe. Kò sí fún ẹni tí kò bá ti pé ọdún 18. Máa mu àmupara. Eagle Original Aromatic Schnapps, ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà.
2: Guy, why you dey smile like this? Wetin happen?
3: Cause I don't win trip to go abroad.
4: You too could win in the Goldberg Back to Bar promo. Visit any participating outlet, buy two bottles to win instant prizes and the chance to win a trip abroad to watch the Super Eagles play. Terms and conditions apply. Goldberg, the gold standard. Not for sale to persons under the age of 18. Drink responsibly.
5: Wọ́n tún bẹ̀rẹ̀. Wọ́n lè ṣaláì máa fanilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
6: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
5: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
6: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mánigbàgbé.
7: Ọ̀nàrẹ́bù ní ife ẹ̀yẹ àgbáyé trọ́fì kan wà fún àwọn ọ̀nàrẹ́bù. Ra ìgbó ọtí Trophy Premium Lager kan yẹ abẹ́ ìdérí ọtí náà wò fún kóòdù tirẹ̀ kí o sì kàn sí trophylagerng.com láti fi orúkọ sílẹ̀. Fi àsọtẹ́lẹ̀ ohun tí èsì ìfẹsẹ̀wọnsẹ̀ kankan yóò jẹ́ ṣọwọ́, yóò sì jẹ́ káàdì ìpè fún ìdáhùn kankan tí o ti yàn. O tún ní àǹfààní láti fi àwọn ohun èlò inú ilé ṣèfàjẹ nínú ìyíkoto ọ̀sọ̀ọ̀sẹ̀. Trophy Premium Lager, onígbọ̀wọ́ ife ẹ̀yẹ àgbáyé ti FIFA. Má ṣe mu àmupara, kò sí fún ẹni tí ọjọ́ orí rẹ̀ wà lábẹ́ ọdún 18.
8: Ìrọ̀rùn ńlá dé fún gbogbo ẹ̀yìn àgbẹ̀, oníkòkó, onítòmáàtì àti ata, àgbẹ̀ oníkùkúmbà, akẹ́ìndé gbẹ̀gbọ́n, oògùn kòrìkòrì, ìkórè, ó lé wọn, ó bá wọn, ó gba tọwọ́ wọn. Ṣé ẹ ti lo oògùn ìkórè rí? Ẹ̀yin tẹ́ ẹ̀ tí ì lò ó rí, ẹ gbà, ẹ lọ lò ó wò, kẹ́ ẹ padà wá ròyìn. Ọkàn kòrìkòrì dé. Iṣẹ́ bíi mẹ́rin ló máa ń ṣe fún kòkó, kì í jẹ́ kí kòkó pálá, kì í jẹ́ kí kòkó rí. A máa jẹ́ kọ́mọ inú kòkó tóbi kó yọmọ dáadáa. Kó tún lọ́ọ̀rìn, gbogbo rọ́ọ̀gì àti kápẹ́ẹ̀tì ara kòkó ló máa ṣí dànùdànù. Gbogbo èrè oko tó wà nínú oko kòkó tá a bá ń lo ìkórè sí yóò máa jẹ lára àǹfààní ara oògùn ìkórè. Ẹ lọ lo oògùn ìkórè lónìí kẹ ẹ járọ̀ mi. Ẹ lè rí oògùn ìkórè rà ní gbogbo ibi tó ti ń ta ojúlówó oògùn kòrìkòrì. A kì í tó kèrè máa dídùn ọbẹ̀. Ìkórè làgbà. Ilé iṣẹ́ Choice Agrochemical Limited, àwọn ni wọ́n ń ṣe ìkórè.
9: Lẹ́dùnmarì mọ̀ gbà mí tá wà mo ṣẹ̀ báyìí ọlọ́dọọdún. Ta mo ṣẹ̀ okokòkó. Oníwà ẹlẹ́yìn gbogbo wọn ni wọ́n ń kérè okokòkó, èmi ò rí nǹkan kan mú ńbẹ̀. Kí lè ṣe mi Ẹlẹ́dùnmarì ṣàánú mi.
10: Ọ̀rẹ́ wa, kí ló dé tí ìrònú tó ń dorí àgbà rẹ kò dùn báyìí tó wá ń fi gbogbo ìgbà kárí ìbọnú?
9: Ìrònú ò ṣe wá ní dorí àgbà mi kò dùn. Lọ́dún tó kọjá, okokòkó mi jóná gudugudu. Tọdún yìí pàápàá tún wá líkì ńkà. Mi ò rí nǹkan kan mú jáde nínú oko kòkó mi bó ti lè kó mọ.
10: Ọ̀rẹ́ wa, ṣé bí mo ti sọ fún ẹ, bó o bá fẹ́ ṣòwò kòkó àti ohun ọ̀gbìn kó jèrè púpọ̀, iléeṣẹ́ Choice Agrochemical Limited ní kí o lọ tààràtà. Wọ́n ń ta ìkórè, ìkórè ni ẹ̀fọ́rí fún gbogbo àwọn kòrìkòrì. Lọ́wọ́ kan tí o bá ti lo ìkórè, ìrọ̀rùn dé bá gbogbo ohun ọ̀gbìn rẹ pátá. Ohun ọ̀gbìn bíi kòkó, kòkúmbà, ata àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
9: Ìwọ́n tún ti gbé tí ẹ dénú ọjà rí. Wọ́n máa pariwo ìkórè ìkórè lọ́dọọdún. Bó o ti sọ ń dun ta náà ni, bó o ti sọ léṣì náà nu, o tún ti gbé e dé lónìí àbí? Ìwọ òye dárúkọ ìkórè ìkórè gbogbo ìgbà tí ẹ. ikore lododu ikore lododu enle o baba akore ikore ko isoji ni ara nkan gaza o ma je nkan ra temi mo o
10: je nto aja esi baba ti fi ikore fe koko gbogbo ere oko to wa labere ni o tun ma janfa ni ikore
9: mo ti gbo gbogbo on to wi o ore mi ṣugbọn ni gan lemi gan o ti ri ikore ra bayi kemi na le bo lowo a ikore oko
10: ikore wa ni gbogbo ibi ti won tin ta ojulowo ogun korikori
9: o da o je ndan wo kemi na o gbianju e tori dan wo bayi o lo bi yo kere
10: itowo la ma didun obe dan wo loni ko ri pe rere ni oluwa
9: ase lo to lo we awon agba to ni eni koko e baye olomo lo daju daju be yo ba si mo bi egbe ti la iru eni be o sare ku ni oluwa mo dupe o
10: baba beji ore mi se o ti ri pe ikore peregede o fi gboro je ka idi ni tawon ajo labdak fi lo nte gba
11: eko wa ninu itakuroso ore meji yen won ri pe won so nkankan ti won so pe emi ki se ore edabeyin akon ore dabeyin akon ni ore ti o rire ti o ni fo ore ire han ara e ore ire ni won ti fi han yin o eyin agbe oni koko e wa ona keyin na lo ikore o si ye ke lo ko le je wi pe ni gbogbo igba te ba ti nlo ke le kere oko yin e lo ra ikore leyin ni bi gbogbo ti won tin ta ojulowo ogun ti won fi npa oko ke bo lowo korikori ati kokorira ere la mo je o ani sasidaru
8: ìrọ̀rùn ńlá dé fún gbogbo ẹ̀yìn àgbẹ̀ oníkòkó onítòmáàtì àti ata àgbẹ̀ oníkùkúmbà akẹ́hìndé gbẹ̀gbọ́n oògùn kòrìkòrì ìkórè ó lé wọn ó bá wọn ó gba tọwọ́ wọn ṣé ẹ ti lo oògùn ìkórè rí ẹ̀yin tẹ́ ẹ̀ tí ìlò orí ẹ gbà ẹ lọ lò ó wò kẹ́ ẹ padà wá ròyìn ọkọ kòrìkòrì dé iṣẹ́ bíi mẹ́rin ló máa ń ṣe fún kòkó kì í jẹ́ kí kòkó pálá kì í jẹ́ kí kòkó rìn a máa jẹ́ kọ́ ọmọ inú kòkó tóbi kó yọmọ dáadáa kó tún lọ́ọ̀rìn gbogbo rọ́ọ̀gì àti kápẹ́ẹ̀tì ara kòkó ló máa ṣí dànùdànù gbogbo èrè oko tó wà nínú oko kòkó tá a bá ń lo ìkórè sí yóò máa jẹ lára àǹfààní ara oògùn ìkórè ẹ lọ lo oògùn ìkórè lónìí kẹ ẹ jarọ mi ẹ lè rí oògùn ìkórè rà ní gbogbo ibi tó ti ń ta ojúlówó oògùn kòrìkòrì a kì í tó kèrè máa dídùn ọbẹ ìkórè làgbà ilé iṣẹ Choice Agrochemical Limited àwọn ni wọn ń ṣe ìkórè.
12: Àwọn àti ẹ̀rí ẹni gbòòrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí.
13: Ó bẹ́ẹ̀ là á bí ni ìṣòro ìsara ẹ̀ náà mọ̀ ni. Bí o bá jí gbogbo ara máa romí tí ìsara yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀ ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó kódà èrò oorun sùn dédé. Ó ọ̀rẹ́ mo ti gbìyànjú
14: tó ń fi wí àtẹ̀gò sọmọ ara ayé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọmọ ẹ̀dá lẹ́nu. ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. ẹ máa pe 0706460 6419 0706460 6419. bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gò ṣèwòsàn.
15: mo kí ọkùnrin mo kí obìnrin mo kí ọmọdé mo kí àgbàlagbà èmi tí mò ń kí yín ni bàbá òkè ògùn tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn tí mo wà nọmba 4 dúdú yẹmi lane opposite oyèmẹkùn grammar school ní ìlú àkúrẹ́ bọ́yọ̀ fẹ́ bèèrè kankan àbọ̀ fẹ́ bèèrè oní ìmọ̀ràn tó fẹ́ bèèrè lọ́wọ́ mi pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07 064 60 6419 07 064 60 6419. Kí ni iléeṣẹ́ bàbá òkè ògùn ti ẹ̀ ń gbà àwọn èèyàn ní mọ̀mọ̀rẹ̀ lórí àti pé kí ni iléeṣẹ́ bàbá òkè ògùn ṣe? Òun náà ni ìṣòro tó ń bá wa jà nínú iṣẹ́ ara wa àti èyí tó ń bá wa jà nínú egungun ara wa. Àpẹẹrẹ wo ni wọ́n náà ti ń rí? Ẹlòmíràn a máa rí pé tóun bá sùn báyìí tóun bá jín àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ní ọ̀jẹ̀ fóun torí gbogbo ara ni ó máa ro òun. Ẹlòmíràn a máa rí pé iṣẹ́ òun bẹ̀rẹ̀ sí bá fà òun so láti ibi ìbàrádì òun débi ẹsẹ̀. Ẹlòmíràn ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ẹlòmíràn ò lè dúró pé. Ẹlòmíràn a máa rí pé gbogbo inú etí òun ló bẹ̀rẹ̀ sí máa hó yé. Bẹ́ẹ̀ ni ẹlòmíràn máa rí pé gbogbo inú ara nìkan bẹ̀rẹ̀ sí máa já òun jẹ tàbí nǹkan bẹ̀rẹ̀ sí máa rìn káàkiri inú ara òun tàbí ara tiẹ̀ bẹ̀rẹ̀ sí máa ta òun bí èèpẹ́ òun fi ata rara. pẹlomin ba fẹ sun lalẹ bayi ati rorun sun re isoro ni pẹlomin ba tun sun wakati kan tabi wakati meji to ba jin laaro bayi ati dide nile re na isoro tun ni ogun seju ogun seju ko ni le dide lori ibusun re to ba tun gbianju to dide bayi to ba fese lele ba ese o kan gogogogo bi eni to gbe ese le egun lemi afi ma pe e ma ja wora wa ni re iwa na gbianju ko wa yoju si wa fun mara kan abi meji office wa ni number 4 Dudu Yemi Lane opposite Yemekun Grammar School ni ilu Akure tabi ko pe mi sori ero bani soro mi yi 07 60 60 64 19 07 60 60 64 19. Nkan yi ti se akoba fun elomin to je pe apa kan elomin ese kan elomin ko sise ma rara elomin o le dagbe be elomin o ba fe jade nu le re bayi ko le da jade afiko mo fa jade tabi ka elomin ma fi opa si kete ese be elomin ba nlo bayi yo ma ri pe nkan kan ti en ti hun si waju ni gegege de epo hun fe subu eyen ewa won baba wa ewa won baba baba wa elomin won lo gorun odun won lo gofo odun pelu si asekara elomin se si agbe elomin si si ode ba sin won tun ma da ta kebe kebe se bi ewe atebo yin na le won na lo nitori e mo fi lo ko ewe atebo eyi to wulo fun okunrin to wulo fun obi mo ko wa lati ilu sanyoro awon egwe ajise dada awon egba ajise dada to wulo fun wa ta ba lo ta na ma ri ta ma ma ta kebe kebe na mo ma fi so pe ode ni mi ode ni baba mi eyi na mo pe awo ode a le rin ni ogbon seju a le rin ni wakati kan a le rin ni ogoji seju ti nkan ko si ni yo wa lenu ninu se arawa be ni kaka oni yo wa lenu ninu egungun arawa se bi ewe ategbo yi na la wa na lo iwa na wa janfa ni ewe ategbo lodo emi babo oke ogun ti ma wa ni number 4 Dudu Yemi Lane opposite Oyemekun Grammar School ni ilu Akure ero bani soro mi re 07 60 60 64 19 07 60 60 64 19 alaafi ara wo ni bipi abia
16: Baba, egba mi, era mi kale, oroko mi yi, ma ti su mi, ise lo pariwo, eyin didun, ara riro, ewo, mo se mo pe, ko le mu oko lo oko mo ni, o se suke suke, da towo re le ni, oda, se kan sun lo ni.
17: Aba, ajo ko ti gbo ni, nipa 24/7 Aba Make Sure, korojo gogo bile tawon okunrin bire fun gba gogo, akanse gogi bile, ta gbe kale lona ti gbalode, 24/7 Aba Make Sure, ko lo ti nu rara, o ka gbo eyin didun, ara riro, afogedegede do ti ara danu, logo lomo kori agbaduro to ti o si ma sise akori lodo lolufe re iwe atebo la fi pelu re ajo na dark phone te gba o da lagu ara 24/7 Aba Make Sure lati je alagbata jake jado le Nigeria e ma pe 0916062653 0916062253 oruko money janu omo 24/7 Aba Make Sure gbugbu iga ijawa ija osi always guide me
2: guy what you dey smile like this wetin happen
3: cause I don't with trip to go abroad
4: You too could win in the Goldberg Back to Bar promo. Visit any participating outlet, buy two bottles to win instant prizes and the chance to win a trip abroad to watch the Super Eagles play. Terms and conditions apply. Goldberg, the gold standard. Not for sale to persons under the age of 18. Drink responsibly.
5: Mo tun bere. Mo le shala ima panilerin lakoko apejopo itakuro sori la molebi mi. O ti eda o ti gbogbo won ni fesi ni mo nse o na ni ami danimo mi ti se Maggi native jollof rice itowo e kan lasan are kan ko si leyin e
18: Maggi star ta se latara e wa soya alubosa adu chili ati konofuru
5: onje ale ti dele e ma bo jeje tabi ke ma wa rara
18: Maggi star yo so gbogbo onje ta se do won ara oto yo si tu so akoko na da koko mo ni gbagbe
1: Àwọn àkókò kan wà nínú ayé wa tó jẹ́ mẹ́ni gbàgbé. Àwọn àkókò bẹ́ẹ̀ nílò èdìdí Eagle Original Aromatic Schnapps. Tá a bá bímọ, tá a bá ń ṣègbéyàwó, tá a bá ṣe àṣeyọrí, tá a bá ń ṣe àjọyọ̀ àwọn ọdún wa àti àwọn àkókò pàtàkì mìíràn nínú ayé wa. Ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà Eagle Original Aromatic Schnapps ló máa ń mú kí àwọn àkókò yìí ó dùn kó lárinrin. Ojúlówó ni àwọn àṣà wa, àwọn ohun àbáláyé wa jẹ́ ìyàsọ́tọ̀ tó ní ọ̀wọ́. Bẹ́ẹ̀ sì ni páálí Eagle Original Aromatic Schnapps jẹ́ ojúlówó ti ìbílẹ̀ fún àdúrà tó dáyàtọ̀. Pali Eagle Schnapps Majesty ti wà báyìí pẹ̀lú àwọn àmì àti àpẹẹrẹ ìdánimọ̀ àṣà wa. Ṣe àjọyọ̀ ohun ọ̀tun pẹ̀lú ojúlówó ti ìbílẹ̀ fún àdúrà Eagle Aromatic Schnapps. Eagle Original Aromatic Schnapps ojúlówó ti ìbílẹ̀ fún àdúrà. Intercontinental Distillers Limited ló ń ṣe é, kò sí fún ẹni tí kò bá ti pé ọdún 18. Má mu àmupara. Eagle Original Aromatic Schnapps. Ojúlówó ti ìbílẹ̀ fún àdúrà.
7: Honorable, ní ife ẹ̀yẹ àgbáyé, trophy kan wà fún àwọn honorable. Ra ìgbọ́ ọtí Trophy Premium Lager kan. Yẹ abẹ́ ìdérí ọtí náà wò fún kóòdù tirẹ̀. Kí o sì kàn sí trophylagerng.com láti fi orúkọ sílẹ̀. Fi àsọtẹ́lẹ̀ ohun tí èsì ìfẹsẹ̀wọnsẹ̀ kankan yóò jẹ́ ṣọwọ́. Yóò sì jẹ́ káàdì ìpè fún ìdáhùn kankan tí o ti yàn. O tún ní àǹfààní láti fi àwọn ohun èlò inú ilé ṣèfàjẹ nínú ìyíkoto ọ̀sọ̀ọ̀sẹ̀. Trophy Premium Lager, onígbọ̀wọ́ ife ẹ̀yẹ àgbáyé ti FIFA. Má ṣe mu àmupara. Kò sí fún ẹni tí ọjọ́ orí rẹ̀ wà lábẹ́ ọdún 18.

0: Adaba 88.9 FM Atuti Fufere
1: Adaba yo.
2: Wọ́n tún bẹ̀rẹ̀. Wọ́n lè ṣaláì máa pànílẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, aròyìn kan kò sí lẹ́yìn ẹ̀.
3: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
2: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
3: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe

0: Army Barracks, Ondo Road, nílùú Àkúrẹ́. Ṣé máa tàn yín? Ìyanu tí ó pọ́nmọ̀ lọ́lọ́run ṣe ń bẹ́ o. Prophet Mike Oluadegoke àtàwọn ìránṣẹ́ Ọlọ́run míì tí wọ́n kún fún ẹ̀mí mímú. Lọ́lọ́run tọwọ́ wọn dábìrà ń bẹ̀. Kò sí ròyìn tàbí àròyé mọ́. Wá pẹ̀lú àwọn ọlọ́pẹ́ àtàláyọ̀ ní Thursday ọ̀sẹ̀ yìí. Kó o sì bẹ̀rẹ̀ sí ní jẹ́rìí sàgbàrà Olúwa. Ìwọ lọ́lọ́run máa kọ́kọ́ dálóhùn.
1: Ogo àti ọlá fún Ọlọ́run ọ̀run ọba ńlá ti fọba jẹ. Àríro àlá Ọlọ́run ti ń gbọ́ àdúà. Àfihàn fún Ọlọ́run fún orí ọ̀fẹ́ ńlá àti àǹfààní tó fún wa. Lórí ètò yìí fún tòní ètò ọwọ́ ńlá eléyìí ti ìjọ àpọ́sẹ́lẹ̀ ti Christi CAC Beulaland Prayer Ministry ṣe onígbọ̀wẹ́. Mo sì ń kí gbogbo ẹ̀yin tẹ́ lórí ọ̀fẹ́ àtàǹfààní láti máa gbọ́ ètò tòní wípé àlàáfíà lè fún wa o. Ẹ̀kúlé fún tòní àtúntìgbàlejò bàbá Prophet Mike Olu Adégòkè bàbá ọlọ́wọ́ ńlá lórí ètò fún tàṣàálẹ̀ yìí. Ọ̀dà Matthew Adékúnlé Ọládèjì lorúkọ mi tí gbogbo èèyàn ń pè ní òdòdó. Kí bàbá ó tó wọlé ẹ̀jẹ̀ ń sílẹ̀kùn fún wọn kádùdì kejì lọ́hùn-ún mò ń bọ̀.

0: mori olomo nkuna ohun ti emi mimo olorun ba so pe keyan o se keyan ba ti se ododo eri gbanko gbanko ni o mo tele be gege ni o se ri ni aro la agbadu awakati kan ni pepe anu ta bere fun anu oluwa saanu awon omo mi agbadu awakati kan gbogbo abi amo pata e ko foto omo yin lowo agomeje se agomejo
1: baba mo woye pe lose to koja agomejo abo mo luka to pari ipade adua ni pepe anu ngbati adua yi tin dun mo gbogbo eyan lo
0: lo o ti to ni ododo agomejo abo ni mo to pari ni ile anu ta wa lo se bo sinu program a de pari la go mokala so be gege ni o ri lola mo ro gbogbo awon abiamo to to eyin momo ko foto awon omo re lowo ase oluwa le yi itoni emi mimo le yi a koko wo ipepe anu lo agbadu ayen wakati kan sandi la fi mo ke ta mo ba olodumare soro ta mo so pe baba saanu awon omo mi akori ta tun mu lola oto tun ni sugbon lori anu na ni ododo
1: baba
0: eyin o ni akoko be ni adura yen lagbara ododo
1: baba
0: adura yen ni agbara
1: o lagbara o
0: gbogbo omo tin gbe igbe aye ti o te obi re lorun ani e mu foto omo wa se ke wa gbadura adura obi a ma gba lori omo ba are okunrin toto jesu lo nigba jesu wa laye to diro mo baba to ke pe jesu pe nkan ba isele nu aye omo mi ogun yen de se ari obirin to ke to jesu lo won ti e po nigba aye jesu pe omo mi la nkan ba ikoja ogun yen de se ani ko ti e ti dandan ko mo yen wa nbe
1: baba n te n so bayi ni wipe ko mo mo wule wa abi
0: eh pe ko mo mo wa bi adura ododo ani pe ki obi ko wa ke pe olorun fun omo bo mo ba n gbo mi na bayi ko na ba ni afani ati wa ewo o ti dede ko mo oke ki ya oke ki baba gbadura ni mu iyanu sele ninu ile ododo
1: baba
0: Jairu lo ba Jesu. O ke gbe pe Jesu nitori omo re. Omo yen se omo kan pada dala aye.
1: Bẹẹni.
0: Obinrin ara Kenani lo ke ba Jesu nitori omo re. Ododo. Omo yen pada gba mireku.
1: Bẹẹni.
0: E je ki obinrin to n gbọ mi, e je ki okunrin to n gbọ mi. Iwo na wa ke pe Olorun olowo nla tori awon omo re. Laaro ola ni alafo ago meje to ba ti tetede, ago meje si ago mejo akoko gbadura yen na ni ile anu. Awon to wa ọsẹ tó kọjá àwọn lè ròyìn báyìí.
1: Bàbá kì í ṣàwọn tó wá nìkan àwọn tó darapọ̀ lórí ìkànnì ẹ̀rọ ayélujára gan àwọn gan lè sọ̀rọ̀ púpọ̀ ń pa ẹ̀.
0: Ododo bẹ́ẹ̀ ni àwọn tó jọ ìwà lórí Facebook gan. Ododo
1: bàbá
0: àni wọ́n tún mèrè ọ́díò rẹ̀ pé ẹjọ́ bàbá ẹ bá sẹ́ndì ọ́díò altar of mercy tí ẹ ṣe ní ọ̀sẹ̀ tó kọjá. Wọ́n bèrè o wọ́n bèrè ododo
1: bẹ́ẹ̀ ni bàbá
0: bí ó sì rí lọ́la nìyẹn láago méje sí aago mẹ́jọ a kọ̀kọ́ gbàdúrà wákàtí kan ní pẹpẹ àánú lórí ọ̀rọ̀ ọmọ àti lórí ìrìn àjò ayé wa. A wá ṣẹ̀ṣẹ̀ bọ̀ sínú pàdé àdúrà
1: gẹ̀ẹ́. Ẹ o agbami àràgbá yamuyamu àdúrà tá a sì parí laago mọ́kànlá.
0: Eyín wa máa bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ni ododo àní gbogbo ẹ ò ní ju aago mọ́kànlá lọ.
1: Ẹ
0: bí àwọn tó wá lọ́sẹ̀ tó kọjá léèrè wọ́n lè mọ jẹ́rìí mi báyìí pé aago mọ́kànlá kọjá gan la parí ìpàdé àdúrà. Aago mọ́kànlá ọkọjá díẹ̀ àwa parí ìpàdé àdúrà. So ẹ jẹ́ kí gbogbo ènìyàn kó dìde fúyà kájọ pàdé ní ìpàdé àdúrà lọ́wọ́ ńlá láàárọ̀ ọ̀la. Mechanic Village opposite second gate Army Barracks Ondo Road nílùú Àkúrẹ́ ń bì ibẹ̀ náà láti ń ṣèpàdé àdúrà
1: yìí. Ní gbogbo ọjọ́ Thursday lọ́sọ̀ọ̀sẹ̀.
0: Bẹ́ẹ̀ ni ododo every Thursday ni ìpàdé àdúrà ọlọ́wọ́ ńlá lọ́jọ́ mẹ́jọ mẹ́jọ lọ́jọ́ mẹ́jọ mẹ́jọ.
1: Bẹ́ẹ̀ni.
0: Bàbá wa dé inú gbọ̀ngàn àdúrà ododo lọ́la ibi tí a ti wá lọ ni. Sọ ma pé mo wà lórí àkòrí àdúrà kan tí mo pè ní jogun ọṣẹ.
1: Bẹ́ẹ̀ni.
0: Jogun ọṣẹ láti ń gbà yẹn bọ̀ láti ọjọ́ Friday tó kọjá ìpàdé jogun ọṣẹ. So area yẹn gan lolúwa wa darí mi lọ lọ́la nínú ìwé First Chronicles chapter 10:3 ìwé Chronicle kìíní orí kẹwàá ẹsẹ̀ kẹta ó ní ogun náà sì le fún Saul àwọn tafatafa sì bá a òun sì dààmú nítorí àwọn tafatafa ododo.
1: Bàbá
0: a wàá gbàdúrà kan lọ́la tí ó ní agbára gidi mo pe àkórí yẹn ní bí borí ogun tó le ododo.
1: Bàbá
0: ogun tó le ti mú kẹ́lòmí ò pokòso. Ogun tó le ti mú kẹ́lòmí ò léyàwó ẹ̀ jáde nílé. Ogun tó le ti mú ẹlòmí ìkẹ́rù kò lé ọkọ. Àní ogun tó le ti mú kí ẹlòmí kò di ọ̀tá àwọn ọmọ rẹ̀. Bẹ́ẹ̀ ni ododo ọ̀pọ̀lọpọ̀ ìyá tó bí ọmọ tó ní láárí ni àwọn ìyáwó yẹn ti di àjẹ́ lójú àwọn ọmọ yẹn. Torí pé ogun le nígbà ogun bá lelele.

0: boyo mo ro ko fe boyo mo kawe ko ri se ni o ba pada pe ya o ni seun ogun to le ododo
1: baba
0: e je ki gbogbo eniyan ko je ka jo pade ni mechanic bi lola adura yen ma ni agbara oluwa lo so akori yen fun mi bi bori ogun to le eh ododo
1: baba
0: ani ogun le fun odidi ran si olohun o gbe bibeli jule be ni mo so ogun le fun odidi ran si olohun ti mo ba pade ri to gbe bibeli jule
1: ngbo wa gbe bibeli jule kini wa nse
0: o wa gan mi se ni ododo o wa gan mi se ni ngba to gun le ogun to le a ma le obirin jade nle oko alogun to le a ma le yan ko ninu ilu to gun ba le tan eyan pe boya kure oni da e je ma londo boyo ndo ni rogbo e je ma lo fe
1: to
0: ododo alogun to le ise asela ise asela be ni ise asela to lo nko pe le yan o se lalaye ogun to le a ma de yan opati
1: wo
0: e ja jo pade lola emi o so kini an pe ni ogun to le iyen eni nitun wa so ona lati bori ogun to le ati nkan merin ti ogun to le ma nfe se ninu aye eniyan ododo
1: baba
0: ini tan ogun to le lo pa solu ogun to le lo pa solu wo je nka fun lese kerin oni niba na ni solu wi fun eni to ru ihamara re pe faida re yo ki o ti fi gun mi sori bayi ogun to le niyan o en to mura ogun lowo nle te dojo dira pa won lo ba yan ja o so fo mo to tele leyin pe faida re yo ko si fi gun mi nigba to gun le tan ododo e ja pade ni aro la gbogbo eni to ngbo mi patapata e wa aye e wa ona lati de mechanic village ni pade adu olowo lala aro la wa ona jo wa ona eyin a ma loja shop to gun to le oni je kori eni ra bẹ́ẹ̀ ni òdòdó ọjà wà ṣọ́ọ̀bù ogun tó le òsì ní jẹ́yìn ọ̀rẹ́ nira eyín a sì máa ta warawarawarawara tí ọmọ fọ̀ tó gbowó fòsì gbowó tógun tó le òsì ní jọ́là kójọ àkàníyẹ ní ogun tó le tó ti lé kúrò nílùú òyìnbó tógun tó le ti mú kí wọ́n dìpọ́ọ̀tù ẹ̀ wálé àní ẹja gbàdúrà nítorí wá pè fún mi nìyẹn overcoming the tough battle bí borí ogun tó le so àdúrà ta fẹ́ gbà lọ́la nìyẹn ìkóríta ta lọ nìyẹn ẹ mọ́ gbàgbé taba ti jide laaro akoko pade ni pepe anu taba ti n jade ni pepe anu a wo gbọngàn adua lọ o ba ti se lọsẹ to kọja bẹẹ náà la o se taba ti n jade kúrò ní pẹpẹ àánú báyìí abọ sínú praise and worship tába ti ń parí praise and worship first message wọlé tába ti ń parí yẹn òdodo abọ sí gbẹgàdúà èmi gba ọlọ́run mi gbọ́ pé gbogbogbò tó le tó fẹ́ lé ọ kúrò nílùú gbogbogbò tó le tó fẹ́ kí wọ́n dìpọ́tù ọmọ rẹ láti amẹ́ríkà gbogbogbò tó le tó fẹ́ lé ọ jáde kó lé ọkọ yìí gbogbogbò tó le tọmọ fífẹ́ mọ̀ pé ọlẹ́lẹ́mì òkùnkùn gbogbo ẹ̀ lolúwa yóò ṣẹ wọlé.
1: àmì bàbá bógun tó le bá ń dojúkọ yẹn ọlọrun tó le là á ké pè.
0: bẹ́ẹ̀ ni òdòdó
1: kó gba ni
0: ọgbọ́n tam 24 ni ó ní olúwa tó le tí ó ní agbára ẹ máa bọ̀ lọ́la ẹ jájọ gbàdúrà tó le sí ọlọ́run tó le kí ogun tó le kó sì fi ayé ẹni kankan sílẹ̀ èmi jẹ́rìí ọlọ́run ọwọ́ rẹ̀ ni mo fi ń sọ̀yà fún ọ ọwọ́ ọlọ́run ìpè mi ọwọ́ ọlọ́run apọ́sù ayọ̀ babalọ́lá ọwọ́ ọlọ́run babájídé ni mo fi ń sọ̀yà fún ọ ọwọ́ ọlọ́run csc ni mo fi ń sọ̀yà fún ọ mo gbàgbọ́ pé bó ti wù kógun yẹn ó le tó tí sam 24 bá pé ẹgbẹ́ orí sókè ẹ̀yìn ẹnu ọ̀nà ká gbé sókè ẹ̀yìn ẹ̀kan ayérayé kí ọmọ ògo kó ọdún ilé wá ká lọ́mọ ògo yìí olúwa tí ó le tó ọba lè gbìyànjú láti farahàn níwájú olúwa tí ó le yẹn ọ̀dà mi lójú pé ogun tí ó le yẹn yóò fi ayé ẹ lẹ̀ ogun tó le yẹn tó fẹ́ mú kí ayé ọmọ fi ọ̀sẹ̀ sí ogun tó le yẹn tó fẹ́ lé ọkú òní church ogun tó le yẹn tó fẹ́ mọ kó ìtìjú àti àbùkù bá ọ mọ gba ọlọ́run mi gbọ́ pé ó di aṣẹ́gun lágbára ọlọ́run ó di aṣẹ́gun lórúkọ jésù aago méje sí aago mọ́kànlá ní gbogbo àdúrà tí mo dì ní ìtì yẹn.
1: Mo fẹ́ràn èdè tí bàbá lò yẹn púpọ̀ àdúrà tí wọ́n dì ní ìtì torí pé nípele nípele nítì òun láwọn gba àdúrà yẹn tọ́lọ́run ó sì máa gbọ́ táwọn jẹ́rìsà gbára ọlọ́run nínú pàdé àdúrà ọlọ́wọ́ ńlá láàárọ̀ ọ̀la. Bàbá ṣé àǹfààní counseling one on one pẹ̀lú ìránṣẹ́ ọlọ́run ṣé yóò wà lọ́la.
0: Àyè kánsẹ́ni ó wà àyè kánsẹ́ni ó wà nípa orí ọ̀fẹ́ ọlọ́run lẹ́yìn tá a bá parí.
1: Ọ̀dà láìsí ní ṣe àtúnwí asán. ofe ni moto mo ko gbogbo awon eyan wa si pade adua bo se mo nwaye ni osose
0: e ba mi so gbogbo juko ti eni kokan ti wo moto fun won ofe ni moto ofe ni moto tori na mo ro gbogbo eyin eniyan pata e ja jo pade ni mechanic village lola opposite second gate ami barasu ndo road ni lu akure iwo ngo mi fun gba koko iwo na gbiyanju dide fuya ko debe ebi ama so pe e dide fuya e ja jo pade ni mechanic village la lola every thursday ni pade adua but olai iwo ti e gbiyanju kiwo na wa bibeli wi pe to wo ki o si ri pe lele ni
1: oluwa
0: be ni gbogbo awon to ti to wo ni o mo wi pe Olorun olowo la nbe bi ti gba
1: ni
0: won mo wi pe Olorun awon baba wa o nbe bi ti gba ni Olorun apostle babalola Olorun CFC ko yi po pada
1: to eh as ti so le kan pe pepe a lo lati kokko gbadua laaro kutu
0: be ni ododo ore ope re yo wa gbogbo eniyan lati wo pepe anu fun lago meje aro si ago mejo
1: to
0: ta ti fe gbadua fun awon omo wa
1: ora ipade adua olowo nla laaro la mechanic village opposite second gate army barracks Ondo road nilu akure ibe ni o tun ti waye lola o yo lagbara pupo lati ago meje laaro kutu oda eja se bayi no eja duri keji ta ba pada de ma so awon ojuko bi ta ti lanfani ati wo moto lola ati yo gbo wa lo fe wa si pade adua mumbo
2: Ove wa kilo de ton ku hono hono Zero minu Shuti doni Peni bubwa rojo tozi lo sose Ola rumu amon lo la ti fi fere han Sa waye da yoni Ojono ni aragba yamu yamu Ipadi adura la kuma waye Ta si ti man shishe lo ya

0: ọ̀rẹ́ bó ti jẹ́ òun lẹ ti gbọ́yàn ò nípa àpàdé àdúrà ọlọ́wọ́ ńlá láàárọ̀ ọ̀la ní Mechanic Village orílẹ̀ májẹ̀mọ́ àdúrà ọlọ́wọ́ ńlá prayer ground Mechanic Village opposite second gate army barracks Londo Road nílùú Àkúrẹ́ ń bí ṣe ibẹ̀ láti pàdé lọ́la àwọn ojúkọ̀ òbí tá àti láǹfààní àti wọ mọ́tò rẹ̀ òbí ṣe wà òkè àrò ní Abiodun bus stop lókè àrò mọ́tò bọ́ọ̀sì ó wà ń bẹ̀ lọ́la ní Dànrè Road òkè àrò bákan náà ní old garage aláǹfààní àti ìwọ̀ bọ́ọ̀sì ń bẹ̀ bákan náà ní ọlọ́kọ́ ìyẹn ní Futa bus stop ní ọlọ́kọ́ bọ́ọ̀sì ó tún kó gbogbo àwọn èèyàn ń bẹ̀ láàárọ̀ ọ̀la bẹ́ẹ̀ bá ti ń bọ̀ ẹ̀yẹ ṣàfojú sọ́nà ẹ láǹfààní àti ìwọ̀ bọ́ọ̀sì ń bẹ̀ lọ́la pẹ̀lú ògo ọlọ́run ọ̀dà bẹ́ẹ̀ bá sì rí mọ́tò ọ̀hún ti ń kọjá lọ ẹlẹ́dàdúró bí ò bá ti kùn òun ó gbé yín wá sípàdé àdúrà yóò sì tún dá gbogbo èèyàn padà lẹ́yìn ìpàdé àdúrà àbó ti jẹ́ nìyẹn bàbá ǹjẹ́ àní wọnú ọ̀rọ̀ ọlọ́run lọ báyìí fún tòní.
1: Ẹja lọ nínú ọ̀rọ̀ ọlọ́run fún tòní kò sí wàhálà ẹja lọ tó bá ní ìbéèrè ẹ bá mi fi aago tí wọ́n lè fi ìbéèrè wọn ránṣẹ́ sí ẹ bá mi fi aago yẹn ránṣẹ́ ogun tó le gan ìjẹ́ yìí ò ní sinmi nílé ọkọ òdodo
0: bàbá
1: ogun tó le kì í jẹ́ yìí ò ní sinmi nílé ọkọ.
0: Bàbá mo nígbàgbọ́ pé ọ̀rọ̀ ọlọ́run tá a gbọ́ yìí béèyàn bá mo lò gbogbo ogun tó le tí ń bá àyàn jà nílé ọkọ àbí nínú ìgbéyàwó gbogbo ẹ̀ ní ó parẹ́ pátápátá.
1: bẹ́ẹ̀ ni
0: ọ̀ya ẹ̀jẹ̀ á lọ láti gbọ́rọ̀ ọlọ́run fún tòní o.

Àkòrí ọ̀rọ̀ Ọlọ́run ni mo pè ní àwọn ọkọ àti aya méje tí ìgbéyàwó wọn kì í dalẹ̀ tàbí tí kì í rọrùn. Tó bá ti fọ́ sí ọ̀kan nínú àwọn ọkọ yẹn kí ìgbéyàwó tiẹ̀ ó le dalẹ̀ kó sì le rọrùn, ọ wàá padà kúrò lójú ọ̀nà yẹn. Tó bá ti fọ́ sí ọ̀kan nínú irú aya tí màá mẹ́nuba mọ́mì tí ẹ bá fẹ́ padà lọ lé bàbá yín, tí ẹ bá fẹ́ kí ọ̀rọ̀ yín dàbí ti fásitì tógo rẹ̀ ọ̀sẹ́ tó ti lé ọlá jáde tá a fẹ́ lómi ìrọ́pò rẹ̀ lójú ọ̀nà, ẹ tètè padà. Bí ẹ bá bá ìkan nínú àwọn méje tí wọ́n tọ́ka, ó ti máa tọ́ka sí ju méje lọ. Ọkọ àti aya kìíní ò ní àwọn oníjà ọkọ tàbí aya. Kí ni mo gbé number one? Oníjà ọkọ tàbí aya. Tẹ́rí ọkọ àti ìyàwó tí wọ́n bá

Yàwó mi bẹ́ẹ̀ nìkan sọ̀rọ̀ lórí fóònù yóò dìjà. Bó bá ti jẹ́ pé ọkọ àti aya fààyè gba ìjà nínú ilé, ẹ jẹ́ kí n sòótọ́ fún yín. Tí wọn ò bá múra dáadáa, ìgbéyàwó yẹn ò ní dalẹ̀. Tí wọn ò bá múra dáadáa, ìgbé bá sì máa dalẹ̀, ìgbéyàwó yẹn ò ní rọrùn. Kì í ṣe pé ó ẹja gbọ́n tí bẹ́ẹ̀ sọ nípa irú ọ̀rọ̀ bẹ́ẹ̀. Ẹ sí bẹ́ẹ̀ pẹ̀lú mi sí ìwé John chapter 4 verse 16-18. Jésù wí fún pé lọ pe ọkọ rẹ kí o sì wá. Sí ìhín yìí obìnrin kan nìyẹn o. Mo gbàgbé àkòrí ọ̀rọ̀ Ọlọ́run. Ọkọ àti aya méje tí ìgbéyàwó wọn kì í sábà dalẹ̀ tàbí tí kì í rọgbọ tí kì í rọrùn. Àpẹẹrẹ obìnrin kan rèé. Tẹ́ ẹ rí àkàngbọ́ kéèsì obìnrin ni a mọ ń tọ́ ṣẹlẹ̀. So ó bọ́ síbù kọjá pé ní tí Olúwa rán mi sí yín ní gẹ́gẹ́ lọ́sẹ̀lẹ̀ nínú ayé obìnrin yìí. Ok, ẹ jẹ́ ká látẹsẹ̀kẹsàn. Nígbà náà ni obìnrin ará Samaria wí fún pé èé ti rí tí ìwọ ti ṣe Júù fi ń bèrè ohun mímu lọ́wọ́ mi. Obìnrin kan là ń sọ̀rọ̀ ẹ̀ o. Èmi ẹni tí ṣe obìnrin ará Samaria nítorí tí àwọn Júù kì í bá àwọn ará Samaria dá nǹkan pọ̀. Verse 10. Jésù dáhùn wí fún pé ìbá ṣe pé ìwọ ọmọ ẹ̀bùn Ọlọ́run àti ẹni tó wí fún ọ pé fún mi mú ìwọ ìbá ti bèrè lọ́wọ́ rẹ̀. O ìbá sì fún ọ ní omi iyè ìbá fi fún ọ lọ́fẹ̀ẹ́. Verse 11. Obìnrin náà wí fún pé ọ̀gbẹ́ni ìwọ kò ní nǹkan tí ìwọ fi fa omi bẹ́ẹ̀ ni kànga náà jìn níbo ni ìwọ gbé ti rí omi iyè náà. Tẹ bá rí àwọn ọ̀rọ̀ tí wọ́n ń sọ Jésù àti obìnrin yẹn ẹ rí nígbà tí máa tẹ̀síwájú pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí wọ́n fẹ́ bá ń sọ lónìí olórí flet nínú ọ̀rọ̀ tí obìnrin yìí ń bá Jésù sọ. Ìwọ pọ̀ ju bàbá wa lọ ẹni tí ó fún wa ní kànga náà tí ò ti kára rẹ mu nínú rẹ̀ àti àwọn ọmọ rẹ̀ àti àwọn ẹran rẹ̀. Verse 13. Jésù dáhùn fún pé ẹnikẹ́ni tó bá mu nínú omi yìí orúgbẹ kì yóò sì tún gbẹ. 14. Ṣùgbọ́n ẹnikẹ́ni tó bá mu nínú omi tí èmi yóò fi fún orúgbẹ kì yóò gbẹ mọ́ láyé. Ṣùgbọ́n omi tí èmi yóò fi fún yóò di kànga omi nínú rẹ̀ yóò sì máa sun sí iye àìnípẹ̀kan. Verse 15. Obìnrin náà wí fún pé ọ̀gbẹ́ni fún mi ní omi yìí kí òrùgbẹ kó má gbẹmí kí èmi kí ó má sì wá fa omi níhìn. Jésù wá wí fún pé lọ pé ọkọ rẹ kí ẹ sì wá síhìn yìí. Verse 17. Obìnrin náà dáhùn wí fún pé èmi kò ní ọkọ. Ẹ ti rí pé òpùrọ̀ èèyàn ni. Nígbà tá a bá ń lọ inú ẹ̀kọ́ ẹ mọ̀ pé in tí ò ju orílẹ̀ ọkọ gbé tí ìgbéyàwó rẹ̀ ò fi dalẹ̀ tí bá rè jẹ ò fi tura gbogbo ẹ̀ lọ́jẹ yọ nínú nǹkan méje tí wọ́n fẹ́ bá ń sọ. So obìnrin náà wí fún pé èmi kò ní ọkọ. Jésù wí fún pé ìwọ wí rere pé ìwọ kò ní ọkọ nítorí ìwọ ti ní ọkọ márùn-ún rí. Ẹnìkan ṣoṣo ti fẹ́ ọkọ márùn-ún. Ilé ọkọ ẹlẹ́ẹ̀kẹfà lọ wà ní sì tún purọ́. So bí ṣe máa ń purọ́ nìyẹn títí tí ìgbéyàwó rẹ̀ ò fi nítumọ̀. Ó ti mọ iye ọ̀ nísìnyí pé tó bá ti jẹ́ ìyàwó purọ́. At the end of the day, you will find it difficult. Ok, nítorí ìwọ ti ní ọkọ márùn-ún rí. Ẹni tí ìwọ sì ní nísinsìnyí kì í ṣe ọkọ rẹ. Ìwọ sọ òtítọ́ ní èyí ni. So irọ́ ló ń pa fún Jésù. Jésù wá sọ̀rọ̀ wòlíì fún ga. Ó tọ́ lọ dẹ̀ sọ ilé ọkọ kẹfà lọ wà. Ṣé kò fọ́nì? Ilé ọkọ ẹlẹ́ẹ̀kẹfà lọ wà. Sọ wá lọ́kọ tó jókòó tí ò sì lè yà mí. Ó yè débi tó ń lọ. Verse 19. Obìnrin náà wí fún pé ọ̀gbẹ́ni mo wòye pé wòlíì ni ìwọ ṣe. Ẹ wọ ẹsẹ̀ àyọkà tí mo kà fún yìí. A gbọ́ ìtàn obìnrin ará Samaria pé ó ní ọkọ kìíní. Wọ́n lè kú ò. Èkejì ọ̀pálẹ̀ ẹrù mọ́. Ìkẹta ọlọ́dálégbà. Ẹ̀ẹ̀kẹrin ọkọ̀ntínú. Ẹ̀ẹ̀karùn-ún ìjà tí wọ́n ká. Ó tún wà ní.

0: gẹ́gẹ́ fi orísun ogun lẹ̀ ọ̀sọ́ jáde. Ìwọ gẹ́gẹ́ fi orísun jàálẹ̀ ọ̀fẹ́nu kan. Ọwọ́ fún àwọn ìránṣẹ́ Ọlọ́run ní igbó tó dí pé kí wọ́n mọ̀ bẹ́ẹ̀ sàn. Ẹyin náà wò nígbà ẹnìkan bá wá pé iṣẹ́ wọn lọ déédé ọjà àwọn ọ̀tà. Ó dẹ̀ mú olóńdè ó fi sínú okùn owó. Lọ́sọ̀gbọ̀ mo ti rírú ẹ̀. Nígbà rojọ́ ní àgbà náà ni ó ti sùn lọ́ba tọwọ́ bọ̀ ní okùn owó. Lọ́ba mú kiní jáde bíi tí àbá. Ó ní bàbá ó ní ẹ wò. Kódà nígbà tó le tán po kiní tí wọ́n se fún mi ni mo ló parí. Àgbà náà gan ti ń ba irin lélẹ̀. Ó dijọ́ ilé ìbá kúrò nínú ayé yín kówó tó dúró lọ́wọ́ yín. So ọ̀rọ̀ tí mo fẹ́ báyìí sọ mo fẹ́ kẹ́ ẹ sí ọkàn yín pátá. Ẹ mọ̀ wò mí bí ọmọ kékeré, ẹ mọ̀ wò mí bí ènìyàn, ẹ mọ̀ wò mí bí ẹ mọ̀ wò pé ìtí ó tó lé mi ṣe ni mo fẹ́ gbọ́. Ẹ wo obìnrin yẹn tẹ́ ẹ bá farabalẹ̀ ka báìbù. Mo ní ní ìka pé kí n wò pé èdè wo ọmọbìnrin fi ń bá Jésù sọ̀rọ̀. Gbogbo tí mo fẹ́ sọ fún yín lórí flẹ́tì nínú láìfẹ́ ẹ̀. Ìtí òjò orí ilé ọkọ̀ gbé nìyẹn. So tí bá ń bẹ lára obìnrin ìgbéyàwó rẹ̀ ò lè dalẹ̀. Tí bá ń bẹ lára ọkùnrin márèjì ẹ̀ lè collapse. Number one, oníjà ọkọ tàbí aya. Tẹ́ ẹ bá wo ìbásọ̀rọ̀ Jésù pẹ̀lú obìnrin yẹn nígbà tí ẹ kọ́kọ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ẹ rí èdè number one ẹ rí kọ́ farahàn ńbẹ̀. Ok oníjà obìnrin oníjà ènìyàn ni. Ìdí nìyẹn tó fi ń ilé ọkọ̀ kẹni wọ́kọ̀ èkejì ẹ̀kẹta ẹ̀kẹrin ẹ̀karùn-ún ẹlẹ́ẹ̀kẹfà. Jésù tún ní kì í sọkọ ẹ̀. Ọlọ́run lọmọ iye ọkọ tó ní tó tó kú tiẹ̀ báwọn kó tó kú dànù. Ọlọ́run lọmọ iye ilé tó yà. So tí ìwọ náà bá fẹ́ da aṣíkiri dábì tí ẹ̀yin náà bá fẹ́ kí ìgbéyàwó yín ó dàrú tẹ́ ẹ bá fẹ́ kó di alẹ́ ẹ méjẹ oníjà ọkọ ẹ méjẹ oníjà ìyàwó. Ìkíní nìyẹn o àwọn ọkọ àti aya méje tí ìgbéyàwó wọn kì í sábà dalẹ̀ tàbí tí kì í tura. Number one oníjà ọkọ tàbí oníjà ìyàwó. Ẹyin ẹ jẹ́ kí n fi láìfẹ́ hàn yín láìfẹ́ obìnrin yẹn. Ẹyin gan mọ̀ nísìn pé oníjà obìnrin ni ká tó wá kankankan nípa oníjà obìnrin. Ẹ mọ̀ gbọ́ o. Nígbà náà ni ó dé ìlú Samaria John chapter 4 verse 5. Ó dé ìlú Samaria kan tí à ń pè ní Sikari tí ó súnmọ́ ilẹ̀ Bírínì tí Jacob ti fi fún Joseph ọmọ rẹ̀ verse 6. Kànga Jacob wà níbẹ̀. Nítorí náà bí ó ti rẹ Jésù tán nítorí ìrìn rẹ̀ ó jókòó létí kànga ó sì jẹ́ ìwọ̀n wákàtí kẹfà ọjọ́. Obìnrin kan ará Samaria sì wá láti pọn omi. Jésù wípé fún mi lómi mu. Ó mọ̀yàn rí ọba létí kànga kò ní tí ó fi fa omi ó dẹ̀ rí pé ọkùnrin ni. Ó sì wá jókòó létí kànga ó dẹ̀ tọrọ lọ́wọ́ rẹ. Bíbélì kan sọ pé téèyàn bá tọrọ lọ́wọ́ èèyàn kéèyàn ò fún. Ẹ máa gbọ́n tó fi dá Jésù lóhùn. Ẹ ti mọ̀ pé oníjà ìyàwó ni òjò orí ilé ọkọ gbé. Bí o bá jẹ́ oníjà ọkùnrin náà, ìyàwó lè mọ̀ bá gbé lọ́jọ́ alẹ́. Èsì ẹ̀sẹ̀ ni fún mi ní omi mu oní in verse 8. Nítorí àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ti lọ sí ìlú lọ ra oúnjẹ. So Jésù gan ń dọ̀kan ó gbé abọ́lé àwọn ọmọlọ́pẹ́ ẹ ra oúnjẹ wá ẹ so Jésù ti wá ní òkè ẹ lọ ra oúnjẹ wá nílùú wọn ti rìnrìn nínú iṣẹ ìránṣẹ ó ti rẹ everybody. Jésù láti sọ pé òkè ẹ lọ ra oúnjẹ tẹ máa jẹ. Nígbà tí wọn ó fi dé Jésù ti wà létí kànga. Ẹ mọ̀ gbọ́ o. Nígbà náà ni obìnrin ará Samaria wí fún pé èé ti rí tí ìwọ ti ṣe Jù fi ń bèrè ohun mímu lọ́wọ́ mi. Èmi obìnrin ará Samaria torí àwọn Jù kì í bá àwọn ará Samaria dàkan pọ̀. Ìjà lù obìnrin yẹn dẹ̀ rú sókè torí pé oníjà obìnrin ni. Okay? Kí nǹkan mọ̀ bàbá yìí téèyàn ìbá so níjà ọmọ Jésù rí ó dẹ̀ jókòó létí odò fún mi lómi. Òkè kọ́ dẹ̀ fún ó ti ti ya mú ìjà lù ó ti tètè gbé sókè pé ó ṣe láti mọ bèrè omi lọ́wọ́ mi. Èmi omi burúkú oní kí n fún ẹ ìwọ tó jẹ́ ara Jù èmi Samaria Ọlọ́run mọ̀ jẹ́ kí n fún ọ lómi láéláé. N tí òjò orí ilé ọkọ̀ gbé nu o. Ṣé tí mo ń sọ yé yín láàárọ̀ yìí kì í ṣe kọ́ sọ̀rọ̀ kọ́ pọ̀ bí méje ni ṣùgbọ́n mẹ́ta mo bá lè sọ ó ti tó tí mẹ́ta yẹn bá wọ orí yín lọ ìgbéyàwó yín yóò da. Ọ̀pọ̀lọpọ̀ pásítọ̀ nílé wọn ọ̀dà ẹ lọ wo chọ́ọ̀chì káàkiri ayọ̀ tí ọ̀pọ̀lọpọ̀ pásítọ̀ míì ní ọ̀kọjá nu ṣọ́ọ̀ṣì ẹ jẹ́ ódé nulé ìbànújẹ́ ńlá ni. Ìyàwó pásítọ̀ míì gan ìsun ẹkún ni pé tó ń bá mọ̀ ni ọmọ gáràjì lòun ìbá fẹ́ láyé òun tí ọmọ fi ọwọ́ ọ̀tún gbé igbó ó mọ̀ síléyà pẹ̀lú pásítọ̀ tó ń fẹ́ yìí o. Bẹ́ẹ̀ni àwa ń jáde káàkiri àrí ìrírí tó yẹ kó rí bẹ́ẹ̀ ni church. Ẹ̀skísà inú ìyàwó yín ń dùn pé òun fẹ́ ọmọ CAC inú rẹ̀ ń dùn pé òun fẹ́ born again ṣùgbọ́n tẹ́ ń fojú ẹ̀ rí nínú ilé ó fẹ́ lè mọ kábàámọ̀ pé ìbá dá kó wọn fẹ́ ti ń tagbó kó náà mọ ta sìgá àtògógóró. Bẹ́ẹ̀ni ọ̀pọ̀lọpọ̀ yín inú ọkọ yín ń dùn pé òun fẹ́ ẹni tí ọwọ́ yẹn rìngì òun fẹ́ ẹni tí òlu etí òun fẹ́ ẹni tí ọmọ firi lélé nulé òun fẹ́ ẹni tó bá àwẹ̀ àtàdúrà gbà. But lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ àwẹ̀ àtàdúrà ṣe lè fi náà tẹ àwọn ọkùnrin yìí lára nínú ilé wọn wá ń kábàámọ̀ pé tí n bá mọ̀ aṣẹ́wó ni n bá lọ fẹ́ n bá kàn lọ sí hòtẹ́ẹ̀lì ẹnìkan tó ti graduate tó ti ṣaṣẹ́wó fún 50 years n bá ní kó mọ bímọ fún mi. Bẹ́ẹ̀ni nítorí ìbànújẹ́ tí ẹ fi ń tẹ̀ wọ́n lára nísàlẹ̀ nínú ilé kò sì yẹ kó rí bẹ́ẹ̀ o kí ìdájọ́ Ọlọ́run tó koro kọ́ mọ́ bá wà sórí ẹnikẹ́ni wa. Number one àwọn ìgbéyàwó ti ki saba adale ti ki tura ti ki rorun ni nigba ti oko ba je onija oko tabi onija iyawo e wo aye omobirin yen o si ti o si se be ija ina ni oro buruku ina ni ina lo ma so ti an fi le ni oko kini won le ko keji won le ko nketa won le ko nkerin o tun le ko ni karun e tun ri nigba ta ba tesi waju okura ni obirin buruku ta wi irobo o wa waju jesu oluwa a mo pe ko mo o ko mo pe jesu ni iyan be ni lo pe oko e wa e gbo to ba je pe aye ko sile ba wa e gbo lojo ti o ba duro bayi tabi to wa nbe tabi to si nbe te wa so fun yawo e pe are you married to ni no ojo e lo e ko obirin yo jade nu ile yan ti mo paro eyan okunrin se mo paro lojo ti o ba bi yawo e lere pe so oloko to de di daye pe o mo loko ko ye pe tun pada de nu ile ko mo fowo ko olorun be na ni eyan obirin ojo ti o ba bi oko e lere pe so ti mari to ni arara o gedegbe le ko wa o single omo o to ba je pe aye ko sile wa ojo e lo e ki yawo keru ko jade nle okunrin ladada be toro ti deny e iwaju gbogbo eniyan pe o ti mari obirin yen niyan o ti eni to ti fi oko marun to bori buruku ko nbe to tun jajari elekefa di eyin mo so ye ka bi lere pe so ti loko gogogun tun ni ogun ti ja na niyan o to fi foko marun ti o so rire o tun dele elekefa jesu to loko re nko lo pe wa boyan ti e fe fokunrin yen lowo ni ke lara ile e fi down o lo ngi loko oda e ja tesi waju ki oko ati aya onija ti e ba fe ki igbeyawo yin o dale ti e fe ki olorun o joba nibe di ojo ugo ti e ko fe ki satani o ti bi iyawo marriage mu yin lo soro apadi e lo yanju ti ba ma dija ta laarin oko ati aya ninu ile yin tori pe okan lara awon oko ati iyawo ti marriage won se se ko ma dale tabi ko ma rorun tabi ko ma rogbo awon ni oko ati aya onija okay nitori pe ti mo fe so po ni abe onija mo wa ko nkan merin si abe re tin sise gbo pelu ija number 1 ni ibinu ibinu ha okunrin mi ibinu ti ba ibinu bayi esugan so meyin ni pe yes oga ti wa lenu se ni eri a ibinu okunrin mi sin ni yesu ah obirin ko ye ah ani mo ri obirin o binu nigba to wa toko eja o de gbe acid omi battery o si da si gbogbo aso ti oko re ni laye gbogbo e de ju o baje dele labe onija oko ati aya nibe lati ri ibinu ibinu odi ohun ti oju kekere lo hallelujah hallelujah oni binu eniya o je lasan o to nti obi ninu ko si labe onija oko tabi aya nibe ni ibinu wa nibe ni agidi wa ile obirin mi iba mo daru agidi inu e gan ni o je kile re o toro ah e beja tara wa eni ti esu ba fun ni ebun agidi ohun ti o ba yi eje lo fun agidi pori iyawo o bu oko re ni ekanna bayi afigba ti eran ara awa re towo yen kan eje lo to sokunrin yen le o ti pe mi si kesi kan ri ni ago mokanla oru iyawo o pe olorun source ti n lo nigba yen o pe olorun kini kan o o de mu stainless cup o de ju si oko e ni aya si o wa bu bi igba teyan ba fe bi igba teyan ba fe jesu ya bo se ju si laya ti kini yen bu okun ye o de fowo ti nipa ko si tiwo toilet o si jamu le kun mo be ni phone to wa wa lowo oko lo fi pe mi eje ni aya e 11:30 mo denu leyan loru gba hello mo ni mo wa gate yin lo se ko si nkan rani se ko si nkan se mo pe gba ti mo wole ko mo pe oko ohun ni phone lowo ko mo ko ti pe mi o ni kilo de daddy ah e wa foru ni se ko si nkan kan o ti kunle o ti kimi dada mo ni oko re ko ni mo si nle ah mo ni mo ti pe o lo so fun mi pe awon ja o ti wound ohun ko tun ti o mo toilet iyen na wa gba toilet leyin emi ni mo wa si o ti to ni mo so fun ori ota mo wa omo in lo church o in lo si church obirin to se nkan ti mo so mo ba si oko re le niyan na wa mo ni ma ti fowo ese yo ja ko lo treat aya e na mo wa gbe be ni okunrin mi wa agiri tin be ninu re isugan respect labe akoso ohun ti ki je ki igbeyawo oda leni o onija oko ati onija aya igbeyawo won le mo tura o le mo dale because te ba ti n ja welewele e ni rire ara yin mo asise ara yin lokun te mo ri in to tun fi ja listen in to fi ja lola lo tun mo wo ẹja lónìí ẹja lọla in tó tún fi jà lọtún la lọmọ wò then tí ọkọ bá ti ń bá ìyàwó jà dáadáa regularly tí ìyàwó náà fà ti ọkọ regularly kò sí nǹkan mí tí wọn jọ máa sọ in tí wọn jọ fi jà ni tó nígbà tẹyin jáde tẹ ẹ pẹ níbi iṣẹ èmi gẹgẹ bí ìyàwó ti dúró sílẹ nílé pé ó tún ti borí burúkú lọ mo rí ní ondo yìí ìyàwó dẹ̀ ń gbé àbúrò rẹ̀ tó wà ládé yẹmi ṣe pé nítorí ìrunú òdì ṣé àti gbogbo ẹ̀yin obìnrin tẹ́ bá ní àwọn kan láyìíká tọ́ mọ́ ń pè tẹ́ mọ́ fún lọ́wọ́ ìrìn ọkọ yín wọ́n ti da ilé ẹ̀rú tán po ó mọ̀ ìyẹn bá pé ọkọ ẹ ó gbé gẹ́ kan ládé yẹmi nísìn gẹ́yẹn wọ skẹ́ẹ̀tì báyìí ọwọ́ tọ́ọ̀pù báyìí wájú ọkọ̀ ló pè sí bí mo ṣe ń wò ó anyway ẹni òtẹ́ kan tó bá wà ní abai ní life ó lọ ìyẹn náà bá mú fóònù olórí burúkú ó tún ti bẹ̀rẹ̀ ẹni tó gbé nǹkan ṣòfò tọwọ́ ẹ̀rù báyìí tọwọ́ ṣòkòtò báyìí àbúrò ẹ ọmọ ìyá ẹ̀ dẹ̀ ni ọkọ rẹ̀ rí tó ń sọ pé dáàdì lágbájá pé kékeré mọ bọ̀ bóòlù ń lọ ẹ̀yà wọlé wọlé wọlé ní bá ń gbé àbúrò ẹ̀ sépè burúkú ọkọ ìyàwó dẹ̀ ra gbé sí spíkà ó gbé lé àbúrò ẹ̀ lọ́wọ́ mọ gbọ́n tá ǹtí ẹ̀ ń sọ ní ń já bọ́ lọ ìyẹn bá ní ẹ̀ ló ó ní otún sọ̀rọ̀ àrà ní ọ̀pá ọ́ otún sọ̀rọ̀ otún bá mi sọ̀rọ̀ otún lẹ́nu ìyẹn ní àǹtí mi èmi lágbájá mọ̀ ni bọ́lọ̀ tí ń bọ̀ ọ̀pọ̀lọpọ̀ ní yín ní ṣe bẹ́ẹ̀ o ọ̀pọ̀lọpọ̀ ní yín ní ṣe bẹ́ẹ̀ o ẹgbẹ́ lálá ó ti gbé lórí àbúrò ẹ̀ ọkọ̀ ẹ̀ ní ọ̀wọ́ wa wulẹ̀ gbé ọmọ yẹn lọ ibi tó fẹ́ lọ mọ́ òun wa kúkú gbé lọ lé ṣá ọmọ ipa gẹ́ẹ̀ tí mo gbére ẹ kéèsì lábẹ́ oníjà ọkọ̀ àti aya tí ìjà yẹn bá ti ń léraléra jù ọ̀sọ́kọ̀ àtaya tí ìjà ṣùgbọ́n tí bá ti ń léraléra jù ẹ ní wo ire kankan sí ara yín mọ́ ní ti kálukú ó fi rojọ́ ní ọmọ wò bó bá jẹ́ pé ọkọ̀ ló rojọ́ tí mo wá dá láre pé ìyá alágbájá ń tẹ̀sí ọ̀dá ẹ̀yin náà wo gbogbo tí bàbá jọ ń búṣe ẹ mọ̀ sí bẹ́ẹ̀ mọ́ o ìyàwó yẹn náà wà dúró ó ti mọ̀ pé jàmí ọ wà yóò máa sọ ìjà mí níbi tó náà ti jàre yóò àmọ́ mú ẹjọ́ yóò mọ̀ mú ẹjọ́ tí mi bá ti sẹlẹ̀ ní ẹsẹ̀ ṣá tí ẹ mọ̀ pé bá a sọ̀rọ̀ kan jẹta very good ní alẹ́ àná ó sì báyìí ó sì ọkùnrin yẹn obìnrin yẹn ti ṣàjọ yóò ti pọ̀ tó ń gbà tóbìnrin yẹn bá máa sọ ìwọ kò ní mọ tó sọ mọ ọ̀dà ẹ mọ̀ wọ̀rí ẹ mọ̀bìnú mọ̀bìnú èmi náà mo ti fà ọkọ̀ náà tún start tiẹ̀ lọ́jọ́ Monday ó náà tún mọ sọ torí bí jàmí bá dé kó náà lè jàre ilé yẹn lè tú káàtẹ́ níta ilé yẹn ò ní rọrùn ìgbéyàwó yẹn ò sì ní tura ó dẹ̀ ṣeé ṣe kí ìgbéyàwó yẹn ọmọ dalẹ̀ lábẹ́ àkóso oníjà ọkọ àti aya mo gbàgbé o àwọn ọkọ àti aya méje tí ìgbéyàwó wọn kì í tura tàbí tí kì í dalẹ̀ number one ọkọ oníjà tàbí aya oníjà lábẹ́ ẹ̀ láti rí ìbínú agídí lábẹ́ ẹ̀ láti rí ìkanra ẹgbọ́ ẹni tí ló lè ṣẹlẹ̀ níbi iṣẹ́ ẹyin ẹ mọ̀ pé wọnú ilé ó máa ń ṣẹlẹ̀ sí ọkùnrin dáadáa wàhálà ọkàn ṣẹlẹ̀ níbi iṣẹ́ eléyọ̀sọ̀tì ẹ̀ ìbínú ni bàbá jọ bó fi bọ́ sínú mọ́tò yọ̀gàn máa wà bọ̀ ni yọ̀gàn máa wà bọ̀ ó bá ti bọ́ sínú ilé yọ̀gàn báwo irú ta ló tan tẹlifíṣàn sílẹ̀ ta ló tan orí yìí burú ni ta ló tan tẹlifíṣàn ẹ ti ẹ̀ mọ̀ ju nọ́sẹ̀sì lọ owó ni mo sọ fún nẹ́pà náà owó ni mo fi agọ́mẹ́lẹ̀ lẹ́tọ̀ jẹnẹrétọ̀ ìyẹn ní 7:30 to 8:30 irú ọ̀sùn wo nìyẹn ẹ ń sọ jẹnẹrétọ̀ ní 8:30 sílẹ̀ tí ìsú ìkanra gbogbo ń tọ́sẹ̀lẹ̀ ń bi iṣẹ́ yóò wá sílé orí ìyàwó ẹ̀ nínú ilé ìgbéyàwó yẹn lè mọ́ dalẹ̀ tẹ wá rí ẹ̀yin obìnrin tẹ bá ti kọ́kọ́ yín ń bọ̀ pẹ̀lú irú ìkanra bí iṣẹ́ bẹ́ẹ̀ ẹ fi ẹ̀rín pàdé ẹ̀ ibi tọwọ́ súnmọ́ tòsí lára rẹ̀ ni kò kọ́kọ́ fọwọ́ kàn tó bá ti ṣe bí ajá ilé kúkú tọ́rọ́kùnrin mi ní lórí bàjẹ́ tó bá ti ṣe bí ajá ilé kúkú wọn náà dìmọ́ látẹ̀yìn ikú wa àjọkú àwẹ̀ wa gbọ́ àjọgbà lábẹ́rẹ̀ ní ìkanra tí a mọ̀ pé kí ni yẹn máa ń ṣe gbogbo èèyàn èèyàn jí lárọ́jọ́ mi inú èèyàn ò ní dùn mo gbà lọ kó o ò ní fẹ́ kó o rí anybody láyìíká ẹ á dàbí pé kó o lé gbogbo èèyàn dànù wọn á mọ̀ fi kanra rẹ̀ mọ́yàwó ẹ̀ ṣé ni kó o pè pé máa dà mí mọ tó ń ṣe mí I'm not happy obìnrin yẹn á wá fi ayọ̀ sí ẹ lọ́kàn ṣé ni kó o pe ìyàwó ẹ̀ pé I'm not happy gbogbo nǹkan kan sú mi obìnrin yẹn á wá fún ẹ ní word of encouragement tó ẹ̀ jẹ́ ìwọ náà ni instead tó fi máa kanra mọ́ ọkọ ẹ kúkú pè pé bàbá alágbá mí mọ tí ń ṣe mí inú kan bí mi sá ọkùnrin yẹn á wá fún ọ wá encourage praise God lábẹ́ oníjà ọkọ àti oníjà aya láti rí ìbínú agídí ìkanra alátẹnumọ́ ọ̀rọ̀ lábẹ́ oní ẹyọkan ẹyọkan tí n bá ní mo pín ó ti di bí mẹ́rin mo kúkú fi ìyún sí ẹyọkan ọkùnrin mi bad tó bá fẹ́ kí ìyàwó ẹ ó dalẹ̀ forgive and forget a ní mo ti kúrò lórí ọ̀rọ̀ but in the year 1964 October 2 bó ṣe ṣe nìyẹn o gbogbo èèyàn bẹ̀ mí mo ní kò sí problem the same thing January 4, 1968 nígbà tá a bí tolú yes mo rántí ìgbà tí tolú pé ọmọ ọjọ́ mọ́kànlá lọ́sàn-án 2 p.m. láìkọ́lẹ̀ torí pé alátẹnumọ́ ọ̀rọ̀ ni inú obìnrin yẹn ò ní dùn bẹ́ẹ̀ yẹn yóò wá máa sọ́ra fún ọ nínú ilé yóò máa sọ́ra pé àtúnmọ̀ tá a sì báyìí táwọn yóò tún rìkọ́ọ̀dù ẹ̀ mr rìkọ́dà ìwọ lọ bó máa ṣe perfect iwájú ọkùnrin wà wá sọ ìyàwó ẹ di òjò nínú ilé a wá máa gbọ̀n jelejele ibi ìfọkànbalẹ̀ ó wàá sọ ọ́ di bí ìnira fún bẹ́ẹ̀ lóbìnrin mí náà máa ṣe ada ti o ba si tan boda re ti an be mi olobuku emi mo ti ko le e tele emi mo ti keru mi ti o ba si boda re tan wo iwo iwo rarara ti o ba sa won yen gidi die ti n be legbe re dona dona 1984 nigba ti mo bi omo wa Rebecca se bi mo se se dada to bori buruku lonu to fi le ori second kaduna igbo de pada 1985 ki mo so fun o ya 2004 nko se ki se mi mo so gbo su pa awon ma laye re oda obirin nu alatenumo oro e mo gbe nuku nbe die die eh o oko kini ni ya o oko onija ati aya onija o se ese ti won ba tete lo minimize e ki won reduce e even ki won pare patapata o se se ki gbeyawo yen mo dale abi ko mo rorun abi ko mo tura praise God eko eko lara obirin ara samaria ija zo mo da loju ogbele oko marun ti kankan osun fun so e je so le fe yin okunrin ko si eleyi to da ninu obirin o ibi ti a da si oju bi ti a ti katuke ti a ti gbegele leri lo otan so to ba le ti nbe ninu le re oda o le jade ofe mi to ba ile le dedere jade asin lo ba pada fe o get tin ti mo so e ti o pada gbe aburuje to le lo practical sermon lele yo awon to ti se won ti suffer mi yes awon to se won so fun mi ko fi olodun se leri eni ye goyawo re le leyin omo merin gbo ipalasa pe ko mo se o de se o ba ku ni lui oba change ibi titin sise olo imi to fe ti bi ma meji bayi mo fi olodun se leri o wa so fun mi lori phone pe daddy to ba se po mo o yin ba gbo oro te so phone nigba be fi wa npendo te ni ko won mo ko ya lagbaja le to won down o ni e to tun wa lodo nisin o lo nti lu leri oro kan soso o ni ko si yi pada ah ah o ni ti ya lagbaja kan oburu to bayi o tan to to ba nireti pe o n wo obirin kan ta to wa wo pe boya nse daada kede nu ile ni ti o ba de inu ile tan to ba wo guy kan ta pe ah ile a ma fe better ti mo gbe sinu ile olodun gbo to ba gbe sinu ile tan lo mo pe o worst dan ni to gbe sinu ile so ko si e to de da ninu okunrin bi daada si lati se regerege e to ba ti bo si e lowo ninu oko toju e e to ba ti bo si e lowo ninu iyawo toju e alawoku loko alawoku iyawo e da papo eja jomo wura wa lo oluayo ran wa lowo o eje kese bibeli bi merin lati fi di oro olorun number 1 imule proverbs chapter 21 verse 19 proverbs chapter 21 verse 19 o le ko wole o wi pe o so lati joko ni aginju ju pelu onija obirin ati osonu lo o da keyo ku oni aba ogboma so ko wa fe ma gba abuja kan lo si tonja ko wa ri inu gbo kan to tiki kora lugo obe da keyo mo ba onija oko tabi onija aya gbele e pe kini wahala ti awon onija oko tabi aya mo ni won tete mo ni saison to ba fe oko onija tete ya mura ko mo mo se pa na ja lare o san lati mo gbe igbo aginju ju ka mo ba onija e won ti beli fi we so enikan ti o ba je oko onija tabi aya onija ti o ba lo ronu pada laaro yi ko ku onidi ija ye kejo joko pe kini baja wa ina oda latoni lo tinu ba ti fe bi mi mo so fun in ti e ja mo ti o ba lo ku nbe in ti bibeli fi we ni eranko ti o ye ko gbe gboro to e ko mo gbe nugo o lo da keyan mo gbe nugo aginju ju keyan mo gbe ile aye proverbs chapter 15 e ja wo to na so to ti wa nbe proverbs chapter 15 verse number 18 proverbs chapter 15 verse number 18 o na so pe oni binu eniyan o ma nru aso tabi ija soke sugbon eni ti o lora ati binu o tu ija ninu nigba ewo mi mo ti so to obirin yen fun ri ti babalawo so ogun fun pe wo ogun togo re o fi dededere fun olele o wa si ogun yen si ara okuta funfun kekere o wa so fun pe togo re ba ti bere si soro si o ti ba ti binu o wa lo so okuta isenu ogun yen ma mu oko e ko de ni binu mo to wa ri o ewo be ni pe oko re o gbodo ri okuta yi o ojo to ba ri okuta yi lenu e ojo yen lo ogun yo baje o toko re ba ti wa bere si binu just are wole yo wa so okuta yen senu won ti ni oko re o gbodo ri se mo pe ko ni le soro iyan mo buye iyan mo bu babe ah dokin ni o se be dokin mo di doketa lo pe ba lo gba idea wo kini mo pa da wa na ati pe kini si ona ti mo ba soro ko se mo nda mi no tele ida iyan ni awu kini nda ino fun mama musuru na ni ino mo bi obirin yen ninu sugbo ko fe ki oko won ori ogun to wa lenu hun yi yo wa de enu mo iwo na ba le loru ogun yen ile re yo tura o ti wo koko re o ya di gbolugi to je ko mo se pe mo da je ko mo fi di fogba je ko mo jade ko mo wole won mo da laarin wakati kan kini yen lo le die lori e to ba ti ri pe nlo le dogbo mu pure water tutu da sinu cup gbe sori table gbogbo to eme lo ti pe o ni mo gba ti o po yi lo be ti o mu yo lo sun ni ogun eyun se njo na nu oge en ti won so yo da fo so nti be ni so ni ye eni to ma ni suru oni abinu eniyan o ru ija soke sugbe eni ti o lora ati binu o tu ija ninu o tu ijaka tan se nkan binu si ti la kan wo ga be mi mo fe be boko mi ni e ma worry ebi yawo mi ni eja ma wo loruko jesu yo da fun wa o eja kese bibeli mi owe 22 ese 24 proverbs chapter 22 verse 24 aha ma se ba oni binu eniyan si ore ma si se ba okunrin oninu fufurin ma se ba oni binu eniyan o binu o se ba sore be ni gbe de ko gbe ko mo ba oninu fufu oninu fufu oninu fufu mo ba rin egbe eyin okunrin eja kese leyi gbogbo awon okunrin to ba n ba rin tan ko e si iyawo e ninu ile pe ah iwo lo gba dindirin todo mi ko je se be o tmo ko to ba se be ma gba oju were ti mo ba si laye ebo ri gbata wole lekan ti mo ri po teju mo le ba n so pe e ka bo sa ah ko gbodo gboju soke ba gboju soke ma fi ese fo oju yen danu mo ba ru awon were be rin won o le se be ki gbeyawo won o dale loruko jesu yo da fun wa o e ko awon ese bibeli mi sile oni wa sori 7 ese 9 e tun le ko Proverbs chapter 27, Proverbs 27, 3 to 4. Oni, okuta wuwo, nyari si wuwo, suba ibinu ashiwere, o wuwo jumeje jilo. Ibinu ni ika, ilunu ni kuku omi, suba tani yo dro ni waju wu. So, bobo nkati bube li fi ibinu, ija, agidi, itenu maro, bobo nti be li fi we, inka were ni. Loro kwa jesu ori wa o ninda luo. Shimi ni popata.
1: Ọ̀rẹ́ wa kí ló dé tó ń kún hùnù hùnù. Yẹ́rọ mìíràn ṣó ti gbọ́ ni. Bẹ́ẹ̀ ni gbogbo àárọ̀ ọjọ́ Tọ́sídẹ̀ lọ́sọ̀ọ̀fẹ́. Ọlọ́run náà máa ń lò ó láti fi ìfẹ́ rẹ̀ hàn. Sáwà ẹ̀dá èèyàn ni. Ọjọ́ náà ni àràgbá yamuyamu ìpàdé àdúrà ńlá kan máa ń wáyé. Tá a sì ti máa ń ṣiṣẹ́ lórí àwọn kókó

ọmọ kan ti wà ní rédíò pé kẹ lè gbọ àgbádùn lórí ètò ara ò lebi látàárọ̀ ẹ kú iṣẹ́ o ọba òkè ó fún gbogbo alẹ́ rẹ̀ ilé iṣẹ́ tí wọ́n fi ṣe ràn wá ilé iṣẹ́ alájẹ́ àgbà bàbá láàánú tí wọ́n fi tewé te gbòó táyé ṣe àwọn ló ní nkìyín púpọ̀ wọ́n ní kí n kórí adé alákànjé wọ́n ní kí n kíjòyè wọ́n ní àlàáfíà wa kò ní di fíafíà wọ́n ní kóbìnrin ló kí n kọ́ lọ́kùnrin ẹ̀yin náà ṣáàtì mọ̀ nta àmọ́ ń gbé ẹ̀wọ̀ kò á sí méje bí kò ṣe pé gbogbo tí ń ṣẹlẹ̀ láwùjọ wa ìlà àmọ́ ń pẹ̀ kẹ́ lò ọ̀nà tá a gbẹ̀gbà tá a fi ní jì sọ́fin ayé ayé wa ò ní dà bákan bákan bákan bí ò ṣe tẹ wa lọ́rùn ẹ̀kọ́ lẹ́mbẹ̀ lẹ́ẹ̀kan sẹ̀ ẹ jẹ́ kí n ràn yín lọ́wọ́ nọ́mbà tó wà gbàlá iléeṣẹ́ alájẹ́ àgbà bàbá láàánú ẹ pé bàbá sọ́rí 08063970829 08063970829

0: ọ̀nà yòówù tá a bá fẹ́ gbọ́rọ̀ ara wa gbà nílé ayé. Gbogbo bí yòówù tá a bá fẹ́ fẹsẹ̀ tọ̀kọ́ lọ́hùn ó gbà fún wa. Wọ́n ń pe kinní kan ní ìyọnú àgbàló. Mo ní àwọn àlàyé kan kékeré lórí rẹ̀. Ìyọnú àgbàló tí mo ń ṣàlàyé ń parẹ́ o ni o. Fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ wá sí àgbàlá iléeṣẹ́ Bàbá Aláàánú Aláàjì Àgbà kan ṣe ìyọnú àgbàló kan ti wà nílẹ̀ fún yín. Bàbá tí ń jí tàbá ń sùn ẹ̀jẹ̀ àmọ́ gbàdúrà kọ́lọ́ mọ́ jẹ́ kórí olórí kí wọ́n gbàṣe wa ṣe. Òdìgbà tí èèyàn bá níṣòro kó tó ní ìyọnú àgbàló yìí lọ́wọ́ wọn ṣàlàyé tí ó gún mọ́ lórí rẹ̀.
1: Ẹni sóyìnbó ayé nílé àná rẹ̀
0: láti. Torí àwọn ayé tẹ rí òun ọ̀fẹ́ ká rẹrù ká sọ àforí ẹni ayé ọ̀fẹ́ ká ṣiṣẹ́ ká jèrè ń bẹ ayé ò sì fẹ́ ká kọ́lé bíi pé ká sin kọ́kọ́rọ́ kò ní. Ayé ọmọ fẹ́ ká lọ́mọ láyé lẹ́yìn ìgbéyàwó ọ̀pọ̀lọpọ̀ ní wojú ọmọ ayé ọ̀fẹ́ kí ara mọ́tò wọn ò tí ẹ fẹ́ ká ní promotion lẹ́nu iṣẹ́ bíi pé ká wà ń rà kíkan ni. Ẹ wá rí gbogbo ntá ńlá kọjá nílé dúnìyà yìí gan. Mo fẹ́ sọ fún yín pé ǹjẹ́ ẹ mọ̀ wípé èèyàn nílò ẹ̀yọnú àgbàló. Kí ni wọ́n ń pè lẹ́yọnú gan fúnra rẹ̀ kí n kọ́ ń ṣàlàyé nípa ìyọnú fún yín. Ẹni tán ló ń bá yọnú sí ọ̀nà rẹ̀ ó gé ya ohun gbogbo tó bá sì dáwọ́lé yóò mọ̀ lọ síwájú ni kò ní wá sẹ́yìn.

ẹ a fẹ́ tọ̀ náà ni ẹ̀yọ́nú àgbàló wọn ni àgbélò àgàló àgàló gàràgà kọ̀jẹ́ ká mọ bí ayé ń rè ọ̀rọ̀ ẹ̀yọ́nú àgbàló yìí ń ṣe ló dàbí iléeṣẹ́ àbáwọn iléeṣẹ́ awakọ̀ tí wọ́n ń ṣe ìṣọ́ránsì ni bẹ́ẹ̀ bá nílé iṣẹ́ wọn ó pé ìṣọ́ránsì cover ẹ̀ nítorí pé ń jọ́ tírú ọkọ̀ yìí tọ́ bá láṣídẹ̀ǹsì bó sì jẹ́ wípé iléeṣẹ́ ló pàdánù nǹkan kan wọn ó pé ìṣọ́ránsì cover ẹ̀.

0: ṣẹ̀wárí àkànṣe ètò tí wọ́n ń pè ní ìyọnú àgbàlo tí bàbá láàánú ẹ̀ tó ń ṣe fúnirúurú ènìyàn yìí tẹ̀ bá wá sọ́dọ̀ wọn. Owó lò fún iṣẹ́ ọwọ́, owó lò fún ọmọdé, ó sì wúlò fágbà kó wá sẹ́ni tí ò kọ yọ́ba àti ìjòyè ìlú ilẹ̀ gan. Iṣẹ́ ẹni kó lè tẹ̀síwájú, ó wúlò fún iṣẹ́ ọba, ìjọba ò tètè fún ọm promotion rẹ̀. Ó wúlò fáwọn olóṣèlú láti jáwé olúborí. Ẹ ìyọnú àgbàlú Ọlọ́run jẹ́ ká yọ yọnu sí wa. Àwọn kan ń bẹ wọ́n wojú olúwa láti kúrò nípò àgàn. Ó wúlò fẹ́ni tí ọba fẹ́ travel out gan ṣùgbọ́n tí wọ́n bàjẹ́ kulẹ̀ pàdé. Àti ìrìn àjò lọ ló ọba ó wúlò fáwọn ọmọ míì tọ́jẹ́ pé wọ́n ti náwó náwó ní ẹ́mbásì. Ọ̀rọ̀ a kò pé kí wọ́n ó fòǹtẹ̀lú àti ìrìn àjò rẹ̀. Ó dàbí pé tí wọ́n bá ti rí ìmísí ayé ti ń bẹ lára rẹ̀ kò ní lè jẹ́ kó tẹ̀síwájú bọ̀rọ̀. Ọlọ́run jẹ́ ká yọ yọnu sí wa. Nítorí náà yín tẹ́ ń gbọ́ mi lórí ètò yìí. Ẹjọ́ ǹjẹ́ ẹ lè rí nọ́mbà yìí pé inú mi bá dùn kẹ́ẹ̀pẹ́ aláàjì àgbà bàbá láàánú pẹ́ ń bọ̀ lọ́dọ̀ wọn. Ọ̀rọ̀ ara ẹni kọ̀yà pàtì nítorí pé lọ́dún tuntun ọyẹ̀ká jígìrì nínú ọdún tá a tún bọ́ sí ọyẹ̀ká wò wípé kọyẹ́ kọ̀ wà lójú kan mọ́ bíi tèṣe. Rọra pè wọ́n lórí nọ́mbà yìí finú hàn wọ́n ṣàlàyé fún wọn. Bí nǹkan bá ti lọ, àwọn kan wà tọ́lọ́run dà sáyé tọ́rán sáyé láti wípé kí wọ́n fún wa ní ìmọ̀ ọgbọ́n àtòyè láti tẹ̀síwájú. Ẹnìkan kì í gbọ́n tán o. Ẹ pé bàbá láàánú aláàjì àgbà lórí 08063 970829. Mo ṣe ń ṣàlàyé nípa ìyọnú àgbàlo fún yín. Àwọn ọmọdé ìwòye tí wọ́n bá ń gba lórí ètò ayẹyẹ wọn ó pè kí ni ń jẹ́ ẹ̀yọ́nú àgbàlo. Àwọn àgbààgbà tó bá wà nítòsí ẹ̀sùn mọ́ wọn ẹ̀ pa sọ̀rọ̀ kan lórí ètò ayẹyẹ tí aláàjì àgbà tó ṣe ń gbọ̀ ọ́ fún. Pam mẹ́nu ń ba pàtàkì ẹ̀yọ́nú àgbàlo bó ṣe wúlò tó láyé ẹni. Láyé ìgbà àwọn bàbá ńlá wa, kíní náà ń bẹ lára àwọn tí àwọn àgbààgbà ń lò kò síbi tọ́mọ wọn ó dé wọn mọ̀ bá láàánú pàdé ni. Lórí iṣẹ́ wọn ọjà ó tà wàràwàrà, gbogbo nǹkan ó rí bó ti yẹ kó rí. Kọ́dà lẹ́yìn ìgbéyàwó àgàn kì í máa wọ́pọ̀ lásìkò ìgbà náà. Ṣùgbọ́n ńgbà táyé wa ń de tolóyìnbó wọ́n ti dorí nǹkan kodo ló fi rí bẹ́ẹ̀ nínú àṣà. Ọmọ rẹ̀ ń kẹ́gbẹ́kẹ́gbẹ́ mùmùkúmu eréde òru àti jíjò bẹ́ẹ̀ lọ. Pé èèyàn nílò ní pé wọ́n fẹ́ kó sí láàánú kò sì ní dáa. Ń gbé èèyàn jìyà lórí ọmọ ẹ mọyé ìgbà táwọn abiyamọ fi rẹrù ọmọ ń sìkò. Àwọn abímọ náà tán sáyé àsìkò tó yẹ kọ́mọ kọ́mọ ní òye àti gòkè àgbà kó sì máa lóye àti jẹ́ èèyàn lábẹ́ ọ̀run. Ayé wa ń tafà látòkòkò ọmọ wa mọ̀ yìí ti ń ṣe mọ́ ọmọ tí èyí fẹ́wọ́ tẹ́lẹ̀ ọmọ tí èyí kẹ́gbẹ́kẹ́gbẹ́ tẹ́lẹ̀ ọmọ tó ọmọ bá sọ̀rọ̀ tẹ́lẹ̀ tí ó korí ìsàlẹ̀ ọ̀hún adẹni tí ń fún ọ lése. Ẹ ṣàkíyèsí irú ọmọ yìí ẹyin àwọn ayé ní kó sí ẹ láa bí ọba ti rí ẹ̀yọ́nú gbà nǹkan dẹ́niyùn. Àkànṣe ṣe àjò yìí bẹ́ẹ̀ bá sì lo bí ọlọ́run bá ti bábá fi ámì sí àjẹpọ̀ parí. Mo wá fẹ́ pe àkíyèsí yín bẹ́ ẹ bá ti dọ́dọ̀ aláàjì àgbà bàbá láàánú ẹ bèrè fún àkànṣe iṣẹ́ fún ẹ̀yọ́nú àgbàlú lórí ohun gbogbo tẹ bàbá wa. Ọ̀nà ó sì géyá iṣẹ́ lọ fẹ́ kọ́ fẹ́ gba kọ́ńtrààtì níbì kan ọmọ bó ṣe lè bọ́ sí lẹ́yìn ìgbéyàwó ayé ń retí ọmọ kò sí. Ẹyin tẹ́ ń gbìyànjú ẹ lọ fún ìmọ̀ràn lọ́dọ̀ aláàjì àgbà bàbá láàánú. Àbẹ́yìn ọmọ wípé ẹni ayé bá yọnú sí ní ńlàlóyọ bí mo ti wílẹ̀ kan báyé bá yọnú sẹ́dá ntọ́ bá fọwọ́ bà kìkì ajé ní ọjà sí.
1: Bàbá kábìlà mi àwòrán ọ̀la mi jòlólò.

0: àti òpin gbogbo.
1: Kábíyè sí o.
0: Àwọn ọmọ rìndín ní orúkọ rẹ.
1: O ṣe Jésù.
0: Báwo la wo bá ti fi ọtọ.
1: O ṣe Jésù.
0: Ogbó ni forúkọ rẹ.
1: Alleluia.
0: Ogbó ni forúkọ rẹ.
1: Alleluia.
0: Ogbó ni forúkọ rẹ.
1: Alleluia.
0: Mímọ́ mímọ́ sí ajuni lọ.
1: Kábíyè sí o.
0: Mímọ́ mímọ́ sí Elédùà.
1: Kábíyè sí o.
0: Mímọ́ mímọ́ sí ọba ológojù lọ.
1: Àtàní wa yóò máa ṣe o.
0: Ìwọ ni Ọlọ́run.
1: O máa ṣe o.
0: Gbogbo ayé ń tẹríba níwájú rẹ.
1: Ó yẹ sà.
0: Gbogbo ayé ń fẹ̀yìntì níwájú rẹ.
1: Ọlọ́run sí ó ni ó ṣe o.
0: Ìwọ ni Ọlọ́run o.
1: Kábíyèsí ó ṣe o.
0: Ìwọ làwa gbójú wọlé.
1: Ẹ o.
0: Ìwọ làwa gbọ́kàn wọlé.
1: Ó yẹ sà.
0: Àsìmílẹ̀ o.
1: Ẹ o.
0: Ó jẹ́ ojú ó ti wà.
1: Ìgbìnìkì ó ṣe

0: mọ.
1: Ó yọ sọ.
0: Orí ọ̀fẹ́ ni o.
1: Bẹ́ẹ̀ni sọ.
0: Kéèyàn sùn lálẹ́.
1: Ẹ o.
0: Kó jí láàárọ̀ ọjọ́ kejì.
1: Ó yọ sọ.
0: Bẹ́ẹ̀yàn bá sùn.
1: Ẹ o.
0: Tí ò bá jí mọ́.
1: Tábẹ́ sẹ́
0: o. Ó ti jí sí ìlú òdì kejì
1: ni. Jésù.
0: Ẹ sà.
1: Ó yọ sọ.
0: Ibojì ni wọ́n porúkọ rẹ̀.
1: Tábẹ́ sẹ́ lọ́rùn.
0: Ṣùgbọ́n.
1: Ẹ o.
0: Ibùsùn ti ẹ ò díbojì.
1: Rárá o.
0: Ó yẹ kó o lè dúpẹ́.
1: Ogo.
0: Ìròyìn sàmù wípé.
1: Ó yẹ sọ.
0: Èmi sùn.
1: Bẹ́ẹ̀ni o.
0: Mo sì jí.
1: Mo jí.
0: Nítorí tí Olúwa ti
1: bẹ̀rẹ̀. Ó yẹ sọ.
0: Mo kéde o.
1: Kábíyèsí o.
0: Àtìlẹyìn Ọlọ́run.
1: Orúkọ Jésù.
0: Kó dé sí ayé rẹ̀.
1: Báàmí Jésù.
0: Àtìlẹyìn Ọlọ́run.
1: Orúkọ Jésù.
0: Kó dé sí iṣẹ́ rẹ̀.
1: Báàmí Jésù.
0: Ọwọ́ àtìlẹyìn.
1: Orúkọ Jésù.
0: Olúwa.
1: Ẹ
0: wọ ọdún ayé àwọn èèyàn
1: yìí. Báàmí Jésù.
0: Gbogbo ilé tó lè sẹ̀mí.
1: Ó yẹ sọ.
0: Kí ọwọ́ àtìlẹyìn Ọlọ́run.
1: Orúkọ Jésù.
0: Kó wọnú ilé rẹ̀.
1: Báàmí Jésù.
0: Àkí ni mo gbọ́ yìí o.
1: Adániwáyò.
0: Ọwọ́ àtìlẹyìn ogun. Nínú ayé rẹ̀.
1: Jésù.
0: Ó yá kó gba ilẹ̀.
1: Báàmí Jésù.
0: Ọwọ́ àtìlẹyìn ogun.
1: Adániwáyò.
0: Nínú ìpín rẹ̀.
1: Báàmí mímọ́.
0: Kó gba ilẹ̀.
1: Báàmí Jésù.
0: Kó gba ilẹ̀.
1: Báàmí.
0: Ó ti pẹ́ tó.
1: Báàmí o.
0: Tí o jì àtútù. Kó rí alábàárò.
1: Kábíyèsí o.
0: Ó ti pẹ́ tó.
1: Ó pẹ́ tó.
0: O ráre títí.
1: Ó yẹ sọ.
0: Ó rí ẹnìkan.
1: Ó máa ti pẹ́ tó.
0: Ó ti pẹ́ tó.
1: Ó yẹ sọ.
0: Ó ti sunkún nínú ogun yìí.
1: Báàmí o.
0: Ọdún ti pẹ́.
1: Kábíyèsí o.
0: Ó ń gbà wẹ̀.
1: Ó yẹ sọ.
0: Ó ń gbàdúrà. Aládùúgbò rẹ̀ tún wà kìsà.
1: Báàmí o.
0: Mo rán mi sí ọ. Ọwọ́ àtìlẹyìn ogun.
1: Orúkọ Jésù.
0: Nínú ayé ìwà tó mọ.
1: Orúkọ Jésù.
0: Kó gba ìdá.
1: Báàmí Jésù.
0: Agbèsí wẹ́wẹ́.
1: Báàmí Jésù.
0: Agbèsí wẹ́wẹ́.
1: Báàmí Jésù.
0: Agbèsí wẹ́wẹ́.
1: Báàmí Jésù.
0: Ẹnìkan ní òkò tó mọ̀ pariwo lẹ́ni.
1: Kábíyèsí o.
0: Wọ́n rán mi sí ọ ni.
1: Báwo.
0: Mo fẹ́ kí ọ̀rọ̀ mi.
1: Ó yẹ sọ.
0: Kó wọ etí rẹ̀.
1: Báwo.
0: Nítorí pé.
1: Kábíyèsí o.
0: Etí rẹ̀ gbúdọ̀ gbọ́ ire.
1: Báàmí Jésù.
0: Èpè tí ò jẹ́ kí etí rẹ̀ gbọ́ ire.
1: Orúkọ Jésù.
0: Èpè yẹn gbinánú etí
1: rẹ̀. Báàmí Jésù.
0: Ẹ yá padà.
1: Ó yẹ sọ.
0: Ẹ máa kígbe tẹ̀lé mi.
1: Báwo.
0: Ọwọ́ àtìlẹyìn ogun.
1: Ọwọ́ àtìlẹyìn ogun o.
0: Mú ayé ọmọ mi.
1: Inú ayé ọmọ mi.
0: Ẹgbẹ́ idà.
1: Ẹgbẹ́ idà.
0: Kábíyèsí o. Ọwọ́ àtìlẹyìn ogun o.
1: Ọwọ́ àtìlẹyìn ogun o.
0: Nínú ayé mi o.
1: Nínú ayé mi o.
0: Ẹgbẹ́ idà.
1: Ẹgbẹ́ idà.

0: Ẹ̀rí akéde àbànúà. Tábàjọ Sàmíọ̀. Ọwọ́ yẹ gba ìdá. Gba ìdá. Gba ìdá. Gba ìdá. Gba ìdá. Ẹgbẹ́ bá ti pè é. Sọ́sọ́ bẹ́ẹ̀. Ọwọ́ títí ìpọ́njú lẹ́yìn.
1: Ọwọ́ títí ìpọ́njú lẹ́yìn.
0: Nínú ayé mi o.
1: Nínú ayé mi o.
0: Ẹgbẹ́ ìdá. Ẹgbẹ́ ìdá. Ẹgbẹ́
1: Kábíyèsí Ọlọ́run.
0: Ṣo ti rẹ́dì?
1: Èmi ti ṣe tán.
0: Ẹ máa ké o.
1: Ó yẹ sọ.
0: Ọwọ́ ẹ̀jọ̀nù.
1: Ọwọ́ ẹ̀jọ̀nù.
0: Ọwọ́ ẹ̀bọ̀ra.
1: Ọwọ́ ẹ̀bọ̀ra.
0: Títí ìpọ́njú lẹ́yìn.
1: Títí ìpọ́njú lẹ́yìn.
0: Nínú ayé mi o.
1: Nínú ayé mi.
0: Ẹsẹ̀ sí wẹ́wẹ́.
1: Ẹsẹ̀ sí wẹ́wẹ́.
0: Ó yẹ ó yẹ ó yẹ ó yẹ ó yẹ.
1: Orúkọ Jésù. Ẹ̀mí mọ́ o. Ọwọ́ ẹ̀jọ̀nù o. Ọwọ́ ẹ̀bọ̀ra. Èyí tó ti ṣe rẹ́yà.

0: ṣe Ọlọ́run o.
1: Àtìlẹyìn tí àṣẹ ti ní lẹ́mi lórí.
0: Àtìlẹyìn tí àṣẹ ti ní lẹ́mi lórí.
1: Ẹ̀lànà.
0: Ẹ̀lànà. Kábíyèsí o. Kábíyèsí o.
1: Ẹnìkan níbẹ̀ nínú aṣọ eégún.
0: Bẹ́ẹ̀ni o, bẹ́ẹ̀ni o.
1: Tó fi ń dún mò wò.
0: Wẹ́ẹ̀wẹ́ o.
1: Àbí bẹ́ẹ̀ kọ́.
0: Ó yẹ sà.
1: Àbí yẹ kọ́ ní kẹ́mbẹ̀.
0: Èèyàn ní bẹ́ẹ̀ di oro.
1: Bẹ́ẹ̀ni o.
0: Tọ́rọ̀ fi ń dún.
1: Tọ́rọ̀ fi ń
0: dún. Kábíyèsí Ọlọ́run o.
1: Wọ́n mi sí ọ.
0: Ó yẹ sà.
1: Ẹnìkan ló wà nídìí ẹ̀. Èèyàn wà nbẹ. O le jo mira gbole yin.
0: Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni.
1: Wọ́n ti yàn.
0: Kábíyèsí o.
1: Wọ́n yàn.
0: Ẹ o.
1: Wípé.
0: Ẹ.
1: Lọ́ba ti wọn jẹ.
0: Adániwáyọ.
1: Ìdílé mẹ́ta ló lọ.
0: Jésù.
1: Ìran mẹ́ta ló máa dé.
0: Jésù.
1: Kó tó padà wá jíṣẹ́.
0: Kábíyèsí o.
1: Bá ti rẹ ilé jẹ. Ọmọ tó bá bí.
0: Ẹ.
1: Bá ti ẹ̀jẹ̀. Ọmọ tí ọmọ rẹ̀ bá bí.
0: Ẹ o.
1: Ẹ bá ti ẹ̀jẹ̀.
0: Ayérayé o.
1: Abájọ.
0: Kábíyèsí o.
1: Ẹ wò ìyá tá a ṣe kánṣẹ́ lè fún.
0: Bẹ́ẹ̀ni sà.
1: Ọjọ́ yẹn le.
0: Ẹ o lágbára o.
1: Ẹ̀rú Ọlọ́run bà mí.
0: Ó lágbára o.
1: Ọmọ mẹ́ta ló bí.
0: Kábíyèsí o.
1: Mẹ́tẹ̀ẹ̀ta dẹ̀ ya wèrè.
0: Jésù.
1: Ẹ sà.
0: Adániwáyọ.
1: Kí àkọ́bí tó ya wèrè.
0: Yẹ́sà yẹ́sà.
1: Ó ti bí ọmọ mẹ́ta.
0: Kábíyèsí o.
1: Ọmọ mẹ́tẹ̀ẹ̀ta tí àkọ́bí bí.
0: Ẹ o.
1: Wọ́n ní ìkan mu Colorado.
0: Jésù.
1: Ó ń fa drug.
0: Kábíyèsí o.
1: Títí.
0: Ẹ o.
1: Drug yẹn tún worí ẹ̀.
0: Adániwáyọ.
1: Òun náà bẹ̀rẹ̀ wèrè.
0: Jésù.
1: Ìkan nínú àwọn mẹ́ta tí àkọ́bí.
0: Ó yẹ sà.
1: Òun náà ti ya wèrè
0: báyìí. Ayérayé Ọlọ́run o. Ọlọ́run sí òní o.
1: Ó ti ṣe jẹ́ pé.
0: Kábíyèsí o.
1: Àkó ògùn ni wọ́n ń ṣe.
0: Jésù.
1: Wọ́n ti ogun wọn lẹ́yìn ni.
0: Jésù.
1: Sọmọ kan.
0: Akẹ́ o.
1: Àtìlẹyìn.
0: Àtìlẹyìn.
1: Àtìlẹyìn ẹ bọ́ra.
0: Àtìlẹyìn ẹ bọ́ra o.
1: Ẹyẹ ìyẹn yí o sókè.
0: Àtìlẹyìn ẹ bọ́ra.
1: Àtìlẹyìn ẹ bọ́ra.
0: Àtìlẹyìn ẹ bọ́ra o.
1: Tó ti ìdádúró.
0: Ó ti ìdádúró.
1: Lẹ́yìn nínú ayé mi o.
0: Lẹ́yìn nínú ayé mi.
1: Àtìlẹyìn ẹ bọ́ra.
0: Àtìlẹyìn ẹ bọ́ra o.
1: Tó ti àṣẹ ti lẹ́yìn.
0: Tó ti àṣẹ ti lẹ́yìn.
1: Nínú ayé mi o.
0: Nínú ayé mi.
1: Ẹ̀lànà.
0: Ẹ̀lànà.
1: Oyè oyè oyè.